nítorí náà kọ́ èmi àti yín ẹ jẹ́ ká dìjọ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. mo dúpẹ́ torí pé olúwa ṣeun fún ohun tó ṣe ẹ ní kí ló ṣe ó ṣeun ni ṣe bẹ́yìn lẹ̀ ń gbọ́ mi nínú ilé ìṣebẹ́mi lèmi ń sọ̀rọ̀ níbí ẹ mọ̀ pé níjẹjọ la dìjọ sọ pé kí ni o ẹ ohun tó ṣẹlẹ̀ ni wípé ẹ jẹ́ àtúnjọ pàdé lónìí yóò ti dinú oṣù tuntun oṣù kẹjọ ọlọ́run dẹ̀ gbọ́ ó gbà ó dẹ̀ ṣe fún wa bẹ́ẹ̀ ẹ sọ pé alihamudulilayi ẹ bá mi gbọ́ lọ́run ọba tóbi gbogbo ẹ̀yin jàmọ́ lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀ hallelujah gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àdáyébá gbogbo ẹ bá mi pè bẹ́ẹ̀ ti ṣe máa ń pè ẹ ṣe mo dúpẹ́ ojú òkúkú ní tiwa splash fm náà ń pè bí alábọ́rùn òun lorúkọ ètò fún ìgbà àkọ́kọ́ ti yín rèé tó jẹ́ pé ẹ ń wò ó pé station wo wa nìyẹn ohun olè ń gbọ́ bẹ́ẹ̀ ni ẹ ń pẹ́ ó mà ṣòro ká tó máa gbóhùn obìnrin láàjì bíi eléeṣẹ́ kò súnlé ni kò súnlé o torí tiyín ni o torí táwọn ọ̀dọ́ la ń gba wa ni torí táwọn ìyàwó ilé àti baálé ilé torí tọ̀ọ̀dẹ ẹyin tá a fẹ́ kó dàrú àti wípé nítorí pé torí àwọn ọ̀dọ́ yẹn a fẹ́ kán tiẹ̀ ṣe mistake níbi tí àwa òbí wọn kọ̀ọ̀kan tá a ti ṣe bí ẹni pé a ṣe ẹsẹ̀ gbé díẹ̀díẹ̀díẹ̀ tí gbogbo ẹ̀ òfin rí bó ti ṣe yẹ kó rí lónìí tẹ́rù yẹn wá fi sapá kan ẹ dẹ̀ mọ̀ pé tẹ́rù bá dẹ̀ tó bá ṣe kí tó bá pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ ìwì ni yóò ṣe kí ni o yóò wò ó nítorí náà nǹkan òun là ṣe fẹ́ káwọn ọ̀dọ́ iṣẹ́ mọ̀ pé owó yorùbá kan lẹ́yìn jù sí kòtò kárà yòókù lọ́gbọ́n àwa ti kọ́ wọn lọ́gbọ́n àtúfẹ́ káwọn gangan tún kọ́ àwọn míì lọ́gbọ́n yorùbá yẹn ò yé yín àwa ò bí wọn torí ta bá mo wà láwùjọ ọbì kan níjọ kan àwọn ọkọ tó jẹ́ ọkọ àti ìyàwó wọn pọ̀ ńbẹ̀ gidi gan ni wọ́n wá sọ wípé ẹni tó wá ń tukọ̀ ètò yẹn ní ẹ̀yin obìnrin o ẹni tó bá mọ̀ pé yes òun enjoy nílé ọkọ òun bó ti tó àti bó ti yẹ kó nawọ́ sókè ní ìmàróbìnrin kankan kó nawọ́ ẹ̀yin wò pé ọ̀rọ̀ ni pé bíṣu ẹni bá ta dey play kò sóbìnrin kankan tó nawọ́ ṣùgbọ́n wọ́n ní ó dà ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ ń dúpẹ́ ẹ ṣáà ń dúpẹ́ náà ni fún ìgbéyàwó wọ́n ní ẹ nawọ́ àwọn bíi ká sọ pé bíi ìlàjì nínú àwọn obìnrin tó wà ńbẹ̀ wọ́n nawọ́ ẹni tó ń tukọ̀ ètò yẹn wá ní ó dà ìpele kẹta rèé o ẹ̀yin tó jẹ́ pé kò tiẹ̀ rí bẹ́ẹ̀ tiẹ̀ ṣe fẹ́ ṣùgbọ́n àbẹ̀jọ bẹ́lẹ̀ oníyìn lónìí kó rí bó ti kó rí bí ọkàn wa ṣe ń fẹ́ ẹ̀ wá nawọ́ sókè ṣé ẹ rí àtàwọn tó ti nawọ́ ní nọmba 2 yẹn àti àtàwọn tí ò tiẹ̀ nawọ́ pàápàá ní nọmba 1 gbogbo pátápátá ó bá di ọwọ́ lókè làwọn èèyàn ẹ̀rí bí mo yẹ káwọ́ sókè ẹ̀ tí ì máa wò mí lójú òpó facebook mo ń bọ̀ ẹ̀ wò mí láìpẹ́ nísìn àákàn sáwọn tí ń bẹ lágbọ́n tibẹ̀ kán ṣe kí ni kán jẹ́ káwọn ará àwọn ará ilé kán jẹ́ kán rí wa wò ǹjẹ́ jẹ́ mọ̀ wípé gbogbo ọwọ́ lókè ni ìyẹn ni wípé ọ̀pọ̀ ìgbéyàwó láyé òde òní àti tán ṣẹ̀ṣẹ̀ ṣe àti tí wọ́n ti ṣe tó ti ṣe díẹ̀ àfi àwọn kan tán ti ṣe ní 1970 nkan ó yẹ yín bẹ́yẹn bíi 1990 àwọn yẹn la lè sọ pé wọ́n rìn díẹ̀ pé wọ́n ti ẹ̀dẹ̀ ṣe sọ pé òkè o ṣe pé wọ́n ti máa bẹ́ àwọn ọmọ tó dàgbà táwọn ọmọ gan ti ṣàbíyàmọ́ nílé ọkọ̀ táwọn ọmọ wọn yẹn gan tó ti ń bí táwọn ọmọ yẹn bí tó tún ti ń bímọ ó ti yẹ yín bẹ́yẹn àwọn yẹn la lè sọ pé ṣùgbọ́n láti ó lé ní 20 ọdún wá báyìí ló ti jẹ́ pé ọkọ̀ gbégbá ìyàwó ń gbágbọ̀n ni ọkọ̀ àtúyàwó wọn àdìjọ máa ṣe kí ni o wọn àdìjọ máa fi wọn kọ́ lọ́wọ́ ọba kójọ kó ṣàánú wa àti wípé ìgbéyàwó láyé òde òní èyí tó bá mà lọ́dún méjì nínú àwọn ọ̀dọ́ la ń gba wa ayé òde òní ẹ̀yìn láyé gen z bẹ́ẹ̀ ni ká mọ̀ kí wọn ká yìn wọ́n ìgbéyàwó ń dàrú lóòjọ́ ń dàrú lọ́yún ọ̀sẹ̀ méjì lẹ́yìn oṣù kan ṣùgbọ́n àwọn títí wọ́n bá tiẹ̀ ń lọ́dún méjì ọdún mẹ́ta ká kí wọn ṣùgbọ́n àwọn bàbá wa nígbà náà lọ́hùn-lọ́hùn ìgbéyàwó wọn a máa pẹ́ gidi gan ni o wọ́n kọ 30 ọjọ́ wọ́n kọ 40 ọjọ́ o mo ṣètò kan mo ṣe interview fún àwọn ìyá kan mẹ́ta làwọn ìyá yẹn ìmíì nínú wọn ní 45 years ago táwọn ti marry lélẹ̀ wọ́n sì wà ń lé ọkọ dè ní àwọn ọmọ wọn ti ṣe dáadáa ìmíì ní 50 years tẹ́tí wà ń bẹ̀ ṣé ẹ̀ wá jà ni màmá wọ́n láwọn ń jà wọ́n ń parí rẹ̀ bó o lo ti wá jẹ́ bó o lẹ ṣe rìn ṣé bẹ́ẹ̀ ló rọ̀ yín lọ́rùn tó ni tẹ́ fi wà ń lé ọkọ láti 50 years ago tẹ́ ṣì tún wà ń bẹ̀ dè ní
won bu serin won ni koko ti o jata idi re o gbona sugbon won wa so awon ilana tawon to tawon to tawon to tawon to sugbon mo wa wo gbogbo awon ilana tawon mama yen to n gba yen awon omo aye ode oni ewe yen ti won ni o mo ba lo ewo lo kan won e so pe eni pe won ti eni fe gbo won ni fe gba ai fe gbo ai fe gba yen o lo se kini o oun lo sokunfa igbeyawo to ntuka ni ko pe ojo ni ko gbo be ni to ntuka la se wa wo la se gbe eto yi kale o ran awon odo lowo gidi gan o lati gba ta ti bere o opolopo awon odo be ni won fi message ranse bo ti se ran awon kan lowo ti won si be na lo si tun ran awon kan lowo lowo mo de tun ni gbagbo wi pe asitun ma ran awon ara yoku lowo mo kiyin nitori ijoba asiko se wa ri asiko yi ko ti e wa duro papa oju sa nkan ojo yi ni pe mo fe se december mo fe se december papa igba mo ti de bi nsin papa to ti se kini o to ti lo fa e wo alaborun loruko eto splash fm na pe bi 105.5 ni adugbo felele ni le funfun balao laafi oba akande ni lu ibadan be ni o awa na ni e fe moruko mi emi de moruko yin o afẹyin tẹ ti pere nikan mi moruko yin princess adenike olowo kere loruko temi mo kiyin wi pe e kaabo a ku osu tutu mo nbo in se adura fun wa ni isin tori o n dabi eni pe ki ma se adura mo pe losu tutu na a gbodo ma se kini a gbodo ma se adura e je se bayi ipele meta lo wa ni ori eto alaborun ipele akoko amoran fun gbogbo eniyan ipele keji o je tawon odo la ngba a pe ni ko to di alaborun se ri ipele ko to di alaborun yen ni pe okunrin atobirin odo la ngba meji lokunrin ton ati lobirin ton ba ti pade ara won ton beri aniyan bo sugbon ikan se akiyesi iwa kan ninu eni keji re o wa wo pe iwa yi bo ni o ti je bo ni o ti ri tawon ba pada fe ra won se ko ni ri bakan bakan bakan se to n ba de so fun lagbaja pe agidi e ti po ju ko agidi yo le ran gbe yawo wa lowo ta ba fe ra wa e mo pe a wa wo pe to n ba so fun sin o wule wa le sagidi yen ko ti e wa binu ko de fe padanu e de mo pe ise ta won mo odo aye ode oni ise ton ma se n love love yen ma n koja be o love n pa won bi ebi gidi gan ni o ti rodo ọmọkùnrin to so fọdọ ọmọbìnrin pe ohun o se mọ ti yin mori lọna odo to ho ya to fe lo kan lu ti ri mi ti o lo ra nkan ti o gbe mu ti o na to lesu pe boya obinrin ni ohun o se mọ won lo funra won ni breakfast temi si mo ni ounje eyin lo ti koja be ipele keji ni en to kan je tawon odo yen ma se atẹyin te se n gbo wa ni pe won kan rora mu bairo won won mu phone won jare won se kini o won se voice note si number ti mo ma n pe ti mo ba ma fi pari eto pe bayi ni o eni tawon ati eyin jo pade lere tawon jo n beri aniyan bo n bayi lo n sele se oun le fe abi ko ma fe awon baba awon mama won be n kale o gbogbo e patapata ni won o se lalaye fun tori won ti rin oju ona yen won ti mo bo se ri won le paro fun awon odo langba ti won mu ti won fi ate ti won fi ohun ranse ti won nilo amoran won ba won soro bo ti to ati bo ti ye o wa ku seni to ba moro wa lati mulo to ba mulo yo kuku pe ti o ba si wa mulo to o ma emi ma pe won ma mulo ati pe ti to tun gbo yen na won ati wo pe to ba ti fe sele awon ti gbe le ri ni splash fm lori eto alaborun lori eto peace mama awon ti gbo nkan bayi ni awon o se bawon ti se rinre ipele keta oko ati iyawo ton ti fera won sinu ile tipetipetipe abi itan se fera awon kankan wa n sele lati le guide marriage yen lati le ma je ki gbeyawo yen ko daru ohun la pe yen ni je ka so wopo ojú òní tiwa ẹ jẹ́ ìṣe báyìí torí ọjọ́ yẹn yà báyìí ni mo ń bọ̀.

bẹ́ẹ̀ni lágbára ọba mi òkè ẹ wo ibi òní bá wa ṣé rí oṣù tuntun tèmi àti yín ta ẹ̀yin ní ṣe on the five oṣù tuntun agánran oṣù ti ní ẹ ẹbí kò tí ì dá méjì kódà gan kò tí ì wọ̀dá kan gan ìdá mẹ́ta gan dèpò pé ó dá sí méjì ẹ wo gbogbo ìgbà tá a bá ti jí báyìí òun làárọ̀ ẹni lágbára ọlọ́run lágbára ọba mi òkè oṣù yìí á rọ̀ wá lọ́rùn o a rè tí wàá ṣe gbogbo àdúrà ìkọ̀kọ̀ wa pátápátá yóò gbà yóò di testimony a wàá jẹ́rìí rẹ̀ ní gbangba bẹ́ẹ̀ ni àdúrà ó gbà tí àdúrà wa bá ti gbà sàmà ẹ wo kò yé yín kò ṣe nílò wípé a ṣe ń sọ pé ẹ̀rí ń tolúwa ṣe ni tóyún bá dé stage kan aláboyún èlé sọ pé mo lóyún sẹ́ẹ̀ rí pé mo lóyún ni irọ́ ni o fúnrara yín lẹ́ẹ̀ ti mọ̀ pé aláboyún ṣe kí ni o pé o lóyún àti pé lọ́pọ̀ ìgbà àwọn orí kan wà kò ṣe gbé pamọ́ bọ́lọ́n bá ṣe ilé aláwòṣífìlà bó bá ṣe fún wa kò ṣe gbé pamọ́ bó bá dẹ̀ tún jẹ́ mọ́tò náà ṣé wọ́n máa ń wa mọ́tò nínú yàrá ni rárá o ayé òre wọn ò rí pé lágbájá mà ti ń lo mọ́tò ìrọ̀ni ẹ̀ẹ́rì ó máa tún tó kọjá aṣẹ́tìrí pé mo sọ ṣe rí àwọn orí kan wà ẹni tó jẹ́ pé ó ti ń jókòó sílé tipẹ́tipẹ́ tí ò lọ́ọ́ bíṣẹ́ tó bá di pé kókókó ẹ dákun àǹtí lágbájá àbí bàdá lágbájá òjò yìí ẹjọ́ tó bá ti dé wọn ní ta ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ látijọ́ monday kò sí nílé èyà ọlọ́run mà ṣeun mí ìdẹ̀wẹ̀ á mọ̀ bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo ohun tí ọkàn wa ń fẹ́ ní rere ni dáadáa pátápátá òun lọ́ba mi òkè òun ló máa ṣe fún wa o ojú ò dẹ̀ ní tiwa lábẹ́ àkóso bó ti lè wù kó rí èmi àti yàn ò ní dààmú ohun tí mo mọ̀ ni pé àdúrà wa ó gbà torí kò sí ọjọ́ tí kò wá jí tá ò gbàdúrà só nǹkan àbí méjì tó bá dẹ̀ ti jẹ́ pé dáadáa tí ò ní pọ́ ọmọnì kejì wa lára ọlọ́run á ṣe kí ni o á ṣe fún wa bẹ́ẹ̀ ni ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe sàmí àdúrà owó àdúrà ńkọ ẹni ẹ fẹ́ fi lórí fóònù yín tẹ fi ń gbọ àbẹ fẹ́ fi lórí ńbo ojú ò ní tí wàá lágbára ọba mi òkè mò ń bọ̀ kí mú ìpele àkọ́kọ́ yẹn wá fún wa ní pápá.

bẹ́ẹ̀ni kó tó kọ́lé kó tó yọ yàrá dandan ni agbọ́dọ̀ ni láti bá wọn sọ. Splash FM náà ń pe bí alábọ́run lorúkọ ètò Princess Adenike Olówó Kéré lorúkọ tí mò ń jẹ́. Gbogbo yín lẹ mọ̀ mí sí Peace Mama Presenter ojú òkúkú ní tiwa. Ẹ wò ní ìpele àkọ́kọ́, ẹ jẹ́ ká sáré ṣe láàrin ìṣẹ́jú mélòó kan ká fi kọjá sí ìpele kejì tó jẹ́ ti àwọn ọ̀dọ́ là ń gbá wa. Níjẹjọ mo mẹ́nu lé fẹ́rẹ́ mo kàn rántí pé àwọn ọmọ kan mà tiẹ̀ dẹ̀ ti wà nínú holiday mo ní kí n sáré lò yẹn. Òun náà ni mo pè ní ọwọ́ tó bá dilẹ̀. Ṣé ẹ mọ̀ pé Yorùbá gan lọ wọ́n bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀. Òun ni rorẹ́ sọ. Ṣé ẹ rí láyé òde òní ọwọ́ tó bá dilẹ̀ á fàfà kò fà ọlọ́run ọba ń gbọ́. Ṣé ẹ mọ̀ wípé tí ẹ̀dá bá wà kò lóko kò lódò àmọ́ ó ní fóònù lọ́wọ́ bí 100 lè ti tó lè máa fi wo gbogbo nǹkan tó ń lọ lágbàáyé àbí kó ṣàti ẹ̀ jẹ́ fóònù tó jẹ́ pó lè máa lò tó lè máa fi wo gbogbo nǹkan tó náà lè fi sẹ́ndì bí bóyá kó sẹ́ndì mẹ́sẹ́jì àbí kó sẹ́ndì oríṣiríṣi síyàn. Kó wá jẹ́ pé ẹni yìí kò níṣẹ́ ọwọ́ kankan kò tajà kò sí nǹkan kan gidi kan tó ń ṣe lẹ́yìn pé bóyá ká sùn ká jí. Tó bá jẹ́ pé bí irú ìyàwó olé ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ojú tó ń wò mí yẹn jẹ́ kí n rí kọ́mẹ́ǹtì yín kí n ba lè kíyín dáadáa bẹ́ẹ̀ ni nígbà tó jẹ́ pé lójú òpó Facebook tọ̀dọ̀ wa àwọn tó wà lágbọn social media mo rò pé bóyá wọ́n ti yá a sùn lọ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n lè jẹ́ kí ẹ máa wò wá látinú ilé. So Princess Adenike Olówó Kéré Media Group bẹ́ẹ̀ ni lójú òpó Facebook tiyín ẹ̀yin ẹ̀ tẹ̀ síbẹ̀ ẹ rí mi ketekete bẹ́ẹ̀ ni mo wà fún yín ojú òní tiwa Princess Adenike Olówó Kéré Media Group lójú òpó Facebook ẹ bá kàn tètè sójú ẹ̀ bẹ́yìn ó máa gbé wá fún yín. Kí ló ń tí mò ń sọ ni wípé ọwọ́ tó bá ti dilẹ̀ báyìí èṣù máa ń sábà bẹ̀rù wọn lọ́wẹ̀. Lọ́pọ̀ ìgbà tó bá jẹ́ pé ọ̀dọ́bìnrin ni bóyá ó ṣẹ̀ṣẹ̀ tán nílé ẹ̀kọ́ ni bóyá ilé ẹ̀kọ́ gíga àbí bóyá bi secondary school ẹ̀dẹ́ka ti ẹ̀wò ti secondary school èyí kó máa kọ́ṣẹ́ ọwọ́ kò kọ́ kó kọ́ṣẹ́ okòwò kò ṣe ṣùgbọ́n ó kàn ń sùn òun jí bóyá ẹ̀gbọ́n rẹ̀ kan náà gbé fóònù kan lé lọ́wọ́. Ṣé ẹ rí ìgbà tó bá pẹ́ tó ti ń wo Facebook ìgbà tó bá pẹ́ tó ti ń wo TikTok ìgbà tó bá pẹ́ tó ti ń wo Instagram ṣe gbogbo ẹ̀ ó máa wo àwọn ibì kan lọ lórí fóònù yẹn tó jẹ́ pé ìwòkuwò ni ó máa wò. Ṣé ẹ dẹ̀ rí àwọn ìwòkuwò yẹn ó máa ń dùn mọ́ àwọn tó bá ń wò yẹn wọn kì í lè ṣe kí ni o wọn kì í lè kúrò ń bẹ̀ bọ̀rọ̀. Látàrí tó bá dẹ̀ ń wò ìwòkuwò àgàgà bóyá kó máa wo ọkùnrin àtobìnrin tí wọ́n ń ṣèṣekúṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe mo dúpẹ́ sà engineer Adékúnlé Adéwùmí wọ́n ní peace mama wọ́n ní we are learning from your beautiful lecture at this night thank you so much sir mo dúpẹ́ sà ẹ ṣeun. Kí ló ń tí mò ń sọ ni wípé tó bá pẹ́ tí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ti ń wo ìwòkuwò ṣe dẹ̀mọ ara wa yìí a máa fẹ́ láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́pọ̀ ìgbà tó bá dẹ̀ jẹ́ pọ̀dọ̀ ọmọkùnrin ni nígbà tó bá ti wo ìwòkuwò tó wo ìran oníhòòhò lórí fóònù ẹ̀ mo rò pé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn nígbà tára tòun náà bá wá fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá rí ọmọ ọdún mẹ́wàá yóò kì mọ́lẹ̀ o tó bá rí bí ọmọ kódà kó tiẹ̀ má pọ̀ ọmọ ọdún mẹ́wàá gan ọmọ ọdún méje torí pé nígbà tó jẹ́ pé gbogbo ohun tó ti ń wò yẹn ó ti mú kí gbogbo ara ẹ̀ kó fẹ́ ṣerú eré bẹ́ẹ̀ yẹn mo mọ̀ pé yìnyín ọlọ́gbọ́n onímọ̀ olóye là ń bá wí ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó ti yé yín ó máa fẹ́ láti ṣe bẹ́ẹ̀ nígbà tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó wá jẹran sunkún sí lára bí ọmọ ọmọ ọdún tí ò tíì tó bẹ́ẹ̀ ẹ ṣàìmọ̀ pé ibi tí ò padà ti bára rẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé bóyá ìyàwó ilé kan ni ò níṣẹ́ lọ́wọ́ tọ́wọ́ rẹ̀ dilẹ̀ pátápátá kó sùn kó jí bóyá kó mọ́mọ lọ skul láàárọ̀ kó dọ̀sán kó lọ mọ́mọ lẹ́yìn yẹn kó ṣiṣẹ́ ilé tán kó gbé fóònù àwọ́ lórí fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn ibẹ̀ ni ó ti lọ́rẹ̀kọ́rẹ̀ ibẹ̀ ni ó ti ní ọ̀rẹ́kọ́rẹ̀ ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní wu ìwàkuwà tó bá tiẹ̀ ti ń wò ó ìwọ tó wà nílé ọkọ ẹ tó pẹ́ ò ṣe kinní kan ìwọ tó ṣe kinní kan tó ṣe kinní oríṣiríṣi ọgbọ́n nǹkan tó jẹ́ pé àwọn tó jẹ́ pé tí wọ́n gan fóònù síwájú yẹn tán tan ring light yẹn ohun tí wọ́n ń sọ èké pátápátá ni wọ́n o onírọ́ pátápátá òun ni wọ́n gbogbo ohun tán lè ṣe
won sha fe fe nkan to je pe won ton ba so aro awon eyan lorun ton ma fi ni followers o ti yeyin be yen won kan so oro yen ni won to je pe awon gan won se kini o te ba ngbo fake life lo poju ninu won aya fi ele to ba so to ba dere en to bo si ero ayelujara nsin to bere si ni so ti to bo ti to ati bo ti ye se mo pe ko ni se be ni followers pupo aya fi eni to je pe to ba ngbe mo mora to n package oro fun won to n paro si to n se kini tenu edun won follow e ibe le ti ma ri egbe ki loko o se oko to de n se toju le to se bo ti to ati bo ti ye to je ke mo gba to wa igba ti o si na gbogbo yin lo ma mo to n se ojuse gege bi baba to n se ojuse gege bi oko eyin ti ri lodidi odun kan koko ma ti le so pe ah sikafu re o e ma tin je sikafu pe mo ra fun yawo mi e ri po buru jai abi ko tun ma gba lowo yawo ko tun ma se muwa muwa muwa boya ti yawo ba wa lora fi style gbon ri pe ah ah ki lo de gan na ah o sabo le gbe mi se mi bo se ba mi ko wa je yen lo wa daja le kan wa ma se gbanku gbanku sira won ninu ile atoko ati yawo e ni kiru oko be ko se kini ke ri ah o ye ah eri mi loju opo facebook ko mo owo mejeji ko da boju kini tan gbianju lati so ni wi pe oko to ba nsoju se to se botitu ati botiye lori omo lori iyawo to fe ton gbegbe aye alafia ton sapa e ti o kan da pale ti o joko eh ise ti o le yo kan to je pe ohun gangan lo gbajumo abi gan ka ti so pe ohun ti o le ohun ti o ewo e je ka ku lori iyen ohun ti mo so fun wa ni pe owo to ba ti dile ko si ti o ni fa o a fa ifa ko fa e ra won iyawo le yen won wo orisirisi lori phone won wa fe ma gberu gbe aye be yen opo ninu won lo ti eje yi pe ah to ba ti wa lori ori ate aye lujara to ba tin wo orisirisi nbe ibe la won emi yen ti ma so si lokan pe ehn o tin go tele ma go mo jare awa di wi pe iru won gan won ti mo time gba ti moto baba lagbaja ma nko ja ladugo e lo dade e ka rosa e ka sun sa e pele sa won ti ma se gba won ti ma sawo lori sirisi e wo se ri un ti o wa pada di ngbo ba ye ri pa won obirin meji nja ladugo ki lo sele awon kan ti gbe sile ti pe iya lagbaja mo nki dade yin koda o ti lo sare ba won ni di moto gan to ti e ki won gan to ti awon lawyer ya bu gbogbo lori sirisi oye wa awon agborodun nitori di eyi nko e je ki emi ati yin ta ba ni awon omo ti o si nkan kan ti won se e je ka wa nkan e je ka wa nkan ti won ma se fun won e je wa ti won ma se fun won awa na se ri emi ma so pe ko si oja ti o ta ninu ile ton ba ti le mo yin mo awon kan ile won ibi to wa e lo ro pe boyo o bo si koro ton ba fi agaga to ba jo nje tenu nje le nta bi food stuff to ba ye pe yen le nta ni den ta boya bi rice tutu ewa tutu eh en te lubo en ta gari en ta epo pupa en ta gbogbo e mora won alubosa nkan nkan ko nkan mo bedun gbogbo se ri ko si bi leyin se wa ni koro to won ma wa yin kan boya ni to nbo lati gboro gba gbo o ti pe guru guru guru o dele ko si nkan to fe je abi o fe ra taaro lale boyo ti e ra ta lebo a wa yin kan a wa raja lodo yin o ma wa raja lodo yin so nitori na nko ma so fe lomi iru arabirin kan ni je ni bi odun to koja lo na ni o wa ba mi oni a oni peace mama oni e phone la advice o fe ma ta rice atewa nkan nkan olohun de ri pe le ile to n gbe wa ni koro o n fe wa gba shop shop to n fe gba yen na 100,000 naira ohun ni ni odun mo ni okay elo gangan ni o wa ni lo wa lowo e bayi o ni gbogbo owo to wa lowo ngo ni ko pe 200 mo ni gba to ba wa fa 100,000 yo to ba wa lo fi sanwo shop fun odun kan mo ni ki elo lo wa fe fi bere oja yen mommy nkan ti lawon ma gbe fohun to n ba ti n ta tan ko ma da wo pada mo ni se mommy eyan le fun e ni oja 200,000 oja 200,000 lekan ah o babu se o ni arara ma o mommy o ni won le fohun o mo mo ni se o mo wi pe ton ba bere gari le ni to ba ni kan bere lola ko ni a ko ti si mo se ma ra ni
abi kon bere rice le ni ko ma ni kon bere lola kon bere lotun la customer lo die die ni eni to bere ni jeta to bere lana to tun bere loni to ninu lebi to ngbe to ba wa gbo ton ba gbo pe a e sare lo do anti ton se shop yen e lo ra ba a ni won loja won se fe lo raja ni kere kere kere e mo pe bi teyan ba de teyan so poya e fun mi ni gari congo meji e fun mi ni rice congo kan e fun mi lewa golo marun iyin awon to je pe mo wa si level awon to je pe won rora ma n ra nkan sile ni o se mo pe odo won ni won tun lo lola e fun mi ni kan se be nbe ah ko de wa si o e ba mi ta epo pupa ah e ba mi e fun mi ni go kan ah ilaji larin lo wa nbi kere kere kere nitori pe nitori na nko se ri lopo igba agbodo mo nkan ti a nse gege bi obirin awon oja to je pe e le ma fi pawo dase ninu ile yin yen bo se wa nkoro to won bo wa ba yin ra oja onje ni o awon yin o fe jeun onje le je ke to sun lale ana emi na jeun ki to fara lele lana ki to wa sori eto to ba si tun da ro la ife nti o ba gbawe yo jeun awon eyan wa yin kan nitori na nko owo to ba ti dile ibi to binrin o ba ti nise lo re re kan ti ni a wo wa sare tele mi lo bi kan ko to di pe awon omode ko to di pe igba awon mo ma close ni school ti wa lo ma awon mo pada gere gere gere won lo won bere die die die ni e wo e je nda le nbe jare ojo yen ti lo fafa tori ibi ta nlo ko jinana sugbon awon bi kan ta le ma fese ya ohun lo po e je se bayi mi nbo

bẹ́ẹ̀ ni a ti wà lójú òpó Facebook ìkànnì ti Splash FM 1055 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn bẹ́ẹ̀ ni ẹ lọ wò mí arákùnrin Yusuf Ìṣọ̀lá wọ́n ní ẹkú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe o wọ́n ní Olúwa yóò ma wà pẹ̀lú yín mo ṣe àmì o arákùnrin Yusuf Ìṣọ̀lá ẹ ṣe ojú òní tìyín ẹyìn èèyàn ẹ dákun ẹ wá sójú òpó Facebook bẹ́ẹ̀ ni ẹ wá ẹ máa bọ̀ ẹ jẹ́ kí ẹ jẹ́ ká jọ ṣe ẹ má bínú pópẹ́ díẹ̀ kí wọ́n tó gbé mi jáde àti ẹ̀ ṣàdúpẹ́ wípé wọ́n padà ṣe kí ni o wípé wọ́n padà jẹ́ kí ẹ̀yin èèyàn pé ká jọ fojú rìnjú ká jọ ríra bẹ́ẹ̀ ni Splash FM 1055 Ìbàdàn bẹ́ẹ̀ ni ẹ̀kan tí bá ti fi Ìbàdàn gba lẹ́gbẹ̀ẹ́ ojú òkúkú ní tìní àti yín ǹbẹ ṣe ń pọ̀ lójú òpó Facebook yẹn ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ǹtì yín kọ́mẹ̀ǹtì yín àti láìkẹ́ ẹjọ́ ó ṣe kókó ṣe pàtàkì ó máa ń ní nǹkan ṣe pẹ̀lú ètò ẹ̀ẹ́ni dààmú lágbára ọba mi òkè ẹ̀wọ̀ ẹ ṣe àwọn tí a fún ní card ní last week bẹ́ẹ̀ ni àwọn ẹnìkan tí àwọn ó dà pé àwọn bóyá ẹnìkan àbí méjì wọn ṣáà ti gba card wọn lọ́wọ́ mi o bóyá wọn dẹ̀ bóyá wọn sọ pé kí n máa lò ó ni àmọ́ tán bá ti ní ìdí ẹ̀ wọ́n ní nọ́mbà mi lọ́wọ́ tán bá ti ní ìdí ẹ̀ kàn pè mí màá ṣe káàdì wọn fún wọn bẹ́ẹ̀ ni ẹnjiníà adékúnlé bẹ́ẹ̀ ni adéwùmí gbà tí mo sọ fún wọn pé nọ́mbà yín àmì káàdì yín wọ́n ní peace mama wọ́n ní ẹ̀yìn náà wọ́n ní ẹ̀lò àdúpẹ́sà ẹ ṣe sá all the way from Abuja thank you so much ojú òní tìyín àtìgbà tán ti darapọ̀ mẹ́tò wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe dáadáa kódà àwọn náà tó gbangba sùn lọ́yẹ́ tẹ bá fún wa ní káàdì ká fọ́ ìmọ̀ èèyàn lórí ètò ẹ sá àṣà o gbogbo ẹ̀yìn tó bá wùn yín pátápátá àǹtí ṣàléwá láti orílẹ̀-èdè amẹ́ríkà màmá mo kì yín ojú òní yín ti o àbá mi akíyẹmí olúdára bàbá ẹṣà ẹkùjọ mẹta mo kì yín ẹyin tá wà lójú òpó Facebook kíní yẹn tún wà lóru yìí o ẹ rí pé ọmọ ọkọ ni dáàdì ni bí mo dẹ̀ ṣe dárúkọ wọn tó bẹ́ẹ̀ ni o mẹ́sẹ̀jì wọn kàn dẹ̀ wọlé ni dáàdì thank you so much olùdarí akíyẹmí wọn ní well done princess adenike wọn ní peace mama dáàdì ẹkùjọ mẹta ó péjọ mẹta gidi gan ni o ẹ ṣe bá mi kí mọ́mí ẹ bá mi káwọn brothers and sisters ẹ ṣeun gan ni o àǹtí ṣàléwá ó péjọ mẹta ma o mo péjọ mẹta o ẹ tún nínú àìrí ààyè yẹn ẹjọ ẹ tún ráyè ẹ tún bá wà dá sí program mọ pé ẹ ń gbọ wa gbogbo ẹyin tilẹ yìí ẹ má mi ayò ìyàwó náà màmá mo kí yín bẹ bá ń gbọ wa o bani saheed atakankan alhaji bello láti yànnà fà tí mo mẹnu lé ìsápá mi ó sì ka báyìí o ẹyin èèyàn yìí tí mo fẹ́ máa dárúkọ yín ní kọ̀ọ̀kan ẹ̀wò ọjọ́ dẹ̀ ti lọ ọjọ́ ti mọ̀ pago mẹ́ta láṣetán lórí ètò ẹ jẹ́ kí n rọra fìmọ̀ bẹ́yìn ẹ ṣe mo kì yín ẹ jẹ́ kí n ṣe bí ilé ẹ wá ẹ múra sílẹ̀ o torí pé ẹ̀gbọ́n tó fi àwọn ọmọ rẹ̀ kọ́ àbúrò rẹ̀ lọ́rùn tẹ́gbọ́n yẹn tó ṣe bẹ́ẹ̀ tó papòdà àbúrò ó wá dúró lórí wípé n tí ẹ̀gbọ́n òun sọ làwọn ọmọ gbọ́dọ̀ ṣe àwọn ọmọ kẹ̀dẹ̀rí wọn ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ojú ti la o n tó lọ ti lọ o ìgbà tí mọ́mí àwọn owó wà láyé ni gbogbo orú nǹkan bẹ́ẹ̀ làbúrò ní àníṣẹ́ n tí ẹ̀gbọ́n òun tó ẹ̀wò ẹ má jẹ́ bẹ́ẹ̀ jìnnà ẹ wà ń bẹ́ẹ̀ o ṣé ẹ ti jí ẹjọ yìí tẹ wà lójú òpó Facebook ẹ mọ̀ pé mo sọ fún wa pé káàdì tún wà fún wa ó wà fún àwọn tó wà nínú ilé náà báyìí máa ń ṣe kò sójú ìṣáájú ń bẹ o ó lè jẹ pé méjì ń bí ó lè jẹ mẹ́ta ń bí bó bá ṣe jẹ́ ni ẹjọ ń tìtorí ìtọ́lọ́run láìkí yín àti kọ́mẹ́ǹtì yín ẹjọ mo fẹ́ rí ẹni tí mi bá rí kọ́mẹ́ǹtì ẹni tí mi bá rí kó tẹ láìkì ò bá jẹ pé wọ́n ló kọ́kọ́ wà ń bẹ̀ mi ì ní ṣe kí ni o mi ì ní lè fún yín ní káàdì yẹn ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ fún mi ní ìṣẹ́jú àyá ẹ jẹ́ ìṣẹ́ tọ́mìnà mo ń bọ̀

ẹni ẹ kaabo lẹẹkan si mo kiyin wipe ẹ ku kalẹ nbẹ yẹn a ko aji oju oku ni waasi lagbara ọba mi oke ètò alábọ́run náà ni láti kọ́ ni splash fm princess adenike olówó kele peace mama presenter lórúkọ tèmi ẹ jẹ́ ká sáré lọ ọjọ́ yìí ti lọ fa èmi gan mo wá máa ṣe kíni ẹ mọ̀ pé màá kúkú sọ bí ẹni tó ń jẹ ṣúgbó náà lẹ́nu ni ọlọ́gbọ́n onípọ̀ olóyè ẹ̀dá pẹ̀ súnmọ́ bí ọ̀dọ́mọkùnrin la ń gbà kan òun ló bá mi sọ̀rọ̀ ó ní mọ́mì ó ní kíní yìí ò mà fẹ́ yé òun mọ̀ ó ní torí kì í dẹ̀ ṣe ẹjọ́ òun bọ́rọ̀ ìṣe jẹ́ o ó ní ṣùgbọ́n ẹni tó kù níyà fún òun nígbà tí màmá àwọn fẹ́ papòdà tán fà wọ́n lé lọ́wọ́ òun àtàbúrò òun tó jóbìnrin ó ní ẹni yìí sọ pé no ó níbi tọ́rọ̀ ìfẹ́ òun pẹ̀lú ọ̀dọ́mọbìnrin tóun fẹ́ sọ̀rọ̀ nípa yìí dẹ̀ dé ó ní yes ló yẹ kán ṣe ó ní òun wá wò pé ṣé òun lòun ò mọ ohun tóun ṣe báyìí ni àbí ó ní ẹ̀wò mà ó ní gbogbo ẹ̀kan tiẹ̀ dẹ̀ wàá dàrú mọ́ òun lójú ni ó lọ́kàn òun ò tiẹ̀ lílẹ̀ rárá ó ní ṣùgbọ́n dẹ̀ jẹ́yàn tó máa ń gbọ́ ètò àlàbọ̀rùn ó ní but ó lóun ò tiẹ̀ sẹ́ǹdì mẹ́sẹ̀jì rí ó lóun dẹ̀ sọ pé ó lóun sọ kọ̀ọ̀kan ní but àwọn tó bá ti yẹ agbọ́n tó yẹ kó òun kọ́ ńbẹ̀ ó ní gbogbo ẹ̀ pátápátá òun ni òun kọ́ ó ní bó ṣe ṣẹlẹ̀ rè é ó nígbà tí òun wà ní ọmọ 14 years ọmọ ọdún mẹ́rin àbí ṣé ọmọ ọdún 14 ṣá ó nígbà tó wà lọmọ 14 years ó ní nígbà yẹn ó ní ni ó lóun gbọ́njú débẹ̀ dáadáa tí ì ṣe wípé wọ́n sọ wípé wọ́n pé tí ì ṣe pé wọ́n pa fóònù nínú ìtàn ó ní àbúrò màmá òun kan gbé papọ̀ pọ̀ mọ́ àwọn olóbìnrin ni ó lóun làbí kẹ́yìn ọmọ tí ìyá àwọn bí ìyẹn ni pé bàbá kan ìyá kan ló bí àǹtí rẹ̀ yìí pẹ̀lú màmá rẹ̀ ó ti yẹ yín bẹ́yẹn ó ní àbúrò mọ́mì òun tó ń gbé pẹ̀lú mọ́mì ó ní mọ́mì òun máa láìkí rẹ̀ ó ná láìkí ara wọn débi wípé ó nítorí kíni ó ní kò fẹ́ sí nǹkan náà tán fi jọra wọn tán ó ní kò sí ó ní gbogbo nǹkan náà fi jọra o ó ní tìrìntìrìn tẹ̀rín-tẹ̀rín tó ó ní táwọn èèyàn bá rí wọn ó ní bí ìbejì náà ń pè wọn ó ní ìsọ̀lí wípé ó ní ó kàn jẹ́ wípé ojú mọ́mì ti tòun ó ti dàgbà ju ojú àbúrò wọn lọ ó ní kódà wọ́n jọ máa ń wọṣọ ara wọn gan pàápàá ó ní gbà míì bóyá tí àbúrò wọn yẹn bá ránṣọ lè télọ̀ tó bá ní kò fún dáadáa tó ẹ wò mọ́mì ẹ gbàjáre ẹ máa wọ ó ní ìgbà míì tó bá dẹ̀ ráṣọ míì tó láìkì nínú aṣọ mọ́mì àwọn ó ní àmú ó ní àwọ̀ ó ní àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń pè wọ́n ní ìbejì ó ní wọ́n ṣàn bá ọ̀rọ̀ wọn bọ̀ ó ní wọ́n ṣe dáadáa síra wọn tó jẹ́ pé kò sí ẹ̀fẹ́ ìṣẹ́yàn tó jẹ́ pé ó mọ àárín wọn ó láàbúrò mọ́mì àwọn èdè ń ṣe dáadáa sí òun pẹ̀lú àbúrò òun ó láwọn ojú méjì náà lọ lọ́wọ́ mọ́mì òun ó nígbà tó wá tó àárín kan ó ní bàbá òun wọ́n wá lọ fẹ́ ìyàwó lé mọ́mì òun ó ní látàrí ìyẹn ni wàhálà ti ṣẹlẹ̀ ó nítorí pé mọ́mì àwọn ń gbà yẹn pé ọwọ́ wọn jí sówó pé wọ́n dẹ̀ máa ń gbìyànjú gan tán jà fitafita tó jẹ́ pé gbogbo wọn máa ń ṣiṣẹ́ bí ọkùnrin ni wọn dẹ̀ lówó wọn lọ́wọ́ pé kò wá sí nǹkan tí wọn wá kí ń kí wọn kò sí nǹkan dáadáa tí wọn kì í ṣe fún dáàdì àwọn pé but ohun tó ṣàṣẹlẹ̀ ni pé ìgbà tí mọ́mì àwọn gbọ́ tí wọ́n dẹ̀ kojú bàbá àwọn pé ń gbọ́ sọ fún mi pé o ti níyàwó síta o ti bímọ ó ní dáàdì àwọn sọ pé má bínú àwọn ọ̀nà àwọn ò ní tẹ́ńṣọ̀n láti fẹ́ ọmọ yẹn òun ló kàn ti oyún mọ́ àwọn lọ́rùn ó ní ni mọ́mì àwọn kí ni gangan tó wá débẹ̀ kí ni tó dà yín pọ̀ kó tó di wípé ó ń ti oyún mọ́ ẹ lọ́rùn ó ní tò ó ní láti ìgbà yẹn ara mọ́mì àwọn ò yá wọn ṣe dáadáa mọ́ ó ní títí ọ̀rọ̀ yìí ṣojú ọ̀rọ̀ yìí lọ ni ó nígbà tó kàn di níjọ́ kan ó ní wọ́n wá lọ sí ọ̀dọ̀ arábìnrin tó bímọ yẹn ó ní mọ́mì àwọn lọ jà ńbẹ wọn náà lọ bàjà gan ó ní wọn sọ̀rọ̀ wọn bàjà gbọkọgbọkọ kìnìkan o rẹgbẹ́ rẹ ṣe ọbẹ̀ tó ti dùtán nìwọ wá tẹ̀bà tì kí lóde tí wọ́n ò ṣe lọ ra ta kó ra rodo kó lọ kó fi tòmẹ́tò kún kí wọ́n náà kó ṣagijọ́ kó ṣe títì ẹ kìnìkan ó lóde náà pariwo lé obìnrin yẹn lórí ó ní kò ju bí ọjọ́ mélòó kan lọ ó ní so bí mọ́mì àwọn ṣe bẹ̀rẹ̀ sickness nìyẹn eré ni àwàdà ni
won gbe won lo hospital won gbe won lo church won se gbogbo e lori sirisi oni to losan kan orukan oni mommy awon fi aye sile ah oni se ri aburo mommy awon yi o lo ka won lara debi wi pe oni poda oni won fe le ba mommy awon pe won fe le ba won won fe le ba won sai si oni leyin ti won se esiku fun mommy ohun ton bayi oni aunty ise wa sick oni sugbon gbogbo gba yen nigba ti ohun tele to n lo wo mommy ohun to n tele aburo won I lo wo won nigba to ku ka so pe bi won o dake ni owo ale oni nigba yen oni mommy ohun sa so pe wo lagbaja ose o ra omo meji ba mi toju won ba mi se toju won ma de je ki ma je n ti mo so fun o pe mi o fe ma je kan se o ma oni gbogbo e ni ni o nigba to ya aburo won yen wa jagbe mo lojo yen pe ko hun bo sita na pe mommy hun soro oni so tititi omokunrin ni leyin igba yen won sa se ti won se gbogbo e lo oni but oni o ma ran ti kini kan oni mommy hun ma oni le kan ti awon gbe ngba yen oni a e woman kan na gbe be to je oni gba yen face ni afesun ko to di pe awon ko lo flat o lohun ti e gbagbe oni bo se di ni oni gba ti woman yen o lawon lawon kokko ko denu leyin oni gba ti woman yen wa kode toro kan sa wa kan ro oni won wa daruko ilu ko ah olorun mi lo ma je daruko ilu iloni o oni mama wa bi pe omo bo wa leyin oni to arabirin na bere pe omo bo ni oni bi arabirin ki mama e to sai si lo nso yi o oni bo se bi neighbor re ngba yen pe omo bo ninu to daruko pe omo ilu bayi oni immediately bayi oni loju ese oni mommy o kan change ni oni bo se pe ohun ataburo sinu le niyan pe gba taburo won yen de toro o aburo won obirin to ngbe lodo ton tun soro bayi oni gba ti yen de na pe eh e pe jawo omo ilu bi bayi bayi ni en to se kode yi o e ma ba se anything leyin kiki oni ni mommy o ba mu eti ohun ati aburo na fa pe eyin mejeji leyin pe ke kan ki won e mo awon kiki teyin o kin duro gba dahun good morning ma ke ma lo tin e ka ro ma e ma lo ko si pe a mommy yin kan o igba kan o awo kan o e ma de lo ati fami won ni o won gbe ke kan sita ni o e ma fowo kan kan won kankan ah oni nigba oni aburo n to jobirin wa ni mommy why oni mommy wa ni shut up your mouth kinikan kinikan why you asking me just follow the kinik ah oni mommy shan zon pe a ko tele n to n ba n to n ti so fun ni ah oni eyi o ti e wa tun le je ko n ti e tun bere oni to oni looto ati lododo táwọn bá ti fẹ́ ta sí agẹrẹ ó ní làbúrò mọ́mì àwọn òyìn tí mọ́mì bá mú yín wọ́n á nà yín bí ejò àìjẹ́ ni oni tó ó ní mọ́mì òun wá pé àǹtí òun yẹn níjọ́ kan pé wò tó o bá fẹ́ ní ọkọ o mọ̀ pé mi ìyá rẹ̀ báyìí tó o bá fẹ́ lọ́kọ má ṣe mistake rárá láti fẹ́ ọmọ ìlú báyìí báyìí oni ni òun bá wò pé a má fẹ́ ọmọ ìlú báyìí báyìí ò dà kò burú òun ti gbọ́ ọ̀dọ́mọkùnrin ní nígbà tí gbogbo ẹ̀ ṣàṣe ó ní àbúrò màmá òun yìí ló ń tọ́jú òun àti àbúrò òun ó nítorí látìgbà tí bàbá àwọn ti bá bo lọ tíyìn ohun ti bímọ pé tó tí màmá àwọn ọ̀dẹ̀ ti símọ́ ó ní bàbá àwọn ò tiẹ̀ wẹ́yìn àwọn wò ó ní ṣùgbọ́n ọlọ́run ran àbúrò màmá òun yìí lọ́wọ́ ó ń ṣe ìtọ́jú àwọn ó nígbà tó ń wọ ilé ẹ̀kọ́ gíga ó lòun ṣe alábàápàdé ọ̀dọ́bìnrin kan ó ní ọmọbìnrin yẹn pé ó jọmọ ọmọ tó níjọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí mo tó lè bá wọn dáṣà mú kíọkíọ nígbà yẹn ó ní òun pẹ̀lú ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀de ó lóun kàn tiẹ̀ dẹ̀ wá ó nígbà yẹn ọmọ ìyá báwọn sanwó tó bá yẹ kó ń san tí ẹ̀gbọ́n òun ò bá tètè rí sẹ́ǹdì sóhun ó ní oúnjẹ mímu nǹkan kan pé tán bá ti bá oúnjẹ wá báyìí mélòó lóúnjẹ ń bẹ̀ gbogbo mídi nídìí nǹkan ni ó ní ṣùgbọ́n ó ṣàláìkì òun ó láwọn dìjọ ń gbérí àníyàn bọ̀ ó ní káwọn má fa ọ̀rọ̀ yìí gùn ó ní lókàn di níjọ kan lòun wá bí pé à ọmọ bo ni ẹ́ ó ní ló wá sọ pé ọmọ ìlú báyìí báyìí ó ní kinní yẹn kan ríǹgì létí òun ni bí mọ́mì ń ṣe máa ń sọ àti bí àbúrò mọ́mì ń ṣe máa ń sọ pé ọmọ ìlú báyìí báyìí ó lóun wá pé èyí ó lóun wá ní òkè ó nígbà tí òun wá ráyè lọ sílé táwọn ní break ní school ó lóun wá sọ fún àǹtí òun yìí àbúrò mọ́mì òun pé àǹtí mi nǹkan báyìí báyìí ọmọ báyìí báyìí mo mà pàdé
won de se dada family oni ni egbon oyin ba anti un ba ni iyan aburo mo mi ba ni wo koda kojo ngan ni kojo mo eni to lowo ju lorilede Nigeria mo mi yin ti so pe rara ka ma fe ka ma ni kankan se po mo ilu bayi o lo wa bi mo mi anti yen pe ki se mo mi ti e so reason fun yin gan oni anti wa ni kide ore ti won o fi bere lowo won ko to di pe won si mo o lo wa ni jo kan ti aburo n ti e bere pe mommy why kini kan pe won pariwo mo ni pe ko gbenu dake pe n ta won ba ti so ohun ni ko se oni lati gba yen to n ba oni gba to wa pada si school yi aburo mommy yo pe hello my dear ma je ri apo mo omo yen ma o omo po ninu ogba school yi o omo po ni university to wa o eh kini kan bo ba ro mo kankan to wu e mo boya ngba to ba lo fun service to ba lo sin rulu o ri omo to hun e won ni na ba pe ohun ah o lohun o pe yiye o da o ni to o lohun sha fi o ni wa di njo kon wa wale o ni bi aburo mo mi se wa ni bo ni so ti fo mo yen sile o lohun wa ni o ni iro lo pa o ya to ba pe o ti fi omo yi sile o ya bura olohun wa ni o da ohun o le bura ohun o ti file but nibi toro de o ma file o ni yen lo o ni gba to ya o ni bi toro wa wa gangan re o sugbon agbodo je ke mo bo se nbo lati le se mo pe ke to le ko to di pe eyan le soro nipa e o ni leyin eyi o ni after being o se bi odun tinti odun kan si sa olohun wa se alabapade omo birin mi o ni gbogbo gba yi gan ohun ti e ti fe se tan o lohun wa pade omobirin o nigba to wa tawon soro bo lohun wa fe ku pe pupo ko ma wonu mo bi ti ru yin o lohun wa bere pe omo bo lo nse ka so wi pe e ma gbo boro o nse je lele ka ni pe emi nsin ka lo mo badan bi bayi le mi sugbon Ondo state ni mommy mi wa ibe ni won bi mi si ibe ni mo ti lo gbogbo school ede gan o kuro lenu mi tan iyen ede Ondo state mo lero pe oye yin beyen sugbon ka awon yan wa bi mi po mo bo ni mi ki n ti ba so pe omo Ibadan won rerin pe ro o ede enu e ojo ti Ibadan o obi awon Ondo bi Ekiti bi nkankan le di enu e jo so ki wa decide ton ba ti wa bere pe ni bo omo bo ni mi ki wa so pe I'm from Ondo state ni mi mo lero pe oye yin ohun to sele laarin odo omokunrin pelu odo omobirin to fe soro bayi o nigba to se alabapade odo omobirin yen o lohun bere pe nibo ni ilu e o ni ilu mama ilu daruko o ni but se mo ki so pe I'm from Ondo state nsin se o ye ko to sese ma bi mi pe se baba e londo ni abi iye e londo o ni ohun ti e de bere mo ngba to ti so pe omo ilu bayi lohun ti o de ki se omo ilu bi ti mommy ohun so pe kawon ma sere pade be papapa o ni now o lawon bere aniyan bo o ni so o ni omo yi na igba to wa mo anti ohun na to mu wa to wa mo won o lo mo ilu bi to pe na niyan o la anti gan ti e wa bere pe se mother side se mo father side kankan o ni won ti e bere lowo o ni owo pe ki ti selu ti mommy awon so pe kawon ma fe yin o ni inu awon o ninu anti un ti dun o la anti un de like e o lo de jo se dada o ni to pe ohun ti setan ni school ni odun to koja o lomo obirin na ti setan pe ti e ti ni shop ni bi to gbe tin ta awon kan ti o nta bi eni o lo na kawe na o oni graduate lo na oni but pe o ti rora nse business yen ni abe die die labenu die die oni nigba to de setan o kuku face e pe nigba ti se to n kawe fun ba de ohun a ma se ohun won mo bo ohun se ma ma yo won sira won oni now oni nigba ti odomobirin tawon dijo nsoro pe o ke wa yoju sile nkan kankan introduction ti palo ni o pe ka le mo awa family bye bye re o awa la afefe yawo kinikan oni nigba ti oni omobirin ya ti anti oni won ti soro o lo na pelu awon ti soro pe to awon de ti fonu mama awon de ti ba baba na soro pe but baba ati mama won gbe nibi kan na ti omobirin ti ohun to je afesona ohun yi pe o phone number daddy awon ki ohun ki won o phone number mommy ohun ki won pe to bye bye
oni ka so pe bi omo Ondo State lo pera e oni gba ta won ti wa mura lantin ti e wa pepe ilu odo yin yen o pe ta won ba fe lo bye ka won tete ji kuro ni ilu bi ta won gbe nkan kan igba kan awo oni a lomo yi omobirin wa ni rara o ibe yen ko le ma lo o odo daddy mi ni e ma lo ilu mommy mi niyan odo daddy mi oni ni anti n ba ni ki lo nso lenu wo gba phone ba soro ki lo nwi abi kini kantakanta to nso lenu o ya gba phone ba soro oni lo n ba ni se bi a n bo wa si ka so pe Ondo State ti mo fi so yen ko le ye wa pe se bo Ondo State ni a n bo se bo ti so bi o ti so daruko lu yin o de ti so state kini kan e ki lo tun wa sele rara ti mother side mi niyan so ti daddy mi gagan o nigba ti o daruko ilu pe o wa nru ni bo wa ni babe wa se won kan wa ni be yen ni ilu to daruko pe daddy wa o lo ni rara o omo be gangan ni won ebe na fori won so le si o ni nigba ti o da oruko lo di banga ilu bi ti mama won so pe e ma sere pade be papa e ma ti e gbomi won mu gan papa oni lo ni babe do you know what you are saying oni lo ni now e so mo pe mo belong si odo mommy mi dan odo daddy mi ati mommy mi won ti separate before kemi gan ti e to gbon it's a very long story so odo daddy mi yen do ni na ni odo mommy mi yen na ni mo ma iyen lo ma sa ni mo sha ma ogun ni mo lo wa lori gbogbo awon kan ti mo ba nko boya gba ti mo lo fun kini ke na yen igba kan awo kan gbogbo pe omo ilu mommy e lo fi selu o lo ni pe but mommy mi ati daddy mi won sha ti soro daddy mi so pe awon o le wa ba mommy mi ni bi ton wa o pe ayafi ki mommy mi o wa sibi ti awon gbe ni ilu awon so that ibe yen nikan ti se introduction ti won fe se omokunrin ni lo nba kawo lori po ndaran o ti le lodun kan bayi ta won ti mora oni de gba won ba ni kilo so ya salaye fun mi jare tori de yin jo yera yin tori mi mo gbogbo woro to nto lenu oni lo nba ni be se ngbo yi lo na se ngbo anti ewo o ma tun so po mo bayi ni lanti ni kagisi olohun pe wo ko sin to jo mo be o ati e dupe pe ati a sese fe lo fun introduction ni pe ko sin to jo lo wa ni anti ewo ohun o fe eleyi o ohun ri kan jo ni e so pe kini kan oni lanti won so fun pe se iwo o gbo yi pe anti ohun sister ohun to je mommy ti e won so pe bye so fe ko nbe yin won je ni pe ohun o le ye rara ati rara lori oro ti won ti ba ohun so ko to di pe won papoda o ohun ti se oju won ohun de ma tun se eyin won iwo ataburu e ko si kankan ninu yin to ma rin ni berebere ilu ti won so yi oni ni ohun ba ni e wo mommy ti lo nlo titi won ton ti lo nsin se atodumodun kinikan e wo jare ko si nkankan to ma sele oni li egbon ba ni wo ohun oni laburu osele si o sugbon ma fowo ara re fafakufa mommy re ni won mo nti won ri ohun to n jaburo won gan won so pe ko ma fe omo ilu yen ka to wa so pe abele ta se iwo omo ti won bi iwo ataburu ma gbiyanju e ma try rara oni lo n ba ni e wo aunty oro fe awon o ti ju bayi lo to wa pe omo yi ti so lati le ni to ti salaye ara edeledele pe se bi eyin gan na se mistake ojo to wa egbe oya ke bere ilu baba ke bere ilu iya e kan bere po omo boni o de so po omo bi bayi eyin na so pe be se so pe ohun na lemi na so pe so fun di eyin ko e wo aunty oni awon sa nfa oni aunty oni alooto be se won ti bi meta leda to ba je pe iya kan baba 25 ohun lo bi e a je pe kini o ko tesiwaju ko lo fe oni kiakia ni won pe yen na pe 1b e le fe ra yin o oni niyan babu sekun pe mommy e jo kilo sele kini mo se kilo de to ti se so lu baba o se filu ye se lu e wo odomokunrin ni bi ti oro de duro o lohun de wa feran omobirin yi o nitori gbogbo owa ilo te lorun o lomo kan to n ko to gbeko ni
oni ko ni a ko ni un lara bo se wa yin oni to ba bere nkan to un ba ni ohun a fun oni ati gbe ko ni se titi edani oni but oju se to un gege bi pe awon si jo wa loju ona olohun ma nse die die oni ko de olode lapole oni ko de roju se oni ko wo pe after all ni shop now at least awon mo to wa lo wa to un to un train ise won lo si bi mefa bi meje oni oni ojo to wa mo sister to un so yi gan ni anti to un so o lo se dada si won oni se lo dabi eni pe boya won ti e ti morari tele gan ni o lo n lo de wu ohun ko n fe oni e gbo ni bi toro de duro yi sa mo oni kini ki ohun o se ah mo ni oro eleyi o da ko ti wa koja be careful adubo na se so bayi o ti la wa fe se oju opo ti a o pe si ni yi 0706949 3000.

0: Aji Belu abi lati Yanofa.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe baba. O da. Ojú ni ti wa. Ah enikan tun ti wa loju opo nbi. Hello. Hello sir.
2: E karo.
0: E na karo sir.
2: O le ku ni jo e ma mo so.
0: Ami Olorun. Baba Oji.
2: O ko ti mo di ipada. Oji Omo West. Lati United States to fi le to twa kere.
0: Na be ro Olorun ba bi. Be yan ba ti e wa gba visa wa dugbo yin yo ti e wa to bi elo bayi bayi. Eyin náà tún sọ pé bóyá kó má fẹ́ ọ̀dọ́mọbìnrin yẹn ẹ ṣe.
2: Mo ṣe gbàgbà ẹmọ àtọ̀tẹ́lẹ̀ ti wà nílẹ̀.
0: Ẹ ṣe sọ. Ah oya ẹnìkan ti wà lójú òpó mi ẹ lóò ẹni tó wà ń bẹ. Yes sir. Orúkọ yín sir.
3: Ọlá láti
0: Jẹ̀bú. Ee Mr. Ọlá láti Jẹ̀bú ẹ ṣeun sir.
3: Bí ọmọkùnrin yẹn kó dúró bí ọmọkùnrin. Tó bá ní ìjẹ obìnrin yẹn. Ọmọkùnrin yẹn dà fún
0: Splash FM náà ń pè bí alábọ́run lórúkọ ètò ẹlòmíì tó ti wà lójú òpó. Hello. Hello sir. Sir, yes sir. Orúkọ yìí sàbí ẹgbẹ́ ti ń pè.
4: Orúkọ mi ni Sifu Ọmọtí Nkàlà láti
0: ìlú. Bàbá mi ẹ ṣe ẹ kú gbogbo ìgbà. Yes sir.
4: Yẹ́nì ohun gbogbo dáradára lọ́lọ́run ṣe ọlọ́run ò ṣe aburú. Àwa èèyàn náà ní aburú lọ́wọ́. Possibility wà kò jẹ́ wípé nǹkan tó da màmá àti ìlú yẹn pọ̀. Kò sí ìlú tí ò sẹ́ni tó burú ń bẹ̀. Ó yẹni tó burú ni màmá bá dòwò pọ̀.
0: Níbẹ̀.
4: Ló wá rí pé ìlú ìburú.
0: Kò
4: dẹ̀ sí ìlú tí ò sẹ́yìn dáadáa ń bẹ̀. Kò sí ìlú tí ò sẹ́yìn burúkú ń bẹ̀. Kọ́lọ́mọjà rẹ̀ pàdé ẹni burúkú.
0: Àmì.
4: Bí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn ṣe rí àti màmá àbúrò màmá ẹ̀ tí wọ́n fi sílẹ̀. Ọ̀rọ̀ ti di kan fi ọ̀rọ̀ lé Ọlọ́run ọba
0: lọ́wọ́.
4: Tó bá jẹ́ pé ibi tí wọ́n ti fẹ́ tí ọmọ yẹn máa ti ríre dọjú alẹ́ ni wọ́n sì lọ́nà ẹlẹ́kìnní ẹlẹ́kejì tó bá tún rí ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin tó bá lọ ń jẹ́ dìsémù lú yẹn tán wá lọ fa ẹlòmíì lé lọ́wọ́ tí ò pọ̀ dọ́kan tó fi jẹ́ Ọlọ́run pé nǹkan. Tán bá ti fi ọ̀rọ̀ wọn lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ti olùtọ̀nà wá ti olùmọ̀nà wá. Kọ́ jẹ́ kó ṣe nǹkan tí ó fẹ́ ṣe Ọlọ́run lè mérí tí ẹ̀ lè kó ohun gbogbo dé lọ́wọ́. Yẹ kọjá wípé ó dẹ̀jà ó ṣe kínní wọn ni rárá ó dẹ oró dá ó ti wo ìdílé ìdílé dá ó ti wo ìwà ìwà dá. Tó bá lẹyìn lómi tó jọ ọmọ ìlú tí wọn ní kó fẹ́ tó jẹ́ oníjàgídíjàgan tí ò pẹ́ tó fi tẹ́mi ẹ̀ lẹ́gbọ̀dọ̀ kọ́. so on gbogbo le mi pe ka fi lo lo lowo iyan ko ja ri ko deja o akosile olohun ni tase o
0: abi se e se baba mi thank you so much sir mo dupe sir hello en to wa loju opo nbi
2: hello ma
0: hello sir ba mi o
2: yes ma
0: e ku ataro sir
2: e le ba je ma mo se
0: ami
2: o ko mi le sai da ta o ko
0: den
2: la ti ta gba ke o yen se ri bi o se ri Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run la wa nínú àwọn ìkún tí yóò mọ̀ jì. Torí ẹ wo lọ́pọ̀lọpọ̀ gbà. Táwọn ìlúrí bá ní ìwọ̀ nílé wa, àkì ń jẹ́ kínní o. Ètò àkì ń jẹ́ kínní o. Ibì kan ló ti ń bẹ̀rẹ̀. So bí ọ̀rọ̀ ṣe rí yìí lóòótọ́. Tó bá já sí pé irú ẹni tó ti kù tó bá yẹ tó ń fi irú ọ̀rọ̀ ilé lẹ̀ sí ẹ̀ mọ̀ wípé kátẹ̀wá sọpá ní kíbọ̀dáṣì tí wọ́n fẹ́ ẹni yẹn sí ẹ̀ mọ̀ pé ó ṣeé ṣe kí nǹkan kékeré kan kó kàn ra ṣẹlẹ̀ wọ́n á fẹ́ máa dá ọkàn wọn padà síbi ṣé mọ̀ ṣe pé ọ̀rọ̀ tí ìyá àwọn yìí tó ń sọ kalẹ̀ ṣóun kan lè ní. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan ọlọ́run gan pàápàá ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú àníyàn ọkàn èèyàn ni. So wọn lè mí ṣe wò pé bí ò ṣe ní di wípé bóyá lọ́jọ́ iwájú tí ó fi dàbí ìgbà wípé bóyá nǹkan tí yá àwọn sọ òun ni ó fẹ́ máa ṣe. Ṣùgbọ́n bọ́rọ̀ ṣe rí yìí náà tó bá já sí pé wọ́n sì tún lè pè ká wájú ọlọ́run láti bèrè pé tó bóyá wọ́n lè máa lọ pẹ̀lú ẹ̀fọ́ tájẹ́ lámọ́ táàmù èèyàn gidi ìmú lọ bá láti lè fún wọn ní tí ò ní kọ́ǹfì ìfún ibi tí ọ̀rọ̀ wà
0: ní
2: pẹpẹ tí ó ti yàn bí tó ibi tí ọ̀rọ̀ wà ní ẹ̀bọ̀ tó bá tó bọ́ yé èmi kàn fẹ́ wò pé kí fún wọn ní mọ́ràn pé kínní wẹ́ bóyá láàrin yẹn àti tó bá tẹ̀ sọ báwọn fẹ́ fẹ́ náà pé àwọn fẹ́ fẹ́ lágidi ẹni tó kù níyà fún wọn ló ti yarí kò ní gbà tó bá yẹ pé yóò sì ṣe é ṣe láti rí pé kí wọn dọgbọn ní gbogbo ẹ kọ wò wípé bóyá tí wọn ò bá ní fẹ́ra tó èmi ò bá ṣe wò pé torí ọjọ́ iwájú tiwọn o kó mọ́ di àbámọ̀ fún wọn pé nǹkan tí wọ́n dẹ̀ fi àmì tọ́wé ni léyìí o tó lójú tèmi fi wọ́n tèmi o torí ọ̀rọ̀ àgọ́ tẹ́lẹ̀ ó máa ń ṣe díẹ̀ ẹ kú ètò.
0: Ẹ ṣe mo dúpẹ́ sir, God bless you, Bami Saheed Atakankan. Ẹ lò mí bẹ lójú òpó nbí, hello ẹni tó wà ń bẹ̀. Àjì ni bá mi o, mo kí yín sà. Bàbá àgbáyé ò dalẹ̀ sà, ẹ ṣeun.
1: A sọ pé nígbà tó ti mú kìíní tó jábọ́ ní ìṣe tó mú kejì tó jábọ́. Tẹ́lẹ̀ tó wà ní ẹ̀bá tó wá wáyé ńkọ́. Ilé bójúmọ́ wò pé nígbà tí ẹnìkan ti mú lọ́tà gbogbo òyú yẹn ní òmù lọ́tà.
0: Lọ́tà. Kàbíyèsí Ọlọ́run ọba. Ó dà irú nísìnyí àbúrò màmá èyí dádì tó jẹ́ pé òun náà ló yẹ kó jókòó gẹ́gẹ́ bí ìyá ọkọ tó wá yarí kanlẹ̀ pé rárá ohun tẹ́gbọ́n ti sọ. Níbo wá ni ọmọkùnrin ṣé kó lọ rẹ́yìn ti èèyàn bí ìyá ni tó dẹ̀ jẹ́ pé arábìnrin náà ló tọ́jú ẹ̀ tó fi jáde yunifásitì. Ìlú wa sórí sójú kan náà bẹ́yẹn. Ẹ bá jẹ́ pé ti títọ́ ẹ tó ti sórí ire ni. Thank you so much, sir. Ah, by me, Chief Raji Kodri, lati apo mo ise baba. Elu en to nbe loju opo nbi.
2: Ele ka ro ma.
0: Ena ka ro, sir.
2: Ola se le do pe lati ila.
0: Ah, Mr. Oluwafemi, esu e kujo meta. Sister nko nbe o.
2: Ala se ara wa.
0: Oluwa se.
2: Bolo yen baba. Ere nda la ti pe ni awon pe side bi kan, se side bi kan. Awọn ta dale awọn na mo izo so de se bi be wa le o ile na wa ni ka jo do tan ti mo ti wa a en se yo de mo ni na to wa la ti ti mo je se n gbo ise ti na ni na pe ti de o ti se ije so n da ba ti ti ni lo awọn oru nkan ba yen e ma se ko si aso re ti mo la kẹ́ni ẹ má jẹ́ kí ìfẹ́ orúkọ òun lójú so lógo èrìà ni.
0: Ẹ ṣe Mr. Oluwafemi láti UI. Ẹ ṣe mọ̀ pé ìlú gangan lọ̀rọ̀ ilé ayé tó bá ti kọjú sẹ́nìkan ṣe bẹ́ẹ̀ akọ ẹ̀yìn sí ẹlòmíì èrò ọkàn kálukú ni wọ́n ń sọ fún ọ̀dọ́mọkùnrin yìí. Hello, ẹni tó wà ń bí? Yes, sir. Ẹ káàárọ̀, ẹ kú àjù, sir. Ẹ ṣe.
5: Please, mama.
0: Sir. Obìnrin pọ̀.
5: Ọkùnrin náà jẹ́ pọ̀.
0: Ok, sir, Mr. Ola. Tó bá jẹ́ pé arákùnrin yìí ń sìn, ó ṣe bẹ́ẹ̀ ó fi ọmọbìnrin yìí sílẹ̀. Ó di kejì. Tó bá wá padà fẹ́ lòmíì, tó bá wá ní problem nínú márèjì ẹ̀yẹ ń kọ́. Ṣé kò ní padà máa blame yẹ́ ẹ̀ lọ́nà ọ̀run àtàǹtí ẹ̀ yìí wípé àwọn náà ba ayé òun jẹ́ àwọn náà jẹ́ kígbe ayé òun rí bó ṣe rí? Gbogbo ayé ń gbọ yín, sir. Mo de wa pe o iya oda mo ti gbo ma se be e ma worry. Thank you so much. Splash FM na n pe bi alaboran loruko eto ipele tawon odo langba walawa e ja gba odomokunrin ni amoran nibi ti oro de duro. Hello, en tin be nbe. Anti Kehinde maku dede asiko yi epele ma dadi n kon be. Ok.
6: Ọ̀rọ̀ bẹ́ẹ̀ lélẹ̀ tó ti bá jìnà.
0: Àbí?
6: Kọ́ lọ ń ṣàní.
0: Àmì o.
6: Síbẹ̀síbẹ̀ náà, wọ́n ń pé ohun tí àǹtí bá ń gbọ́ ètò yìí nílé ṣe.
0: Ṣé tó jó obìnrin? Ok, àǹtí ọmọkùnrin.
6: Bẹ́ẹ̀ ni, báyìí tí wọ́n bá ń pè ní ìṣe, àwọn èèyàn tún lè gbà wọ́n nímọ̀ràn kan máa gbọ́. Torí kò sọ̀rọ̀ pé ọkùnrin ọmọ yẹn fẹ́ sọ.
0: Kò ní lè wọ̀ wọ́n létí o.
6: Bẹ́ẹ̀mọ̀ kúkú wá ní ọjọ́ lọ́wọ́ fi ṣe tó fi jẹ́ pé ọmọ ìlú yẹn gẹ́gẹ́ ọmọ tó ń bá
0: pàdé. Àbí o ló bá pàdé lápá ẹnìkan náà ti sọ ní Facebook náà n ṣì máa kà á.
6: Tó bá pé kò ní bá nínú ni ó ṣeéṣe kó má pàdé ìlú yẹn rárá. Wọ́n bá tún ní kó fi ilẹ̀ ní ìsinyìí
0: abi hello hello okay yes ma okay e se wa loju opo
6: okunrin yen to ba ri eni to le ba nti soro ni
0: tori
6: aye la juju yen lo won le je nkan kan ti eni eni ara ilu yen to se fun iya lo du to be ko ba pe biya kan to le to be ju be lo na ni
0: sha
6: ye pe bi to ti se ka fun iya ni o ti fe lo fe ogun
0: abi
6: lo n sha nu wa ko easy lati fi sile be to ba sile ti ba ri awo gidi ko
0: e se mo dupe God bless you ma ah ewo oju oku ni ti wa lagbara oba mi oke awon fanfani eyin to je pe e mo joko ti e ma pe se 0706949 3000 mumbo hello en to wa nbi
7: hello
0: sir okay baba mi yes sir
7: ẹbi bá ṣe fún àwọn ẹyàn tí wá ṣe ń sọ yẹn
0: wọn
7: máa ní àfà wọn máa ní bó wá jẹ owó ní àmì pásítọ ọmọkùnrin yẹn tọ lọ láti bá àti wọn kan wá sùfáǹtì yẹn tí wọn dẹ ṣe pé yà ọ̀nà ni ọ̀nà kọ
0: ọ̀pọ̀
7: ìtọ́nisọ́nà ọlọ́run
0: wọn
7: sì kọ́ máa kọ fífẹ́ o wọn lọ ọmọ bẹ kọ́ máa lọ àbúrò màmá ẹ̀ yẹn tí wọ́n rọ lọ́kàn
0: ẹni
7: tó ṣe burúkú fúnni lónìí ó lè ṣe dáadáa fúnni lọ́la ó dàbí pé àkọsílẹ̀ ìṣẹ̀dáyé ọmọ yẹn
0: ó
7: ti dàbọ̀ pẹ̀lú lùkà ìjà rẹ̀ kọ̀ fífi
0: gẹ́gẹ́
7: bí ìmọ̀ràn ti ní
0: ọlẹ́ ẹ ṣe bàbá mi mo dúpẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá mi ṣe sọ tó ń sìn láti ok bàbá mi tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ now àǹtí yìí ò tiẹ̀ ní fẹ́ gbọ́ rárárá wípé kí àwọn lọ ṣe prayer fún wọn tó ti jọ́rọ̀ ìlú yìí ṣe pé tó bá yẹ pé bí ìlú míín sìn a lè sọ pé bóyá wọ́n máa gbà pé kán lọ ṣe ọwọ́ pé òwúlẹ̀ lórúkọ ìlú yẹn nínú báyìí ni ìròpáǹtì lè gbà pé kó torí yẹn lọlé aládùúrà ẹlú ẹni tó ń bẹ lójú òpó irọ́ ni o mo rẹ ẹ ti ẹjẹ fọwọ bẹ ẹnu rẹrin ẹ jẹ kí n ti fi gbogbo ẹnu rẹrin ẹ ṣọra yín my power o alukoro ẹgbẹ etí arímbo ẹ lọ lóru mani ẹ lórúgbé orúgbé yín lọ ẹ pẹlẹ ẹ kọjọ mẹta sista n kọ n bẹ ló wá ṣeun àlàáfíà la wà we thank god. Ṣé
8: question tí mo ti ẹ fẹ́ kọ́kọ́ béèrè brother Tanson nípa bàbá tí wọ́n ń kọ́
0: ẹ mọ̀ pé láti kékeré yẹn ni wọ́n mo ti sọ mọ́rọ̀ wọn ṣe bẹ́ẹ̀ ta sí bàbá bàbá náà wò ẹ̀yìn wọn wò ṣe à ń pọ́rọ̀ pé bàbá fẹ́ yàwó lé ìyá wọn ibẹ̀ yẹn náà ni wàhálà ti ṣẹlẹ̀ tí ìyá wọn ṣe kú so gbogbo ẹ dẹ ṣojú àbúrò ìyá wọn tó ti ń gbé lọdọ ìyá wọn ń gbà yẹn ìyẹn náà ò kò fojú wọn mọdọ bàbá wọn pàápàá bàbá náà ò dẹ béèrè mi tiẹ̀ wá béèrè ìlú bàbá lọ́wọ́ ẹ̀ ń gbà tá a jọ ń sọ̀rọ̀
8: African parent wọn bá wọn wà fún nǹkan wọn ní sọ yìí
0: yóò
8: dẹ̀ ní ṣe bẹ́ẹ̀
0: àbí.
8: Àtúntìwọ́ tó ń sọ fún ọmọ kó má ṣe irú nǹkan báyìí wá ti sọ gravity nǹkan tó lè ṣẹlẹ̀
0: nígbà
8: àbúrò ní ogun yá rere ní ogun yá àti oṣù kìíní
0: university.
8: Wọ́n ti wá fi brother yìí sí old god báyìí.
0: Àbí.
8: Àwọn ìyàwó tí ẹni kó má fẹ́ ìrìnà ti ń wà. So ìṣó kárígbà mo gbá létí nǹkan tó ṣẹlẹ̀ because this ẹ mọ̀ pé that somebody's life, you call it Mashi, you did it, Mashi. So the thing is, but in cutting all this, son, he keep on trying, he keep on balance, he keep on to be, then this is high time for him to do for the father. So, daddy, you want to do it to buy more, to more or less.
0: That is the only thing. Because all that quick could they work Emma who they use more than one lati le no. So
8: you
0: get your own, you hear me.
8: I don't know what to do.
0: Si sister yen ba de ti egbon e aburo mo mi e yi to je bi iya fun sin to ba ti e fe ba gbadura pe ko lo yan fun to ba fi le je pe bi anything to wa lati nu ilu te egbon e ti so pe ko ngangan to jobirin gan ko gan ma fe ilu yen ni ro pe yo le lo ninu adura yen e get nkan ti mo nso mo so moro sa be ni Thank you so much. Ojo yen tin sare lo bi ana be lo run te tin re bi ati wo ani seju bi marun pere si lori eto a le lori ofe lati gbe ipe eyo kan si be ni aha ipe eyo kan ti wole elo en ton be nbi e se
9: I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want to go for a bit. I don't want
0: To ba de tun wa yo le fun lojo waju na o na lo ni live esa abi o se mo pa gbodo ma je ko ye be yen bo se ngbo wa yen eh eh e se mo dupe mo fe gbe ipe eyo kan yi si God bless you sir. Hello, and to one be a joy, Shaju Kakwiri, if a dying lagara. Hello? Ah, it's a motive be call you for a rainy. But when you're too, be caught your bed is already. Hello, and to one be.
9: Hello?
0: Hello, sir.
9: Ah, Jerry,
0: you're fine. Oh, sir. Mr. Adekunle, Adekunle. Okay, sir. Oya ba mi se papapa sa ago meta ti fe lu. God bless you. Ah, ewo. Oni ashe olobe ashe ogugbo eyin ti adijo fife je. E ma se gidi gan ni e ko ibinu. Oju oku ni ti yin lagbaro ba mi oke Alaji. E ba mi belo lati Anofa. Oji omo West. Ola from Ijebu. Miss baba mi Shefiu omo Shinkara. Ashe alagba Saidi atakokon. Chief Raji Kodre lati Apomo, Mr. Oluwafemi lati UA, Mr. Ola from Boluwaji, Auntie Kainde lati Gbora, Mike Power, Mr. Adekunle Ibikunle. Ah, Shani ile ilu Seju kan sa, se ile ilu. Hello.
10: Hello, Mr. Fumi Olala Domi Yale.
0: Ah, Mommy Erama. Oro yin pe. Eya ma.
10: Eku
0: Yes, ma. Iya kan ki wa ni e se iya mi fun mi lola lati omi yale wo ni ase olobe se e wo ojo yen ti lo e kan gbo ni isin ta godo gbangba gbogbo yin ta ti awon toju opo Facebook e wo e ma binu mi mo nkan to bi data mi ni aha bi data mi lo tan ni obi kan bi network ni o kan ti e de n role gburigburi ko je kin pada soju opo Facebook mo anyway mo kin oni ase olobe se gbogbo yin ta di jo fife je e ko ibinu odomokunrin ti gbo o gbogbo awon kan ti e ba so now to ba ni pe ki ohun ti e de so pe rara ko ma fe omobirin yi mo ife wa laarin won to ba pada ni japule abi ko ni soro ni bi mi to ele omi to ba tun fe nko ati pe to ba ni pe ko ohun ti e de we ko ma gboro si anti ohun yi lenu bi igbe yan fi igigun oju olore ni sugbon oro igbe aye eyan de se koko se pataki ibi telomi ti ma ni baba problem ni marital life e ni o elomi a ti ma dun fun bo o kawe o sise o se gbogbo e se ri kete to ba se gbeyawo tan ba bi eni wa ninu na ni iya na kedere won so koko ati pataki kan to lo aburo gan o mo koko ati pataki ntegbon isa so fun na lo sa gbo ti iya re iya won to salaisi ti o ti e kin se fe ri mi ilu ila tan papa se ranti igba ton so pe awon dijo ngbele pe ni nikan ti ya won to ja won ni won ni pe tan ba kiyin ga ma duro gbadahun e kan ki won ni e karo e ma ba ti yin lo e ma fowo kan kan won ki lo le toto be oye ya yin o de ye olorun nibi toro wa di duro odo mokunrin ewo o ti gbo gogo nte yin baba ati mama so fun ninu gogo nti won be so yi e ko to di pe boya e mosun je kin ri message e ki lo wa fe se bayi gangan se mo po to ni ka gba yan la moran to ni ke yan ma moran lo mo de mo po fe mu amoran wa lo ohun lo se mu oro re wa tori ko se ma gbo eto yi so ohun to ba fe se gangan je ki mo oju oni ti wa oni siyan o o de ni sise lagbara olorun e wo gugu en ta ti dijo se eto alaji ba mi belo ma kan si yin o awon toju opo facebook mi ti e de wa ri won pe o oje omo west won ko ko da mi lohun ti won lati wo ti e ti je pe visa la fin wo lu won nisin ko soro adupe oni ose olobe se o ojo mejo tun la ko tun eto emi ati yin ipade wa ipade wa bi oyin je ki pe number mi 08028940839 oju oni wa ti la bi akoso bo ti kori princess adenike olowo kere loruko ti mo nje peace mama presenter loru eni gbogbo aye mo mi se ese o ojo mejo ani pade ayo o dabo

ìkéde ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó ń gbóhùn mi láàárọ̀ yìí lórúkọ Jésù àánú ó ṣe tiẹ̀ àní gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí níbikíbi tó bá wà àánú máa yanjú ọ̀rọ̀ Matthew àmì rẹ ọjà dáadáa láàárọ̀ yìí ẹ lọ ń ṣẹlẹ̀ àbí mi ti ń pa ọ́ ni àwẹ́ wa ń ta ẹsẹ ká kọ́kọ́ fún ẹ sẹ̀múná kale ráyè gba àwẹ̀ kale ráyè gbàdúrà kí ẹ má jẹ jẹsẹ̀ wọn kọ́ gbá sẹ̀mú àkókò má jata má jẹpo lọ àìsẹ lọsẹ kánlẹ ọ dẹ di dísẹmbà kó tó yanjú Matthew ó kéré àdúrà ọ kájú àdúrà ọ máa ń tó ṣẹlẹ ìjọ téèyàn ń gbá àwẹ̀ kò sẹni tí mọ ṣùgbọ́n ìjọ tèrè rẹ bá dé ìjọ yẹn làgbáyé rẹ ó máa kájú àdúrà ẹyí wọlé yìí náà ń gbọ́ mi ń bẹ̀ yẹn pé màbá yẹn ń bá wa gbà nínú àwẹ̀ yẹn 150 days on the 1 ló ti bẹ̀rẹ̀ August 1 ó lè jata ó lè jepo o le jeyo 50 days akoko ba se gbanu ago meta osan lo de ma break sugbo lanfani so mi o ta ago meji labati Matthew o lanfani so mi tori wi pe aje ara onigbagbo o nla awe opolopo ni ati mu bale igba ti o si nkankan ninu e o sara o tobi sugba ninu emi o fele Matthew

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀.

0: HFM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Ìdùnnú bá ní ìròyìn ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
6: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
5: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́, a dẹ̀ ṣìjọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
5: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
7: Splash FM 105.5.

0: Olúwa!
1: Olúwa!
0: Mú ìran mi ṣẹ!
1: Mú ìran mi ṣẹ!
0: Oyoyoyoyoyo!
1: Orúkọ Jésù! Orúkọ Jésù! Orúkọ Jésù! Ẹ̀mí mi ò!
0: Wọ́n àrùn àlọ́ ṣe ń sára yà bí!
1: Olúwa! Mú ìran mi ṣẹ!
0: Mú ìran mi ṣẹ! Mú ìran mi ṣẹ! Obirin yi e gbo ke yan so pe o fe lo gbadura o de ku Nigeria o de o le de to si se prayers lenu ona won so pe ke so nko lo wa ninu passport aye ti pada oh my god ti mo so aye ti pada won ti gboju e kuro won ti gboju mi si ope lo pe
2: mo de kan ro akoju mo juma yo oruko temi ni alaja ayomide adebukola alabi omo ojori afefe ni mi mo de ma wa selofa pe dem odo mi very close to akute ma lo se akute branch na lo se service ni Thursday dearie mi nípa ẹ̀rí tí mò ń gbọ́ lójoojúmọ́ ìdí ẹ̀rí mi àkọ́kọ́ ní 2023-2021 ni mo darapọ̀ mọ́ ìjọba afẹ́fẹ́ níjọ̀ṣẹ́bí ọba tọ́rẹ́ mi kan introduce ẹ̀sìn ṣùgbọ́n ìdí ẹ̀rí mi pọ̀lọpọ̀lọpọ̀ tó lólúwa dára sí mi bó ṣe jẹ́ pé mo jẹ́ mùsùlùmí tó gbogbo ìgbà tí bá ti gbàdúrà ní ilẹ̀ òwúrọ̀ ọlọ́run jẹ́rọ agbára torí pé báyìí ṣe fẹ́ kó rí kò rí bẹ́ẹ̀ fún mi rárá lórí ọ̀rọ̀ ayé mi níbùjókòó mi lórí iṣẹ́ mi èṣù ń pòfo lójoojúmọ́ ẹ̀rí mi náà mo ti lọ sínú ìjọ àkútẹ́ ibrahim 2023 mo ti ra ṣíà lọ síbẹ̀ mo lọ fi ṣe ọpẹ́ torí pé nígbà tí mo dé ìlú mẹ́kà ká ní pé omi ní mátù lọ́wọ́ wọ́n dá mi padà lọ́dún dáhùn àràfà 2023 torí nígbà tí mo ti wọ inú mẹ́kà tán tó kó yẹ kó gbé mi lọ sí òtẹ́ ti pàdé sí gbogbo àwọn tájọ lọ wọ́n já wọn síbẹ̀ wọn ọ̀já mi síbẹ̀ máa rò pé kí ni nǹkan tó dé mi ì lẹ̀ sí roll sí mi láti fi pe anybody mo ṣàmú handkerchief yẹn bọ́ síta mo fi yanjú torí pé mo ń sun ẹkún sí inú ṣùgbọ́n mo dúró pé ọlọ́run gba gbogbo ògo torí ọlọ́run wọn àlájẹ kan náà kérò nùgbọ aláti ìlọrin ó ràn sí mi gbogbo àwọn tó wà ní mọ́tò lọ́bọ̀gì tó ń fi máa kó wà lọ síbi tí adé sí wọ́n sọ fún mi pé mi kọ́ ni mo wà nínú passport mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ló jẹ́ wa agbára nínú ayé mi lẹ́yìn ìgbà yẹn náà ọlọ́run dára sí mi lórí ìgbésí ayé mi lórí ìgbésí ayé àwọn ọmọ mi mo fọpẹ́ fọlọ́run dúpẹ́ gbogbo ìbéèrè mi tí mo tún wá ń béèrè náà tí mo ṣe wá sílé fún àpẹ lójoojúmọ́ kọ́lọ́run kó jẹ́ kó wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún ń gbàdúrà pé kí passport mi tó expire kọ́lọ́run kó mú mi lọ sí ìlú amẹ́ríkà tàbí canada kọ́lọ́run kó fi ògo mi hàn níbi tó ti máa fún níbi gíga ní orúkọ jésù olúwa wa àmì àmì àmì ní orúkọ jésù ní gbogbo ọ̀dẹ̀ rẹ kàn.
0: sọ pé olúwa
1: olúwa
0: ta ló gbé àwọn tèmi pamọ́
1: ta ló gbé àwọn tèmi pamọ́
0: tó wọ̀ mí ní àgbọ̀ mìíràn.

0: lagbara olorun mo ma pe number awon ta fe lo Jerusalem ta ma tun pe be ni ma tun pe loni loruko Jesus ogo ra jade
1: amen
0: bo ba ti san ore majemu re to ba ti san ore majemu re o ku so wa oni ni 5 ola ni 6 awadi on the 7 ayayayayaya o ma je ojo agbara so n to ba na yo na san ore leni sarola this Sunday lagbara olorun gbogbo branches wa pata ma fun ni oro mo ma fun ni oro breaker oil oro pupa resuresu ati oro breaker oil mejeje yen ikan ni owo to ikan ni owo osi a fe se akase adua gbogbo branches wa ti won ba ti connect ri kai in to ban na jo na make sure pe yan lagba te wa ni branch yen e sare no get the tv te ma fi connect tori pe ma pe awon ede ati awon oro si inu oro yen to ba ti wa lowo e ise agbara gboro sele o gboro ri owo olorun enowo si mi lo ri anugba
1: amen
0: lo ri anugba
1: amen
0: ororo nsi se agbara mama yen lawon ni cancer won do oro yen wo
2: emi na si lewe o po so la sala ni that's a play that plus o tu pe lo lo mo se pe pa o tu pe mo pe ga mo lo bo bo wa ye ni o tu pe to pe no se nba mo mo si jo ya o se le pe o fe to bi ojo mo lo kan si o o bi ji o so bo bi e se mo mi ke ke mo ti e pe bi se e pe bi se mo mi ke ke na mo ti mo jo to bi o te kan bi se di ni na ni o ti ni na mo mo lo pa yi ki le le wo wo mi le jade mi le se anything san back up mo mi mo fe cancer so wo le mi ki le le mi fe cancer mo mo sha fun mi mo mo sha fun mi mo mo sha fun mi sha mi mo sha mi lo odo obi to mo toju wa to je nurse o sha fun mi bokun o fun mi ni bebe ti ma mo se fun mi bebe yen pelu bo se le to ohun mo bokun o se mo se o se di pe o fun ni yi fifo to fun yi mo pelu ti so oju e ba se oju e sa po e to kon tin tin ba di pe rand lo po ki le le ki ba so fun yan ba ni pe oju se ko se loju yen pe ki mo fi nkan kan kan so sa fun ni kini yen pe mo ma fi soju ebe ni mo sa fi si mo fi si mo fi si instead so fun mo gbe kini yen ba to po si ki le le mo si lo lọrọ kan legbe odun mi bi ti mo ti taja mo ba so fun mo si wa so fun mi yen lo ba ran mi yen lo so hospital yen lo so hospital ke lo se yen jeun boya idoti mi boya kini o se se yen ba ko ni ba di mo tan jesu n be loju se olorun se bi ebe mi fi mi si o n loju toju grâce à ce que nous sommes faits, et nous n'avons pas eu de problème. Je suis pas sûr que nous avons eu de problème. Nous avons eu de problème. Nous avons eu de problème. Nous avons eu de problème. Nous avons eu de problème. Nous avons eu de problème. Nous avons eu de ẹni mẹta ti kò tẹsán pẹlú sí hospital ní sí ibi tí wọn bá yẹ fún ẹmọ ẹfi sílẹ ẹmọ lòmọ mo ní kí màá wọn fi sí ojú ẹmọ bá ẹmọ lòmọ ìrìn tètè sí bó ṣe sọtọ bàbá ní kò sí wàhálà yìí ibi ṣe ṣe ìrìn rà ẹ jẹ pé mo rí wọn ẹni ọmọ ṣe bí ọba kí wọn lè ṣòro fún mi láti ṣe kò sí ìgbà òpin òwú yẹ mo bá sábà bí owó mo sá fi owó síbi òwú mo sì fún owó síbi òwú máa fi àmì tí òwú yẹ máa fi àmì tí òwú yẹ máa ṣàgbé òwú yẹ mi fún ìyàlẹ́nu òwú mi bàbá nígbà tí ó ti tó bí ọjọ́ bíi mélòó kan kó pọ́sẹ̀ kan tí mo tún ń lò mo ipò ojú ẹ̀ ti ṣéǹjì o ti ń pa àpò o ti ń fẹ́ẹ̀ṣì lójú èmi nìkan tán nígbà tá àìpẹ́ yẹ kí ni dádì olúwa ọlọ́run ṣe bí ọba máa kúṣẹ́ o máa kúṣẹ́ mi kúṣẹ́ ìyanu o ojú ẹ̀ ti ṣéǹjì nígbà wọn máa yẹ ká máa padà ní báyìí nígbà wọn ni oògùn tẹ́ ẹ̀ máa wọlé kò ní ìdí oògùn mọ́ ìyẹn iṣẹ́ òṣìṣẹ́ ti ṣe ni ìyẹn ẹ̀wù jésù bẹ̀rẹ̀ ojúṣẹ́ olu wo bo se be niye o ju e pe ti fi pe ko si e mo ni so pe owo kan mo ni be to se gbangba tori o ti su mi ni e je pe mi wo ni lowo mo ti do lohun da meje ni ti mo ti mo olohun se bi o ba pe ni ni tan ni e mo be tan teje mo ya yi mo ya yi awon mo ni o wa to to so lohun po ni mo pa pe si ni o mo se o ti me yi o yi ti mi na ni je mo ba ni pe ke mo so yi bi e yi mi keji fun ti pe te se se fun wa pe gbogbo de kini ta wa ke o lo gba ibe fun wa daddy hey mo se fi ta fun ni ka fun e yin pe ye si mo mi ka si se bo won ka fi mi ko si ti a le fi se mo de shop gba yin ti mo fi mi ti mo fi si mo mi ti mo fi won le ba ah won o si se mi ati se mi ya no gbogbo won customer ti won ti mo o se di fun wa o ko keje ji ni ah ya ba do ah si bo ja eh so fun wa se ba wa ja ni o wa dupe fun won pe mo pa ni da àwọn kọ́sítọ́mà mi tó ti lo ọmọ òkú takọ ọmọ ṣọ́ọ̀pù yẹn mo bí pọnmọ bí ọlọ́run ga ọlọ́run ṣe bí ọba kan gbé yíga ẹkùṣẹ́ òun ẹkùṣẹ́ ìyanu ẹ fún ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ ní fún yaya ṣiṣẹ́ rẹ ṣe ẹ yí olókùtọ̀ kọ àrùn ẹ kọ wá débẹ̀ lọ́wọ́ ẹ ṣe ẹkùṣẹ́.
0: Tá a bá rí ọfà tí ń bẹ lára rẹ fọ sókè sàmì mọ pàṣẹ ó yẹ jáde in the name of Jesus. Àti wọn náà ń gbọ́ àdúrà ń gbà àdúrà ń gbà sunday máa lé gan sa ó máa ṣe kíni ó máa lé ó máa ní agbára àṣẹ ọlọ́run àti agbára ẹ̀ lórúkọ jésù ó yẹ kó wọnú ayé wàá rògo ẹlò jésù olúwa wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ fẹ́ tẹ̀lé àbáṣe bí ọba lọ jerusalem mú pẹ́ ìdẹ́sẹ̀lẹ̀ kan náà bẹ̀ sílẹ̀ 070-41-78-02-19 èkejì 080-25-24-9280 Eketa 090-78-68-02-06 lórúkọ Jésù ó máa rí ànúgbà
1: amen
0: mo ní wàrà ànúgbà
1: amen
0: mo ní wàrà ànúgbà
1: amen
0: mo bless ọ̀rẹ́ má jẹ̀wé ọyẹ gbàgbà aṣọ́nà kó wọnú ẹ̀ in the name of Jesus ọmọ yẹn dà mo rán aṣọ iná wọnú ọmọ yẹn yàlá kranida ha yàlá kranida ha yàlá kranida ha mo pè àsìkí sínú ọmọ yẹn ọyẹ gbàgbà wà á mú ẹ̀rí ẹ̀ wá yóò dẹ̀ dára fún ọ
1: gbogbo
0: ọlọ́jọ́ bí òní òní wedding anniversary mo bless ọjọ́ ẹ mo bless ìgbéyàwó rẹ mo rán ìbùkún àti àánú àti ojú rere sínú ayé rẹ lórúkọ jésù oya gba ìyanu rẹ ọjọ́ ayọ̀rẹ́ lélẹ́yìí ó ní pàdé ìbànújẹ́ ilé rẹ ò ní dàrú wà á dẹ̀ sí bí ọba happy birthday and happy wedding anniversary lórúkọ jésù wàrà ànúgbà àwọn celebrant tí ó wà bí ní òní ọjọ́ karùn-ún ọ̀rẹ́ dọ́là fúnmilayọ̀ happy birthday to you pastor akíbọ̀dé emmanuel happy birthday to you fọlọ́nsọ deborah happy birthday to you aruya isaac happy birthday to you lórúkọ jésù ẹ máa rà ànúgbà ògo yín á jáde ìràwọ̀ yín á tàn wàárí ògolo mo ní wàárí ògolo mo bless ayé rẹ mo dẹ̀ ya oṣù ìsinmi mo pè é fún ọ ní oṣù ìfà ní gbogbo ibi tí rẹ bá wà tí ọlá rẹ bá ń gbé lórúkọ jésù ọ̀run falẹ̀ ọlọ́wọ́ yí adábúndì hinda lórúkọ jésù olúwa falẹ̀ ọlọ́wọ́ gbé ìyanu rẹ wàárí ògolo kò mú ẹ̀rí wá jésù olúwa wa kọjú sẹ́nìkan fi dá lójú báyìí.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní Tìgútòrò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube ló jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún ó lo ìpè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chatter tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Eréje àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbákà àbọ̀ ọmọkùnlé ti Street Trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti Street Trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú ọgọ́rùn-ún wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti dánlóòdù app Street Trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
2: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
3: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣègùn tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá kápẹ́, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings. Òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Splash FM 105.5.

0: baba akori lataro ni o ti su mi ibo gan la nlo bole mu mi lo
1: arakunrin
0: fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo onre onre
2: Takashi pelu edegbeta naira 500 naira lori splash 105.5 fm pelu kodo e *347*1004*#. Lori Lajelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
3: Bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nla la ni, abe nsiranran.
0: Mo sese ji ni, o dabi eni wipe ala ni, koda ala to dara ni, mo rira mi gege bi okan lara awon to gba lodo Cashier. Wọ́n àlá ọjọ́ pípẹ́ rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ. Pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Mo ti Cashier.

0: Palatel Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Shalaterm is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Shalaterm from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Shalaterm is endorsed by the Nigerian Medical Association.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tọ akin yo wipa ku ojumo o wa ku ojumo ma ekere kaabo sori akotun ti fun te do royin lori ikani asiwaju ikani omoluabi ikani alaragba yida yin na ni te feran lati ma gbon gbogbo gba Splash FM 105.5 awa ati oga awon omo lile lajo wa nbise laaro yi Dolly P iyan awon omo lile no senior prefect awon omo lile lajo wa lenu ise laaro yi oya o e ma tele wa bo lohun oju opo bi ti e ti ma tele wa loju opo bani do re wa Splash FM 105.5 Ibadan na loju opo Facebook te fi le ma tele wa e ma like e ma love e ma share e ke ma fi awon comment yin sapa beun ka le jo ma bi nkan tin lo lori awon akori iroyin lolokun ojo kan ta jo ma dabule fun ra wa lo ron tuni kunle omo ani fowo se na loruko temi ojolowa ni ikai presenter yin na ni anu olohun ati ifokanbale eledumare ti o legbe to fi ma bo e to nipan jeun le iseda to laye to lorun to nigba to la koko yo ma dabo wa leni o
1: ami
0: ati lojo gbogbo e ka ro nbe un e ko amojuba wa lakotun lori ti fun tedo
1: odo ojimo ti mo oye ti la peregede ati dupe lowo oba to ni wa eleyi to ji wa simole alaye ti fun tedo royin o ti gbena ya na nu o e jajo mo ka wa saki on the kesto level in loro ba lejo nu iya adini yin na ni o aminat adeto badmos on loruko temi mo talaye eleyi to nse be nko momo o se dada
0: E je agbara ka sida ka bere si ni da awon akori iroyin lolokun ojo kan ka bere si ni da bole lori iroyin eleyi iroyin ti mo lanfani lati ri gbaju gbaja ni niwaju we iroyin the punch to jade photo ni ojo anu ojo ru ni ojo Wednesday won ni agbega to pada ba owo osu awon omo ologun orilede Nigeria o ti fo fere di 924 billion naira gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinúbú bó ti buwọ́lu kí àgbéga ó máa débá owó àwọn ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà láti ìdálọ́nà 30 sí ìdálọ́nà 80 30-80% salary increase. Well played. Iná ni ọ̀rọ̀ ilé ìbádé àwọn náà ń ṣiṣẹ́.
1: Ìdí
0: èèyàn bá fi fira rẹ̀ lẹ̀ tí ń fojú winá iná bájínẹ́tù níwájú àwọn kàǹbà ní jàǹkóríkò. Àwọn ọmọ tí ọmọ wàlẹ̀ àṣírí inú gbọ́ kìjikìji hun. Ó yẹ kí àwọn náà.
1: Ẹlẹ́ níkànnì ọmọlúàbí àwa náà sì máa mọ̀ dájú pé ẹ̀ ń tẹ̀lé wa bẹ́ẹ̀ lórí gèǹdé àjọ kan eléyìí tí ẹni ó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tí arákùnrin kan èyí tí orúkọ tiẹ̀ ní Adéyẹmí tó bóde pé ó ń gángan ń lọ̀gá àgbà iléeṣẹ́ tá à ń sọ nípa rẹ̀ yìí o wọ́n ní arákùnrin kan ọmọ ti jáde báyìí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí lẹ́yìn tó sì ń ṣe lálàyé pé Adéyẹmí tẹ̀ ń wò ó owó tó gbà lọ́wọ́ òun 1,400,000 owó orílẹ̀-èdè wa Nàìjíríà 400 million naira náà lówó ọ̀hún ṣe ìjẹ́bọ̀ ló jẹ́ oníbẹ̀ẹ̀lá bí ni o ó ṣe lálàyé fóònù bẹ́ẹ̀ ló sì ń ṣèlérí pé àwọn àkànṣe iṣẹ́ kan ń bẹ tíjọba àpapọ̀ fẹ́ẹ́ tì bóde ìwọ láàgbè fún níbo gan ló ti sọ̀rọ̀ ọ̀hún ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o ó ti fún o ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: Wọ́n ní bí òṣèlú bá ti ń kẹlẹ̀kùn dàdàdà oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ókì tó ní agbára èèyàn tí awọ ara rẹ̀ ò bá yí dáadáa kọ́ mọ̀ lọ sàgbà òṣèlú torí wọn ò padà kì í dágbolé wọn àwọn oríkì tí ò mọ̀ tẹ́lẹ̀ wọn ò padà wú jáde fún un lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní kwankwazo ó tún ti ṣàtìlẹ́yìn sí ọ̀rọ̀ wọ́n jáde o sí àkàtà láti àkàtà olùṣọ́àgùtà àgbà catholic bishop ní bóun ṣe wà yìí òun ní sòro pẹ̀lú ààrẹ Bọ́lá Tinúbú. I have problem with Tinúbú láti máa fi àwọn ìsọ̀ǹgbé rẹ̀. Kí wọ́n máa wá sọ̀rọ̀ tako ẹ̀sìn wọn àbí agbárin àwọn olórí ẹ̀sìn wọn, owó ò ní fara mọ́ a. Bẹ́ẹ̀ sì ni owó ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ tó ń jáde lápá ibẹ̀ yẹn. Daily Post gbé lápá bí o pẹ̀lú àkòrí tí mo láǹfààní àti jìjóde sí ti gbọ̀ yín bẹ̀rù.
1: Ó dáa tó bá níbẹ̀ já lọ tààràtàrà sínú ìwé ìròyìn The Nation. Wọ́n ní ẹni tí í ṣe alákòóso fún olúùlú lórílẹ̀-èdè wa Nàìjíríà Yẹsan Wike. Òun náà lọ́mọ̀ ti ṣe lálàyé lánàá o. Ẹni fún Àtíkù àti Amechi. Kódà ó takòtó ọ̀rọ̀ lọ sórí tábìlì Òbí àti Kwakwaso. Lẹ́yìn tí í ṣe lálàyé fún wọn pé ẹ̀bá àgbò bí ajá, kẹ̀kàn bí àgbò, kẹ̀fọ̀ bí ẹyẹ, mẹ́tàlá yín kò lè dá ẹni tí ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinúbú kò lè dámọ̀ nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. Kí ni tó fa gbólóhùn ọ̀hún eléyìí ti fi ń bòde? Ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ yìí ò bá kókó rẹ̀ bá ti tó ni o. Àmọ́ ṣá, fàá kájọjá kan tún rèé láàrin Wike àti Amechi. Lẹ́yìn tán ni gbólóhùn ti ń bòde lẹ́nu àwọn méjèèjì. Ó yàtọ̀, ó yàjọra, ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Ǹjẹ́ kí ni gbólóhùn ọ̀hún? Wọ́n ní ṣe ẹ̀rí ọ̀rọ̀ kan eléyìí tó di àkàtà ẹni tí í ṣe bíṣọ̀ọ̀bù àgbà ẹni fún wọn nílùú Àbújá. Ìyẹn bíṣọ̀ọ̀bù John Cardinal Onaiyekan lẹ́yìn tí í ṣe lálàyé pé ó kù díẹ̀ káàtó ní àwọn ìṣèjọba eléyìí tí ẹni tí í ṣe ààrẹ ilẹ̀ yìí ti ń ṣe lọ́wọ́. Wọ́n ní Amechi ó sọ̀rọ̀ ilẹ̀kùn Wike náà ń kọ́ ó takòtó ọ̀rọ̀ ó dúró gẹ́gẹ́ bí gba gbòógbá ọ̀rọ̀ ni bó ló ṣe wá lọ gan. Ẹ̀yin ọ̀gbọ́n láàárọ̀ tòní o, ó ti fún o, ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: Andá Ọkà ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sì ń sọ lápá bí ni wípé àwọn èèyàn ìpínlẹ̀ Benue ohun tí wọ́n nílò ní ètò ààbò tó gbópọn tí ó sì yàgò fún ìlànà kámọ̀ wá báni kẹ́dùn gbogbo ìgbà. Wọ́n ní èyí kọ́ ni tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba. Nǹkan sì ń béèrè ni kí ètò ààbò kó gbópọn digbí ní apá ibẹ̀ yẹn. Ṣùgbọ́n ìròyìn eléyìí ìròyìn tí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ń sọ̀rọ̀ ni wípé ìjókòó láti jíròrò lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àbá rẹ̀ ti ń bẹ níwájú wọn. Wọ́n ní ẹ̀bù ẹ̀yìn ò ní ba pẹ̀lú bí àwọn ti wà lẹ́nu ìsinmi lọ́wọ́. Wọ́n ní kò ní jẹ́ ìdíwọ́ lórí àti ṣe àgbéjáde àti ohun tí wọ́n ń pè ní ìgbìyànjú tó gbọngbọ́n ní apá ibẹ̀ yẹn. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ jáde lápá bí gẹ́gẹ́ bí Amechi bó ti ń sọ kò bákùn gbé ọ̀rọ̀ sí àkàtà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinúbú wípé Onaiyekan tẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń jáde ohun látàrí ọ̀rọ̀ tó jáde látàgbọ́n ti Onaiyekan. Lọ́wọ́ yìí wọ́n ní Amechi ti sọ̀rọ̀ wípé tá a bá tọ̀ ọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ohun tẹ́ ẹ wọ girama tóun fi dé ilé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀-èdè yìí àti gbogbo ibi tóun lọ òun ní àwọn akẹgbẹ́ táwọn jọ kẹ́kọ̀ọ́ kí ààrẹ Bọ́lá Tinúbú jáde kó mú àwọn akẹgbẹ́ tiẹ̀ bóde níbi tí wọ́n bá ti jọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ìdí nu tí mo fi ní bí èèyàn bá ní awọ ara tó yí dáadáa kọ́ mára gbo òṣèlú torí wọn ò kí ó kì í lè bàbá rẹ̀ wọn ò kì í fún.
1: Ọ̀rọ̀
0: tó lágbára ni o. Àkòrí sì nìyẹn. Ẹ dì í mú kẹ mọ bí ọ̀rọ̀ ti ṣe ń lọ lápá ibẹ̀ yẹn.
1: Ó dá dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ǹtẹ̀ lé wa níkànnì ọmọlúàbí splash 105.5 FM. ìyẹn ní ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ́ nílùú Tìbàdàn àfilà wáwà o táwa ti ṣe bí ọlọ́ba. Ó dá ẹja lọ sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde fún tààrọ̀ tòní. Wọ́n ní àgbáríjọpọ̀ àwọn dókítà onímọ̀ọ́ṣe ìgò òyìnbó eléyìí tó ṣiṣẹ́ pẹ̀lú ìjọba òun náà ni wọ́n ní ètò gbogbo ti wà nílẹ̀ báyìí o láti lọ rí iṣẹ́ mi lé ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n gùn lé gbò wá lọ̀rọ̀ dé dúró ti fún tẹ̀dọ̀ ròyìn ní ẹ gbọ́ láàárọ̀ tòní àmúṣẹ́ ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú gbígbé egbògi olóró fífàyàwọ́ fífẹ̀yìn gbé lílò tàbí títà rẹ̀. Wọ́n ní ìjọba wọn ní ìpínlẹ̀ Kánò òun náà ló ti wà nínú ìbáraẹniṣepọ̀ kan o pẹ̀lú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà. Lẹ́yìn tí ẹni àpérò kan wáyé lẹ́yìn tí ó mú kí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú egbògi olóró lílò rẹ̀ láàrin àwọn ọ̀dọ́ kó dínkù jọjọ ìnílẹ̀ wa Nàìjíríà. Ẹni tó ti wá fìgbà kan rí ini je oga agba fun ile ise eleyi to ri siba ti fiwe ranse sira eni iyen former postmaster general iyen o bc adegbuye o na ni e mo ti ke si ijoba apapo ilede wa nigeria pe e wo number idanimo gege bi omo onilu e ta mo si national identity management commission ti won se fun wa won ni eje won so asopo number ohun ma adresi ile eko wa wa ki won le mo ibi ti awon isele kan to ba ti sele ki wa ni to fa sababi te gbegbo lo nka le be o ti fun te do royin ni o e gbo ba koko re ba ti toni e wa je gbera pa bayi
0: e ja lo si akata dolly poppy ka lo polowo oja lapa todo titi e ni kete ti abade lati e ka ipolowo oja tan ari gogun ti fun te do royin ina la pada bale si itoro re to sana dia o dola po kilo ko ile ibade
1: ina ni bi get master
0: won ya so nbe
2: 105.5
3: eku le o ebi n pa ka si nkan si mi la
4: e ka bo ya mi kile wa je bayi o
3: iwa na mo fe unje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
4: be ni iya mi Golden Penny Noodles lo le se
5: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun Golden Penny Noodles
3: o se won ko mi bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi
4: iya to yayi to si mo tojo omo ni
5: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi

0: ètò wáyé lórí arákùnrin kan èyí tó gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan èyí tó jẹ́ pé òfegè gèǹje irọ́ funfun báláwú òun náà ni kinní ọ̀hún bá dé ìbẹ́ ìran ti arákùnrin ọ̀hún eléyìí tí a porúkọ tiẹ̀ ní Adéníyí Adéyẹmí Matthew wọ́n ní ìjẹ́ jẹ́mọ̀ yí pé arákùnrin yìí ọmọ tí ń fi iléeṣẹ́ tá à ń sọ nípa rẹ̀ yìí ó ti fi mú nǹkan jẹ gidi gan ni o wọ́n ní owó kan eléyìí tó tó mílíọ̀nù lọ́nà irínwó owó orílẹ̀-èdè wa Nàìjíríà 400 million naira òun náà lọ́mọ tí láǹfààní àti gba lọ́wọ́ ẹnìkan lórúkọ iléeṣẹ́ ọ̀hún arákùnrin ọ̀hún lè ti ẹni olókoòwò ni o wọ́n porúkọ tiẹ̀ ní Gbẹ̀ngà Collins ẹni tó dúró níwájú àwọn ìgbìmọ̀ tiẹ̀ kótó eléyìí tó ń ṣe ìwádìí lórí àwọn ìṣẹ̀lẹ̀ lórí ìrànràn ni ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà ọmọ pàbí ó sì yá bìdún ọ̀rọ̀ o ẹ pé kí ni wí wọ́n ló ṣe lálàyé bí Adéyẹmí tẹ̀ ń wò yìí ó tan òun ni o pẹ̀lú àwọn ìlérí lórí ìrànràn pé wo àwọn àkànṣe iṣẹ́ bẹ́lẹ̀ jaburata o eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ẹ fẹ́ gbé jáde fún àwọn agbaṣẹ́ṣe wọn ló ṣe ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Collins ẹni tó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ níwájú àwọn ìgbìmọ̀ tiẹ̀ kó tó eléyìí tó ń ṣe ìwádìí ọ̀hún ó ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé nígbà tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ṣe lálàyé pé ọ́fíìsì tá a fẹ́ mọ lò gangan òun náà ni àtúnṣe ó kọ́kọ́ dé bá léyìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti ya ìjìbàbo owó kan sọ́tọ̀ pé wọ́n fi ṣe àtúnṣe ilé ọ̀hún ó ní kóun lọ rèé fọkànbalẹ̀ o torí pé àtúnṣe àwọn ọ́fíìsì táwọn ó mọ lò òun Gbẹ̀ngà Collins ni lòun ó gbé fún ó ní gbogbo ìgbà báyìí ni mo ké sí òun pé bó bá fẹ́ rí mi Àbújá ló lè ti rí mi o Àbújá gangan niṣẹ́ wà o ó ní bó bá sì lọ sí Àbújá báyìí gbogbo ohun tóun máa ń rí ní àyíká àti àyídà rẹ ó jẹ́ kó wọ́n wò wípé ìjọba àpapọ̀ lélẹ́yìí lóòótọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló yàn án síṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ń ṣiṣẹ́ fún wọ́n ní ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ pé dákun o bóò ní ìwọ ṣe mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà olóyan Adéyẹmí Adéníyí Matthew ṣiṣẹ́ wọ́n ló dá wọn lóhùn pé ẹ ṣe wọn nǹkan yín ò ní bàjẹ́ o oníṣẹ́ rí àwọn ọkọ̀ tí ń lò èèyàn ti mọ̀ wípé àwọn ọkọ̀ ìjọba lélẹ́yìí ó ní ẹṣẹ̀ yín ò lé ní ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn òṣìṣẹ́ elétò ààbò lẹ́yìn tí wọ́n máa ń tẹ̀lé kò dín méjì ó ní ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn tí ń máa wá yọjú sí i níbi tó bá dé sí àwọn èèyàn jàǹkànjàǹkàn ni o ó ní bẹ́ẹ̀ bá ti ń rí eléyìí ẹ̀yin náà ní ìrówó lẹ́ẹ̀mejì pé gèǹje òun náà ni arákùnrin ọ̀hún bá dé nígbà tí ọ̀gbẹ́ni Collins Gbẹ̀ngà yóò mọ̀ wá fi ẹnu ọ̀rọ̀ rẹ̀ jóná wọ́n ló ṣe lálàyé o níwájú àwọn ìgbìmọ̀ yìí léyìí tó ń ṣe lálàyé pé ẹ dákun ẹ bá ní ké sí ọ̀gá àgbà àjọ eléyìí tó jẹ́ pé wọ́n rí sí ẹ̀ṣọ́ ojú ọ̀nà ẹ bá ní ké sí wọn torí pé wọ́n ní àlàyé kan èyí tí wọ́n gbọ́dọ̀ wá ṣe níwájú yín o ǹjẹ́ kí ni àlàyé ọ̀hún wọ́n ló ṣe lálàyé pé ṣe rí àwọn ọkọ̀ tí wọ́n máa ń lò àwọn nọ́mbà tí ń bẹ lára rẹ nọ́mbà tó fara jọ ti iléeṣẹ́ tọ̀dọ̀ tiwọn ni oníkódà àwọn nọ́mbà tá à ń sọ nípa rẹ̀ yìí tìjọba àpapọ̀ ni ó gbé lórí o léyìí tí wọn ó sì lẹ́ máa ra àwọn ọkọ̀ eléyìí tí Adéyẹmí ń gùn ìwé ìròyìn the nation ló gbé láàárọ̀ yìí ẹ lè gbà á kẹ gbà báláǹsì ẹ̀ ń bẹ̀.
1: Ẹ já wọ ìròyìn yìí tó aláǹfààní àti tún rí láti agbáwé ìròyìn Daily Post fún ti òwúrọ̀ yìí bákan náà lórí máa ń bẹ lápá bí wọ́n ní ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú ti the PP ojú ọ̀nà tuntun ti Lagos Calabar Coastal

0: òun náà ló ti ń dún. Bẹ́ẹ̀ náà ni ìgbáyé gbádùn èyí tó yẹ kó jẹ́ tí àwọn ọmọ ilẹ̀ yóò máa yọ̀tọ̀ mí nú ẹ̀. Wọ́n ní ẹ wò ó ojoojúmọ́ òun náà ní í jẹ́ rodo. Ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ilé tó gbé kalẹ̀ o pé bẹ́ẹ̀ bá ní ká wò ó ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú amúlùúdùn ìní lórílẹ̀‐èdè wa Nàìjíríà gan. Nǹkan ò fi bẹ́ẹ̀ ṣẹnu re torí pé àwọn ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ní nǹkan ò fi bẹ́ẹ̀ dùn fún. Ẹ wá já lọ sákàtà ẹni tí í ṣe alákòóso fún olúùlú orílẹ̀‐èdè wa Nàìjíríà Yẹnsan Wike níbi tó náà ti tako ọ̀rọ̀ ọ̀hún wípé ń bo ni wọ́n ti ń ṣerú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí ń bòde láti àkàtà Amechi ẹni tí í ṣe olùdíje ìní sí ipò igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC lẹ́yìn tó sì jẹ́ pé ẹni tí í ṣe ọ̀gá rẹ̀ Atiku Abubakar wọ́n jọ ń díje ni. Ó níṣẹ́ rí àwọn méjèèjì kò sí méjì tá a lè fi ọ̀rọ̀ wọn wé o bí kò ṣe wípé àwọn eléyìí ọmọ náà odò mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ìdá sí awúrúju ni. Ó níṣẹ́ wá rí ọ̀rọ̀ tó bòde láti àkàtà bíṣọ̀bù àgbà ọ̀hún ó ní bá a bá wo ọ̀rọ̀ ọ̀hún wò dáadáa ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ ń kò sí ọ̀rọ̀ òdodo tó ń ti ìwà rere èyí tó jẹ yọ̀ǹbẹ̀ bó ti wù ú wò mọ́ nígbà tí ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n ṣe fún un ní ìtẹ̀kùn ti mọ́. Máwòrán oníṣẹ́ rí àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn òun náà ló yẹ kí wọ́n mọ. Ọmọ ipò tí wọ́n wà o ó ní bí a bá mọ ipò tí wọ́n wà tán kí wọ́n mọ àwọn gbólóhùn tí wọ́n mọ gbé kalẹ̀ pàápàá jùlọ. Àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ yín àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún yín gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀hún òun náà ló dàbí ìgbà tó jẹ́ pé kò sí ìṣòro léyìí tó jẹ́ pé bẹ́yìn náà bá taná wo ìgboro tẹ́ ẹ wo gboro wò kẹ́ ẹ wo kí ni ń ṣẹlẹ̀ sí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà kẹ́ ẹ wo ibi tí nǹkan dé dúró ẹ̀yin gangan fúnra ara yín o ẹ lè sọ bóyá nǹkan ṣẹnu rẹ̀ fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà àbókù díẹ̀ káàtó nínú àwọn ọ̀rẹ́ lè ti bíṣọ̀bù àgbà ń gbé kalẹ̀ ó ṣe lálàyé pé ṣáájú kẹ́ ẹ tó tara bọ ìbò èyí tí ó wáyé lọ́dún 2027 kò sí tó burú bẹ́ẹ̀ bẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ àtúnṣe lórí àwọn gbogbo èyí tá a kà sílẹ̀ yìí kọ́rọ̀ ọ̀hún kó lè rí bó ṣe yẹ kó rí. Ìwé ìròyìn The Nation ló gbé láàárọ̀ tòní ẹ lè gbà á kẹ ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀.
1: Ọ̀dà ẹ jẹ́ gbéra ká wo ìròyìn míì tó tún jáde lápáta ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọ̀rọ̀ ìdánilójú sọ̀yà fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé gbogbo ìgbìyànjú tí bá ń bẹ ní ìkápá tiwọn òun náà ni wọ́n ó sà láti rí i wípé ìsinmi lẹ́nu iṣẹ́ eléyìí tí wọ́n lọ́hùn kò ní jẹ́ adínàgbòkú fún ìgbìyànjú láti ṣe àgbékalẹ̀ àbí láti jíròrò lórí àbá tí ó máa ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ti gbìyànjú takuntakun látètè ṣiṣẹ́ lórí rẹ̀ àwọn ibi tó bá yẹ kí wọ́n ṣe àtúnṣe sí nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà wọn ni pápápá òun náà ni ìgbìyànjú ó wáyé lórí rẹ̀. Ọ̀rọ̀ jáde látàkàtà ẹni tí í ṣe alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Yemí Adáramódù nígbà tó ń ṣípayé ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ìwé ìròyìn ti punch látàrí bí wọ́n ti ń wòye wípé ṣe ìsinmi tí àwọn aṣòfin lọ

0: I'll make it.
1: It's footed on our chin test, or what you?
2: Eshun.
1: E kan yo mo lu abila wa wa. Wow. Splash 105.5 FM. Ile funfun bala o felele ni lu ti Ibadan. Fun gbogbo eyin eyan te nte le wa back to back ni kan ni ye. Awa ma dupo po lowo yin ife lo so wa po. Oluwa ba ko ni jo ja lai lai. Olare wa jeje lila to lajumo ke. Kundu si yin re o. Matthew Cash Akinade adupo po ni owo yin. Be se nte le wa yi. Inu wadu pupo pupo, ema kuwa mbe laila, yi bata bata na laki, a lolo di leni kan. Eja lo, sinu wero yin the nation, torikpe iro yin kele iti mbe mbe. Mbe, ona loma ni shekwe lu gbolo nkan, e tombo de, la. Ti akate ni ti se alakoso fun olulu lo lede wa Nigeria ti se lu Abuja iyen son wike ti gbogbo awon eleyi ti akora won jo yi won ba gbogbo ka gbo bi aja won ba kankankan kankan bi agbo won ba fo lati le yi won fo doke okun oni ko sibi ti ko wa won lo o papa ju won neto dibo ti o waye lodun 2027 nigba ti o mo pa bi ya bidun oro oni beyi na ba wo daada en to ti fi gba kan ri je egbe keja e lo lede wa Nigeria ati ko abu Baka, ona ni nije sikwa re, labe gyo shi duti ADC. Le to jekwe ni kejire to mora amara. Ele ito ma dije, du ikpo ikba keja re ni le yi, nye roti miya mechi. Oni che na meje jiu, tupe, wo ni bi lo. Pak pa ju lo, nikba tiye to di bo hun, to ba wa ye tan. Ote si waju ni nwa wano, le ito gbe kale. Besha ripita o bintiye, le to jekwe on nije dukwa re, labe gyo shi duti NDC. Ati ani keji re to lo re mu mara iyan Robiu Musa Kwankwaso en to ti fi gba kan ri je gomina ni ipinle Kano oni se ri awon eleyun awon o ti e ni gbera le rarara debi ti won ofo oro won dead on arrival ni tori pe bi a se be ki a se gbogbo ipa awon patapata won sa gbogbo akitiyan won awon mererin to npe ke lo ko won won o le jawe olubori ninu eto dibo to nbo lodun 2027 oro gbogbo ta so nipa re yi o na lo mo nbode lenu iye son wike o lasiko gba to nse itakuro so eleyi to nse pelu awon oniroyin olosoju eleyi ti mo nse nigba ti o tesiwaju nu awon oro eleyi to gbe kale onise ran mere ni to pe ke lo ko won e lo re gbe won sori won e wa gbe ni ti se lo lede wa Nigeria asiwaju Bola Ahmed Tinubu e gbo na sori won e ri wi pe are Bola ti won nkan to ti kure gbe kure gbe Tabaso nipa eka eto ora je ile yi o na lo ti lanfani ati se igbedede re le to si se ifese mule re ki tesiwaju re nko ko le lo fun odun gbarangadan ni en to ti gba kan ri je gomina ni ipile Rivers o pa bi o si ya bidun oro pe ba wa ni ka mo so gan awon to ti se are ri lo lede wa Nigeria awon oloselu e ti a ma se lalaye pe alaya lo le gbele nla lawon o alaya to la ka kila won ko sin tawon le dawo bon ba de joba onise ri asiwaju Bola Ahmed Tinubu nikan lo le pe ni akin o tori pe igbese to ye ki ko wa won ti gbese yin in lo ran gbogbo to ni se pelu eka eto ora je nile yi oni won le gbe le to si je pe akin Tinubu nikan o na lo le gbe igbese na lara awon igbese le to wa nso nipa re o na ni yiyo owo ranwo epo peturo eleyi ti ani bi bawo te ntewo gba isakoso bayi ebe yi na ran tin gba na oro akoso won o na ni won ti so o pe lo gbagbe yen ko si tin je owo ranwo epo peturo mo nile yi oníṣẹ́ ẹ̀wá yìí láti ìgbà náà òun náà ni ohun gbogbo ti bẹ̀rẹ̀ sí ní dára sí i lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà ìwé ìròyìn the nation ló gbé e lè gbà á kẹsẹ̀ rí ẹ̀ ń bẹ̀.
0: ẹjọ́ wo ìròyìn eléyìí tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà onímọ̀ ìṣègùn òyìnbó nílẹ̀ yìí tá a mọ̀ sí Nigerian Association of Resident Doctors ní a ti sẹ́mi-lé ìpéde ìyanṣẹ́lódì tí wọ́n kéde tẹ́lẹ̀ lẹ́yìn ìpàdé oníwákàtí mẹ́ta tí wọ́n ṣe pẹ̀lú ẹni tí ṣe olórí àwọn òṣìṣẹ́ ní àkàtà iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà tí ìpàdé ẹ̀ tó sì wáyé lánàá ní agbọ̀nrin bíi agbára pín sí Labuja Presidential Villa náwó déré ni ìpàdé ń wáyé gẹ́gẹ́ bí wọ́n ti máa sọ̀rọ̀ wọ́n ní lónìí o òun lè sọ fún yanya yanya wípé ìṣòro àwọn tán bẹ́ẹ̀ sì ni ìdojúkọ àwọn nǹkan tí àwọn ń pariwo rẹ̀ ó di okun gbàgbé látàrí bí ẹni tí ṣe ààrẹ fún ẹgbẹ́ NAD ìyẹn Dr. Muhammad Sulaiman bó ti ṣípayá rẹ̀ látàrí bó ti ṣàlàyé wípé ìjókòó pàdé tó wáyé láti pàṣẹ àwọn aṣojú wọn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ẹ ti fẹnukò lórí àwọn ìlànà kan èyí tó jẹ́ wípé àwọn àjẹ́lẹ̀ owó oṣù kan owó ìgbéga àwọn allowances promotion and allowances eléyìí ti ń bí awuyewuye wọn ní gbogbo ẹ̀ yóò di ìgbọ́ eléyìí tí wọ́n padà yanjú nínú ìpàdé yìí tí wọ́n ní Gbàjàbíàmílà tó fi gbé àwọn sànkò-sànkò tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà tó fi gbé wọn sí àkàtà jókòó nínú wọn láti rí àwọn alákòóso eléyìí tó ń bẹ fún ọ̀rọ̀ iṣẹ́ nílẹ̀ yìí minister of labour alákòóso fún ẹ̀ka ètò ìlera ẹ̀ka ètò ìsúná director general of budget office of the federation accountant general of the federation wọ́n ní gbogbo àwọn wọ̀nyí tó jẹ́ wípé ọ̀rọ̀ kan àwọn náà gbàngbàngbàn tí a bá ń sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ bá ti ń di ọ̀rọ̀ owó dé wọn ò lè yọ ọkọ tiwọn náà kúrò nínú àwọn nǹkan tọkàn wọn gbàngbàngbàn yìí kódà nígbà tí wọn máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé alágbára tó wáyé òun Sulaiman ṣe àlàyé ẹ̀ wípé ó ṣe pàtàkì ó ṣe kókó láti jókòó irú ìpàdé yìí bẹ́ẹ̀ sì ni lọ́wọ́ yìí ó ìyanṣẹ́lódì ó ti di ìṣẹ́milé lórí bẹ́ẹ̀ sì ni ìfikùnlukùn ó tún máa tẹ̀síwájú lórí àwọn ìgbìyànjú bó ti ẹ̀jẹ̀ wípé ìgbà kọ́kọ́kọ́ leléyìí tí olórí àwọn òṣìṣẹ́ ní ẹ̀ka àjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa dáhùn sí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó wọn ni fún bí ọdún mẹ́fà ọdún méje sẹ́yìn lọ kó tó di wípé ọ̀rọ̀ di báyìí kódà tó fi jẹ́ adarí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè ti Nàìjíríà wọn ni ìgbìyànjú ń lọ tẹ́lẹ̀ ṣáájú ìgbà yìí ó ní ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ọ̀rọ̀ ti wá wáyé báyìí ìjókòó ọ̀rọ̀ sì ti wáyé lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó jẹ́ awuyewuye tó ń farahàn lápá ibẹ̀ yóò sì di ti ó rokun gbàgbé lápá ibẹ̀ yẹn àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó nani tọ ìyanṣẹ́lódì ẹ̀ ṣe ti ibi nǹkan rí àwọn jùnú lọ́wọ́ yìí lẹ́yìn tí ìgbìyànjú ti wáyé látàkàtà ẹni tí ṣe lórí àwọn òṣìṣẹ́ sí àkàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ó dé ẹjá lọ sákàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé àṣà alágbára kan ó ti bóde lákàtà àwọn báyìí o lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì gbogbo eléyìí tá a ní jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà kò tọ́ síbẹ̀ o àwọn ilé ẹ̀kọ́ gbogbo ṣe poli tá a mọ̀ sí polytechnics tó fi mọ́ àwọn ilé ẹ̀kọ́ èyí tá a ti ń kọ́ nípa olùkọ́ni college of education wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti pàṣẹ o pé ẹ wo bẹ́ẹ̀ bá wá mú akẹ́kọ̀ọ́ kan èyí tẹ́ ẹ wá ṣe ìwádìí lórí rẹ̀ fínífíní tí ìwádìí ọ̀hún wá jẹ́ kó di mímọ̀ pé í máa ń lọ́wọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn eléyìí tó bá farajọ wọn ní irúfẹ́ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹni ọmọ lọ ilé wọn kọ́ lọ́mọ tuntun sódó fún ìyá rẹ̀ kí ìyá rẹ̀ ọmọ gun ọmọ oníwà ọ̀daràn kọ́ mọ́ lọ ọ̀dọ̀ yẹ́ ẹ̀ èyí tó bí lọ́mọ ni o ẹni tí ti alákòóso fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí Tunji Alausa nígbà tó ó mọ fi ọ̀rọ̀ ń lélẹ̀ níbi ìpàdé alágbára kan eléyìí tó wáyé pẹ̀lú àwọn gíwá ilé ẹ̀kọ́ gbogbo ìyẹn nílé ẹ̀kọ́ gíga fásitì eléyìí tó wà ní láfíà èyí tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni o wọ́n ní lánàá òde yìí níbẹ̀ ni àṣẹ ọ̀hún ló ti bóde pẹrẹgẹdẹ pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí akẹ́kọ̀ọ́ ni ó ti wá ara sọra rẹ̀ ní kanranjẹ́gbọ́n ajínigbé wọ́n ní ẹ múrúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹ lé tefetefe kọ́mọ lọ lé ìyá ẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tẹni ti ṣàmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ rẹ̀ ìyẹn àhárò àtá tó fi léde níbẹ̀ ló ti ṣe lálàyé o pé wọ́n sọ níbi ìpàdé ọ̀hún o pé ẹ ṣe ìwádìí fínífíní bó bá jẹ́ pé ó wà lára àwọn tí ẹ jọ jókòó tí ẹ jọ pinya mọ́ pé ó yá ẹ jẹ́ kí ìwà ìjínigbé kó tẹ̀síwájú ó ní irúfẹ́ wọn ẹ mọ̀jẹ̀ ó dúró lé ẹ̀kọ́ ó tún wá kópa ń bẹ̀ pé kí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kó wáyé wọn nírúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ fún láàyè nílé ẹ̀kọ́ mọ́ wọn ní ó tún wá wà lára àwọn tí ẹ lọ rèé jí ìyàn kó ó tún wá ṣe bẹ́ẹ̀ tẹwọ́ gbowó wọn nírúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ńkọ́ ẹ lé e kúrò nílé ẹ̀kọ́ kọ́ lọ́mọ kàyí tó kù lákàtà àwọn òbí ẹ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì gbogbo tó ń ti ilé ẹ̀kọ́ gbogbo ṣe poli àti ilé ẹ̀kọ́ tá a ti ń kọ́ ni dáa bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ni gbogbo òun náà ni a ti ṣe lálàyé pé àwọn akẹ́kọ̀ọ́ lè tó jẹ́ pé wọn láǹfààní láti gbé nínú ọgbà ilé ẹ̀kọ́ ṣùgbọ́n ṣá ìta ni àwọn ń gbé o wọn níṣẹ́ rí àwọn eléyìí ọ̀rọ̀ gbogbo tó ń ti ìgbésẹ̀ ó ti ń jẹyọ lórí wọn báyìí o lórí bí àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn ò ṣe ṣe àmójútó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kí àwọn ìṣẹ̀lẹ̀ láabi tó lè gbankọ tó túbì kó mọ̀ bàá máa wáyé lórúfẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọn ní kódà lára gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò tí ẹ ti pè léyìí tá a ti rí àwọn ọlọ́pàá àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé òṣìṣẹ́ abániláàbò òlú ni wọ́n wọn ní kódà ọ̀rọ̀ ọ̀hún o kò yọ àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà kò yọ wọ́n lẹ̀ àdúrà táwọn ń gbà ni pé ọba tó ní ààbò lọ́dọ̀ eléyìí tó jẹ́ pé kò ṣe é fi wé kò ṣe é fi àfijọ́ rẹ̀ kó ṣe ààbò rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa tó fi lórí àwọn akẹ́kọ̀ọ́ gbogbo eléyìí ti ń bẹ nílé ẹ̀kọ́ kó wa wọn.
0: Kí a tó máa lọ lówùúrọ̀ yìí ẹ tún gbẹ́lẹ̀ ìkẹ́ ẹgbẹ́ ìyẹ̀wò ká tó bùjọ sí àkàtà yín. Ẹni tí í ṣe olùdíje sí ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú ti People's Democratic Party PDP ní ìpínlẹ̀ ti Benue Michael Anduaka SAN ló ti bu ẹnu àtẹ́ lu ìkọlù alágbára tó padà ṣẹlẹ̀ ní Abashau Community ti ń bẹ ní Ìbáṣà Ìzoro Council Ward níjọba ìbílẹ̀ ti Gúmá ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí ẹ̀mí àwọn èèyàn tó jẹ́ olùgbé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti sọnù. Anduaka ẹni tó sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi sóde lánàá ti ṣe ọjọ́ Tuesday láti pàṣẹ olùrànlọ́wọ́ pàtàkì sí lórí ọ̀rọ̀ ròyìn James Lan wọn ni ó ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tó burúkú jù jáì tí ó sì bani ní ọkàn jẹ́ jọjọjọ àti wípé ipò tí ètò ààbò tó wà ní ìpínlẹ̀ Benue báyìí ó ti kọjá sísọ ó ní ó ń kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn èèyàn eléyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn yìí o tí ó sì ṣe ládùúà wípé àwọn èèyàn tó tún farapa náà kẹ́dùmàrí kó tètè mú wọn bà sípò padà láyò àti àlàáfíà kí okun àti agbára kó padà sí ara wọn. Ó ní àmọ́ o n ti ń bẹ́lẹ̀ lọ́wọ́ yìí a wá bá ní kẹ́dùn gbá kẹ́dùn ń kọ́ ni ọ̀nà àbáyọ o bẹ́ẹ̀ sì ni ohun tó ṣe pàtàkì tó ṣe kókó o ní kí ètò ààbò kó gbópọn èyí ni tí àwọn èèyàn ìpínlẹ̀ Benue tí wọ́n nílò tí wọ́n sì ń béèrè fún ní tìbútòrò ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ó ti wòye o ẹni tó ti fìgbà kan rí jẹ́ agbẹjọ́rò àgbà àti alákòóso fún ẹ̀ka ètò ìdájọ́ ńbẹ̀ òun náà fojú agan wo irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tó sì ń pèpè fún ètò ààbò tó gbópọn ní tìbútòrò ìpínlẹ̀ ti Benue dípò bí wọn ó ti máa wá bá wọn kẹ́dùn máa bá wọn kẹ́dùn lóòrèkóòrè wọn ni ìbánikẹ́dùn kọ́ ni àwọn ń béèrè fún o bí kì í bá ṣe wípé n tí àwọn fẹ́ ni kí ètò ààbò kó máa gbópọn dígbí tí ó sì sí mìmì kan tó gbọ́dọ̀ máa mí ní àkàtà tiwọn ní ìpínlẹ̀ ti Benue ńbẹ̀ yẹn ènìwàre yóò ṣàánú fún wa o a ní ṣubúdàánù lágbára lọ́wọ́ ọlọ́run abọ́ ọlọ́run tó sì nípẹ́jú ẹ̀ wọ́rẹ́ lọ yóò máa dájú lórí ẹnìkọ̀ọ̀kan wa. Kó jẹ́ bí tí àwo ti máa wálé lórí ti fúti ẹ̀dọ̀ ròyìn fúti àárọ̀ yìí láṣẹ lọ́wọ́ ọlọ́run akọ̀tún ti di lówùúrọ̀ la nígbà tí yóò tún máa dé sí ti gbọ̀yìn ṣùgbọ́n o láago méjì gbáǹkọ́ gbèròyìn iná ilẹ̀ láǹfààní àtún ti gbọ́ bẹ́ẹ̀ kété tí ó bá ti di láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú olórí sport adéròǹkè adéṣọlá iná ilẹ̀ mọ̀ láǹfààní àti bá pàdé o bẹ́ẹ̀ láago mọ́kànlá ẹ pàdé tèmílàdé àlòkò ìyálòdì òkè ìbàdàn lórí ètò ìlú bìnrin ní aago mọ́kànlá òwúrọ̀ yìí títí di aago méjìlá oná ilẹ̀ láǹfààní àti gbọ́ ohun títí ẹ̀ náà yóò kù dé laago méjìlá ṣẹ lọ́wọ́ ọlọ́run títí ìgbà náà kólé ọmọ anífowóṣe iná lórúkọ tèmi emi a ma ni anu olohun ati ifokanbale re ti o legbe to fi mu abo e to nipon jewure lo iseda to laye to lorun to loke to nile koda oba to nigba ati akoko ni yo ma jo daabobo wa leni o ati lojo gbogbo
1: o da dupe pe okun lowo eyin eyan wa ile te ba rin ajoroyin laaro toni o ti roke futi funte donu amo laago meji atun pada bo fun akotun royin gbanko gbe titi wa di igba na iya adini yin na ni o Aminat Adetun Badmus on loruko temi motola yin eleyi to se be ko mo o se dada

0: business Kola Oladapo once again.
1: Gbẹ̀yìn débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀ ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ̀ ní gògì àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre gí ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè ókè ẹ̀sìn galo ẹ̀ má fọ̀ ẹ̀ jẹ́ amúra.

Ogun mẹ́sàn láṣálẹ̀ tìní ni ó máa wáyé ìyẹn ní pápá àṣírí Stade Olympique. Pẹ̀lú kẹ́yìn mọ́ ìyẹn www.kase.ng. Ẹ̀tún lè bá bẹ̀ yẹn wọlé. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook yẹn ṣe ń gan ni o. Bẹ́ ẹ wà níbẹ̀ yẹn ìyẹn nítorí tiwa. Gbogbo yín pátá la dúpẹ́ fún. Mò ń bọ̀, mo sì ń bọ̀, mò ń bọ̀ lápá abẹ yẹn. Àbọ̀ ejò òun ò gbọdọ̀ ka mọ́nú sà. Láéláé mò ń bọ̀ wá mú wá lódidi ni. Oyá pápápọ̀ ẹ jẹ́ ń gba orílẹ̀-èdè France lọ. Torí pé bá a bá ń sọ nípa olùkọ́ni tuntun ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè France, ìyẹn Sydney Sidney, mọ́jà agbọ́kun ò sí ń bẹ̀. Starboy ni o, Starboy lálàyé o. Torí pé n tí ò ṣẹlẹ̀ rí, ó ń ṣẹlẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè France. Ìyẹn bá a bá ń sọ nípa olùkọ́ni tuntun fún torílẹ̀-èdè France yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó wáyé tó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí Sydney náà tí ó máa kó orílẹ̀-èdè ti France gbà ní ilé ìyẹn lórílẹ̀-èdè France gangan. Ìyẹn first game wọn tó jẹ́ pé òmù ni wọn ó ti gba ni mò ń sọ nípa ẹ̀. Wọ́n ti ta tíkẹ́ẹ̀tì o, wọ́n ti ta tíkẹ́ẹ̀tì. Kódà láàrin wákàtí 24 eléyìí tí wọ́n sí ojú òpó lẹ̀ pé ẹni tó bá fẹ́ wá ra tíkẹ́ẹ̀tì. Ìyẹn fún ìfigagbága eléyìí tí ó láǹfààní láti wáyé.

ọjọ́ kejì yẹn nínú oṣù kẹwàá ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa wáyé France versus Italy yẹn bá a bá ń sọ nípa ìdíje ti UEFA Nations League ni o first home match sí ní Sweden as a coach fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torí lédè France nìyẹn. Wọ́n kó 80,000 tíkẹ̀ẹ̀tì ni wọ́n kó lẹ̀ o láàrin 24 hours gbogbo 80,000 tíkẹ̀ẹ̀tì yẹn dẹ̀ tán bá mú. Ó ní orílẹ̀-èdè France ń wò pé ẹgbà ni ẹ lájà irú eléyìí ò ṣẹlẹ̀ rí. Ìgbà máa host ìdíje ife ẹ̀yẹ àgbáyé là ń gbọ́rú nǹkan báyìí ìlódé kí ni tó ṣẹlẹ̀ wọ́n ti.

ibo witi witi eyan ni oke ta ko to di pe won gba o match yi tori pe bo ba ndi ojo kokan ojo ke dogbon ati ojo keji din logbon iyen ninu osu kesan oni wo mo koju orilede tokiya torilede bejo amo oke ta lawon yen amo first home game wen first home match e October 2 lo ma waye oju orilede Italy awon fese won se mete ta yen ninu dije ti UEFA Nations League na 80,000 tickets what tatan laarin 24 hours bi nkan se je niyan lati e wo ayewo nje baba nso nipa oluko ni Sydney Sidney nje o ni charisma to le fi tuko agba oje torilede France to na fi le se aseyori gege bi eni to gba ase lowo e baba nso nipa DDSD champ jo na ni charisma to le fi sise ori pe baba nso nipa olùkọ́ ni eléyìí tó fi iṣẹ́ ikọ̀ ti France ilẹ̀ ní kòpẹ́kòpẹ́ ìyẹn distant ó láǹfààní láti ṣe dáadáa torí pé ní ọdún 2018 bàbá sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó wáyé ní orílẹ̀-èdè russia 2018 ó láǹfààní láti gba ìdíje ìwálé bákan náà ní sáà 2020-2021 UEFA Nations League olùkọ́ ni ìtún láǹfààní láti gbà fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè France bó ti ẹ̀ jẹ́ wípé láàrin ọdún bíi méjìlá àmọ́ olùkọ́ ni ìyó gbìyànjú ǹjẹ́ olùkọ́ ni Sydney Sidney ṣá lè sọ pé òun náà ni charisma tó lè fi ṣiṣẹ́ à ń bọ̀ lápá abẹ́yẹn kọjú àdúrógbà ń bọ̀ ń bẹ̀.

ikọ̀ ti Trabzonspor ìyẹn lórílẹ̀-èdè ti Turkey wọ́n ti kéde o. Wípé lónìí ọjọ́ karùn-ún ìyẹn nínú oṣù kẹjọ àwọn ó mọ kéde o, bẹ́ẹ̀ làwọn ó dẹ̀ mọ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ bá a bá ń sọ nípa agbọ́wọ́ wájú eléètò fi inú ikọ̀ ti Liverpool lẹ̀ tó wá darapọ̀ mọ́. Ikọ̀ ti Trabzonspor yẹn ẹ̀mú sọ nípa ọmọ bíbí orílẹ̀-èdè ti Egypt yẹn ìyẹn Mohamed Salah ní déédé aago 12 ìyẹn ní ọ̀sán lórílẹ̀-èdè ti Turkey ó ní ó mọ ṣe ìfilọ́lẹ̀ agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí owó ọ̀ya rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ owó ọ̀ya rẹ̀ lọ́dún ó ń lọ bíi 17 million euro 17 million euro òun lowó ọ̀ya rẹ̀ lọ́dún tó bá jẹ́ pé pounds lẹ̀yìn fẹ́ gbọ́ 14.5 million pounds òun lowó ọ̀ya tí ó mọ̀ tẹ́wọ́ gbà lọ́dún lọ́sọ̀ọ̀sẹ̀ 325,000 euro òun lowó ọ̀ya rẹ̀ ìyẹn bá a bá ń sọ nípa Mohamed Salah ọmọ ọdún 24 yẹn 34 years of age àdéhùn ọlọ́fẹ̀ẹ́ ìyẹn free agent player òun ló darapọ̀ mọ́ ikọ̀ ti Trabzonspor ikọ̀ Liverpool gbà kankan kò rí nǹkan kan gbà lórí ẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn. *347*1004

0: ojú òpó yẹn tọ́ ó dẹ̀ tọ̀nà *347*1004*#. Ká ti bi pẹlẹbẹ ká fi mú ọ̀lẹ̀ jẹ yẹn ní àárọ̀ tòní. Ọ̀gbẹ́ni Abdulkadir Adúrógbà bá mi kí àwọn ará ilé.
1: Ojúmọ̀ ayọ̀
0: ilé tó mọ gbogbo wa lónìí nù iṣẹ́ nù bẹ́ẹ̀ rí nínú èsì tí èsì ń fẹ́ báyìí àágùn sì tún ń bọ́.
1: Ọlọ́run
0: jẹ́ pé inú ọ̀gbìn ní ìdáhùn
1: ìṣẹ́
0: ìlú yóò sì wà ní abẹ́ ọlọ́run ọ̀sánú ẹni ni ẹja ti bi pẹlẹbẹ ká fi mọ́ lẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó máa wáyé lénìí láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè ti egypt bá bá ń sọ nípa ìdíje tilẹ̀ adúláwọ̀ táwọn obìnrin eléyìí tó ń lọ lọ́wọ́ yẹn ní orílẹ̀-èdè morocco ọ̀pọ̀ ń wò pé bàbá wo orílẹ̀-èdè egypt wọ́n ti pàdánù ìfigagbága méjì tí wọ́n ti gbá yẹn nínú ìdíje wọ́n ti pàdánù sórí ọwọ́ orílẹ̀-èdè mali malawi àmì ayò bíi mẹ́fà sódò ni wọ́n jẹ lọ́wọ́ orílẹ̀-èdè zambia wọ́n

Àrẹ àjọ ilé tó ń ṣe kùkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yẹn ní orílẹ̀-èdè jọ. Mo ń sọ nípa Alivantino sí àkíyèsí, ó ní ò dá wọn lóhùn. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀.

0: Infantino ṣàkíyèsí eléèpé. Kini ìwọ̀n òfun àwọn kí n wọlé ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ẹ́bẹ́ bá lè ṣàtìlẹ́yìn fún mi kí n wọlé ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ìṣòro tẹ̀ ní oní yóò dẹ̀rọ̀. Ààrẹ àjọ ilé tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè jordan lójú odi mímọ̀ bẹ́ẹ̀ ẹjá lójú ọjà tá a bá dé ká tẹ̀sọ̀wọ́ wájú ẹ̀.
1: My own self.
2: Mommy, you try. But I beg, eh?

0: lakoko apejọpọ itakurọsọ ori la mọlẹbi mi
1: o ti ẹda o ti gbogbo won ni fẹ si ni mo nse
0: o na ni ami idanimọ mi ti se Maggi native jollof rice. Itọwọ ẹkan lásán ara yín kankan ò sí lẹyìn ẹ.
2: Maggi tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délé. Ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè France. Nígbà yẹn, ó tún wá gbaṣẹ́ náà gẹ́gẹ́ bí olùkọ́ni. Lọ́dún kẹwàá àbí sí ẹ̀yìn ìgbà yẹn ní 2018 lẹ́yìn ogun.

0: bó ba ṣe gbà náà la ṣiṣẹ́. Ohun tí mo mọ̀ ni pé kò sí nǹkan kan eléyìí tó lè dá ètò dúró. Wọ́n kí wa káàbọ̀ sórí ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ṣàlàáfíà ni mo bá yín. Owó ò lè ra mí, owó ò sì lè ra ìfẹ́ mi. Ẹnikẹ́ni tó bá sọ wípé tobìnrin báwo, àjẹ́ wípé onítọ̀hún kọ́ náà ló ti ṣetán láti rí n tí ò fẹ́ rí. Àní rí bínú obìnrin Ọláṣẹ Elédùmarè. Ìwọ tí Elédùmarè bá fi ọmọ obìnrin jíǹkì, kò ti mọ̀ wípé Elédùmarè ti gbélé ayélé ẹ̀ lọ́wọ́. Ó wá kù sọ́wọ́ ọ̀rẹ́ o, bó ṣe wá fẹ́ ṣètọ́jú irú ọmọ obìnrin bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìdùnnú lọmọ obìnrin jẹ́ ibikíbi tá a bá ti rí ọmọ obìnrin tàbá àwa tá a ti ní wọn gẹ́gẹ́ bí aya lọ́ọ̀dẹ̀. Àbùdá eléyìí tá à ń pè lóbìnrin. Ìdùnnú òun náà ni wọ́n jẹ́ fún wa, ẹ sì máa jẹ́ ká jẹ́ kí inú wọn mọ̀ dùn. Tẹ́miládé àlòkò lórúkọ mi, ò mú kí yín kábọ̀ sórí ètò ìlúbìnrin. Ẹ láǹfààní láti máa wò wá ketekete lójú òpó Facebook at Splash FM 105.5 Ìbàdàn. Ẹ fi Ìbàdàn sí lẹ́yìn, Ìbàdàn nílé Olúyọ̀lé òun náà la wà yìí. Ibẹ̀ náà sì ni ìkànnì àkọ́kọ́ tó jẹ́ ti aládàáni ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Splash 105.5 ló fi ìdí kalẹ̀ sí. Ẹ máa wò wá ketekete torí wípé ohun tá a gbé fẹ́ gbéyẹ̀wò lónìí, ọ̀rọ̀ tó lágbára ni eléyìí tó sì kan gbogbo wa gbọ̀ngbọ̀n. Eléyìí tí màá sì fẹ́ kí gbogbo wa ká jókòó, ká fi ara balẹ̀, kí a fi etí inú gbọ́, ká sì fi ojú inú wò ó, kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀. Torí wípé mi ò lálejò àtẹ̀mí àti yín náà lájọ ṣe ètò ọ̀hún lónìí. Bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ohun tí mo fẹ́ sọ lónìí gangan kọlẹ̀ léyìí, ṣùgbọ́n mo rí àwọn àtẹ̀jíṣẹ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn kan wípé àtẹ̀míládé ètò obìnrin ló fẹ́ ṣe, ṣé ìwọ náà ò ní sọ̀rọ̀ nípa nǹkan yìí ni? Mo ní ẹ ní sùúrù torí wípé àwọn tí wọ́n jẹ́ aláṣẹ, tí wọ́n jẹ́ ọ̀thọ́rítì ní àwọn ẹ̀ka yìí gangan. Ẹ fún mi láǹfààní kí n pè wọ́n wá sórí ètò kí wọ́n wá sọ. Ṣùgbọ́n àwọn ní ó ń gbóná lọ́wọ́ báyìí o, ó ń hot lọ́wọ́lọ́wọ́ báyìí o, a ní láti gbé yẹ̀wò, a ní láti sọ. Mo ní ó da ohun tá a ṣe kù. Àwọn táwa náà tá a jọ bójú wò ń bẹ̀, a jọ bójú wò, a jọ gbé yẹ̀wò, a jọ bára wa sọ̀rọ̀. Pera wa tí àkíyèsí ibi tó bá kù díẹ̀ káàtó, ibi kùdìẹ̀kudiẹ eléyìí tó yẹ ká ṣe àtúnṣe sí. Níwọ̀n ìgbà tó jẹ́ wípé gbogbo wa náà la jọ wà nínú àwùjọ, ohun tí a sì ń fẹ́ òun náà ni kí àwùjọ wa dùn gbé. Ohun tó bá sì ti kan ọ̀rọ̀ obìnrin, ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tó ṣe ẹlẹgẹ́ gidi gan ni. Bákan náà ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí, ẹ jọ nítorí Ọlọ́run mo fẹ́ bẹ̀ wá ni o. Ẹ má jẹ́ ká fi ojú ẹ̀sìn wo bí tí wù ó mọ̀. Torí lọ́dọ̀ ti tèmi, lọ́dọ̀ ti tèmi, tá a bá ní wípé ká a ṣe bó ṣe yẹ ká a ṣe. Gbogbo àwọn ẹ̀sìn yìí náà ni àwọn kùdìẹ̀kudiẹ̀ kan wà ńbẹ̀ tó yẹ kí àwọn àtúnṣe kó dé bá ọ̀rọ̀ obìnrin nínú ibẹ̀. Ṣùgbọ́n ibẹ̀ gangan kọ́ là ń lọ lónìí. Ibi tá a ń lọ òun náà ló ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ obìnrin. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ obìnrin, irú àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká a gbé? Báwo ló ṣe yẹ ká a gbé? Bó ló ṣe yẹ ká a tọ̀? Tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ obìnrin àti ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, nílẹ̀ Adúláwọ̀ lápapọ̀, irú àwọn ìṣe èwo nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe wa wo, nínú ẹ̀sìn ìbílẹ̀ wa wo, eléyìí èwo ló sì ń ṣe ìpalára fún àwọn obìnrin? Àwa tá a sí nínú ẹ̀sìn yìí, ǹjẹ́ a lè sọ wípé ìpalára ló jẹ́? Àwọn tó wà nínú ẹ̀sìn yìí ojú wo náà fi wò ó, báwo làwọn ṣe wò ó tí wọ́n fi rò wípé kò kí ń ṣe ìpalára? Ǹjẹ́ ààbò ló jẹ́ fún àwa obìnrin? Ǹjẹ́ bò gangan ló ṣe jẹ́? Ìdí rẹ̀ tí mo fi sọ wípé kẹ fún mi láǹfààní kí n pe àwọn tí ọ̀rọ̀ yìí kàn gangan kí n pè wọ́n wá sórí ètò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ohun tá a ṣe ó kù, àwọn ibì kan wà tí a yà sí, tí a yà lọ, torí mo ti rí oríṣiríṣi ìtakùrọ̀sọ pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára, níbi tí àwọn èèyàn ti ń sọ ògúlùtú ọ̀rọ̀ síra wọn nípa wípé ẹ kò yẹ kó máa lọ báhun, awon kan soro lo nipa ti esin awon kan soro lo nipa ti asa awon kan soro lo nipa ti afojudi awon kan soro lo nipa ti igboya eleyi to sese koko ya je ni orisirisi ohun ni mo ti ka temi na ti mo ti joko ti mo ti gbe yewo wi pe nje o ye ko ohun to nlo ni ilu ibadan lowo lowo baye mo si mo wi pe ko to di wi pe egun ololu jade ki se igba koko leleyi ti egun ololu o mo jade nile ibadan koda nigba ta ba nsoro nipa egun nile ibadan awon ti won ki se olugbe nilu ibadan tabi awon ti won ki se omo bibi ilu ibadan ta ba ni wi pe ka bere si ni ma daruko egungun nile ibadan egun kan ti mo mo pe yo koko wa si enu opolopo awon eyan ohun na ni egun ololu be si ni ko si bi ti a ki tin kwade ale ko si eyi keyi orilede tabi ilu ti won ni asa ati ise ti won koda awon orilede eleyi to ti goke agba ta n wo awoko se won loni yi te ba lo si ile gesi England te lo sibe won ni ise ati asa won sugba awon eleyi fun awon ojo mi ni awon asa yi awon ise yi kini awon nkan to bi lati le wa kini anfani to nse fun wa gege bi awa eyan gege bi olugbe ninu ilu nidi ise yi mo ti gbiyanju lati se iforowanilenuwo fun oniruru awon eyan papa julo lori eto mi oke badan mo ti se iwadi mo ti se iforowanilenuwo fun awon ti won je onisese fun awon ti won je elesin ibile ni ile ibadan to je wipe won di opo isese yi mu gidigidi gan ta si mo iparibiribi ti won ko nipa abo ilu ati bebe lo sugbon keke bi orilede olukaluku lo ni ominira lati rin kaakiri gbogbo wa na la si ni ominira esin lati se esin eleyi to wu wa lai se wipe ikan di ikan lowo sugbon keke bi mo se so e dakun oju esin ko ni emi fe fi wo oro to wa nle yi se mo wipe oro obirin ohun ni eto ta nse ohun to ba si kikan obirin ohun la fe so mo si so wipe ta ba ni ka gbe gbogbo awon esin yi sile atele to n kanta isese atele to n kanta emi atele ti won jo nsuko oro ko oro sira won awon ibi kan wa to je wipe a si ti se idiwo fun ominira obirin ninu opolopo awon esin yi sugbon won ni oko kan bayi ohun na le yen mo yu ese leko oko kan la yo keke bi awa obirin nje mo wipe orisirisi awon egbe to je wipe won ja fun eto obirin ohun lo wa to si je wipe ipari biribi ti won ko lati fi ri daju wipe awon eto obirin yi o te wa lowo ki se kekere won o sun be oni won o wo sugbon a wa gbodo foju tembelu awon ise won be si ni mo mo wipe opolopo ise ohun na lo tun tin lo labele lati ri wipe aja fun awon ise eleyi to nse ipalara fun awon obirin lawujo sugbon bo la sese nje nipa pe ka ma koju awon nkan to wa nle ni eleyi ta wa na mo wipe o le se ipalara fun wa ta ba se rara lara awon ija eleyi ti opolopo awon ajafeto obirin ti won ti ja ti won si ti segun fun opolopo awa ta ba mo wipe ofin be asa wa ise wa esin wa sugbon eleyi to bori gbogbo e ohun na ni ofin eleyi ta mulo ni eyikeyi orilede beni sugbon ibo ni awon ofin yi de ibo ni abasede lori awon ofin yi awon ofin yi ibo la ja ija yi de gege bi awa obirin gege bi awa obirin ajafeto obirin ajafeto omode ati gbogbo e bam bam ibo la ja ija yi de nja ti ja de ibi to je wipe a ni eto lati ma koju awon ti o ye ka koju Ǹjẹ́ à ń kọ́ àwọn obìnrin wa, ǹjẹ́ à ń kọ́ àwọn ọmọ wa wípé ẹ̀tọ́ rẹ leléyìí, o lẹ́tọ̀ọ́ sí nǹkan báyìí, o lẹ́tọ̀ọ́ sí nǹkan báyìí, o lẹ́tọ̀ọ́ sí nǹkan báyìí gẹ́gẹ́ bí ọmọ obìnrin. Má jẹ́ kéèyàn kó tí ọ gbọ́n gbọ́n. Gbogbo wa la ti ń kọ́ àwọn ọmọ obìnrin wa lónìí lóde òní láti kékeré wípé má jẹ́ kéèyàn kan búlì rẹ. Bí o bá wà lábẹ́ ọkùnrin tó nà ọ́, ó ní àwọn ìgbésẹ̀ tí wàá gbé. O ti kò àtẹ̀ tí ń kọ́ wọn lóde òní wípé àwọn tí wàá fimọ̀ tí wàá fimọ̀ tí wàá fimọ̀ leléyìí. O ní ẹ̀tọ́ láti gbé ìgbésẹ̀ báyìí, o ní ẹ̀tọ́ láti gbé ìgbésẹ̀ báyìí. Ṣùgbọ́n eléyìí tó ṣì wà lọ́wọ́ tá à ń jà lọ́wọ́. Ẹ ṣe jẹ́ ká ní sùúrù, ẹ ṣe jẹ́ ká farabalẹ̀, ká ja àwọn ìjà yìí lájàyè, kí a sì ní òfin yìí lọ́wọ́. Àwọn obìnrin tó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọ́n ṣiṣẹ́, a fi rí òfin eléyìí tí ó ń gbógun ti ìdíyàjẹ ọmọnìyàn tá a mọ̀ sí violence against persons VAP òun là ń pè é. Lábẹ́ òfin yìí ìdíyàjẹ ni lábẹ́lé ó ti di ìwà ọ̀daràn. Lábẹ́ òfin yìí ká máa dábẹ́ fún ọmọ obìnrin ó ti di ìwà ọ̀daràn. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ wípé eléyìí gangan FGM yìí ká máa dábẹ́ fún ọmọ obìnrin, ẹ mọ̀ pé àṣà wa ìṣe wa ni tẹ́lẹ̀. Ṣùgbọ́n àwọn kan náà ló já ajá ajá torí a rí ìpalára eléyìí tó ń ṣe fún ọmọ obìnrin. Nípa ti ìlera wa ni, nípa ti ìbímọ ni, nípa ti ìgbéyàwó, a rí ìpalára tó ń ṣe fún wa. Àwọn obìnrin ja ìjà yìí ní àjàyè lónìí báyìí, ó ti di òfin. Àwọn kan sì máa wà ní kọ̀rọ̀ yàrá wọn tí wọ́n mọ̀ ní ọ̀ máa yín mú, màá wá dẹ́, màá wá bí ọmọ obìnrin mi wá ní dábẹ́ fún. Wọ́n bá gbọ́ ọ mú, ó ti ṣẹ̀ sí òfin. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá lè gbá ọ mú, ó ti ṣẹ̀ sí òfin. Lára àwọn ìjà tá a tún jà fitafita yìí náà ni ìgbógun ti ẹni tó bá ń fipá báàyàn lò. Ẹ rí wípé lóde òní pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ kan tí mo mọ̀ wípé àwọn òfin yìí múlẹ̀ gidigidi gan, a ti mọ ìjìyà tó wà fún. Oríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn obìnrin ti ń jà ní àjàyè. Lára ìjà yìí náà láti rí òfin eléyìí tó ń dáàbò bo àwọn ọmọdé. Fífọmọdé ṣòwò ẹrú, fífọwọ́ pamọ́ lára lọ́nà tí ò da, kódà kò bá ṣe ọmọ tó bí tó jẹ pé wọ́n ló da ẹ̀jẹ̀ lé lórí. Bó o bá fi ṣe òwú ẹrú, òfin ó gbé ọ, ìjìyà sì wà ń bẹ̀ fún ọ. Kọ́mọ ní ọmọ mi ni ẹ fílẹ̀, ọlá ṣe wù mí ń ṣe wọ́n ní ìlú tí ò sí òfin òun ni ò sí ẹ̀ṣẹ̀. Ìlú tó fi wà ẹ̀ṣẹ̀ wà, bẹ́ẹ̀ ni òfin ó sì ṣe ọ lọ́wọ́ mú ni. Oríṣiríṣi bẹ́ẹ̀ sì ni àwọn òfin àwọn ìjà míì tún wà nílẹ̀ tó wà níbi tá a dé mọ́ tá à ń jà lọ́wọ́lọ́wọ́. Kí ló wá dé tí a wà ní sùúrù? Kínní kan tẹ̀mí ti fẹ́ sọ ni wípé ṣe rí nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ obìnrin kò yú ẹsẹ̀ kan sílẹ̀ o. Bẹ́ẹ̀ ni bá a ṣe ń jà wípé àwọn kò lẹ́tọ̀ọ́ láti sọ pé ká ṣe báyìí, láti ní ká ṣe báyìí, láti ní ká ṣe báyìí, bẹ́ẹ̀ náà ló wà applicable sí àwọn yòókù náà. Sí àwọn yòókù bẹ́ẹ̀ náà ni kì í ṣe ẹ̀sìn kan tàbí kinní kankan òun ni gbígba ẹ̀tọ́ ọmọ obìnrin fún òun ló wà fún. Eléyìí ló sì ń sọ fún àwa obìnrin wípé omi sì pọ̀ lámù, iṣẹ́ sì wà púpọ̀ púpọ̀ fún wa láti ṣe. Ṣùgbọ́n èèyàn kan wá pè mí, ó wá ní wípé ìgbà tí ọ̀rọ̀ wàsílà tí ó ṣẹlẹ̀, ó ní wípé ṣé ẹ̀yin obìnrin ajàfẹ́tọ̀ ọmọbìnrin ṣé ẹ̀ ní dìde, ṣé ẹ̀ ní ṣègbá, ṣé ẹ̀ ní ṣàwo? Bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé mi ò tí ì kàn sí àwọn tó jẹ́ wípé àwọn àjọ wọn ti fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa wípé ó dáa o, irú nǹkan báyìí o, ọ̀nà wo ni à á gbà o, àwọn kan wo ló yẹ ká a ṣe o, igbá kan àwo kan oríṣiríṣi. Ṣùgbọ́n pẹ̀lú òye ráńpẹ́ eléyìí tí èmi náà ní, tí mo sì mọ̀ wípé pẹ̀lú ibi témi náà ti ṣiṣẹ́ dé, pẹ̀lú àwọn ìwádìí tèmi náà ti ṣe. Mo sì máa fún yín ní àwọn fọ́nrán kan tẹ́ gbọ́ torí mo mọ̀ pé lẹ́nujọ́ mẹ́ta yìí tẹ bá rántí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ Delta níbi tí wọ́n ti ń ṣe ọdún kan tí wọ́n ní wípé ọdún yìí lásìkò tí wọ́n bá ń ṣe àwọn obìnrin ò gbọ́dọ̀ jáde tí mo bá get it right. A rí wípé ọdún yìí ó fẹ́ farapẹ́ irú ìjáde olóòlù wa ní ìlú Ìbàdàn. Ṣùgbọ́n tó wá rí wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́mọkùnrin ní ìpínlẹ̀ Delta wọ́n bẹ̀rẹ̀ sí ní máa já àwọn obìnrin sí ìhòhò. Oríṣiríṣi àwọn ajàfẹ́tọ̀ ọmọbìnrin ló dìde. Bẹ́ẹ̀ ni tìtorí pé kí sì ni ìwà tí àwọn ẹni yìí hù ó lòdì sí nǹkan tó wà ńlẹ̀. Àwọn ọlọ́pàá kó wọn. Wọ́n kó àwọn tí wọ́n hu ìwà burúkú yìí sí àwọn ọmọbìnrin tìtorí wípé ó lòdì sí òfin tó wà ńlẹ̀ gangan. Lásìkò yìí mo gbé arábìnrin kan wá sí orí ètò yìí láti wá bá wa sọ̀rọ̀ nípa pàtàkì ọdún ìbílẹ̀. Wọ́n tún bá wa sọ̀rọ̀ nípa ipò àwọn obìnrin nínú ọdún ìbílẹ̀. A ní oríṣiríṣi ọdún ìbílẹ̀ eléyìí tá à ń ṣe. A ti ẹ̀ ní nǹkan tó jẹ́ wípé obìnrin gangan ló surround. Eyín ni ọdún ọ̀sùn òṣogbo. Torí tí ò bá sí arugbá kò sí ọdún ọ̀sùn òṣogbo gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀. Tí ò bá sí arugbá kò sí ọdún ọ̀sùn òṣogbo. Wọ́n bá wa yànnàná ẹ̀ wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa. Màá sì jẹ́ ká gbọ́ àwọn ibi tó ṣe kókó tó ṣe pàtàkì tó bá ohun tí à ń jíròrò lé lórí lónìí tó bá mu. Màá fún wa láǹfààní láti gbọ́ lórí ètò yìí kó tó di wípé màá ṣe ojú òpó sílẹ̀ fún àwa aráalé láti sọ̀rọ̀ lórí tó ṣẹlẹ̀. Bákan náà màá bùn wá ní fọ́nrán ìṣẹ̀lẹ̀ yìí gangan díẹ̀ gbéléńjàbẹ̀ màá fún wa gbọ́. Mo rántí wípé èmi àti arábìnrin yìí Adéòtí Damilọ́lá Adédèjì tó jẹ́ olùwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nípa àṣà Yorùbá ìṣe Yorùbá ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ ẹ̀dá èdè linguistics department àti èdè ilẹ̀ adúláwọ̀ ní ọgbà fásitì ti ìlú Ìbàdàn. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, wọ́n sọ̀rọ̀ nípa àwa obìnrin, wọ́n sọ̀rọ̀ nípa ọdún ìbílẹ̀ àti oríṣiríṣi nǹkan eléyìí tó rọ̀ mọ́ bó ti ṣe kan àwa obìnrin. Màá bù yín ní fọ́nrán yìí gbọ́ ní kété tá a bá dé àbí ká tó lọ sí ojúde ọjà. Ṣùgbọ́n ẹ máa bá mi sọ sílẹ̀ lọ́kàn yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ó ti tó àsìkò fún wa láti rí wípé ìjà tá à ń jà ẹ̀tọ́ ọmọ obìnrin pàápàá jùlọ nípa ìṣẹ̀ṣe nípa ọdún ìbílẹ̀ bó o ní a ṣe jà á? Ǹjẹ́ bí arábìnrin yìí bó ṣe gbé ìgbésẹ̀ yìí ǹjẹ́ òun ló tọ́ ni àbí ó kù díẹ̀ káàtó? Èyí náà sì ni mo fi ń sọ fún gbogbo àwa òbí pàápàá jùlọ àwa tí Elédùmarè fi ọmọ obìnrin jíǹkí. Ẹ jọ̀ọ́ ẹ dákun. Mi ò wá sórí ètò láti wá ṣe àtìlẹyìn fún ẹ̀sìn kankan. Ẹ dákun. Ẹ jẹ́ kí a máa ní ìbọ̀wọ̀ fún ohun tó bá yẹ ká ní ìbọ̀wọ̀ fún. Ó ṣe pàtàkì o. Ó ṣe pàtàkì gidi gan. Ẹ sì má jẹ́ kí wọ́n lo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí irinṣẹ́ ìdàlúrú. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sáré dé ojúde ọjà lọ́hùn-ún. Nígbà tá a bá padà dé máa fún wa ní fọ́nrán yìí gbọ́ kó tó di wípé màá ṣe ojú òpó sílẹ̀ fún ẹ̀yin aráalé láti pè wọlé. Ẹ kó kalẹ̀.
1: ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Ọkọ ìyàwó, gé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
2: O lè fẹ́ ni kò yàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gbá ti ẹ nílé ìtajà tí súnmọ́ ẹ.

0: Charlatan, quality anti-malaria, contains artemether and lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Flash FM 105.5.
2: Ó túmọ̀ sí gangan àti wípé kí ni àwọn àǹfààní tí àwọn ọdún yìí ṣe láwùjọ wa.
3: Ẹ ṣeun olóòtú. Ẹ ṣe rí gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Ó ti ṣàlàyé ara rẹ̀ ọdún ìbílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ni wọ́n dábàá oríkì tí a lè kí ọdún ìbílẹ̀. Léyìí tí àwọn olóyìnbó pè ní festival. Àwọn onímọ̀ bíi Ògúndèjì, Adédèjì, Drewal, Olúwọlé, Afọláyan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kí oríkì ọdún ìbílẹ̀. Gẹ́gẹ́ bí ìgbà àti àsìkò tí a máa ń ṣe ìrántí àwọn tí a lè pè ní aláṣekù tàbí àwọn òrìṣà wa tí a máa ń ṣe ìyẹ́sí wọn kì í ṣe ìrántí nìkan tí a sì máa ń fi ẹ̀dùn ọkàn wa àti ìfẹ́ ọkàn wa hàn sí wọn kó lè wá sí ìmúṣẹ. Yàtọ̀ fún yẹn àsìkò ọdún ìbílẹ̀ jẹ́ àsìkò tí a máa ń ṣe ìkórajọ gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn. Gbogbo wa náà láti mọ̀ wípé ìbáṣepọ̀ àti ìbágbépọ̀ ẹ̀dá ènìyàn náà ló máa mú káyé ó dùn kọ́lọ́hún mọ̀ ṣe wá ní aláṣọ̀kan. Nítorí náà lásìkò ọdún ìbílẹ̀ yìí kì í ṣe wípé ayẹyẹ nìkan ni à ń ṣe. Bó ti níṣe pẹ̀lú ayẹyẹ náà ni ó níṣe pẹ̀lú tí a lè pè ní ti ẹ̀mí. So it is both ceremonial and spiritual. Àsìkò yìí tí a bá pèyàn ní aláṣepọ̀ àwọn ni àwọn òrìṣà wa, àwọn ni àwọn alálẹ̀ wa. Tí a bá sọ̀rọ̀ nípa òrìṣà ṣẹ̀mọ̀ òrìṣà ò kí ń ṣe òrìṣà lè jẹ́ àtẹ̀wọ̀nrọ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní primordial deities. Àwọn kan sì wà tó jẹ́ wípé àwọn alálẹ̀ tí a sọ̀dọ̀ òrìṣà ni wọ́n. Àwọn ni deified ancestors. Àwọn ẹ̀dá wọ̀nyí jẹ́ àwọn ẹ̀dá tí wọ́n ti gbé àárín wa gẹ́gẹ́ bí èèyàn táwọn náà ti lo ìṣẹ̀mí tí wọ́n ti gbé ìgbésí ayé wọn bí ẹ̀dá ènìyàn tó jẹ́ wípé nígbà tí wọ́n pa ipòdà torí iṣẹ́ ribiribi tí wọ́n ṣe wọn la fi sọ wọ́n di àkúnlẹ̀bọ kí a sì sìn wọ́n títí di òní. Táwọn náà bá wo ìtumọ̀ òrìṣà ẹni oríṣà dá tí a bá sọ wípé oríṣà àyàndá ni wọ́n ṣàyàn yọ láàrin nǹkan ẹni tí ọlọ́run dá yàtọ̀ specially made people tí a lè pè ní supernatural beings ní èdè òyìnbó àwọn gan náà ni à ń pè ní òrìṣà. A sì mọ̀ wípé òrìṣà ó yàtọ̀ sí ẹ̀dá lásán ní ti agbára ni ní ti ìsúnmọ́ olódùmarè ni ṣẹmọ̀ Yorùbá máa ń pò wá ní oníkangun kangun akọ arapa kangun sọ̀rùn. Nínú ìgbàgbọ́ Yorùbá àwọn òrìṣà yìí wọ́n súnmọ́ olódùmarè àwọn ni ọwọ́ ọ̀tún olódùmarè. Olóṣe jẹ́ pé àwọn náà jẹ́ alàgàtà láàrin àwa ẹ̀dá ayé àti ọlọ́run olódùmarè. Àsìkò àwọn ọdún ìbílẹ̀ yìí ó ní a fi máa ń ṣe ìrántí wọn tí a fi máa ń ṣe àdúrà ń ta fẹ́ láti ọ̀dọ̀ wọn láti ọwọ́ olódùmarè tí a sì tún fi máa ń kó ara wa jọ gẹ́gẹ́ bí àwùjọ.
4: Èyí ni pé a ràn wọn sí olódùmarè wípé tọ́ ìwọ ni a mọ̀ gẹ́gẹ́ bí aṣojú wa bá wa béèrè nǹkan báyìí. Ǹjẹ́ wa lè tọ́ka sí àwọn ọdún eléyìí tí a yà sọ́tọ̀ fún àwọn obìnrin àti wípé tá a bá wá ní irú àwọn ọdún bẹ́ẹ̀ kí ni ìdí tá a fi yà wọ́n sọ́tọ̀ fún àwọn obìnrin.
3: Ẹ ṣeun inú mi dùn fún ìbéèrè tí ẹ béèrè. Ṣé rí tá a máa ń sọ̀rọ̀ nípa àwọn ọdún tí a yà sọ́tọ̀ fún obìnrin àti ọdún ìbílẹ̀ lápapọ̀. Ẹ jẹ́ ká ti bi ìṣáná kí èso ogun. Obìnrin láti ara obìnrin ni gbogbo wa ti jáde. Ẹni ó bá ní tobìnrin báwo. Ẹ jẹ́ á fi yín pamọ́ torí orí afẹ́fẹ́. Nítorí náà tá a bá sọ wípé a ya àwọn ọdún kan sọ́tọ̀ fún obìnrin. Kì í ṣe pé bóyá àwọn ọkùnrin náà ò ní ipa tí wọ́n ń kó. Ṣùgbọ́n àwọn obìnrin ni a lè pè ní aléwájú nínú àwọn ọdún yìí. Àwọn ni a lè pè ní aléwájú àwọn ètò kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn ètò tó ní ṣe pẹ̀lú ìbọn tó ṣe pàtàkì ni ritual aspect. Performances nínú àwọn ọdún yìí.
4: Àwọn obìnrin ló léwájú.
3: Àwọn obìnrin ló máa ń jẹ́ aléwájú nínú àwọn ọdún yìí. Ta bá pèyàn ní aléwájú ẹni ta bá ń ṣe rituals tí à ń ṣe oro tàbí ẹbọ ṣíṣe. Ṣé mọ̀ wípé ẹni tó bá ṣe àwọn nǹkan tó jẹ́ gbáǹkọ́ gbìjù nínú ẹ̀ òun náà ni aléwájú rẹ̀. A lè sọ̀rọ̀ nípa ọ̀ṣun òṣogbo. Ká ní ti tarugbá ṣe jẹ́ yóò bá tiẹ̀ sí arugbá kò sí ọ̀ṣun òṣogbo. Arugbá yìí òun ni igbá tí arugbá rù nínú nǹkan tí àwọn onímọ̀ sọ carrier of sacrificial loads. Òun ni wọ́n pe arugbá àwọn nǹkan tí a fẹ́ fi ṣe ìpèsè fún yèyé ọ̀sán tí a fẹ́ fi tu yèyé lójú tí a fẹ́ fi tù wọ́n nínú tí a fẹ́ fi mú ẹ̀dùn ọkàn wa tọ̀ ọ́ lọ tá a sì fẹ́ fi ìmọ̀ rírì wa hàn wọn ni arugbá yìí rù bí ò bá wá sí arugbá.
4: Kò sọ dúnú
3: bí ọ̀sá tá ń pàkò bí ìlàgbà lọ́wọ́ ń rí.
4: Bẹ́ẹ̀ ni
3: àwọn ọdún kan náà wà irú ọdún kan wà tí wọ́n máa ń ṣe níbi tí èmi ti wá. ni sale oyo orisa yan ma npe ni iyalamu iyalamu la foja
4: iyalamu
3: iyalamu
4: amu ton fi mu omi ton ma pon mi si
3: be ni iyanla olota abi amo ti reti igbe omo
4: o da
3: se ri pe baba ti gbo oriki orisa yi gan a ti mo pe abi amo ni
4: be ni iyalamu
3: nitori na ipa ti awon obirin oko a le so pe ipa awon obirin o fe peleke die ju ti awon okunrin lo ki se okunrin na ni ko pa ose mo bi mo ti sadura bi mo se wole le kan pe kolo mo se ani aladani kan gbe aye fortune we o si osiwe otun oni owo fi mo be se na ni ofun wo iwori wo ma ba dijo wo ba igun ni atokunrin atobirin na mo ni ise ti won omode ni ise agba ni ise na la idale fe ni awon odun yen sugbon awon ti a le awon nkan ti a le so pe peleke ju ninu awon igbese odun yen awon odunrin lo ma nle waju e iru awon odun na odun ti won ma npe ni odun moremi nilefe moremi
4: se moremi na nkan
3: ni moremi se mo wi pe eka ede ife ni won fi pe ti ife ba ni nkan remi o remi o wu mi ni to tumo si
4: mi do mi
3: moremi sugbon ashi fo
4: lo
3: je ka ma pe ni moremi ki se pa awon okunrin na ko pa ninu awon odun sugbon pe awon obirin o peleke iru awon odun kangan na wa to je pe okunrin ni awon orisa yi si sugbon awon obirin na si n ko ipare iribiribi ti o se faworo seyin ninu odun sango obin kopa
4: beni
3: be ba ri awon obirin awon ni obirin awon lapesa to je pe se ma n pesan go bayi
4: beni beni
3: eni ti o ba duo dada gan jinjin o mu waju oba koso iru awon odun bi odun olojo so awon odun kan wa looto to je pe aya soto to je pe obirin lo ma n le waju ninu kopa sugbon ki se pe boya ayo ipa awon okunrin ku opatapata ninu awon odun yen na
4: e seun go sugbon en ja ri awon odun kan to je wipe a le toka si wipe won se akoba fun obirin fun obirin
3: inu mi dun pupo fun ibere te bi se ri n ta ba pe ni nkan emi a le foju ara wo beyan ba si kere ni oju ara bayi o dagba nu emi ipa ti arugba nko ti osunyan e mo pa arugba na la npe ni yawo osun yawo osun eso eso ni ori eyin gede pe eni ti osun dayo sopo ipa ti nko yen ti eni ti o je eyan lasan o ti le logoji odun bo ba ko orun owo
4: hey
3: beni orun owo tori na a le ri kini gege biji ya tori pe ta wa ba ri biji ya oju ara la fi wo
4: beni
3: se ri ngba to dabi eni wi pe
4: o nfi
3: nkan fi un ki se nkan lo nfi o ninu imo nipa ri onise yoruba drama a ma npe kini eni egun
4: beni
3: nipa ti egun orisa ba gun eni to nse isinje orisa se mo wi pe arugba isinje orisa lo nse mimetic oni nkan ta n pe kini yen ninu awon odun ibile awon onimo kan ogundeji adedeji won se ariyanjiyan awon buyers awon buyers
4: ule buyers
3: won se ariyanjiyan pe se awon odun ibile yi se le pe won ni ere onise pe ere onise ta ri nisin ke se sin lode awa na ti ni ninu awon odun ibile wa nipa awon igbese ti a ma ri yi eni ti o je arugba yen la le pe ni ase isinji osun se mo pe nigba ti arugba ba ru igba kìíṣe ipe igba yẹn nìkan ni oríṣiríṣi nǹkan ni ó máa ṣẹlẹ̀ bọ́n ṣe ń lu ìlú ni wọ́n máa kí oríkì àwọn ìlú àti oríkì tí wọ́n ń kì yìí kìí ṣe pé ká kàn fi jó sí nìkan.

0: ikari ṣugbọn ti wu ẹkọ ti di baba náà nu a sì fun ni àpọnlé baba nítorí náà kini yìí kò ń ṣe ìjìyà àwárí bí ẹni pé ọrùn ń wọ ni ọrùn ọwọ yorùbá máa ń pòwe kó wọn ní ọmọdé òmùogun ní ìpínlẹ̀ fọ́.
1: ọ̀dà ẹ ṣeun gan ṣùgbọ́n wá jẹ́ ká sọ̀rọ̀ nípa eléyìí tí a rò wípé ó ń ṣe àkóbá fóbìnrin gangan ìjà ní àwọn ọdún kankan tó ń ṣe àkóbá fún wa gẹ́gẹ́ bí obìnrin.
0: inú mi dùn fún ìbéèrè tẹ béèrè ṣe rí ọ̀làjú tí gbogbo wa ń pariwo yìí ó ti ṣe á ní jàǹbá gan ni o ìjàǹbá tó sì ṣe wá náà ni pé ó sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa di aláàbọ̀ ẹ̀kọ́ aláìlúmọ̀ tó kún nígbà tá a pè nǹkan ní ọdún ìbílẹ̀ tí a fẹ́ ṣe láti ní ìbáṣepọ̀ tó gún mọ́ pẹ̀lú àwọn aláṣepọ̀ wa ṣọ́wá yẹ kó jẹ́ wípé àwọn aláṣepọ̀ yìí ni ó da ọmọ kan sọ́jú ni ó ya ọmọ kan ní pọ̀ ṣe bọ́mọ wọn
1: ìbọn
0: náà ni àwa méjèèjì ìtí mo rí nípa àwọn ìyẹn ni wípé ọ̀làjú àti àwọn ẹ̀sìn àtọ̀húnrìn wa tó ti gúnlẹ̀ sáàrin wa ló ń ṣàkóbá fún àwọn nǹkan kan tá a bá sọ wípé àwọn ọdún kan àbí àwọn ìgbésẹ̀ kan nínú ọdún àti obìnrin ò gbọ́dọ̀ rí ó ní ìdí tí a fi máa ń sọ bẹ́ẹ̀ o ṣe mọ̀ pé òwe kan ti ẹ̀ wà tí ó kọ́kọ́ máa ń ṣe mí bákan nígbà tí mo ṣì kéré nínú iṣẹ́ ìwádìí mi ṣùgbọ́n nígbà tèmi náà ti ń dàgbà díẹ̀ ó ti ń yé mi wọ́n á ní awo eégún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ̀ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú kóró ọ̀rọ̀ á gbé ṣe mọ̀ pé tó máa gbọ́ irú ọ̀rọ̀ yẹn á máa wò pé kíkí ó ṣe jẹ́ pé tóbìnrin kí ni igun fi ṣorí tí kìíní kò gíláṣà fi ṣorí táwọn òdì òbí ṣe ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ náà ni wípé ṣe rí nǹkan kan wà nípa àwa obìnrin àwa ni abiyamọ àwa ni ìyálọmọ àwa lólùtọjú gbogbo èèyàn tá a bá sì ń sọrọ nípa àánú tó máa láàánú máa ń ṣe èèyàn àánú máa ń ṣe àwa obìnrin lọpọlọpọ àwọn olóyìnbó àti ẹsan wọn ni women are vulnerable omi tí ó jàgbẹ lójú ni ó lè dẹnu látẹ làkásẹ gbé kó dòkun kó dọsà ẹfúùfù tí mòkun mọsà ó lè dẹnu ẹlòmíì kó mọjọ oru ẹnu lọ o ṣe a rí nǹkan tí àwọn ọkùnrin wá rí tí wọn kàn ṣe bí ẹni pé kò já mọ nǹkan kan àwa obìnrin ò rí nítorí bọ́lá ń ṣe dá wa gẹ́gẹ́ bí ẹni tó ní àánú tí ọkàn rẹ̀ sì jẹ́ ẹlẹgẹ́ yóò jẹ́ nǹkan tí ó ṣe wá lójoojò
1: tó
0: máa ń ṣẹlẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ kan wà tí wọn kì í fẹ́ kí àwa obìnrin rí nínú àwọn ọdún
1: yìí oro
0: tí à ń sọ yìí náà kì í ṣe pé bóyá obìnrin ò nípa nínú ọdún oro ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí àwa ti ṣe ṣe rí ọ̀nà méjì ní ọdún ìbílẹ̀ pín sí ọ̀nà kan ọ̀nà àkọ́kọ́ nínú ọdún ìbílẹ̀ ó ní stage kan tí a máa ń pè ní ritualizing stage ritualizing yìí ni àwọn stage àwọn ìpele tó jẹ́ wípé àwọn tó ní ṣe pẹ̀lú ìbọ àwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó dunjú fún òrìṣà yẹn ibẹ̀ ló ti máa ń wáyé tá a bá sì ń sọ̀rọ̀ nípa ritualizing stage kì í ṣe ní ti ẹni tí a lè pè ní ọ̀gbẹ̀rì àbí tí ò ṣàwo tó lè rí the ritualizing ni ìgbà tí àwọn ìbọ àti ẹ̀sìn tó kúkúdùn ẹ̀sìn yìí tó bá ti rọra ń kálẹ̀ tó wá ku àsìkò wẹ̀jẹwẹ̀ mu nìkan tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rí ìgbà yẹn ni ó di pé tolórí tẹlẹ́mù ni ó pè síbẹ̀ kó má sọ wípé obìnrin ò gbọ́dọ̀ fojú kan oro kì í ṣe pé bóyá obìnrin ò ní ipa tí ń kó nínú ọdún oro rárá ṣùgbọ́n ṣe mọ̀ wípé kò ní jẹ́ ti bàbá tọmọ kó mọ̀
1: lálàá
0: nǹkan kejì tó ṣe máa ń dàbí ẹni pé wọ́n á lé obìnrin sásẹ̀yìn nínú àwọn ọdún yìí ni wípé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àwa obìnrin ẹlẹgẹ́ ni ọkàn wa bí olódùmarè ti ṣẹ̀dá wa nu vulnerability yìí máa ń jẹ́ kí ó máa ṣí wa ó máa ń jẹ́ kó jẹ́ wípé àwọn nǹkan kan tí ò ní ipa tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní inú ara ọkùnrin ó lè ní ipa lára
1: tiwa
0: kì í ṣe pé àwa vulnerable physically nìkan even spiritually ẹ̀yin ẹ jẹ́ kí n ṣe àkàwé kan fún wa èmi ò polówó ẹ̀sìn àbí ìjọ kankan lórí afẹ́fẹ́ o ọ̀rọ̀ ni a kàn fi ń ṣàkàwé ọ̀rọ̀ ẹ̀yin ẹ wo àwọn ìjọ aláṣọ funfun wa wa kí ẹ tó rí ọkùnrin tí ó mẹ́rin tí wọ́n mọ̀ mú lámùdágún ẹ ti ri pé ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ máa ti ń kọ àwọn orin kan báyìí ẹ ti ri sí àwa obìnrin àti lọ so ṣe rí kíní yẹn ó dàbí gbà pé àwa obìnrin ní ti spirituality wa a wà opened ju àwọn ọkùnrin lọ ní àwọn ibi kọ̀ọ̀kan olóṣe máa ń jẹ́ pé wọn kì í fẹ́ kí àwọn nǹkan kan ṣojú
1: obìnrin
0: ìwádìí tí a
1: ṣe ẹ̀ṣẹ́ tó bá ṣojú obìnrin ṣé ó ní nǹkan tí ó ṣe ni ṣé ó ṣe ó ṣe ìdíwọ́ fún ọdún tó ń ṣe ni àbí kò ní jẹ́ kí tùtù ó gbà.
0: ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà gẹ́gẹ́ bí a ṣẹ̀tọ́ fáàbò èmi náà wádìí kí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló sì jẹ́ pé àwọn wọ̀nyí náà sì ń gbìyànjú láti dáàbò bo àwa tí a jẹ́ obìnrin ni o ṣùgbọ́n ṣe mọ̀ pé àìfẹ̀lẹ̀ ké bòsì ni èjì ó dùn òjò púpọ̀ sì jẹ́ wípé àwọn ẹ̀wọ̀n ẹ̀yà kejì wa náà tí a kò yan wọn kéré o àwọn náà lọkọ wa àwọn náà ni bàbá wa àwọn náà ìṣẹ̀dá tí ọlọ́run dá àwọn náà tó jẹ́ wípé tí a bá ti sọ àti ti sọ náà nù àwa la ní finality olomo nje goda bi eni pe gbo mi si omi o to ma nfe waye pe ki lobirin le se tokunrin o le se ta ba fi kini ta ba fi ele salaye re fun ra wa to si ye wa bo se ye ko ye wa ki se pe boya yan awon obirin ni posin patapata kuro ninu awon odun e ri pe mo se so lekan awon odun kan na wa to je pe awon obirin lo gbodo se awon kankan to je pe nigbati obirin ba nse eto yen lowo okunrin o wa won o sun seyin ni opolopo awon orisa wa ga ti opolopo awon esin bile wa eyin ewo mo yin e awon agbomo la wa ogboni ti a ba soro nipa ogboni confraternity awon oloyin wa se pe ni secret society tori pe nti odo ba ti de ogbodo rita ni oro be sugbon nipa ti a ba soro ogboni confraternity bo se le to eyin ewo ipa ti obirin ma nko ta ma ti en ki won wa ni omo laani abe ni adumode obirin opo dale pepe oro ti n gbenu lady wuro gúnyangúnyan ni gúnyanu odo ti o fi ti ya mi se iyan wa ni koko amọ lemo roka roka ni roka lede ti o fi ti ya mi se oka won ma ro bete akigbe kalu ni nkigbe ti o fi ti ya mi se
1: ije lasan ni mon ka
0: ke le mo wi pe ipo awa obirin ki se nti eni kankan le fo to le fo ro seyin o sugbon alaye ti oye wa nbe na ni wi pe amanda tasaran fasaran ni ibi to ba ti ye ki okunrin o kopa won a kopa nipa to ba si ye ki obirin na gba ipa ti e ọkùnrin náà sún sẹ́yìn ṣe mọ̀ fọ̀tún wò sí òsìgbò ọ̀tún náà lọ́wọ́ fi mọ́ kì í ṣe pé bóyá àwọn obìnrin ti ẹ̀jẹ̀ ẹni tí wọ́n yàn ní pọ̀ṣìn pátápátá kúrò nínú àwọn ọdún ṣùgbọ́n ẹ̀nímọ̀ tó kún tó àti ìmọ̀ eréfè tí ọ̀pọ̀lọpọ̀ wá ní ẹ̀mọ̀ ń tà ń wò láti ta sáìtì lásán ni ò kì í jẹ́ káwọn kìíní yé wa
1: bó
0: ṣe yẹ lọ ọ̀làjú tí alálàjú ìgan àlàódìlàlà ẹ̀kọ́ òdì la sì ń gbà wọ́n ní bá ti ṣe
1: báwọn tó yẹ kó dá wa lẹ́kọ̀ọ́ ṣé wọ́n dá wa lẹ́kọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ
0: ní ayé ìgbà yẹn tí olóòlù máa ń jáde ṣé àmọ́ wípé ntí ntó bá ti wà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ gbogbo wa ló yẹ ká mọ̀ kò sì yẹ ká tún mọ ṣàyà gbangba tàbí ká sọ pé a fẹ́ mọ bá ìgbésẹ̀ yìí ta kan
1: pọ̀
0: ìgbà yẹn náà làwọn ìyá wa ti ṣe kárakáta
1: bẹẹni
0: obìnrin òfìgbà kankan jọ lẹ rí ìgbà yẹn náà làwọn ìyá wa sì máa ń jáde lọ ṣiṣẹ òòjọ wọn kó sì jẹ pé lásìkò tí ọdún olóòlù bá ti dé tó olóòlù ó bá jáde wọn ò ti sọ fún oníkálukú kálukú ó sì ti fi ewé ọmọ mọ ara rẹ ní ọwọ ṣùgbọn láyé ẹsìn ẹsìn àtọrin wa ti ṣàkóbá fún wa ara àkóbá tí ẹsìn sì ṣe fún wa ni wípé oro àti àwọn ẹsìn ìbílẹ̀
1: wa ti di ti
0: ó ti di epo ẹ̀gúsí tí a ìjì rí wọ́n ti ń kì wá láyà pé ẹni ó bá ti ní ẹ̀sìn báyìí ó ti jogún ayé o lè mọ̀ sí ọlọ́run pẹ̀lú mámọ́nì o lè mọ̀ sí ọlọ́run pẹ̀lú òrìṣà ṣùgbọ́n ṣé gbàgbọ́ ni amọ̀ṣòro ilé wa ni àwa ó ṣòro ilé wa o àbí làṣà máa ń kọ ṣé ẹ rí àkóbá tí ọ̀làjú ń ṣe ní agbọn bẹ̀yẹn náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa gan náà ni ajé olórí kunkun àti onínú kunkun ṣé ẹ fẹ́ sọ fún mi pé gbogbo àwọn tó wà ní ìta ní ọjọ́ tí olóòlù ó jáde ni òmò polóòlù ń bọ̀ kì í ṣe gbogbo wa la mọ̀ polóòlù ń bọ̀
1: ṣùgbọ́n a ní òfin àti ìrìn bó ṣe wùwá
0: a ní òfin àti ìrìn bó ṣe wùwá
1: a ní torí tabánika sọ̀rọ̀ yìí a kọ̀kọ́ lo òfin orílẹ̀-èdè
0: bẹ́ẹ̀ni
1: òfin orílẹ̀-èdè kò lè pe eégún ò lè sọ wípé ká mọ́ rìn lọ síbi tó bá wù wá àbí bẹ́ẹ̀ kọ́
0: bẹ́ẹ̀ni
1: gbogbo eléyìí náà ṣé kò sí bá a ṣe lè ṣe tó fi jẹ́ wípé yóò dọ́gba.
0: ó náà ní ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wípé àwọn tó sì yẹ kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan náà mi ò fẹ́ pè ní ìgbéraga mi ò dẹ̀ fẹ́ pè ní ìwà àjẹbánu ṣe mọ̀ pé bẹ́ẹ̀yàn bá ti jẹ dòdò láwọn ibìkan kò ní
1: lè sùn dòdò
0: àwọ̀ òtabùkù ẹnìkankan ọ̀rọ̀ la fi ń ṣàkàwé ọ̀rọ̀ olóòlù tá a sì ní jáde kì í ṣe gbogbo ọjọ́ ní fi jáde tí olóòlù bá sì jáde ìbàdàn tóbi tíbàdàn tóbi ni kì í ṣe gbogbo ìbàdàn ni ó rìn ká ìkéde yẹn bá ń pọ̀ ṣùgbọ́n
1: ìròlé sọ particular time pé àsìkò báyìí gangan
0: ṣẹ́rí ń tàpé ní rituals ara nǹkan tí mo fi ń ṣe ń sọ náà ni wípé ọ̀làjú àti àwọn ẹ̀sìn ìgbàlódé náà ó ti ń jẹ́ kí àwa náà di kanra jọgbọ́n àwọn onóògbó tó ti dàbí ẹni pé ìsìn nígbọ̀nyìn nígbà ó ní bọ́n ti ń ṣe láyé gbọ̀n kì í sì ṣe bíi nìkan ìdálù níṣèlú wọ́n ṣe àwọn ọdún ìlàwọn ibòmíì náà tí ó sì ní agbódó alugi tí ò ní gbọ́n mi sí omi ò tó nínú tó bá jẹ́ pé ìkéde tó yẹ ń wáyé ọlọ́mọ jẹ́ ká rí ọ̀rọ̀ ikú àti ààyè matter of life and death tó fi wádìí pé kò ní lè dúró bí nǹkan ò bá ṣe é ṣe lọ́nà bíi tí èèyàn mọ̀ wípé òkè orò kan ṣẹlẹ̀ ń bí o èèyàn á ṣe lọ́nà ibòmíì àwa ti ẹ̀wà ọlọ́nkẹ́ wa ní ibi tá a wà yìí àwọn ìlú kan wà tẹ́ pé tí wọ́n máa ń ṣe orò yìí orò ìmúlẹ̀ gan débi wípé ẹni ó bá fojú kan orò orò ó gbé ni o ìbá àjọkùnrin ìbá àjọbẹ.
1: ẹ káàbọ̀ padà mo lérò wípé gbogbo àwa ará ilé náà ni àdìjọ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa lórí ètò ìlúbìnrin eléyìí tẹ́ gbọ́ yìí ó ti tó bí ọjọ́ mélòó kan tí mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí sẹ́yìn ṣùgbọ́n lórí ètò yìí náà la ti ṣe tá àti ẹ̀ wá mọ̀ wípé a niru isele bayi lojo waju a mo wipe ru nkan bayi yo waye e ri wipe alejo mi lojo na lohun won menu ba ololu tori wipe mo soro nipa ololu tori pe mi na ni iriri kan ni odun to koja pelu egun ololu o na ni mo si fi so mo mu won lo si oko iranti ta fi menu ba isele ti ololu yi pelu gbogbo nti eni yi to salaye mo lero wipe oye gbogbo wa yeke yeke mo so kini kan mo ni ki se oro esin tori wipe ti abaja fun eto omobirin ti abaja fun eto obirin ki se awon elesin ni o ba waja eyo kan ti mo fe ke kokko dimu lele tori ta ba ni wipe elesin ni o ba waja yo fi si bi kan ju ibi kan lo be ni yo fi si ibi kan ju ibi kan lo awa obirin to je ajafeto omobirin la ja nkan wa ti mo si mo wipe aja ni ajaye a si ja ni ona to je wipe koni se akoba fun esin kankan tori wipe obirin wa ti won je lesin sese obirin wa ti won je lesin islam obirin wa ti won je lesin kristeni ati awon esin mi a kan soro nipa awon esin meta yi ni awon esin ta ni oju meta yi lo sugbon awon meta yi ohun lo nle waju fun idi eyi ko se esin ni o ba wa ja eto obirin tori wipe awon ile ta ti ja seyin ta ja lajaye ki se awon elesin lo ba wa ja fun idi eyi emi oro wipo ye ko mu ija wipe kini kan igba kan awo kankan dani be si ni gege bi arabirin damilola se so na ni wipe ololu o tin jade tipe awon yawo de ki se ole won sise takuntakun sugbon ati nja awon kini iya ti nja lajaye ije te mo wipe tele tele odun oke ibadan gan a won se mo ba se ma nse tele tori wipe olaju ti nde o ti awon kankan ti nye pada o ti nye pada o ti nye pada be na si ni awon nkan ta ba nse eleyi to mu ipalara lowo die die na laaja ta si fi jaye sugbon ko wa to di igbaun a gbodo je ohun elo idaluru gege bi omo obirin a gbodo je ohun elo ifa wahala sawujo a gbodo je ohun elo ti o mu ija esin lowo eleyi se pataki o ni mo si fi so fun wa pe gbogbo awon omo obirin wa e je ki a se ikilo fun won e je ki a soro nibi to ba se nko won wipe o gbodo fe okunrin onija gidijagan bo ba ti ri wipe oko e na e o se bayi o se bayi iru awon igbese bayi lo ye ko gbe o se esin lo nko wa ni gbogbo le ko se esin lo ba wa ja eleyi eleyi ni mo mo to daju ko se esin kan lo ba wa ja wipe kini kan igba kan wo kan mo si so wipe ta ba ile ja eleyi na lajaye wipe o da o ki lo de eto wa bayi eto wa bayi eto wa bayi gbogbo esin na ni o ti wa applicable si eni to ba wa mo wipe ohun o ti se tan to mo pe ohun o ti se tan lati jowo awon kan bayi kan bayi kan bayi ninu esin ti won na e se je a se suru 0706949300 tabi 0701447570 ohun ni awon number eleyi te fi le pe lati fi ba wa da si eto ilubirin loni ohun ti a se gbe yewo loni lori eto ohun naa ni asa ati eto obirin nje a le ni ijoko soro po pelu awon ti won je elesin ibile ti won je alale ele pelu awon ti won je ajafeto obirin o da o let's come together bo la se jo se to fi je wipe ko ni si ipalara fun awa obirin awon nkan wo lero wipe e le yo kuro ninu awon nkan yi ti abo yo si fi wa lori awon obirin lori omo obirin lori abuda obirin ati be be lo ipa wo gangan ni obirin gbodo ko nipa dida abo bo asa wa nipa dida abo bo ohun to je ti wa gangan ohun kan la n te ki nkan kan to de ohun kan la n je ki nkan kan to de be ni ohun kan la n ko si si eni to wa lori ile lori ni nile yoruba ti o ni ni tre bayi ti o ni to dé ti àwọn oníṣẹ̀ṣe torí a mọ̀ bí wọ́n ṣe ṣe ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ ìbàdàn ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ lọ síbẹ̀ a mọ àwọn tó tẹ ilẹ̀ yìí dó a mọ̀ bí ìbàdàn bó ṣe di ìbàdàn lónìí yìí ṣùgbọ́n àwọn ọyún ti pẹ́ o ti pẹ́ ọ̀làjú ti ń dé oríṣiríṣi nǹkan ti ń dé ìdàgbàsókè ti ń dé bí àwọn obìnrin wá ṣe ń ṣe láyé ìgbà kọ́là ń ṣe mọ́ ní ìsìn ṣùgbọ́n àwa lè sọ wípé ọ̀làjú dé ká wá rí pé àwọn nǹkan kan tó ṣe pàtàkì sí àwọn tó tẹ ìlú yìí dó ṣùgbọ́n bó o láṣejọ wá ṣe tí ò fi ní mú ìpalára lọ́wọ́ bó o láṣejọ ṣe tí ò fi ní dí ẹnìkan lọ́wọ́ kì í sì ṣe nípa ti jàgídíjàgàn kì í sì ṣe nípa ti àfojúdi wípé ẹ ó da ìbọn ní kinní kò ń ṣe ni màá dẹ̀ ṣe mo fẹ́ wo nǹkan tí ó ṣẹlẹ̀ èmi ò ní ẹ̀ǹkọ́rẹ́jì èèyàn kankan o tàbí ọmọ obìnrin kankan o wípé kó dánrú ẹ̀ wò láṣà rárá mo ti ń rí àwọn kan tó ṣà ń sọ oríṣiríṣi pé bó bá ṣe ọmọ tẹ̀ ń kọ́ ọmọ tèmi ò lè ṣe ọmọ tèmi kò ní ṣerú nǹkan báhùn torí èmi ó ti kọ́ lẹ́kọ̀ọ́ èmi ó ti dá lẹ́kọ̀ọ́ màá ti péjókòó màá ti dá lẹ́kọ̀ọ́ wípé báyìí ni eléyìí náà ló sì yẹ ká fi máa fi gbóríyìn fún àwọn tí wọ́n jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọbìnrin ṣáàtì lọ lé ẹ̀yin aráalé mo tọrọ gáfárà àwọn ni pé iṣẹ́ kan wà tí a sáré jẹ́ ní pápápá ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ bá ní ohun kan láti fi ṣọwọ́ sí mi lórí ohun tí a jíròrò lé lórí lónìí nípa ti àṣà àti ẹ̀tọ́ ọmọbìnrin ẹ lè pè mí sórí 09032846234 lẹ́ẹ̀kan sí 09032846234 mo sì tún amúdá wa lójú wípé a sì tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí torí wípé ó jẹ́ nǹkan tí èmi náà nífẹ̀ẹ́ sí láti tú iṣu désàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí torí tó bá ṣẹlẹ̀ sí obìnrin ẹyọ kan gbogbo wa pátá òun náà ló ṣẹlẹ̀ sí ṣùgbọ́n a gbọ́dọ̀ tọ́ bó ṣe yẹ ká tọ́ kó lè bá a rí bó ṣe yẹ kí ó rí tẹ̀míládé àlòkò náà lorúkọ títí ni ó tún dijọ́ mẹ́jọ tátúnjọ́ máa pàdé lórí ètò ìlúbìnrin títí dìgbà náà ńkọ́ ìlú ìbàdàn ní bàjẹ́ àwùjọ àwọn obìnrin náà ńkọ́ kò ní dàrú ó dàbọ̀.
2: Flash FM 105.5

tún ti dé lọ́sàn-án tì ní. Bàbá sọ nípa tó ní ṣe pẹ̀lú ròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan nípínlẹ̀ yìí lórílẹ̀-èdè wa Nàìjíríà àti jákèjádò lè àgbálá ayé. Bàbá sọ nípa ètò ta lọ̀ta àádùgbọ́gbọ́n akẹ́sí àti kó gbogbo ẹ̀dẹ́ lórí tuntun tẹ̀dẹ̀ tó máa láǹfààní àti gbádùn wa dáadáa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ilé tó sọ wa lọ fún tàná a dẹ̀ tún ti láǹfààní àti padà dé. Ìyẹn lọ́sàn-án tèmi láyọ̀ àti ní àlàáfíà tá a sì nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà òun lábẹ́yìn tí a náà lálàáfíà àlàáfíà ti yín ti wa ò ní di fíafíà lógun Ọlọ́run. Dọ́lápọ̀ Akíndàpọ̀ ọmọ mi dáadáa òní ó jẹ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ mi. Olóko eléyìí tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá tiantia the sport actor. Actor eléyìí tó wà active ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa bíi Facebook. Bẹ́ bá ti wọ ọkàn ní splash 105.5 Ìbàdàn ní Facebook kẹ́ tún mọ láǹfààní láti mọ bá wa ṣíà ẹ̀. Bákan náà ní TikTok àti Tìjáni Olóko dáná sport actor ní TikTok náà ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú Naija. Ṣé gbàgbé pa tún máa yí koto ti káàṣì ẹ̀ lọ́sàn-án yìí? Káàṣì ẹ̀ káàṣì ẹ̀. Àwọn èèyàn gbọpẹ́ lánàá tàná ò dí tèní lọ́wọ́ tèní ò ní dítọ̀lá lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. *347*1004*#*347*1004*#. Ǹjẹ́ ìgbẹ́nu sí káàṣì ẹnu gbogbo tíkẹ́ẹ̀tì àtọ́jọ́ Monday ìpàdé dọjọ́ Jímọ̀ yàtọ̀ sí pé fi ń jẹ lójoojúmọ́ fún ti koto ti Friday Cashport bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ pàápàá nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray inú ọkọ̀ ti Galatasaray Inti Victor Osimhen tán ló sọ. Ìtàn ni Victor Osimhen sọ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray wọ́n jẹ́ òun lówó oṣù mẹ́ta. Wọ́n pé wọ́n jẹ́ òun lówó oṣù mẹ́ta ó ti di wàhálà o. Ó di wàhálà wàhálà tó dì kí sé pé ó di wàhálà sí Victor Osimhen lọ́rùn o. Kò kan Victor Osimhen o. Ó di wàhálà sáwọn alákòóso ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray ọ̀dọ́ wọn ni wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ nípa ti Inti Victor Osimhen sọ. Ẹ mọ́ gbàgbé pé Victor Osimhen níjọ́ kìíní àná ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ òun lówó èyí tí wọ́n sọ fóun ní pé fọkànbalẹ̀ mọ́ tu wá ta bí ọmọjọ́ mẹ́jọ á fún ọ lówó dákun fọkànbalẹ̀ òun fọkànbalẹ̀ bóyá tó gbóhùn fọkànbalẹ̀ náà ló fún wọn ní ìgboyà láti mọ jẹun lówó òun fọkànbalẹ̀ wọ́n jẹun lówó ọkàn òun ò wá balẹ̀ mọ́ nísìnyí. Béèyàn bá lóúnjẹ ńlé lọkàn èèyàn ń balẹ̀ gbogbo owó tóun pa á lé gan-an àwọn ti fẹ́ẹ̀ fi gbogbo ẹ̀ jẹun tán gbà tí èmi òkun ló padà fi gbé tagbẹ́ wò ó. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray wọ́n jẹun lówó owó oṣù mẹ́ta. Kínní ọ̀hún gangan ti á dá wàhálà lẹ̀ sáàrin àwọn alákòóso báyìí. Wọ́n ní bí a ṣe ń ti ọ́fíìsì kan ni wọ́n wọnú ọ́fíìsì kejì pé tá a fẹ́ yẹ kí gbogbo àwọn èèyàn kí wọ́n mọ̀ tẹ́tí sí káwọn oníròyìn mọ́ rí nǹkan kan kọ nípa ikọ̀ ti Galatasaray gbogbo ẹ ti padà lú jáde o. Ìta fẹ́ kí bàbá mọ̀ gbọ́ bàbá ti padà gbọ́ gbogbo ẹ̀ báyìí o. Victor Osimhen ó ti fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ ó ti dá wàhálà lẹ́ báyìí. Wọ́n ní bí ọ ṣe ń pe àwọn kọdinétọ̀ ni wọ́n pe dàrẹ́kítọ̀ wọ́n pe gbogbo ẹ̀ pé ó ti di woro sí woro báyìí o. Ibo la lè wọ̀ báyìí? Ibo la ti lè rówó yá láti sanwó Victor Osimhen? Gẹ́gẹ́ bí tá a gbọ́ lásìkò yìí nìyẹn o. Victor Osimhen ó ti da gbogbo wọn sí wúnú wàhálà èyí tán bá ń sọnu. Kì í ṣe gbogbo nǹkan ni sùúrù kì í ṣe gbogbo ẹ̀ ló yanjú. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ̀jọ̀ fi ti bí pọ́ọ̀tì ẹ̀ ní kó tó lè níyanjú. Ìta gbọ́ báyìí nù bóyá gbà tí ó ba ìdọ̀la bóyá gbogbo owó tí wọ́n jẹ Victor Osimhen bóyá wọn ò ti san.
e mo gbagbe lara awon nkan ta so laaro na ni pe ifigabaga iko ti super falcons iko agba oje to birin to orilede wa nigeria niyan ato orilede ti egypt leni ki lo le sese ko sele ki lo le sese ko sele ba ba so nipa ti head to head ti ajo caf ti won lo e mo gbe to ba fi le mu nigeria to ba fi le na egypt ti orilede zambia to ba fi le na malawi awa meteta ati ku si 6 points baun nipa ti head to head yen egypt o result onikaluku pelu egypt nipa ti head to head ko ni se arin awa meteta na ni head to head o ti farahan baun kini ti o sele kini ti o sele to ba lo lo be kini ti nigeria nilo to ba ti e je pe o le pada sele pe gbugbu wa la ni 6 points kini ti ko di super falcons nilo lati tesowo waju lo pe lele to kan a nbo lapa abe yen lati be ka sonwo waju igbegi agbabolu ti AS Monaco iyen lorilede ti France won na ti kan si igbegi agbabolu Chelsea pe agbabolu kan benu ko ti Chelsea ile ti o gbadun aye lati jo yi o ba gba figabaga kan o le gba figabaga kan bi 35 minutes ko lo farapa ose meta osu kan iyen ba ba so nipa Romeo Lavia won lawon alakoso ko ti AS Monaco won ti kan si Chelsea pe yewo awa lagbo ta le fun o ti o si gbadun lodo wa awon lagbo ta won le fun ba ba so nipa Romeo Lavia pe ti Chelsea ba le yonda if awon awon ni owo kan le ta won le fun Chelsea awon o gbe lade won alayalo ki Chelsea fokan bale awon fe gbe tan yanyan ni awon o fun Chelsea lowo pe awon ni 25 million kan ti nku lo bayi ta won le fun Chelsea ti an ba le yonda Romeo Lavia fa won gege bi ta gbonu sugbon ikege agbabolu ti Chelsea won ti fesi se nti awon alakoso ko ti AS Monaco gege bi nti won so laipe yi oni ikege agbabolu ti PSG oni na won awon nawo gbe ogo ogo omo ninu ko ti AS Monaco ba ba nso nipa Manes Akliuchi won nawo gbe ohun ti e iko AS Monaco awon na wa awon agbabolu ti won to mora won saju kisa league agboje torilede ti France iyen French Ligue 1 saju sa tuntun tin bo yi lati beyen ka sonwo waju ka ku orilede France ninu idije ti La Liga iko ege agbabolu ti Barcelona woni oro ile ti Ferran Torres to so nigba tawon oniroyin foro wa lenu wo ipe a gbọ pe ikọ ege agbabolu ti PSG won fe gbe yin to na si confirm e pe ohun o gbọ nkan kan latodo PSG o player Barcelona lohun o ohun si ni adehun di odun 2027 pe adehun to wa lodun to ti o tenubodu lodun 2027 ohun ohun fe fe adehun yen loju si ohun fe fe adehun yen loju si sugbon pelu condition ni o pelu condition ni o ikọ ege agbabolu ti Barcelona fi won gudo fi owo mejeji so aya bayi ipe wo Ferran Torres o o ma ri bọlu gba dada o iyen ini bakan na nipa to lowo de gudo laso yepo papapa ni ise ngba to ba di nu osu kesan ti summer transfer ti tenubodo ile ti ko ti Barcelona so pe ko n fokan bale extension ohun awon yanju gbogbo enu osu kesan pe a an fe gbe o mara leleyi ngba so ma transfer ba ti tenu bodo ti o si bi to n le dagba mo won a ma fi owo akate ko lo won pe in to se koko ju oni pe bo won o se ma ri bọlu gba daada pe iyen gangan ni o ti o ba lo si n to jo be awo le pada ya o ko si nkan ti o le sele.

ẹfun kò yẹ kó kọjá àbí wọn yìí débẹ̀ wọn yìí débi tó padà déhùn in tó sọ yẹn náà ló sọ ló bá tiẹ̀ lọ tó bá wí nǹkan kan kò sẹ́ni tí ó dì ọ̀hún wọn nínú bí. Olùkọ́ni a ṣe flíìgì pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí a ṣe fún Vera Torres.

0: Hey, my name is Alex. I've been a content creator for a while now, and I always try to innovate to keep my audience entertained and engaged. When 5G came into Nigeria, I thought it was all noise, you know, like the normal hype, gang gang, and all that noise. But boy, was I wrong. Because I've hosted virtual concerts, partied with my followers in the metaverse, created skits with creators in other countries without ever having to leave my room. I can shoot a movie without being on set.
1: Hey,
0: now that's a godsend. With all the money I've spent on cabs this year. If there's one thing 5G has done right, I would say it's made it easier for me to do me.
2: Change the game with MTN 5G. It offers hyper-fast internet speed, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
3: Yeah, looking so. MTN ni gbasalaruge.
4: Yalo kiniso MTN se bebe MTN ngba salaruge mo ki wa patapata porongodo gogo eyin ololufe wa ti eyin wa layo lati ma tele wa lori eto yelo kiniso ni gogo igba papa julo ni gogo ojo mejo pata ni diri ago kan abo losan pagari yi te ma ndara po pelu wa lati gbo eto yelo kiniso baba ri fun igba kokko eni to ba sese ndara po pelu wa eto yelo kiniso o je eto ti ile ise oju opo bara ni soro MTN Nigeria ti won se alagba teru e lati ma se igbelaruge fun iwa omolu abi ni awujo wa ati awon nkan to ro mo ojo la omoniyan ati orilede Nigeria lapapo mo kin yo ni gbogbo bi te ba tin lanfani lati ma gbo mi kunle o ma ni fowo se na loruko mi gege be ti se mo ojo lowa ni ikai presenter yin na re o fun awon ti an ba tun sese nte ile wa agban meji na ni eto yelo kini so lo dale lori tori agban akoko na lati ma nso nipa awon nkan oniranran ti o n jade lati akata owo ile ise MTN Nigeria lagban MTN Foundation nibi ti awon na ti n gbiyanju takuntakun lati se idapada si akata awujo maniya ki awujo wa na ko le ba dun ko dun ko si dun wo ko dun ri tori bode o ba dun bi igbe ni lori ibi a ba si gbe na la se idire ti ile ise MTN Nigeria lati agbarin MTN Foundation ti jẹ ẹka kalagba MTN Nigeria ti won ti n se gudugudu meje to n ti yaya mẹfa si akata awujọ ọmọniyan nilẹ yi oriṣiriṣi awọn ẹka jẹka loniranran ẹwo melo la fẹ wi gan melo la ti ẹ fẹ ka ninu eyin adipele ninu awọn gbiyanju loniranran ti MTN Foundation ti won ti se si idagbasoke ọmọniyan awujọ ẹka jẹka loriṣiriṣi ariṣelarika ẹyin ò bá lẹ̀lẹ́ wá ní àríkà ní bàbá àrègún ṣùgbọ́n ìrègún kọ́ leléyìí yínníyínní kẹ́ni lè ṣe méèní ìgbógun ẹni bá jóore ẹyin àgbábọ̀ ẹni orí àmọ́ ìyá àtọ́kàn dáadáa ìdíre tá a fi mẹ́nuba díẹ̀ lára àwọn ìgbìyànjú TMTM Foundation tí wọ́n ti ṣe láti mú àwùjọ wa tún dùn sí i dáadáa tá a bá tiẹ̀ bú látàgbọn ẹ̀ka ètò ìlera a sọ ilẹ̀ oṣù àsì nílé ka tán torí ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà láwọn bíi tí wọ́n bá ṣàlẹ́ṣà tí wọ́n yàn láàyò láwọn iléèwòsàn alábọ́dé wa wọ́n ń gbìyànjú láti kún ìjọba lọ́wọ́ ńbẹ̀ láwọn iléèwòsàn alábọ́dé pẹ̀lú ìgbìyànjú ìpèsè àwọn nǹkan èròjà èlò tí ó mọ wúlò fún àwọn tí ó mọ wá láti gbàtọ́jú ni àbí àwọn òṣìṣẹ́ elétò ìlera tí àwọn náà wà wà ńbẹ láti máa rí nǹkan lò ṣé bí wọn bá rí irinṣẹ lò àtàwọn nǹkan èròjà lò lọtùnún ìbọwọ ni àtàwọn nǹkan míì tí ó lè wúlò fún àwọn náà yóò jẹ kí iṣẹ ètò ìlera wọn láti pèsè ètò ìlera fún àwọn ọmọnìyàn láwọn ẹsẹ kúkú wa kó tó lè tún gbèrú sí i ìgbìyànjú lónìranran MTN Foundation ni wọn ń sà láwọn ìpínlẹ̀ gbogbo tí wọ́n bá ti yàn láàyò ibi wọ́n bá taari rẹ̀ sí ní àwọn àsìkò kọ̀ọ̀kan wọ́n á sì wo ohun tí ó bá jẹ́ nǹkan tí o le wulo fun won si bi rin ise ba ni awon nkan iroja ilo won ra won gbe lo lati ma je ko ma wulo fun awujo omo niyan nibe eyin kan lagban eka eto ilera ta ba wo agban eka mulodun eka ida ere idaraya ni sport and entertainment won ti se gudugudu meje yaya mefa se ti e ti o sese pari ni kopẹ ibi osu kan abo si meji si isin to je wi pe awon ogowere ti won ni ebun lo ni ranran yala nipa ere sisa ni bọọlu alafesegba ni ifofifo ni idije ere sisa ologbaran gadan ni onilejile ni onigbagigbagi ni oriṣiriṣi ẹbẹ fun awọn ọmọ ti wọn fokọlẹ ti wọn si jade lọlọpọ ku ọyọ ku latawọn ileiwe gbogbo iru awọn ọmọ iroyin wayi to je wipe awọn naa wẹ wọn yan kankan ẹbun yi o ku mọ wọn lara iru wọn lẹri ti wọn o lọ ṣoju ipinlẹ ti onikaluku wọn ti wa lati bẹ wọn o ma ṣoju ipinlẹ ninu idije ipinlẹ si ipinlẹ lati bẹ wọn o ma gbera wọn o le ma lọ ṣoju orilẹede nigeria láwọn ilẹ̀ òkèrè ṣerú ẹni bẹ́ẹ̀ tó bá wẹ̀ tó yẹn kankan tó jáwé olúborí tí ògo rẹ̀ búyọ kì í mà ṣe iléeṣẹ́ mtn nìkan náà ni yóò máa jẹ́ ìwúrí fún bó ti ń jẹ́ ìwúrí fún àwọn òbí bẹ́ẹ̀ náà ni yóò máa jẹ́ ìwúrí fún orílẹ̀-èdè àti ìpínlẹ̀ àti ìdílé tírú ọmọ bẹ́ẹ̀ tó ti jáde ẹ wá wo bí àǹfààní tírú ọmọ yìí tí ó máa rí látàgbà wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànwọ́ fún irú ẹni bẹ́ẹ̀ náà ni wọ́n ń pè ní ẹnì kejì rẹ ìyún bẹ́ẹ̀ lágbọn eré ìdárayá kódà àwọn tí wọ́n ń bẹ lẹ́ka amúlùdùn tí wọ́n ní ẹ̀bùn yálà nípa orin ni àtàwọn nǹkan míì craft lóríṣiríṣi tí irú ẹmọ bẹ́ẹ̀ tó mọ̀ wọ́n á gbìyànjú wọ́n

0: tó fi jẹ́ wípé àwọn ìlànà ètò ẹ̀kọ́ lóníranran tí wọ́n ń ṣàgbéjáde ẹ̀ fún àwọn ọmọ wa lórí ìlànà ti AI ni ìmọ̀ sáyẹ́ǹsì ni àtàwọn nǹkan míì lóníranran tó lè wúlò fún wọn tí àwọn náà ó fi lè fi gagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn láwùjọ àgbáyé. Irú nǹkan wọ̀nyí bí wọ́n bá là tí wọ́n lu kì í ṣe iléeṣẹ́ MTN Nàìjíríà nìkan náà ni yóò máa jẹ́ ìwúrí fún bí àwọn òbí wọn ó ti ṣe lè máa tọ́ka sí wọn wípé that is my son, that's my daughter, ọmọ mi nìyẹn. Ọmọ tó bá dáa ìwúrí ni máa jẹ́ fòbí. Iléeṣẹ́ MTN nìkan kọ́ ni yóò máa jẹ́ ìwúrí fún bó ti ń jẹ́ ìwúrí fún àwọn òbí wọn náà ni wọ́n máa jẹ́ ìwúrí fún orílẹ̀-èdè torí wípé irú ọmọ bẹ́ẹ̀ wọ́n máa lè tọ́ka wípé ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ni. Tá a bá wá tiẹ̀ wá sọ pa bámbárì láwọn ẹ̀ka ètò ẹ̀kọ́ wa educational sector ẹ wò ó wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ṣé ti mpos spelling bee láfẹ́ sọ ni níbi tó jẹ́ wípé àwọn ògo yìí tí wọ́n ń jẹ́ ògo ọ̀la wọ́n máa jẹ́ wà nípò adarí lọ́la láti kékeré báyìí ni wọ́n ti ń fi wọ́n sí ojúpo ìlànà tí wọ́n fi lè máa wà ní ipò adarí láti pàṣẹ bí wọ́n bá ti gbéra nísẹ̀yìn pẹ̀lú ìdíje lóníranran tí wọ́n ń ṣe. Lẹ́ni ti spelling bee yìí àwọn ọmọ wa tọ́jọ́ orí wọn bẹ̀ láàrin ọdún mẹ́sàn-án sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàkalẹ̀ rẹ̀ ńgbà náà. Ẹ rí ọmọ tó ṣe agbátẹrù èyí jáwé olúborí ètò lọ yìí irú ọmọ bẹ́ẹ̀ jáde ìjáwé olúborí rẹ̀ ìwẹ̀yẹ kankan rẹ̀ ó fún ní àǹfààní láti jẹ́ adarí iléeṣẹ́ MTN fún odidi ọjọ́ kan sí MTN CEO fún odidi ọjọ́ kan gbako tó sì ṣe ìjókòó pàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ board meeting fún ọjọ́ kan ṣoṣo. Ẹ worú ìrírí tí ọmọ náà tí ó ní ẹ worú ìdúró wípé ha olúwa èmi ló ṣe èyí fún tán ìrírí tí ò lè parẹ́ nínú ọpọlọ ọmọ yìí òun náà leléyìí bẹ́ẹ̀ sì ni ìgbà àkọ́kọ́ leléyìí tí iléeṣẹ́ MTN ń ṣàgbéjáde irú ẹ̀ pẹ̀lú bí àwọn ọmọ yìí ti ń fi gagbága ọmọ tó bá wá gbégbá orókè irú ọmọ bẹ́ẹ̀ wọ́n fún ní ìlànà ẹ̀bùn lóníranran àtàwọn ẹ̀bùn gbà má bínú fún ọ̀pọ̀ àwọn ọmọ tó kópa olùkọ́ tó ń kọ́ àwọn ọmọ yìí àwọn náà ní ẹ̀bùn tí wọ́n ń fún wọn ilé ẹ̀kọ́ tírú àwọn ọmọ náà ti jáde wọ́n ní ẹ̀bùn tí wọ́n ṣe lẹ́jà kalẹ̀ fún wọn tí àwọn náà ó fi mọ torí tẹ́lẹ̀ la máa ń rò wípé èrè tíṣà ń bẹ lọ́rùn nísẹ̀yìn ọ̀run nìkan kọ́ ni tíṣà ó ti gba èrè rẹ o kódà láti ayé báyìí ni làwọn tíṣà náà ti ń jẹ èrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọlọ́run fi jíǹkì wọn láti pàṣẹ ìgbìyànjú òfin ti ẹlẹ́gbọ́tẹni ẹlẹ́ni ọlọ́run ní gbọ́ tiwọn àwọn náà ti ń jèrè rẹ̀ báyìí oríṣiríṣi irú ẹ̀ tá a lè kà tán kódà ìgbìyànjú mímọ gbé àgbékalẹ̀ ìmọ́lẹ̀ ìtànsán òòrùn sí àwọn ìgbèríko wa mímọ ṣe àgbékalẹ̀ omi tó mọ ganran oníbọ́hò eléyìí tí ó jẹ́ ti ìgbàlódé fún àwọn ààyè àwọn ìgbèríko ibi tí wọ́n bá ti rí wípé tọ́ ìyá omi oúnjẹ wọn níbẹ̀ wọ́n á sì lọ wọ́n á ṣe àgbékalẹ̀ kànga àgbàlódé tá a mọ̀ sí bọ́hò wọ́n á ṣe fún wọn láti máa jẹ́ ó máa jẹ́ nǹkan ìwúlò fún irú àwọn èèyàn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ mélòó la fẹ́ sọ mélòó gan la tiẹ̀ fẹ́ kà ṣùgbọ́n díẹ̀ rèé nínú àwọn ìgbìyànjú tí MTN Foundation tí wọ́n ń ṣe láti iléeṣẹ́ MTN Nàìjíríà torí wípé ibi àgbélà á ṣe ìdápadà sáwùjọ tá a mọ̀ sí máa dápadà sí àkàtà àwùjọ ọmọnìyàn ibi tí èèyàn bá ń gbé tí èèyàn ti ń ṣe okòwò tó sì ń gbèrú béèyàn bá tún dápadà síbẹ̀ láti jẹ́ kí bí àwọn òjò ọbẹ̀ náà kó máa gbèrú sí i kò ní láìfí bẹ́ẹ̀ náà sì ni òsín tó burú níbẹ̀. Ẹ jẹ́ kí n yàbàrá lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa ní kété tí mo bá dé padà láti ẹ̀ka ìpolówó ọjà aláǹfààní láti tẹ̀síwájú lórí ètò ẹ kú kalẹ̀.
1: Yẹ̀ló kí ni so MTN ń gbà ṣàlàrúgẹ.
2: Hey, my name is Alex. I've been a content creator for a while now, and I always try to innovate to keep my audience entertained and engaged. When 5G came into Nigeria, I thought it was all noise, you know, like the normal hype, gengen, and all that noise. But boy, was I wrong. Because I've hosted virtual concerts, partied with my followers in the metaverse, created skits with creators in other countries without ever having to leave my room. I can shoot a movie without being on set.
3: Hey,
2: now that's a godsend. With all the money I've spent on cabs this year. If there's one thing 5G has done right, I would say it's made it easier for me to do me.
4: Change the game with MTN 5G. It offers hyper-fast internet speed, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
1: Yeah, looking is so. MTN ni gbasa laruge. Yeah, looking is so. MTN ni gbasa laruge.

0: Yellow kini so MTN se bebe MTN gba salaruge mo ki ka bo pada si itesiwaju eto yellow kini so futi oso oni asiki awon omo wa bi pe won ku holiday o won ku isimi isimi ayo na ni o ma je fun wa lagbara lowo olohun sugbon pelu bi awon omo yi ti wa lenu isimi lowo lowo bayi ti won wa ni holiday asiko ti o tun se pataki fun awa obi leleyi lati tubo sansokoto wa daada ka ma tu okun won le ka ma tu okun won le poju debi wi pe awon agban bi ti o ba ye ki won ma de abi ti o ba ye ki won ma lo ki won ma le lo be ka gbianju ka se amojuto awon omo wa daada olohun yo ba ni bojuto won yo si ba ni duro ti won gbagbagba won ni sirin won o si ni silete lagbara lowo olohun sugbon leni heye awujo baye ba yi ka ma baye yi bigba ba yi ka ma bagba yi ta wa eje ajo wo pelu ilana nkokon ti o gbaju gbaja lawujo wa leni nje o nse anfani fun awon omo won yi abi akoba to po ina lo nse fun wa eja ti bi isana ka fi kiyesi ogun eja wo nti a ma nse agbateru ati igbelaruge fun tele ba se mo dada bi ru oyi ti ile ise MTN Nigeria ti won se won a sagbekale spelling b empo spelling b iru awon omo to gbegba oroke yi won a ro won lagbara won a se nkan koriya fun won latagba wipe iru omo yi to gbegba oroke yi won a celebrate e wọ́n ni ok gbogbo ohun tó bá rọ̀ mọ́ in ti ń pè ní ìbuọlá fún ọ̀gá àgbà yányá fún iléeṣẹ́ mtn wọ́n á fúnru ọmọ yẹn lọ́jọ́ kan ẹ̀wòrú ipò tí ọmọ yẹn ó gbéra rẹ̀ sí kó máa fira rẹ̀ wé kọ́ọ̀ torí ọ̀la lágbàbẹ̀ yẹn wípé òun lòun wà ní ipò adarí iléeṣẹ́ mtn nigeria pátápátá fún odidi ọjọ́ kan ṣèpàdé board meeting pẹ̀lú àwọn board member ọmọ secondary school ẹworu iriri ẹworu in ti o ma lo ninu opolo omo yen niru asiko yen yo gbera re si ipo pe lojo ola iru bi ti mo fe wa ri sugbon wa ja wo in ti awon omo wa n celebrate leni kini in ti awon omo yi ti won gbe dani ti o je nkan ti a n wo gege bi awokose so ori lagbaja orí ntí ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí ṣó orí bí owó ti wà lọ́wọ́ rẹ̀ ní kẹ̀tíkẹ̀tí yes àti ayélujára ti ń pawó fúnni lásìkò yìí lóòótọ́ tí èèyàn bá lo screen time bó ló ṣe wà productive sí lórí screen time ẹ̀ àwọn ọmọ wa lílo ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àti ìlànà mímọ wà lórí àti ayélujára sí agbẹ̀bí tí mò ń lọ lé nílé báwo ni àwọn ọmọ yìí ni wọ́n ṣe ń lo àkókò wọn lórí àti ayélujára àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí àti ìlànà ètò ẹ̀kọ́ wọn báwo ni méjèèjì ò ṣe kọlura wọn ǹjẹ́ lẹ́nìí a ti máa wo ipò tí àwọn ọmọ wa wà èmi àti ọ̀gá mi kan ń sọ̀rọ̀ lẹ́nìí a wá ń sọ̀rọ̀ mo wá ṣe àkàwé olùkọ́ mi kan nílé ẹ̀kọ́ gíga olùkọ́ mi yẹn wá ń ṣe àpèjúwe tíru wọn bá ń kọ wa nígbà tí wọ́n ń kọ wa lọ́wọ́ tipa lẹ́fì rí wípé olùkọ́ yẹn ó mú ìwé kan dání báyìí ṣùgbọ́n gbogbo ohun tí ó kọ wa pátá ń bẹ nínú agbárí ẹ̀ bó jẹ́ wákàtí méjì ló fẹ́ lò fún wa tí wọ́n bá fi ń kọ̀yàn ní company law ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé irú ẹni yẹn ó gbọ́dọ̀ jẹ́ ti yóò mọ àwọn cases references lóríṣiríṣi kinní kan versus kinní kan state versus federal government mr lagbaja versus state oríṣiríṣi 19 kinní kan lóríṣiríṣi wọn máa gbé jáde olùkọ́ yẹn wá ń ṣàpèjúwe nǹkan kan fún mi lọ́dún náà wípé nígbà tó òun wà ní ilé ẹ̀kọ́ wípé wọ́n ní bí wọ́n ṣe sọ lọ́dún náà wọ́n ní I was an average student nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ó túmọ̀ sí wípé wọn èsì ẹ̀fíkò tán yányán olùkọ́ yẹn kì í ṣe ẹ̀fíkò tá a bá ní ẹ̀fíkò àwọn tí ìwé hó lórí wọn tán yányán àwọn bíi mọ́ gba 1990 90 100 over 100 60 over 60 awon e fi konu won asiru class sugbon mo wa wo yi pe iru oluko yen ninu igba yen lasiko igba na tiru eni yen to ko wa ta wa se wo pe ha baba e good pupo gbogbo orisiri gan wa o mo gan tan ba fi ni amo wa ni ipo average student nigba na kini ru wa le ni la fe so e je wa wo bo wi pe ba tin dagba bo awon baba wa ipo ti ilana ba se mu oro eto eko won academics won ba se mu ni igba na bo ti se wa ri ni ara won ati imo ti won mo se be ni iru awai la wa se ba ti mo nigba na ni awa mo e ja bira wa lere opolopo awon ma keko mi ile ni se half bake ni won ni abi se below bake tun wa half bake ti so ti ba ti ni half bake se be ti tun mu ni ko lo le tan ko si doke sugbon to ba wa lo je wi pe opo awon ti a nri ni akeko ti won di oluko ti won wa ni ipo adari lola seru won le engage awon akegbe won loke okun leni screen time ti awon omo wa nlo lori ero bara ni soro nje ko ma se akoba fun ilana bo se ye ki won ja fafa si daada si lori ilana eto eko won abi bo ti ye ki nko ri lagban lilo ero bara ni soro ati awon nkan ilo ati ayelujara enikan soro kanjo kan oni kele pe olodo kini kan ti olodo uprising wali olodo uprising egbo se awon nkan ti a celebrate leni ni kini ti a nse koriya fun se a nse koriya fun awon ti won ba se daadaa ju lagban eka eto eko atawon nkan ta le ri muyangan abi be eyan ba ti pe ti to ba sati le da ori ati aye le jara ru se iru won ni a nwo gege bi ekan ni awujo ojo ola ni e je ajo wo se ogede n baje a nso popon ni abi ogede o baje looto awala omo taye bi laye npon ni 07069493000 at 07014475770 bi mo ti wa lori afefe yi e fun mi ni akoko die ki n pe yin je ka wo en to wa loju opo yi lapa bi e je ki n wo en to wa loju opo yi yelo en to wa loju opo lapa bi yelo e ma ka san sa e ku dede asiko yi lati ifeleye
1: lati challenge
0: okay lati challenge o ye se awo
1: I mean,
0: I'm addicted to see.
1: Yes, now. Bẹ́ẹ̀ni. Káàkà lè ní ìpè fún àwọn ọmọ yẹn. Kó má ta lè ṣàkóbá fún wọn ní ìlú ẹ̀kọ́ wọn.
0: Ọ̀dà ẹ ṣeun. Nínú
1: àwọn fẹ́ àdáǹsì fún wọn lè rọpò ọ̀rọ̀ wọn lè fi ṣáàpù sí wọn ti ṣáàpù
0: sí wọn. Ọ̀dà ẹ ṣe gan sá. 07069493000 07069493000 àti 07014475770 07014475770 Àwọn ọmọ wa ǹjẹ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́? À ń sọ pupan ni. Àbí báwo ló ti ṣe rí? Ọ̀nà wo la fẹ́ gbà? Yẹ̀lò.
2: Yeah, good afternoon.
0: Good afternoon, sir.
2: Well done, sir.
0: Thank you.
2: Yes, this program is a very interesting program.
0: Thank you so much.
2: And I think you keep it up.
0: Thank you. Please, can you move away from your radio set, please?
2: All right.
0: Thank you.
2: Yeah. So it's really encouraging, and I want to keep it up.
0: Thank you so much.
2: It is very good. Yeah. Thank you very much.
0: You're very welcome, sir. Thank you so much. Your name, sir? Oh, I want to call Lori. Wọ́n lù wá lọ́gọ ẹnu ni wípé a kò ṣe takuntakun. Èmi náà nìkan wá kọ́lẹ̀ kí o. Ẹ jẹ́ ká tó kí lè ṣe MTN Nigeria tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ tí wọ́n sì ṣe àgbékalẹ̀ irúfẹ́ ètò báyìí láti lè máa ṣe ìgbélárugẹ fún àwùjọ ìdàgbàsókè àwùjọ wa pàápàá jùlọ láti máa la àwọn ọmọ wa lọ́yẹ̀ àtàwọn èèyàn lórí ìlànà tá a lè gbà àtọ̀nà tá a lè gbà láti jẹ́ kí ọjọ́ ọ̀la wa kọ̀dà. Ǹjẹ́ àwọn tí à ń bí lénìí àwọn ọmọ tí à ń kọ́ lénìí ṣerú wọn ó lè kọ́ èèyàn? Kí ni wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn lọ́la? Ẹni tó jẹ́ half bake lénìí tó jẹ́ wípé yálà ẹni tó lọ kọ́ nípa ìmọ̀ dókítà tí ò lè diagnose èèyàn débi tí ó lè sọ wípé tí ó wàá mọ̀ pé ọ̀dà intẹ́ni báyìí wí jẹ́ bí AI léèrè ọlágbára díẹ̀ bó ti ṣe rí lápá abẹnú ṣùgbọ́n àánú ọlọ́run yóò máa wà pẹ̀lú wa Edumare yóò sì dì wá mú kò ní fi wálẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Ẹ jẹ́ máa lù yín lọ́gọ ẹnu pẹ̀lú gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ti láǹfààní àti darapọ̀ pẹ̀lú wa lórí ètò lénìí tá a mọ̀ sí yẹ̀lò kíní so iléeṣẹ́ NTN Nigeria. Wọ́n ní a kì yín ẹ ṣeun ẹ kú dúró tì wá ní gbogbo ìgbà àwa láàmọ́ wá o ẹ̀yin náà láàsì máa bá láṣẹ lọ́wọ́ ọlọ́run. Bó bá di ní ọjọ́ mẹ́jọ àkọ́tún náà látún mọ́ wá fún yín láṣẹ lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ mi bá ti ń dìde fúyà báyìí ìpolówó láti àgbọn àkàtà iléeṣẹ́ NTN iná láàfíkà díẹ̀ yẹ̀lò kíni so yóò tún wáyé lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ẹ kú kalẹ̀.
3: Hey, my name is Alex. I've been a content creator for a while now, and I always try to innovate to keep my audience entertained and engaged. When 5G came into Nigeria, I thought it was all noise, you know, like the normal hype, gang and all that noise. But boy, was I wrong. Because I've hosted virtual concerts, partied with my followers in the metaverse, created skits with creators in other countries without ever having to leave my room. I can shoot a movie without being on set. Hey, now that's a godsend. With all the money I've spent on cabs this year. If there's one thing 5G has done right, I would say it's made it easier for me to do me.
4: Change the game with MTN 5G. It offers hyper-fast internet speed, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
5: Flash 105.5.
6: I'll be flash on my
5: tune in and listen everywhere you go.
6: Oh, wow.

0: wọn lóhun gbogbo tá a bá ń ṣe láyé ẹjẹ rọjú ká fàṣejù kun kó lè bá a tó ní í jẹ. Wọ́n ní òkèlè ńlá ni yìí gẹ̀gẹ̀, bẹ́ẹ̀ sì ni ṣòkòtò ńlá ni ìyá sòpá. Ká wá yan ká ti rí ẹnu àti ìrò ló yẹ o. Gbẹ́kọ̀gbìròyìn àtúngbẹ́dẹ́ lọ́sàn-án tòní ní ìkànnì alárààgbà yìí dá àkọ́kọ́ rédíò tó jẹ́ taládàáni ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni ẹ bá rí ẹ bì. Ìkànnì splash rèé, ìkànnì ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ olùfẹ́ tí ò lóǹkà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ káàbọ̀ o, Ọlárẹ̀wájú Ọ̀pẹ̀lẹ̀ Radio sì lórúkọ tí mò ń jẹ́. Elifans olóyin rèé ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹfọ̀ papọ̀ jọ G Square Arco Sky gíran Global Radio King of Scorer Continental and Intercontinental. Ẹ kú kalẹ̀.
1: Tọ́ èmi náà kí wa ọ̀mùnì ẹ̀ka àsán níbi gbogbo tẹ̀ tí ń gbọ̀ wá sí ọwọ́ iṣẹ́ ń yá. Gbogbo ibi tẹ́ bá ti yí rédíò yín sókè lónìí
0: lálálá.
1: Mo mọ̀ pé gbàǹkọ́gbe ìròyìn òun náà lẹ fẹ́ gbọ́. Gbàǹkọ́gbe ayọ̀ náà yóò mọ sọ̀kalẹ̀ sí ọ̀dẹ̀ gbogbo wa ò láṣẹ Ìlédùmarè. Tèmiládé àlòkò òun náà lèmi ń jẹ́ o, ẹ máa bá wa kalọ̀.
0: Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé nínú gbàǹkọ́gbe ìròyìn ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tójú tiwa lè má tó níbi àwà tí kì í fi jẹ́ ká mọ̀ ń gbà mí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nílẹ̀ dúníyàn ó ń ṣẹlẹ̀ o.
1: Ó ń ṣẹlẹ̀ gidi gan ni.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ṣé ó ti yé gbàǹkọ́gbe ìròyìn náà ló jẹ́ ká mọ bó ṣe ń lọ nítorí pé bá a bá ti gbé ẹnu sí kinní yìí báyìí lórí afẹ́fẹ́ kó máa fẹ́ lálálá ni kí gbogbo ènìyàn kó sì máa mọ bí nǹkan ṣe ń lọ o pẹ̀lú ohun tó dùn àti ìṣọwọ́gbáfẹ́fẹ́ rẹ̀ bóde tó já gaara. Níkànnì splash 105.5 fm the integrity station promoting right values alákàrà ní sọ pé tòun dùn gbogbo atọ́kùn ní pe gúngún tiẹ̀ ní bàbá. Bẹ́ẹ̀ ni gbàǹkọ́gbe ìròyìn ìwé ìròyìn the punch ń bẹ́ẹ̀ ń bí lọ́sàn-án tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn àkọlé ìròyìn la máa ń kọ́kọ́ ṣàbí ìṣàbọ̀jọ. Abala gbàǹkọ́gbe ìròyìn ti ìwé ìròyìn the punch náà la mọ̀ sí punch metro city and crime ní ti the nation vangard náà ní tiwọn nigerian tribune bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ bá ń bẹ̀ dúbí torí wípé kí ni kò sí ibi tí àì tí káàdì alẹ́ àgò ni ó yàtọ̀. Àkọlé ìròyìn rèé tí punch gbé jáde lápò ọ̀dọ̀ tèmi ń bí yìí o. Ó ti fẹ́ do níwòrò sí woro nígboro sí goro níkoro jíkoro lójúkoro sí goro báyìí o. Gbogbo ará òjókòrò ẹ̀ mọ̀ gbọ́. Wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ti ké sí Very Dark Man VDM. Bẹ́ẹ̀ ni wọ́n pè á fẹ́ rí ọ. Lẹ́yìn ìwé àgbà náà ń kọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi onírúurú àwọn ìbéèrè pọ̀
1: nífun
0: àti lọ́fun. Ìyá máa da tẹnu ẹ̀ lẹ̀ wọ̀yọ̀wọ̀yọ̀. Àwọn ẹ̀sùn kan ń bẹ tó fi kan igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá. Yes, wá wí ti ẹnu ẹ̀. A ṣáà ní nǹkan tó rí lọ́bẹ̀ kó o tó wa rọ́wọ́. Ṣàlàyé ìjẹ́ ká mọ̀.
1: Ṣàlàyé.
0: No wonder tó fi ní kí pẹ́lá máa bínú póun ò nílé wá sí wẹ́dìn rẹ̀ ó láwọn ọ̀tá ń bẹ lẹ́kọ̀ọ́.
1: Ẹni mi dé Lagos.
0: Ẹni plenty. Míwá ẹ̀rẹ̀kẹ́ ni ṣọ́ọ̀bù Kẹ́mi Ogun ẹnu ọmọ tí kọ́kọ́ gbọ́ pé pé ẹni mímọ̀ ní ń jẹ́ ẹni mì.
1: Ẹni mímọ̀
0: ló ń jẹ́ ẹni mì.
1: Ó ti dáa. Tọ́ ìròyìn eléyìí òun náà ló ń sọ wípé ìdájọ́ ti wáyé o lórí agbẹjọ́rò kan lórí ẹ̀sùn wípé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ lẹ́yìn tó ṣekú pa tán wọ́n ní ṣe ló tún dáná sun ara rẹ̀ láti fi lè bo ìwà láabi eléyìí tó wù ọ̀hún láti fi lè bò ó mọ́lẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ohun tí ó hàn sí aráyé ó hàn gbangba báyìí sí ọba mi òkè òun náà ní sì túrú wọn láṣìírí. Àṣírí tú o, irú ìdájọ́ wo náà wá gbé kalẹ̀ lórí agbẹjọ́rò yìí. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà. Gbàǹkọ́gbe ìròyìn ńlá ni ẹ sì gbọ́.
0: Gbàǹkọ́gbe ìròyìn kan náà tún lélẹ́yìí o. Ọ̀rọ̀ dáná sun yìí wá ní agbára pọ̀. Ìbí àwọn yẹn ti eléyìí alákọ̀rí mọ̀ọ́mọ̀ ṣe ni. Èyí tó ṣẹlẹ̀ tí Daily Post gbé yìí ọbanilọ́kànjẹ́ pọ̀ ọjọ́ burúkú ṣòde páro. Ọjọ́ kan burú dàbí ọjọ́ mẹ́rìnlá ni. Ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé ní òpópónà kan ní ìpínlẹ̀ Bauchi. Òun náà ló fa sábàbí ọkọ̀ tó jóná gúrúgúrú. èèyàn tó dúná gúrúgúrú tó mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mí mẹ́sàn-án èèyàn ló sì bá a lọ ní ìpínlẹ̀ Bauchi ó ní gbáńkọ́ gbìròyìn ọ̀hún gbéṣẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bọ̀ ń bẹ̀ ẹ gbọ́.
1: ìròyìn eléyìí gbáńkọ́gbè tó bani lọ́kàn jẹ́ gidi ni o. wọ́n ní ọmọdékùnrin kan ọmọ ọdún 15 náà ni wọ́n lọ́mọ ti bómi lọ wọ́n ló rì sínú odò ẹja ní dutse oyinyoni nípínlẹ̀ jigawa òun náà ni ìṣẹ̀lẹ̀ láabi yìí lọ́mọ ti wáyé ọmọkùnrin ọmọ ọdún 15 wọ́n ló ti rí o ó sì gbabẹ̀ ó fi já sí àjùlé ọ̀run kọlọ̀ kó gbà wá ìwé ìròyìn daily post òun náà ló gbé ìròyìn ọ̀hún.
0: Daily post náà ló gbé gbàǹkọ̀gbè eléyìí o akẹ́kọ̀ọ́ gboyè ti ilé ẹ̀kọ́ ńlá fásitì ti ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí lasu wọn ni òun náà ni àwọn kan tá ń bọ̀ o.
1: lọ́mọdé aṣírìn
0: àní ṣírìn
1: o
0: àní láàrin fẹsẹ̀ sí wọn ni wọn tá ń bọ̀ àwọn wo ló tá ń bọ̀ ọ̀kan lára àwọn afurasí ọlọ́ṣà olè wọn ni tó jẹ́ pé wọ́n ti fojú sun oníṣòwò pawó gbowó ti pos kan ní ìpínlẹ̀ èkó àrífẹsẹ̀ sí òun ni akẹ́kọ̀ọ́ gboyè lásù yìí lórin o tó fi fara gbọ́ta ní ìgandò ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó ìwé ìròyìn daily post ló gbé bó ṣe ṣẹlẹ̀ gangan lẹ́kùnrẹ́rẹ́ bí àkókò bá tó ẹ gbọ́.
1: tó ìròyìn eléyìí náà ló ń sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ abia náà ni ó ti náwó gan àwọn èèyàn 13 kan ò tí wọ́n fura sí wípé oníwà ọ̀daràn ni wọ́n o wọ́n ní bí wọ́n ṣe ń jalè tí wọ́n ń kólé onílé náà ni wọ́n tún ń fọ́lé onílé làwọn míì tún ń wo onírúurú ìwà ọ̀daràn míì wọ́n ní àmọ́ ṣá o ọwọ́ ti bà wọ́n 13 ni wọ́n o wọ́n ti ń wò kóíkóí ní akata àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ abia ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: onílé owó àgbọn ọgbẹ alùgbùlùgbò ọ̀sà ọ̀sà ìbáṣe bí òkun kò jẹ́ arímúmí ẹ wá womi lẹ́ngbẹ́ nílé alájogún ọ̀sà ṣe pẹ̀lẹ́ òkun lólórí omi ṣùgbọ́n ìṣe ọ̀sà a máa burú jọjọ tẹ́ ẹ bá ń gbọ́là gùn àwọn ọ̀sà ní jẹ́ bẹ́ẹ̀ arábìnrin kan ni wọ́n ti dóòlà ẹ̀mí rẹ̀ o lẹ́yìn èyí tí wọ́n ní ó ti kọ́kọ́ bẹ́ ọkàn lumi ní ìrètí àti gba ẹ̀mí ara ẹ̀ látòrí afárá ti Carter Bridge ni erékùṣù èkó lọ́hún níbẹ̀ ló ti bẹ́ sí ọ̀sà wípé kàkà kí gbajúmọ̀ ó jalè ikú yájẹ̀sín náà ló fẹ́ fọ̀rọ̀ náà ṣe ṣùgbọ́n ọládẹ́jọ́ kédìjì sọ pé bọ́jọ́ ọkọ ẹni ò bá tí ì pé bẹ́ẹ̀ èèyàn fò látòkè báyìí kó forí sọlẹ̀ yọ kàn ta kókó ni àbí kó forí ṣèṣe ikú kankan ò ní í pa ẹ̀mí rẹ̀ kankan ò sì ní í bọ́ ó náà ló dífá fún tarábìnrin yìí o kí a ló wá rò lọ́tún kí ló rò papọ̀ lọ́sì bí ìgbà tí èèyàn ń kánjú ni ikú àìkánjú tulu ọ̀ràn ìgbà rẹ̀ òkú kòkó daily post ló gbé o.
1: tó ìròyìn eléyìí wọn ni àwọn èèyàn 21 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn o nígbàtí àwọn agbébọn tí wọ́n ya bo abúlé kan ní ìpínlẹ̀ sokoto àti agbègbè míì ní ìpínlẹ̀ plateau wọn ni kódà àwọn èèyàn 37 náà ni wọ́n tún jí kó lọ o. ìwé ìròyìn guardian ló gbé ìròyìn náà bẹ́ẹ̀ ni.
0: ọ̀dà tó ká sọ láyọ̀ ìròyìn rèé inú mi sì dùn púpọ̀ ibi ó gbéṣẹ̀ sí yìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti wa ni. wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ náà ló ti ṣe àgbéga fún àwọn òṣìṣẹ́ olẹ́nuṣẹ́ ọba tí wọ́n tó 185 1535 local government workers wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba ti ìbílẹ̀ bẹ́ẹ̀ ni o 1535 185 is 1500 òjì ibẹ̀ ní 40 ó wá dín márùn-ún 1535 local government workers ìròyìn ayọ̀ ni.
1: tó ìròyìn eléyìí òun ló ń sọ wípé agbẹjọ́rò kan tó jẹ́ ayédèrú náà ni wọ́n ti jù sí gbàgà o látara wípé ńṣe ló lọ rèé ṣe ayédèrú stampu eléyìí tí wọ́n mọ̀ fi ń ṣe ìdánimọ̀ òǹtẹ̀ tó jẹ́ ti àjọ àwọn agbẹjọ́rò lórílẹ̀èdè yìí bákan náà ni ó tún fi rẹ̀ pé tí ò jẹ́ ní ìpínlẹ̀ Èkó lágbọn Kásọ̀láyọ̀ ní àhín wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀èdè Nàìjíríà náà ló ti fi òǹtẹ̀ lu àwọn ìlànà eléyìí tí ó fi jẹ́ wípé iná oníwákàtí 24 yóò mọ ranjú kalẹ̀ báyìí láwọn ilé ìwòsàn gbogbo àbádúpẹ́ àdúpẹ́ àmọ́ ìrètí ń bẹ fún iṣẹ́ abẹ lórí tòótọ́
0: fẹ́lẹ̀lẹ̀ àgàgà fẹ́lẹ̀lẹ̀ lóòótọ́ ṣẹ́rí àìfiná sórí òrùn léṣù tí wọ́n máa ń sọ bí ìtàsìkò yìí kọ́ bọ́tí ẹ mọ́ lọ fi iná tí ń jó sórí òrùn léṣù ìbọ̀tí ibẹ̀ nù.
1: àmọ́ káàtì ẹ̀pàtẹ̀ rétì tẹ́ mọ̀ pé bí nǹkan bó bá kù díẹ̀
0: káàtó
1: àwa la máa sọ
0: bó
1: bá ẹjà kò ṣe pàfi ń gbóríyìn fún torí ẹ̀tọ́ wa ni níta ń sanwó fún ni níta ti ń sanwó fún ó yẹ ká rí ìwúlò rẹ̀.
0: Dọ́lápọ̀ ni pé alákòóso tó mójútó ọ̀rọ̀ agbára náà ba lásìkò yìí ṣe pé ó ń ṣiṣẹ́.
1: Ó ní ìgbà tí a bá dásìkò ẹ̀rùn ká tó sọ
0: ṣùgbọ́n
1: ó jẹ́ ó di àsìkò ẹ̀rùn ká tó lè sọ
0: ṣùgbọ́n tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ ṣẹ́yìn ò rò wípé ẹ̀ẹ́dẹ̀ka ẹgbẹ̀lẹ́ ara tẹ́ka tẹ́yìn òfin pé tẹ́ẹ̀rọ wípé ara alákòóso tó ṣẹ̀ṣẹ̀ débí ó dàbí ìgbà téèyàn débí kan tó wá ní oúnjẹ ti jiná ìgbà tẹ́ dé lóúnjẹ wá wá jiná wọ́n ti ń ṣe bọ̀.
1: A tún lè rò láti bẹ̀ náà àmọ́ eléyìí tó já jù ni wípé àsìkò òjò láwà.
0: ìyẹn èmi ò fẹ́ lọ bẹ̀ tẹ́lẹ̀
1: ni ẹ jẹ́ kó dé àsìkò ẹ̀rùn nígbà tó mi àṣejì rí ó ti lọ ọlẹ̀
0: bóyá ẹni nǹkan míì tó jẹ́ ìjìrọ̀ omi tàbí fúnni lágbára iná ọba
1: bẹ́ẹ̀ ni àmọ́ lọ́dọ̀ ti wà o
0: àìwulẹ̀ purọ́
1: iná ti wò ṣẹ́jú bọ́ bá ṣẹ́jú
0: ṣẹ́jú tó bá mú lọ́sìn à ń wẹ̀gbẹ́ ó fẹ́ rí àwọn agbọ́n ti di wòlíì wòlíì mọ̀nàmọ́ná
1: ọmọ mi ó tẹ̀ ní ìṣẹ́jú márùn-ún
0: àsọtẹ́lẹ̀ ìtura náà ti wá ṣọ́ báyìí
1: kò ní tó ìṣẹ́jú mẹ́ta ó ti dé
0: bá
1: a ṣe fi ọmọ rí lọ́nu yóò ṣe é ṣe láṣẹ lẹ́dùn ẹ jẹ́ ká lọ sílẹ̀ ọ̀dọ̀ lápọ̀ àbí pásáre polówó ọjà.
2: Babe, why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama tàbí o lẹ́ńdì NCE HND, A level, to sife wole pelu direct entry. O rorun pelu WMOU. Kan si wa nilu Eko ni number 1A, Oba Accra Avenue, Ikeja. Nibadan, awa ni White House, Adewumi Street, Felele, Labiokuta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto eko re di memuse.
6: Won tun bere. Wo le sala imo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi. O ti eda o ti gbogbo won ni fesi ni mo nse. O na ni ami idanimo mi ti se Maggi native jollof rice. Itowo ekan lasan are kan ko si leyin e.
7: Maggi starch ta se latare wa soya, alubosa adu chili ati konofuru.
6: Onje ale ti dele, e ma bo jeje tabi ki e ma wa rara.
7: Maggi starch yo so gbogbo onje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko o ma ni gbagbe.
8: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
9: Eku le o. Ah, ebi n pa ka si nkan si ni la.
10: E kaabo iya mi. Ki le wa je bayi o.
9: Ah, iwa na mo fe onje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
10: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
11: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
9: O se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
10: Iya to yayi to si mo tojo omo ni.
11: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.
12: Flash FM 105.5.

0: káàbọ̀ padà láti ojú ọjà gbáǹkọ́ gbìròyìn ó wá fẹ́ bẹ́ẹ̀lẹ̀ náà nu gẹ́gẹ́ bí aya ti bẹ́ẹ̀lẹ̀ ti bẹ́ sáré ayé akàtà àgbámùyákátà náà ló ń ta yẹ́rìyẹ́rì ìwé ìròyìn punch leléyìí o ohun tó sì mú jáde lọ́sàn-án tòní ẹ dàálẹ̀ ká tún ṣá wọn ni iléeṣẹ́ ọlọ́pàá wọn ni náà ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ o àwọn nǹkan kan lóríṣiríṣi tó jẹ́ pàtàkì ìgbésẹ̀ tí wọ́n ní láti gbé alẹ́ tó sì lọ ní ìbámu pẹ̀lú òfin lórí ọ̀rọ̀ kan tó ń jà rìnrìn lórí ayélujára eléyìí tọkàn arákùnrin kan martins otse ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí very dark man ìgbà kan gan-an dàbí pé very dark black man ló máa ń lò ìwọ̀n ìgbà tí ó ti wá di pé vdm ayọ̀ blọ́ọ̀kì ibẹ̀ kúrò wọ́n ní àrùn tó ní ṣe pẹ̀lú rẹ̀ àti ẹni tí í ṣe igbákejì ọ̀gá ọlọ́pàá yanyan lẹ̀ nàìjíríà pàápàá èyí tó ń bẹ ní ẹkùn ti kejì ti ìpínlẹ̀ èkó ìyún aig moshood jimo nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá csp ani iniedo ló sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí ó jẹmọ́ ọ̀ràn dídá ọ̀hún náà ni kò ṣàìní nǹkan ṣe o pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tó lọ lórí ayélujára nípasẹ̀ ti very dark man fúnra ẹ̀ eléyìí tí wọ́n sì ti ṣe ìwádìí lórí rẹ̀ tí ọ̀rọ̀ náà sì ń bẹ ní iwájú ilé-ẹjọ́ lẹ́yìn ìmọ̀ràn tó wá látọ̀dọ̀ ẹ̀ka eléyìí tó mójútó ìfẹ̀sùnkanni àbí ìfẹ̀sùnkan aráàlú látọ̀dọ̀ aráàlú ni àwọn ọlọ́pàá náà ni wọ́n fi wọ́n fa kò mú òkun ọ̀rọ̀ yọ pé látìgbà tí ọ̀rọ̀ tá à ń wí yìí tó ti dé iwájú ilé-ẹjọ́ tí ọ̀rọ̀ náà sì ti di tí adájọ́ ń gbọ́ sí ti mọ̀ sí o wọ́n ní well kọ̀ǹga wọ́n ní ìpinnu rẹ̀ náà ni wípé kí ohun gbogbo kó máa lọ pẹ̀lú ti ilé-ẹjọ́ bí ọ̀rọ̀ bá ti dé ilé-ẹjọ́ àìwá àtàwá máa sọ̀rọ̀ èèyàn kì í bọ́ sórí afẹ́fẹ́ kó máa sọ pé báyìí ló ṣẹlẹ̀ torí pé ọ̀rọ̀ ti di ti ilé-ẹjọ́ ẹ̀wẹ̀ àwọn ọlọ́pàá ní tọ̀ tí a rí igbákejì ọ̀gá ọlọ́pàá tó jẹ́ ti ẹkùn ti zone 2 tá à ń wí yìí o tó jẹ́ pé eléyìí tí ó ń mójútó ẹ̀ka ti ọlọ́tẹlẹ̀múyẹ́ ilé wa nàìjíríà wọn ni òun náà ni àwọn gangan ni wọ́n ti pe aig jimo pẹ̀lú onírúurú àwọn ìbéèrè lórí ẹ̀sùn èyí tó jáde látọ̀dọ̀ very dark man tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe hàn wọ́n ní ẹ̀ka ti ọlọ́tẹlẹ̀múyẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ni ti ń bẹ ní ìlú àbújá bákan náà ni wọ́n ti ké sí very dark man ní 30 oṣù agẹmọ tá a lò kọjá july nù ọdún tá a wà nù rẹ̀ yìí o léyìí tí wọ́n ní wọ́n ń fẹ́ kó hàn níwájú àwọn tí wọ́n máa fi ọ̀rọ̀ pọ́ǹfù náà kó lè máa wí tiẹ̀ dálẹ̀ wọ́n ní eléyìí tó sọ sí gbangba àbí bó wá ni mo kó a ṣáà máa ní àpẹẹrẹ àwọn ọlọ́pàá sọ̀rọ̀ o wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún náà ni wọ́n ń fẹ́ gbé láti rí wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí very dark man sọ ṣé lóòótọ́ ó dáa lójú àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣódà gbogbo ẹ̀sùn tó fi kan aig jimo ń kọ́ kí ni ká ti ṣe sí i láì bẹ̀ṣùbẹ̀gbà láì wo ti ipò tó nítàn wà ìdí ẹ̀ rèé o tí wọ́n ní wọ́n fi pe very dark man o very dark man bó ti yọjú bí ò tí ì yọjú ìròyìn yóò tún padà gbé e nígbà tí ohun gbogbo bá ti ṣẹlẹ̀ dé ààyè yẹn èyí ni ìròyìn tí punch tó gbé ní ọ̀sán tòní o.
1: tó ìròyìn eléyìí náà ló gbé wa lọ sí ilẹ̀ south africa níbi tí wọ́n ní ìdájọ́ ti wáyé lórí arákùnrin kan tó jẹ́ agbẹjọ́rò tí wọ́n porúkọ rẹ̀ ní subelile bonakaliso nkwisi wọ́n ní wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ o ìdájọ́ tí wọ́n sì gbé kalẹ̀ lórí rẹ̀ náà ni wípé ẹ̀wọ̀n gbére ò ní kí wọ́n jù sí lórí pé ó jẹ̀bi ẹ̀sùn pípa ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n porúkọ rẹ̀ ní malako malebo rabalao wọ́n ní lẹ́yìn tó ṣekú pa tán náà ni wọ́n wá ṣàwárí àjónákù rẹ̀ nínú ọkọ̀ mercedes tó jẹ́ ti arábìnrin yìí gangan ní agbègbè tí wọ́n ń pè ní midrand ní johannesburg ní inú oṣù kẹta ọdún 2023 wọ́n ní ilé ẹjọ́ gíga kan eléyìí tó ń jókòó ní agbègbè ẹkùn gúúsù gauteng ní johannesburg náà ni ó wá rí wípé nkwisi náà ló jẹ̀bi ẹ̀sùn ìṣekúpani yìí o wọ́n ní àwọn tí wọ́n jẹ agbẹjọ́rò náà ni wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ o wípé ńṣe lárákùnrin yìí ló ṣekú pa rabalao kó tó di wípé wàá mú ara rẹ̀ ó jù sínú ọkọ rẹ̀ tó sì da iná sun láti fi lè má jẹ́ kí wọ́n rí ẹ̀rí kankan wípé òun gangan ni òun ṣekú pa àti láti fi da ọwọ́ bo ìwà láabi eléyìí tó wù ọ̀hún. Wọ́n ní Rabalao náà ló jẹ́ ẹni ọdún 24 tó sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìmọ̀ ẹ̀rọ tó tún ní ọmọ kékeré kan ti ṣe ọmọ ọdún 3 ọmọ ọkùnrin. Wọ́n ní òun náà ló ti kọ́kọ́ sọ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wípé òun fẹ́ mú òpin débà àjọṣepọ̀ òun àti ìpínsí ò kóun sì kó kúrò nínú ilé rẹ̀ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ gbígbẹ̀mí rẹ̀ yìí kó ṣẹlẹ̀ sí i. Wọ́n ní àwọn tí wọ́n ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ yìí náà ni wọ́n sì rọ̀gbọ̀kù lé àwọn ohun tí wọ́n rí gbàjọ nínú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ àti àwọn ìwádìí míì tó fi mọ́ àwọn ẹ̀rí eléyìí tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àtàwọn míì tí wọ́n mú lọ́wọ́ lọ sí ilé ẹjọ́ náà ò. Wọ́n ní ìgbésẹ̀ ìpínsí ṣáájú àti lẹ́yìn tó ṣekú pa arábìnrin yìí náà ló sì ń jẹ́ kó di mímọ̀ ló sì fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ òun ló ṣekú pa arábìnrin yìí ò. Wọ́n ní ọwọ́ bá ní agbègbè kan tí wọ́n pè ní KwaZulu-Natal lẹ́yìn bí oṣù mẹ́rin tí ìwádìí tó ti bẹ̀rẹ̀. Wọ́n ní látìgbà náà kọ́ ló sì ti wà ní àkàtà àwọn agbófinró títí tó fi di inú oṣù keje ọdún 20 láti inú oṣù keje ọdún 2023. Ìwé ìròyìn Daily Post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: Ó dáa ìwé ìròyìn Daily Post náà ló gbé eléyìí Daily Post gbé ròyìn pé kò dín ní èèyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní ikú ṣẹ́wọ́ sí tí ikú mú lọ. Wọ́n jóná gúrúgúrú kò sẹ́ni tó lè sọ ẹni tó jóná mọ́. Àwọn mẹ́jọ mi ọ̀tọ̀ọ̀tọ̀ sì tún rèé àwọn wọn ni wọ́n sì fara pa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ alẹ́ ọjọ́ ajé Monday ní jẹ́. Wọ́n ní òpópónà márosẹ̀ ti ìjọba Bauchi sí Maiduguri. Bauchi Maiduguri náà ni ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ táwọn ti gbé wáyé o. Ìjàm̀bá ṣẹlẹ̀ sọ́kọ̀ tán ọkọ̀ gbiná mẹ́sàn-án ènìyàn ló sì bá iná ọ̀hún jó. Wọ́n jó gúrúgúrú kọjá sísọ. Àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ míì tún fara pa bẹ́ẹ̀ ó burú kàǹkárù. Ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tá à ń wí yìí ò wọ́n ní náà ló ti ṣẹlẹ̀ ní abúlé kan tá a mọ̀ sí Zangoro ní ìpínlẹ̀ Bauchi níbi tá a ti rí ọkọ̀ Toyota ọkọ̀ akérò Toyota kan àti ọkọ̀ tó jẹ́ ti àjàgbé akóyọyọ ti MAN tó jẹ́ pé epo díìsù ní ń lò. Wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ààyè ní kálukú wọn ti ń bọ̀ o. Èyí tí ń lọ àtẹ̀yí tí ń bọ̀ rìnrìn àti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ ò ní ṣáláì ṣẹlẹ̀ náà ló bi ìjàm̀bá tó wáyé yìí ò. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó ta mọ̀ sí Federal Road Safety Corps FRSC ẹni tí ṣe tó jẹ́ ti ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nígbà tí wọ́n ń jábọ̀ fún àwọn oníròyìn ní àná tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday gẹ́gẹ́ bí ìjábọ̀ ìròyìn ọ̀hún. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan bíi 11:20 alẹ́ ní ọjọ́ ajé Monday léyìí tí wọ́n sì sọ wípé ìṣẹ́jú márùn lẹ́yìn ìgbà tó wáyé. Òun náà ni wọ́n fi ọ̀rọ̀ yìí tó àjọ ẹ̀ṣọ́ ojú pópó létí o. Wọ́n ní ikọ̀ àdóòlà ẹ̀mí wọn ńbẹ̀ ni àwọn bá débẹ̀ ní nǹkan bíi 12:00 ìyẹn 11:40 p.m. léyìí tó sì jẹ́ pé bí ìṣẹ́jú 15 síra wọn náà ni wọ́n fi gbé ìgbésẹ̀ náà ní Wàràǹṣesà. Ọkọ̀ akérò Toyota ni tòun ti nọ́mbà ìdánimọ̀ rẹ̀ DRZ133LG. Wọ́n ní òun náà ni ó jẹ́ ọkọ̀ tí wọ́n fi kérò tí ẹ wá rí ti àjàgbé òun tiẹ̀ akóyọyọ ni òun ò wá ní nọ́mbà kan tá a fi dá a mọ̀. Wọ́n ní ṣùgbọ́n wọ́n bá iyẹ̀pẹ̀ tó pọ̀ nínú ẹ̀. Èyí gàlágà jo èèyàn mẹ́sàn-án jóná gúrúgúrú mẹ́jọ sì fara pa yánnayànna látàrí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé láàrin ọkọ̀ àjàgbé akóyọyọ àti ọkọ̀ akérò ti Toyota. Daily Post ló gbé ìjọ tí ebi ọba pọ̀nà àwọn ò mà nírìn ọba adániwáyé ọba tó lẹ̀mí lákùn máa dáàbò bò máa dá ẹ̀mí wa sí i a rí àwọn èèyàn tí wọ́n ń sùn tí wọ́n ń jí láwùjọ àwọn tí ń dáàbò bò wọ́n ikú ń débẹ̀ ó sì mú wọn lọ. Ẹ mọye ìgbà tọmọ aláǹgànná ti ń rìn nírònà bó bá tún fẹ́ẹ́ kọjá títì tó fẹ́ sọdá títì lójú pópó ọkọ̀ tí ń sáré bọ̀ ni ó yà fún.
1: Ọlọ́run a máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o. tọ́ wọ́n ní ìbànújẹ́ náà ló máa dorí àgbàkodò lásìkò tí ọmọdékùnrin kan ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó dágbére fáyé ní ìpínlẹ̀ jigawa o. Wọ́n ní wípé àjọ ààbò ara ẹni làbò lù ú tàmọ̀ sí civil defence ti ìpínlẹ̀ jigawa náà ló sì ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọdékùnrin ọ̀hún ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún isa muhammed òun náà ni ó rì sínú odò kan o tí wọ́n máa ń pe odò ọ̀hún ní sterling pond ilé ìtàn ló wà ní òpópónà dìsínà ní ìjọba ìbílẹ̀ dúsè ní ìpínlẹ̀ jigawa o. Ẹni ti ṣe agbẹnusọ fún àjọ ọ̀hún ní ìpínlẹ̀ jigawa asc badruddin tijani mahmood náà ló sì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o nínú àtẹ̀jáde tó fi lé àwọn akọ̀ròyìn lọ́wọ́. ó sọ̀rọ̀ síwájú ó ní wípé iléeṣẹ́ ààbò ara ẹni làbò lù ú náà lórí ìpè ìbànújẹ́ ọ̀hún gbà lórí ìṣẹ̀lẹ̀ náà o eléyìí tó sì jẹ́ wípé ní kankan náà ló ti fi àwọn èèyàn ṣọwọ́ sí agbègbè kan tí wọ́n pè ní takur ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé gangan o. wọ́n ní wípé ọmọdékùnrin yìí náà ni ó ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní bokoto ní dúsè ibẹ̀ náà ni wọ́n ló sì ń wẹ̀ nínú odò ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe wí. wọ́n ní àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò lù ú tí wọ́n lọ síbẹ̀ wọ́n lága àwọn gangan ni wọ́n gbé ara rẹ̀ jáde tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ eléyìí tó wà ní dúsè o níbi tí àwọn dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọdékùnrin yìí ó ti dágbére fáyé o. wọ́n nígbà tó yá náà ni wọ́n sì jọ wọ ara rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ o láti sin ní ìlànà ti islam. wọ́n ní ẹni tí ṣe olùdarí fún àjọ ààbò ara ẹni làbò lù ú ní ìpínlẹ̀ jigawa muhammed kabiru ngawa náà ni ó sì bá àwọn mọ̀lẹ́bí ọmọdékùnrin yìí kẹ́dùn lórí pípàdánù ọmọ wọn. ó wá ṣe ní àdúrà wípé kí ọlọ́run àlá kí ó tẹ ọmọ náà sí afẹ́fẹ́ rẹ̀ kí ó sì fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ìpamọ́ra. ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: ó dáa fẹ́ dúkìá ọjà tí a bá padà dé gbáǹkọ́ gbèrò yìí ń tẹ̀síwájú ní kànnì splash 105.5 FM.
2: Mommy in the kitchen cooking rice.
3: It's Mama Dog.
2: Chicken in the pan looking nice.
3: It's Mama Dog.
4: Keep your voices down.
2: Smells yummy. Everywhere is smelling so, so nice.
3: It's Mama Dog.
5: Our neighbors will soon come and start knocking.
6: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
7: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg go see your doctor or physician.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
10: American Open University Nigeria, the new dawn in open university education in Nigeria. Licensed by the National Universities Commission, NUC, all our courses are fully accredited. Study from anywhere and earn a future-ready bachelor's degree with no UTME required.
11: Serious?
10: Yes, you don't need UTME for admission. Apply anytime using WAEC, NECO, or NAPTEP. Whether you're a fresh secondary school graduate, a direct entry candidate, an HND holder, there is a pathway designed just for you. Choose from our industry-focused degree programs, including business administration, software engineering, cybersecurity, business information technology, and many more. American Open University offers 70% scholarship to the first set of intakes. Admissions are open all year round. Apply today at www.aouniversity.edu.ng, 0807-840-5282 or 0812-204-4014. American Open University Nigeria, shaping future-ready leaders.
11: Splash FM 105.5.

0: ọdẹ káàbọ̀ padà gbáǹkọ̀gbìnrin tún tẹ̀síwájú náà nìyẹn bẹ́ẹ̀ ni ọkọ̀ yẹn ò dúró rárá ó ń lọ skoda ní daily post ló gbé gbáǹkọ̀gbìnrin èyí dùgbẹ̀dùgbẹ̀ okùn ẹ̀mí akẹ́kọ̀ọ́ gboyè tó ń fì yí ọba dániwáyé má màjó já
1: o
0: ó tẹ̀yẹ́ pé ó ṣe ṣe kí ó ti ṣe díẹ̀ kí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ṣùgbọ́n a fẹ́ nígbàgbọ́ wípé ọba elédùmarè ní sùn ẹ̀mí ró kò ní jẹ́ kẹ́mi náà ó bọ́ lásìkò yìí rárá ni o.
2: bọ̀dá náà ga díẹ̀.
0: ó dáa tó wọ́n ní akẹ́kọ̀ọ́ gboyè tilé ẹ̀kọ́ fásitì ti ìpínlẹ̀ èkó kan tí ẹnìkan ò tíì mọ orúkọ rẹ̀ àbí ibi tó ti wá gan ní pàtó lẹ́yìn pé wọ́n mọ̀ pé akẹ́kọ̀ọ́ ní í ṣe wọ́n ní náà ní ń jìjà dù ẹ̀mí rẹ̀ báyìí o lẹ́yìn tí wọ́n ní ìbọn àṣìta ọ̀tá ìbọn ọ̀tá àṣìta ìbọn ti eléyìí ti ọ̀rọ̀ lù ú lásìkò tí àwọn adigunjalè kan tí ó jẹ́ pé wọ́n ti fojú sun oníṣòwò ti pos kan ní ìgandò yìí pé òun ni wọ́n fẹ́ yìn ín bọ́n kọ́lọ́ máa máa ṣàánú èèyàn o kọ́lọ́ máa máa ṣọ́ni ni o àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọba tó ni déédéé mọ bí ṣe ń ṣe nǹkan ẹ̀ yóò sì padà dẹ́mi méjèèjì sí ẹni tí wọ́n fẹ́ yìn ní bọ́n ìbọn ò bá ọta ò bá yóò máa dúpẹ́ èyí tí wọ́n yìn tó bá ìdùmàrè jẹ́ kóun náà ó yè wọ́n gbọ́ ìròyìn náà jọ pé ní òpópónà àdúgbò káyọ̀dé ọ̀nàfuyè ní òní agbègbè tí aláàjì ẹ̀dẹ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tojú wọn ṣe wọ́n sọ̀rọ̀ wọn ni àwọn adigunjalè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn wọ̀nyí dìhámọ́ra gan ni o tí wọ́n ní wọ́n dé táwọn ti tata gànà méjì motorcycles wọn ni náà ni wọ́n yàwọ̀ ilé onílẹ̀ kan ilé tó sì jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá oníṣòwò pos yìí kiri lẹ́yìn ilé tí wọ́n ní àwọn ti wá kan gbogbo àdúgbò tẹ́lẹ̀ wọ́n bá balẹ̀ sí ilé bọ́ngálò yìí ni wọ́n wá kiri ẹ̀wẹ̀ wọ́n ní àwọn ẹni ibi tá à ń sọ̀rọ̀ wọn yìí o wọn ò ní oore ọ̀fẹ́ àti wọ inú ọgbà ilé náà lẹ́yìn torí pé onítọ̀hún fúnra rẹ̀ àwọn tí wọ́n ń bẹ inú ilé ọ̀hún wọ́n ti ti ilẹ̀kùnlé wọn gbọ̀ngbọ̀n fìrìgbọ̀n sì sílẹ̀kùn bẹ́ẹ̀ ò ní kọ́kọ́rọ́ ká wọbì kankan èyí náà ni ò sì jẹ́ káwọn òbílẹ̀jọ́ àbàyéjẹ́ apamọ́lẹ́mọlọ́kúnjẹ ayé wọ̀nyí kan fi rí bẹ̀ wọ̀ ẹnìkan tí ó pe orúkọ ara rẹ̀ ní bọ̀dé ṣákálá kò fi nǹkan míì kun ó sọ̀rọ̀ ó ní ìkùnà àwọn ìgárá ọlọ́ṣà àwọn adìhámọ́ra jàǹdùkú yìí náà ni ó mú kí inú wọn kí ọta inú wọn kí ó bẹ̀rẹ̀ sí ní ru gidi kí ọrùn inú wọn kó bẹ̀rẹ̀ sí ní ta èyí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn láì bẹ̀ṣùbẹ̀gbà ẹni tí ọta àbọ́n lè bà ṣe mọ àwọn fíìmù tá a máa ń wò gẹ́gẹ́ fíìmù lẹ́rù pé ń wò ni eléyìí kì í ṣe fíìmù torí a ò gbọ́ kóòtù àti action o ó ṣẹlẹ̀ tòótọ́ ni gbangba òde wọn ni ẹlòmíín náà tí ìṣẹ̀lẹ̀ tún tojú rẹ̀ ṣẹ̀ òun náà sọ̀rọ̀ o ó ní ẹ dákun ẹ wá forúkọ bu èmi ń tèmi láṣìírí nítorí ètò ààbò mi ó ṣe pàtàkì àti tẹ bí mi ó ní ọmọ ọlọ́mọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yí akẹ́kọ̀ọ́ gboyè ni òun kàn lọ ládùúgbò náà ní ìgbà náà ni o nígbà tí ọta àbọ́n ṣe àdéédé bà á nígbà tí èyí ṣẹlẹ̀ àwọn kọ̀lọ̀rọ̀ sí adìhámọ́ra adigunjalè ọ̀hún wọn bá ya dànù wọn rò pé àwọn ti pààyàn ni gẹ́gẹ́ bí onítàn ti sọ ní ọgọ́rọ̀ àwọn tí ń bẹ ní agbègbè ọ̀hún náà ni wọn ò tètè mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ adigunjalè kan fẹ́ wáyé o àfìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbúrò ọta àbọn gidi gan ni kí ó tó di wípé ìgbà táwọn onítàn ti rí pé ọta àbọn náà ti ba arákùnrin yìí wọn ni wọn bá yá ya dànù ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí ìròyìn sọ tí daily post gbé náà ni wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run òun náà ni akẹ́kọ̀ọ́ tó jẹ́ arákùnrin akẹ́kọ̀ọ́ gboyè yìí ló ṣì wà ní àsìkò ìgbà tí wọ́n ń gbá ìròyìn náà jọ ọlọ́run dákun dábọ̀ o má jẹ́ kókún ẹ̀mí ó já o.

0: wọ́n ló bẹ̀rẹ̀ ní nǹkan bí aago mẹ́sàn-án alẹ́ ní ọjọ́ ajé tó sì fi di aago mẹ́ta òru àná. Wọ́n ní bákan náà ni wọ́n dáná sun ilé méjì kan. Wọ́n ní wọ́n sun ilé ọ̀hún, wọ́n sun ní àsunkanlẹ̀ tán pátápátá. Wọ́n ní wọ́n jí àwọn ohun ọ̀sìn abẹ̀mí. Wọ́n ní bákan náà ni gbogbo àdúgbò ọ̀hún ló sì di ahoro gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣojú wọn bí wọ́n ṣe wí. Wọ́n ní bákan náà ni ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto. Òun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìkọlù náà ń kọ́ ìkọlù alágbára ìkọlù gbẹ̀mígbẹ̀mí gbà ni o. Wọ́n ní àwọn ikọ̀ agbébọn lakurawa eléyìí tí ó ń ṣòro bí agbọ́n lágbègbè ọ̀hún náà ni wọ́n ní wọ́n wà sí agbègbè Girikau ní ìjọba ìbílẹ̀ Kébé ní ìpínlẹ̀ Sokoto. Wọ́n ní kódà àwọn ọlọ́pàá kan wà lára àwọn tó fara gba ọta ìbọn. Wọ́n ní àwọn aráàlú méjì kan náà ni wọ́n sì pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì tún fara pa. Wọ́n ní bákan náà ni àìlèka iye àwọn ẹran ọ̀sìn eléyìí tí wọ́n tún jí kó lọ. Wọ́n ní ìkọlù ọ̀hún náà ni wọ́n sì tún fi sun ọkọ̀ eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí. Wọ́n ní wọ́n dáná sun eyín ni ní ìpínlẹ̀ Sokoto àti ọkọ̀ kan eléyìí tó jẹ́ ti àwọn ikọ̀ tí ó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò lágbègbè sí agbègbè ní ìpínlẹ̀ Sokoto. Wọ́n nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lánàá agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto Ahmed Rufai ó ní wípé àwọn ọlọ́pàá náà ni wọ́n ṣàdédé rí ipe pàjáwìrì náà gbà wípé kí àwọn fi àwọn ọlọ́pàá ṣọwọ́ sí agbègbè náà eléyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ibẹ̀ náà ni wọ́n sì ti kọjú ìbọn sí àwọn tí àwọn agbébọn ọ̀hún. Wọ́n ní eléyìí tí wọ́n sì gbìyànjú tiwọn náà o. Àmọ́ ṣá Rufai ó ní ó jẹ́ ohun tí ó ṣe ní láàánú wípé ọlọ́pàá kan náà ló fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yìí tó sì dágbére fáyé lásìkò tí àwọn ọlọ́pàá àtàwọn agbébọn tí wọ́n ń kojú ìjà síra wọn. Ìwé ìròyìn The Guardian ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Ọ̀dà ìròyìn tún tẹ̀síwájú lápọ̀dọ̀ tèmi ń bí Daily Post náà ló sì gbé wá o. Wọ́n ní wọ́n ti dóòlà arábìnrin kan ẹni tí ìròyìn gbé wípé onítọ̀hún fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ ni. Ní abala kan ní ìdúmọ̀ta ní erékùṣù Èkó Lagos Island, ọ̀sà tí ń bẹ lábẹ́ afárá ti Carter Bridge. Wọ́n ní òun náà ni arábìnrin ti bẹ́ ó di gìjà sínú odò jua. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ọjọ́ kẹrin oṣù kẹjọ tá a wà yí oṣù Ògún lọ́wọ́ ọ̀sán gangan sì ni. Kí wàá ní déètì ọjọ́ tòní òní lọ́jọ́ karùn-ún ọ̀rọ̀ àná là ń wí yìí o. Wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ń bẹ ní agbègbè ọ̀hún tó fi mọ́ àwọn ẹlẹ́sẹ̀ àti àwọn tó jẹ́ awakọ̀ erémi gbogbo ní agbègbè náà ni wọ́n tètè yára pa pé ó ṣe èèwọ̀ olúwẹ̀rí ò gbọ́dọ̀ tó gbàlejò ọ̀sán gangan. Àwọn tí wọ́n bẹ tí wọ́n jẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà tójú wọn ṣẹ̀ sọ̀rọ̀ wọn ní arábìnrin yìí náà lọ́kàn lùdò láti orí afárá ọ̀hún o kó tó di pé àwọn tí wọ́n bẹ ní àyíká tí wọ́n jẹ́ awakọ̀ erémi ń bẹ̀ tí ó fi jẹ́ pé wọ́n ní láti ságàgá ẹ̀ tí wọ́n sì gbé jáde láàyè adúpẹ́ o. Wọ́n ní fọ́nrán fídíò kan tó bóde tí ń jàrìnrìn lórí ayélujára òun náà ni ó fi hàn àsìkò ìgbà tí arábìnrin yìí tó jẹ́ pé ó wà ní ipò ìpòrúru ọkàn tí ó sì jẹ́ pé nínú ọkọ̀ ọ̀kan lára àwọn ọkọ̀ adóòlà ẹ̀mí ọkọ̀ ojú omi ọ̀hún nínú ẹ̀ náà ló wà lẹ́yìn tí wọ́n fà á yọ tán láti inú ọ̀sà lásìkò ìgbàdáǹdè àti ìdóòlà ẹ̀mí arábìnrin yìí. Ẹgbẹ̀fúnlẹ̀ àwọn èèyàn tó jọ sí orí afárá tàwí afárá kátà nígbà bẹ́ẹ̀ náà la sì ti rí àwọn kan náà tí wọ́n lọ nírònà tó jẹ́ pé níṣe ni àwọn rọ àwọn tí wọ́n jẹ́ awakọ̀ erémi ọ̀hún tí wọ́n gba ìdáǹdè rẹ̀ tí wọ́n gba ìdóòlà rẹ̀ tí wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ pé kán dákunjọ́ o kí wọ́n má ti tètè fa arábìnrin lé àwọn ọlọ́pàá lọ́wọ́ o. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kúrò ní ti ọlọ́pàá dé. Wọ́n ní bẹ́ẹ̀ náà láti rí àwọn èrò kan bẹ̀ o tí à ń gbọ́ tó jẹ́ pé wọ́n ṣe ń kọminú tí wọ́n sì ń bọkàn jẹ́. Èèyà kí wàá wá ṣẹlẹ̀ Tèmílàdé àbúrò nǹkan kí ló ń lẹ̀ mọ́ arábìnrin bẹ́ látòrí afárá kátà ó sì já lumi gbà. Bá òkú ìṣó tán ọjọ́ abẹ́kú lápẹjá pin lẹ́tọ̀ rẹ̀ lárópin ètò rẹ̀ lárókan àti àwọn ọ̀rọ̀ tí ń lọ lọ́tún ló sì bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló sì tún ti bí ọ̀kanòjọ̀kan àwọn ọ̀rọ̀ míì tí ó tún ti di gbangba bí ẹ ń gbagbá ọtí lórí ayélujára àti níbi gbogbo wípé ọ̀rọ̀ ìlera wọn ṣe pàtàkì ìṣọwọ́ rorí ń tà ń dì sọ́kàn ó nílò àmójútó kálukú bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn nǹkan amáyédẹrùn fúnni ó ṣe pàtàkì bẹ́ẹ̀ sì ni ọmọ ẹ̀dá ènìyàn nílò àwọn nǹkan tí ò ní jẹ́ kí èrò wa débi ó kan àyàbí tó débi ẹ̀mí báyìí pé tọ́ ǹjẹ́ kàkà kí gbajúmọ̀ ó jalè ikú yájẹ̀sí kọ́ gbèsè lẹ́lòmíì jẹ́jẹ́jẹ́ tó rọrọ ẹ̀ lárópin o owó sùkúù lẹ́lòmíì ò rí san owó ilé ẹ̀kọ́ èmi ò sì rówó ilé san ààrẹ ni tí ò sì rówó ilé san àbí tó sanwó ilé tí wọn ò tí mọ̀ bóyá yóò rí tẹ̀mí ìsan tí wọ́n ti ń jàwé mọ́ ọ lọ fún ilé ayé náà láti ń rírú rẹ̀ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ pọ̀ nú ayé ọbẹ̀ Odùmarè kó wẹ̀ wá láwẹ̀ mọ́ Daily Post òun ló post ìròyìn náà.
0: Tó ẹ jẹ́ kí a gbéra lọ sí ìpínlẹ̀ Èkó wọn ni ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Èkó ṣeun tó ń jókòó ní agbègbè Ìkẹjà náà ni ó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ọkùnrin kan o eyín ni arákùnrin John Nwawuto Anoru ẹni ọdún 65 náà ni wọ́n pe o wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn án náà sì ni wípé ó ń fira rẹ̀ pé ohun tí ò jẹ́ ó ń pera rẹ̀ ní agbẹjọ́rò bẹ́ẹ̀ sì ni kò ní ìmọ̀ kankan nípa ìmọ̀ òfin o wọ́n ní bákan náà ló tún ṣe àmúlò ayédèrú òǹtẹ̀ tó jẹ́ ti ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní eléyìí náà ló sì wáyé o látara bí ìkọminú ti ṣe ń wáyé lórí ìgbòkègbodò àwọn ayédèrú agbẹjọ́rò lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí ti ẹgbẹ́ àwọn agbẹjọ́rò àti àwọn agbófinró tí wọ́n sì ti ń rí dájú wípé àwọn ń làkàkà láti rí dájú wípé àwọn wà wọ́ ọrú àwọn èèyàn báyìí àwọn wà á bọlẹ̀ láti fi lè dáàbò bo àwọn aráàlú kan mọ́ bàá lọ kó sí ọwọ́ lọ́yà láyé
1: ẹ wà sábì
0: kan mọ́ bàá lọ kó sọ́wọ́ àwọn
1: kọ́sọ́ngbọ́n lọ́yà
0: agbẹjọ́rò ṣájàmbéèlì bákan náà ni bẹ́ẹ̀ ni àtẹ̀jáde kan eléyìí tó jẹyọ lójú òpó ayélujára láti akata àjọ eléyìí tó ń gbógun ti ìwà ṣíṣòwò ìlú kúmọkúmọ tá a mọ̀ sí efcc wọn ni ibẹ̀ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé onídàájọ́ am lawal ó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí Anoru lẹ́yìn tó sọ wípé lóòótọ́ lòun jẹ̀bi àwọn ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kan òun ọ̀hún eléyìí tó ní ṣe pẹ̀lú fífira rẹ̀ pé tí ò jẹ́ àti lílo ayédèrú òǹtẹ̀ tó jẹ́ ti àjọ agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí àjọ efcc ṣe wí wọ́n ní Anoru náà ni ó sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò àti olùkànsí nípa ètò ẹ̀kọ́ ní agbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó eléyìí ti ọwọ́ àjọ náà tó sì bá ní ogúnjọ́ oṣù kẹrin ọdún 2026 látara ìwádìí eléyìí tí wọ́n ṣe sí ẹ̀sùn kan eléyìí tí wọ́n ló gbé lọ síwájú ilé-ẹjọ́ lórúkọ oníbàárà rẹ̀ kan eyín ni Global West Vessel Specialist Nigeria Limited àwọn elépo onítúmbà ṣẹjọ́ tó wọ́n ní wípé àjọ efcc náà wá jẹ́ kó di mímọ̀ wípé ìwádìí tí àwọn ń ṣe náà ló wá fihàn wípé àti ẹ̀sùn eléyìí tí ó gbé wá síwájú ilé àti ìwé eléyìí tó kọ tó jẹ́ wípé ó ní òǹtẹ̀ àjọ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí náà ni ó mú ìfura lọ́wọ́ lórí bó ṣe jẹ́ tòótọ́ sí àti ìfìdímúlẹ̀ ǹjẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ẹni tí ó fi ìwé ọ̀hún tó fi ṣọwọ́ o wọ́n ní lára àwọn ìwádìí tí wọ́n ṣe síwájú náà ló wá ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣé ẹ rí àánú oru tẹ́ ń wò yìí wọn pé sórí báwo wọn ní kódà kò ní nǹkan kan kò ní ìmọ̀ kankan bẹ́ẹ̀ ni wọ́n ní kò lọ sí bá a kankan o gẹ́gẹ́ bí ọ̀pẹ̀lẹ́ ṣe bó bá lọ bá ẹni bí apalọ̀ ni kódà kò ní bá a nínú ilé rẹ̀ gan wọ́n ní bẹ́ẹ̀ sì ni kò ti ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ ìmọ̀ òfin kankan ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní síbẹ̀ ó sì ń gbé ara rẹ̀ lọ sí ilé-ẹjọ́ wípé agbẹjọ́rò lòun bẹ́ẹ̀ sì ni ó ń ṣiṣẹ́ fún àwọn tí ò fura wípé eléyìí ayédèrú agbẹjọ́rò ni ọlọ́run kó gbà wá ọ̀nà àtijọ́ àti mú yìí
1: ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni
0: ìwé ìròyìn the punch òun náà ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Ibi àwọn kan ti ń ṣèfaradà pé ìní jẹ́ ìní bọmọ olúwàbí mi jẹ́
0: gbogbo wa náà rọ́jú ni
1: wọ̀kálukú rọ́jú ni ìmẹ̀ làwọn kan sì ti ń rọ́ gbogbo ẹlẹ́lẹ̀ ẹni ilẹ̀ bẹ́ẹ̀ mọ́ bá ní bàrá ọ̀rọ̀ burúkú ni kì í ṣọ̀rọ̀ ọmọ olúwàbí kì í ṣọ̀rọ̀ ọmọ olúwàbí à ń bọ̀ ẹja dókè ọjà ikú kalẹ̀.
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Here you go, dear.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: In the words of Coco Chanel, luxury must be comfortable. Otherwise, it is not luxury. If you do not, therefore, negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
8: Flash FM 105.5.

0: O de kaabo pada lati ojo oja be ni gbanko gbiroyin na lo se tesiwaju.
1: Yes ke.
0: E je ki n fe le se iroyin ka so layo lapodo temi bi iroyin ayo ni ni ipinle Oyo ti wa nbi be ni. Ibi ton ti ni to. Ah. Ijoba ajo ti omojo tu oro ti ijoba ibile labe ijoba ipinle Oyo yen Oyo State Local Government Service Commission. Nani Wani wanti fi leta chowo o leta igbega si ni ti awon osise ni to rotibu ijoba ibile meteta le ni ogbon ti o nbe ni to rotibu ipinle ti Oyo ti wa nbi o gege bi awon okan ojo kan eto bo se ma nlo lati se agbega fun awon eniyan ni akojopo ojile le degbejo ni marun 1,535 local government workers. Now, ni awon ti won gba igbega lenu ise o. Won ni latori ipele kefa de ikeje de iketa din ni ogun grade level 6 to 17. Won ni ona ni awon osise na ti won be ni ti won gba igbelaruge ati igbega ohun ni awon eka meje ototo ni. Ile to me ni ijoba ibile gbogbo oni nigba ti won fi leta igbega ohun sowo loruko ajo na eni ti se alaga re Akinwole Akinwale mo soro wi pe eyin na lo je ara awon eto ti o ti wa gege bi imulokan sisin gomina Seyi Makinde ati ifere si awon osise ati igbaye gbadun won ati sise awon ohun koriya fun won ati mimu won dagba soke ninu awon ise ti won yan laayo ti won se lati sinlu Akinwale bakan na sapejuwe oro igbeniga lenu ise ohun gege bi eri ati gege bi eje ile ti akoso to nbe lowo to nlo lode ti o ti se lati ri wipe awon ti won je akose mose ati ojini lenu ise won won tubo ri nkan ironi lagbara lati ma sise ijoba ibile ile ti won fi ma se ntoto to si ye to da to poju owo fun awon araalu nitori pe ese kuku ni won wa ojile le degbejo o ni merun 1535 osise ijoba lawon ijoba ibile meteta le ni ogbon ta ni ni ipinle Oyo na ni won ti gba igbega lenu ise o
1: to lagba lagbon temi nibi pelu iroyin kasolayo wọ́n ní pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ló ti buwọ́lu àwọn ìlànà ètò ìṣúná láti fèrè dájú wípé àtúntò ó débá iná ọba ní àwọn ibùdó ètò ìlera jákèjádò orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àfojúsùn láti rí dájú wípé wọ́n ní iná wákàtí 24 eléyìí tí ó sì wáyé níbi ìdá 30 àwọn ibùdó ètò ìlera ta ní jákèjádò orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó bá fìdí ọdún 2027. Wọ́n ní ìbuwọ́lù yìí òun náà ló sì wáyé níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tó ń rí sí ọ̀rọ̀ náà láàrin iléeṣẹ́ ohun àmúṣagbára nílẹ̀ yìí àti ẹ̀ka ètò ìlera. Wọ́n ní ètò ọ̀hún náà ló sì jẹ́ ètò tó wà ní abẹ́ àkóso ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pẹ̀lú eléyìí tí wọ́n ń dìjọ ń ṣe papọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera àti ìgbáyé gbádùn aráàlú tó fi mọ́ àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń rí sí ohun àmúṣagbára nílẹ̀ yìí láti fèrè dájú wípé àyípadà àti àgbéga ó dé bá ètò ìlera ní orílẹ̀-èdè nàìjíríà kí àwọn èèyàn kí wọ́n sì tún lè máa jẹ àǹfààní rẹ̀ síwájú sí i. Alákòóso kejì fún ètò ìlera ní orílẹ̀-èdè yìí àti ìgbáyé gbádùn aráàlú dókítà Isiaq Salako náà ló sì sọ̀rọ̀ náà lásìkò tó ń sọ àfẹnukò wọn níbi ìpàdé ọ̀hún eléyìí tó tún sọ wípé ìgbìmọ̀ ọ̀hún kọ́ náà ló tún buwọ́lu àwọn ìlànà ìṣèjọba tuntun míì eléyìí tó mú àyípadà dé bá ẹ̀ka ohun àmúṣagbára àti eléyìí tí wọ́n sì ti buwọ́lu àwọn ẹ̀ka mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ ti aládàáni láti rí dájú wípé àwọn gangan náà ni wọ́n gbé iṣẹ́ ọ̀hún fún láti lè jẹ́ kí iṣẹ́ náà kí ó já fàáfà o. Wọ́n ní àmọ́ ṣá o kó tó di òpin ọdún 2027 àwọn ibùdó ètò ìlera wa náà ni yóò mọ ní iná ọba wákàtí 24 hours electricity.
0: Our supply. Unschedulable. So, e seun ko je bi o ti je fun gba nkan gboro yin ni osan to ni e seun gba gbogbo eyin eyan gbogbo ololufe wa gbogbo
1: e seun igba gbogbo
0: I don't know about you. Bank of Brent to the son, La Chilly Marie Lacotton. Just for Bob, a loaf of mighty at E. Corre, Lock Ponsocon, La Gometta, Tower Batty, the day. It's a woman in test, you are Joe Jerry. A lot of Joe Pelloro. I do a slow call me. Elephant so low in your conscious Jano, who take back good J. F. O. Papa Joe. J. Square Arco Sky, Gear of Global Radio, King of Scorro. Continental and intercontinental. Monkey ni ti kike yo lere kushwe ko. Eswa.
1: Temi la de aloko. Oun le minje o. Otan di bakona. Iyo.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti làárẹ̀ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: Ó la la la la o, every consumer has a right.
5: So before consumers no sabi waiting day because of boju waful everywhere. Price no clear, return no day, refund unko na story them they do anyhow. But now sense don land, awareness don spread jabrata. We sabi waiting with the buy and we get correct value for our money. As at the shop I dey see correct product information, price dey show face korokoro, label clear, no koni movement again. Now my power be that.
6: FCCPC is working.
7: FCCPC, promoting choice, ensuring fairness.
8: If happiness gets sound for Niger, na so e go sound.
9: Yo, carry your bride, John.
8: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't say, we still dey gidigba.
9: You fit kiss your bride now.
8: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
10: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, abeg go see your doctor or physician.
11: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre. Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
12: Àmọ̀ pé
11: rántí pé ìfà máa fani lákòóyá o.
12: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
11: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
12: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
11: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sè.
12: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
13: We play only the hits.

0: malaria show. No time to talk. I'm at Terms of Gel and Odogu. Only the best.
1: A mo pe ki lo fe ra yin ororo isodo ni mo fe ra jare ororo aburo ti oloruko ke
2: a mo pe
1: ranti pe ifa ma fani lapoya o
2: ororo lo wa fe ki ra bayi
1: ororo Devon Kings lo ye ko ra o je ororo isebe to poju owo o si ko fun eroja sara lore vitamin A
2: ororo ijon ti mo le yan layo fun emi ati idile mi
1: be ni o paro o le ra iwon ba ti owo re ba ka o si mo pe wa gbadu onje aladun to ba fi ororo na se
2: o to lo so O ṣeun ọrẹ mi
1: Devon Kings oorun aladun adun to ko ebi ati aramora o wa ni gbogbo ile itaja jake jado orile ede Nigeria.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3 in 1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, mommy.
5: Give your kids Milo 3-in-1, milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀nmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
11: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
7: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yán mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807-112-4000.
7: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ìfẹ́ méjì omi òrom bo lẹ́mọ̀nì ṣídì ìdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrom̀bó lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Oh la la la la oh. Every consumer has a right.
3: Na so before consumers no sabi wetin dey because of boju wey full everywhere. Price no clear, return no dey, refund unko na story dem dey do anyhow. But now sense don land, awareness don spread jaburata. We sabi wetin we dey buy and we get correct value for our money. As I dey shop, I dey see correct product information. Price dey show face koro, label clear, no koni movement again. Na my power be that.
4: FCCPC is working.
5: FCCPC, promoting choice, ensuring fairness.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ṣiṣiri ṣiṣani ìwà èèyàn ọ̀pọ̀ mọ̀ rárá pé ayé ò le ìwà èèyàn ló jálé ayé ṣòro bọ́dà jẹni lọ́sẹ̀ wọn tún máa fátẹ́gùn sí gẹ́gẹ́ bí èkúté tó jẹ́ pé tó bá ń jẹyàn ó bá tún máa fẹ̀sọ fẹ́. Ìbátá ẹwà mọ̀ ta o nínú ọ̀rẹ́ o ìbátá mẹ́sàn-án sì ká sí tó lórí lọ́nà o kì í ṣe ti ìka nìkan àti tèèyàn kéèyàn. Náà fi lára lọ́mọ kò ṣe èèyàn tó máa nù. Yorùbá ṣe ní mú ní kàpé kí gbòòrùn èèyàn bí. Ṣùgbọ́n oríṣiríṣi iṣẹ́ ni àwọn afẹ́ni. Fẹ́ni wọ́pọ̀ nínú
1: àwọn afẹ́ni.
0: Jẹ̀ni fẹ́ni lọ́pọ̀ nínú àwọn afẹ́ni. Tó bá ṣe oore inú wọn
1: kò ní dùn ún.
0: Bó bá ní ṣòro tán bá bá ẹ kẹ́dùn o. Ojú ayé ni wọ́n kọ̀ ń ṣe kò dẹnu.

0: ìpínlẹ̀ Imokago kí n tó wọlé èrò ọ̀nà múṣẹ́ àgòyà ẹ̀ka alẹ́ ní gbogbo bí ọwọ́ jà ìkànnì yìí dé ìyẹn ní gbogbo bí ẹ ti gbé láǹfààní àti máa gbọ́ mi. ìjẹjọ lórí ètò yìí ni mo pé àfohùn gbogbo sọ́wọ́ ọlọ́wọ́n ọbọ lótùmarè àsìjírẹ́ bẹ̀ arawọ́ ẹ̀bẹ̀ sílẹ̀dùà pé kó ṣọ́ wa títí di ọjọ́ mẹ́jọ. tí mo pé tó bá di ọjọ́ mẹ́jọ òní níjẹjọ pé a tún láǹfààní àti mú ètò yìí wá. olótùmarè gbọ́ ó gbà bẹ́ẹ̀ ó fàṣẹsẹ̀. ìyẹn ni wípé lẹ́nu ìjẹjọ òun sóní ọ̀pọ̀ òjò ń ló ṣe bẹ́ẹ̀ tó ti rọ̀ tí ilẹ̀ ti fimú. onírú ìṣẹ̀lẹ̀ náà ló ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ̀ káàkiri. kò sí nǹkan kan tá a wàá ṣe tá a fi tayọ àwọn tó kù. òun náà láì ló ṣe bẹ́ẹ̀ tó fi dá wa sí títí di àkókò yìí. ǹjẹ́ olótùmarè ẹ ṣe o mo mọ rírì yín gan o. àdúpẹ́ o agbóṣùbàràbàǹdẹ̀ fún yín o. àkóbẹ̀rẹ̀ fún yín olótùmarè. ǹjẹ́ mo kí gbogbo ni tó ń láǹfààní àti mọ̀ gbé tò yìí lákòókò yìí. mo kí wa pé a kú ìgbìyànjú látàárọ̀. olódùmarè yóò dé ìgbìyànjú wa ládé o. a sì ní ṣe lásán láṣẹ ìlédùà. a kú tòjú wẹ́lúwẹ́lú yìí náà. yóò tura o. tó ṣáájú mo júbà olódùmarè elédùà ẹ bá wa pé bẹ́ẹ̀ ti máa ń ṣe lórí ètò yìí lọ́sẹ̀ ọ̀sẹ̀. mo júbà ọmọdé mo júbà àgbàlagbà mo júbà ọkùnrin mo júbà obìnrin mo júbà gbogbo alágbára ayé pátápátá porogodo alágbára tí ń bẹ nu àtẹ́gùn nu omi nu òkúta ní kọ̀rọ̀kọ́ndù olè gbogbo bí agbára ṣe bẹ́ẹ̀ tó farasin sí. mo júbà yín ẹ jojú mi ṣe fún tẹ̀lẹ̀ tù ní. mo júbà gbogbo wùlíì tó ń gbé tò yìí fún talẹ́ yìí. mo júbà olùṣọ́ àgùntàn pastor pastress tó ń gbọ́ mi fún talẹ́ yìí. ní gbogbo lẹ̀kílẹ̀ mo júbà yín o ẹ jojú mi ṣe o. mo júbà ilẹ̀ mo pè pátápátá porogodo. àfáà tó ń kọ́ ọmọ ní kéwò àfáà tó ń fi kọ́là mùdámọ́ lẹ́kùn àríṣe kọ́ndúkọ́ndú. ojúbà yín o ẹjọ́ ojú mi ṣe o. mo kí gbogbo olólùfẹ́ ètò yìí jákèjádò tí ń pè mí láàrin ọ̀sẹ̀ títí di òní tá a fi mẹ́tò yìí wá. ọ̀pọ̀ ti tẹ àtẹ̀jíṣẹ́ sí mi lórí whatsapp tòun ti pé androsa. àwọn tí wọ́n ń wò ketekete lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook bá a ti ń ṣe láti inú kulù gbóhùnsáfẹ́fẹ́ yìí nílùú èkó làbújá káàkiri ní lókè ọya. ẹ̀ṣẹ̀ púpọ̀ ọmọ rírì yín gan o.
1: ọ̀tá agbé ni
0: ọ̀. ìjọba ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi fúngbà àkọ́kọ́ lórí ètò yìí tá a pè ní imúníkà kò jẹ́ agbóòórùn aṣebi. orúkọ mi ò yí padà ọmọọba mukram adédọ̀tun aṣáde ń lórúkọ mi o. kúnlẹ̀ anífowóṣe ń lo lóòtú ètò yìí.
1: wọ́n á ṣe bí sọ́mọ mọ́.
0: DJ Spider studio manager tájọ ṣiṣẹ́ pọ̀ fún talẹ́ ìbá àtijọ́ máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ tó fi máa ń dùn dáadáa tí gbogbo fi nǹkan ṣe. àbàlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ń ló wà lórí ètò yìí tó bá ṣe wípé ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́. ohun ìkìlọ̀ ńlábala àkọ́kọ́ bí a ti máa ń pera wa ṣàkíyèsí. sìnrà wa ń gbẹ̀rẹ̀ pàkọ́ ìrìn àjò ẹ̀dá lókè èpè báwo láti rìn.
1: lórí
0: àwọn nǹkan kan tó yẹ ká mójú tó gan-an eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tún gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nú ìrìn àjò. bá mi tún ṣòro mi abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí ká tó ṣe bẹ́ẹ̀ bọ́ sí abala tó kẹ́yìn bí tàti mú ìṣẹ̀lẹ̀ eléyìí tún tọ́ka ìmútóníkà tí ò jẹ́ agbóòrùn àṣẹbí wa fún wa. ìṣẹ̀lẹ̀ kan wà tá a ti ń sọ bọ̀ wá láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. alẹ́ yìí ni ó pé ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a ti láǹfààní àti fẹnu ẹ̀ jóná. ààyè bá gbà wá dáadáa a fẹnu ìṣẹ̀lẹ̀ náà jóná lálẹ́ yìí.
1: ìyẹn
0: ni wípé a fi tì tí kálukú ó fi láǹfààní àti mú nǹkan kan àbí méjì gẹ́gẹ́ bí ẹ̀kọ́.
1: yàtọ̀ sí o tamari tamaferege.
0: ẹ̀rọ yìí kúrò nìkan ni splash 105.5 FM. ẹ̀sìn láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook splash FM 105.5 Ìbàdàn splash FM 105.5 Ìbàdàn. ẹ̀yẹ lórí Facebook ẹ fọ́lò wa ń bẹ̀ kẹ́ ẹ mọ̀ wò kétékété. bá a ti mẹ́tò ìwá láti inú kulù gbóhùn sáfẹ́fẹ́ yìí. ìlàlejò ń bí lálẹ́ yìí náà fún tabalábá mi tán ṣòro mi. lẹ́ni yẹn là kọjá àájọ ṣàgbéyẹ̀wò ẹ̀.
1: bàbí o ẹni bí torí mi o da won mo
0: ta bere pe labala ta pe ni ohun ikilo e ja kira wa lo ba se ma nse lo se o se oya.

gẹ́gẹ́ bí mo ṣe wí ṣáájú lẹ́ẹ̀kan tí mo pé ìkìlọ̀ ńlabalàyé ìra ẹni ṣàkíyèsí ìtara ẹni jí ìranra ẹni létí àwọn ohun tá a kì í lákàṣe ohun tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá máa ń ṣe bẹ́ẹ̀ tètè mọ́ gbàgbé tó sì ṣe wípé òun gan-an ni igi wọ́rọ́kọ́ eléyìí tó ń dáná rú òun náà gan-an sì ni gbòǹgbò kan eléyìí tó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́sẹ̀ tó fi ń ṣe bẹ́ẹ̀ tó fi ń ṣubú lójijì nínú ìrìn àjò lókè èèpẹ̀ bẹ́ẹ̀ ni mo máa ń tẹnu mọ́ fún wa lábala yìí lọ́sẹ̀ọ̀sẹ̀ pé ayé wà ní tòótọ́ bẹ́ẹ̀ ni o ayé ń bẹ èèyàn sì wà ẹni bá páyé ò sí òpérú ẹni bẹ́ẹ̀ tí kú wọn ò tí ì gbé sinmi

njengobuphothe siwambethe ngoba akho yotsoba yoda eja mobile singo shengwile kan alamoro ni ko sora fun o ni jejo mu tenuma be abushi shikelu mi o sese darapo mo wa luni opolopo nkan ta awon eyan fi n to mi leti ti won pe mi fun won to opolopo n ba mi so ta ba jo wo ta to wo so tun so se ibi ti opolopo ti fara kasa abi kin pe ibi ti opo ti fara gbon ohun na ni wi pe ko ni alamoran gidi ko si eni to gba alamoran to da ibi to ti ko wahala to yin daamu niyɛn olodumare maja ko daamu o ọpọ si ti gbiyanju o ti sare kódà lẹyin eto yi nijẹjọ arabinrin kan ba mi sọrọ fun ti abala ohun ikilọ yi ti mo sọ npa pe sora fun alamọran o pe ni to ohun fẹ pe ohun ti ohun lọ bere wọ́n sì wí fún un nígbà náà wípé ó dáa nítòótọ́ àmọ́ kó òun mọ̀ tẹ̀rẹ̀ sí i torí àwọn wàhálà kan bẹ́ẹ̀ díẹ̀ àwọn ogun kan wà tó bẹ́ẹ̀ díẹ̀ tó pé àwọn oní nǹkan bó ṣe pé èdè tó pè fún mi ni wípé oní nǹkan sọ wípé òun lòun ní nǹkan òun ẹnìkan ò sì gbọ́dọ̀ gbà á lòun tí wọ́n sì ń tọ́ka sí nìyá ẹni tá a wí yìí àmọ́ alámọ̀ràn tí ó gbọ́ òun ní àmọ̀ràn gbà náà pé níwọ̀nba tóun ti nífẹ̀ẹ́ kóun ó tẹ́rí sí i bẹ́ẹ̀ ni lòun kì í sì kọ̀rọ̀ sẹ́ni náà lẹ́nu lòun nígbàgbọ́ wípé ọgbọ́n tòun làákà irú ẹni bẹ́ẹ̀ ó tayọ tòun ló ṣeṣe bẹ́ẹ̀ tó tẹ́rí sí ìrìn àjò ìgbéyàwó náà tó sì ṣe wípé bá a ṣe ń sọ̀rọ̀ yìí kíní ọ̀hún ti di ogun ó ti dọdẹ torí o ní nǹkan tó ń pè òun lòun ní nǹkan ohun ẹnìkan ò lè dáàbò bò ẹnìkan ò sì lè ṣe bẹ́ẹ̀ gbà á mọ́ òun lọ́wọ́ ohun tó bá òun lòun lè fi dá lára nínú ayé tá a jọ wà yìí náà ni o ní nǹkan fẹni tá a wí yìí lògbòlògbò ilé ayé ò ṣe é gbé ọ̀run pàápàá ò ṣe é lọ tí n bá pé iná ń jó lórí omi ẹ̀pẹ̀ ń kẹ́rù ẹ̀ wá bẹ́ẹ̀ ni àmọ̀ràn ló gbà ẹnìkan ló tọ́ wípé tọ́ báyìí lóòótọ́ wọn ti wí fún ẹ pé ibi tó fẹ́ tẹ́rí sí ilé ibẹ̀ dààmú ó ní nǹkan pé òun lòun ní nǹkan ohun ẹnìkan ò sì lè dáàbò bò alámọ̀ràn wí fún wípé ó lè bá a jà kó dira kó dira ń tòótọ́ àmọ́ lọ́pọ̀ ìgbà ọwọ́ a máa jura wọn lọ ogun tó ń bọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá fínra nìyẹn ó rí nǹkan kan tó lè ṣe ní ṣùtá kódà ó ti gbọ́ wọn ti sọ fún amẹ́nìkan ni ó gbà lámọ̀ràn pé tẹ́rí sí i àkórí ohun ìkìlọ̀ fún talẹ́ tò ní tẹ́lẹ̀tẹ́lẹ́ rí tó ṣe gbọ́ ṣe kàmọ́ lè mú gbọ́ dáadáa di kásọ̀ di ọ̀sẹ̀ tó ń bọ̀ pé ṣọ́ra má ṣe jẹ́ àríjàgbá àríjàgbá gan lakúrí ohun ìkìlọ̀ fún tilẹ̀ tó ní àwọn ọmọkọ̀ tó rántí tọmọ obìnrin yẹn ni ó tẹ́rí sí ó di wàhálà àmọ̀ràn ló gbà lọ́wọ́ àwọn èèyàn kan ẹnìkan ló tọ́ wípé kó tẹ́rí sí bẹ́ẹ̀ ni wọ́n mú fún ọ náà lọ́wọ́lọ́wọ́ báyìí pé kó tẹ́rí sí nǹkan kan wọ́n sọ fún ẹ pé kó tẹsẹ̀ bọ́ ǹjẹ́ ò jẹ́ mọ̀ ẹni tó fẹ́ bá dùjàkadì yìí kí ló mọ̀ gan-an tó lè tẹ̀yìn ẹ̀ yọ bẹ́ẹ̀ ni ṣọ́ra fún àmọ̀ràn ó fúnra ẹ jòkó tọ́ wò kó o jọ wò síra wọn ó ṣe pàtàkì púpọ̀ ṣọ́ra má ṣe jẹ àríjàgbá wọ́n ní kinní kan tó ń wò lọ́ọ̀kan yìí wọ́n pe ogun wà ń bẹ̀ wàhálà wà ń bẹ̀ ìdààmú wà ń bẹ̀ ṣé o ti ní ohun tán fi ń kojú ogun nítòótọ́ ṣé o ti ní nǹkan tí wọ́n fi ń kojú wàhálà ṣé o
ó sì lérò wípé tógun òun bá ń kó àwọn èèyàn bí èlùbọ́ kò lè fẹ́wọ̀ náà dànù bí atẹ́gùn. Ó ṣe pàtàkì púpọ̀ kó jọ wò kó tọ́ wò. Mo ṣe kì wá ń lọ ní jẹjọ tí mo sì ṣe wí lálẹ́ tòní náà pé ṣọ́ra má ṣe jẹ àríjàgbá o. Ó ṣe pàtàkì púpọ̀ aláǹfààní àti ìyànà náà ẹ̀ dáadáa jù báyìí lọ lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ já mọ̀ mú àwọn ìkìlọ̀ yìí lò. Ó ṣe pàtàkì gan o. Àníjì sọ́fin ayé tọmọtọmọ. Ẹ kú kalẹ̀.

0: iṣẹ́ eléyìí tí mò ń ṣe tí mo kẹ́kọ̀ọ́ gboyè lẹ́nu ẹ̀ náà ni tí mò ń ṣe yìí tí mo sì mọ̀ ń pa ẹ̀ dáadáa. Mo ní àmọ́ ó ṣe é ṣe káwọn tí wọ́n mọ̀nà kan tí wọ́n lè gbà àti gbé ìgbésẹ̀ kan àbí òmíì kún wọ́n wà a lè rí wọn. Wọ́n ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pé kí n gbìdánwò ẹ̀ wò. Ọmọ yẹn sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní kí n gbìdánwò ẹ̀ wò. Mo gbìdánwò ẹ̀ wò ní tòótọ́. Bẹ́ẹ̀ ni níwájú ọlọ́run tá a gbọ́dọ̀ pè jẹ́rìí rọ́ nígbà tí ó fi tó bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ẹ̀ ìyípadà ń bá ọmọ yẹn.
1: Ṣé ni bá ní dárò?
0: Ó sì ń jọ bí ẹni wípé ara ẹ̀ ti fẹ́ yá ó ti fẹ́ ní ìtùsùn ti fẹ́ gba ìtúsílẹ̀. Àmọ́ ṣàdédé mo fẹ́ wọlé nírọ̀lẹ́ ọjọ́ kan mo ń gba ọkọ̀ bọ̀ pé kí n wọlé báyìí nírọ̀lẹ́ ní aago mi dún. Tí màmá yìí pè mí tí wọ́n sì sọ fún mi wípé orúkọ ètò yìí ni wọ́n fi máa ń pè mí mo sọ lẹ́ẹ̀kan pé Imunika ó yá jáwọ́ o.
1: Ìdàgbà wá o, gbà ní lọ́wọ́ ẹni.
0: Bẹ́ẹ̀ ni tí mo bá ń pe iná jó lórí omi ẹ̀ pé kí n ku irú ẹ̀ wá.
1: Ẹni tó ṣe ni.
0: Ohun tí wọ́n sọ fún mi nìyẹn wọ́n pé kí n jáwọ́ kí n dá ọmọ náà padà ibikíbi tí wọ́n ti gbé gbogbo ìyànjú tí wọ́n bá ń ṣe lórí ẹ̀ kí wọ́n jáwọ́ ńbẹ̀.
1: Inú wa máa nípa o, kò jẹ́ adájọ́.
0: Gbé èmi kọ́ pé ọ̀rọ̀ lèmi mọ̀ sọ tí mo sì lọ kẹ́kọ̀ọ́ lé ìwé tí mo gbẹ̀kọ́ gboyè tó pọ̀ dáadáa mẹ́.
1: Inú máa nípa
0: o. Ọ̀pẹ́ tòótọ́ pé bẹ́ẹ̀ ni àmọ́ eléyìí tí òun bá wọn gbégbèsẹ̀ yìí ó yá jáwọ́ fílẹ̀.
1: Gbígbà mi orí mi
0: gbá. Mo ṣe mí ní kàyéfì mo pé màmá ṣé ní tòótọ́.
1: Ọwọ́ ogun.
0: Wọ́n pé bẹ́ẹ̀ ni pé nǹkan tí mo fẹ́ nìyẹn. Wọ́n pariwo mọ́ mi gan lọ́jọ́ tí mo wí yìí wọ́n pé báwọn ti fẹ́ nìyẹn.
1: Gbígbà mi orí mi gbà mí orí mi gbà mí
0: o. Mo yọ̀nda bẹ́ẹ̀ ní tòótọ́ torí ìgbà tí wàhálà pọ̀ tí pé wọ́n pọ̀ ní ọjọ́ kejì mo pé kí wọ́n kí ọmọ padà sí àkàtà wọn. Àwọn ìdí tí mo ṣe múṣẹ̀lẹ̀ yìí wá tí mo sì ṣe fi ń pè wá ṣàkíyèsí gẹ́gẹ́ bí abalàyé tá a pè ní ìṣẹ̀lẹ̀ tó ń tọ́ka Imutonika tí ò jẹ́ agbóòrùn àṣebè tó ń sọ fún wa pé nǹkan pọ̀nú ayé gan tó pamọ́ ti kálukú sì gbọ́dọ̀ ṣọ́ra ni pé nígbẹ̀yìn màmá yìí náà ló padà pè mí tí wọ́n sọ fún mi wípé ọmọbìnrin yẹn ti padà jáde láyé kò ti káyé kó dìgbà ọ̀sẹ̀.
1: Ó pa ní orí gbà mí o, à ń sọ tí wọ́n.
0: Àgbọ̀ sọgbánù ni fún mi ọkàn mi bàjẹ́ púpọ̀.

bó tiẹ̀ ṣe wípé kò tí ì pẹ́ sí àsìkò yìí tíṣẹ̀lẹ̀ yìí fi ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń sọ yìí bí mo ṣe mú ṣẹlẹ̀ yìí wáyé àwọn ọmọ méjèèjì tó kù tí a rò wípé wọ́n fi ọmọ tìbí dìgàgá wọn àwọn méjèèjì ṣẹ́kù nǹkan kan ò sì ṣe wọ́n nǹkan kan ò kàn wọ́n

0: àdúrà kan tí màá gbà kí n tó kúrò lórí ètò yìí fún talẹ́ yìí náà ni wípé olódùmarè ò ní fi náà ọmọ ju ẹnìkọ̀ọ̀kan wa o ká kún fún àdúrà tó pọ̀ gan ká sì ṣọ́ra kí kálukú ṣọ́ra ohun tó pa mọ́nú ayé pọ̀ kódà mo rántí wípé ọmọ yẹn wí fún mi pé màmá òun kìí bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo sì nígbàgbọ́ pé ẹgbọ́n màmá yẹn lórí ètò yìí nígbà tá a ti bẹ̀rẹ̀ sí múṣẹ̀lẹ̀ yìí wá àmọ́ mo wí fọmọ náà gbà náà mo ní màá láǹfààní àti bá wọn sọ̀rọ̀ wọn á sọ̀rọ̀ ó ní wọn bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀ àwọn náà sì sọ bẹ́ẹ̀ fún mi wọ́n bá mi sọ̀rọ̀ ní tòótọ́ àmọ́ nígbẹ̀yìn ọmọ yẹn ká ikú dìgbà ó ṣe àwọn tó kù sì wà báyìí wọ́n wà wọ́n wà ìṣẹ̀lẹ̀ yẹn ò tí ì pẹ́ síra wọn báyìí lọ́dún yìí. ikú ọmọ yẹn tí mo gbọ́ gan ló ta mí lára tí mo fi pé àfi kí kálukú wa gbolú tí olùgbò ètò yìí ó gbọ́ nǹkan ń ṣẹlókè pẹ̀ gan ẹ̀yà àfi kọ́ bẹ́ẹ̀ fún tọ̀sẹ̀ yìí ká sọ gbogbo di ọjọ́ mẹ́jọ lórí ètò yìí dédé àkókò kan náà tá a máa mú ètò yìí wá fún wa orúkọ mi ò yí padà ọmọọba mukaram adédọ̀tun aṣáde lorúkọ mi ọmọọba dodo bí òkè ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ mọ́lẹ̀ DJ Spider ni studio manager tàbí iṣẹ́ pọ̀ lálẹ́ ìbá àṣejọ máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ nìyẹn kúnlé anífowó ṣe lòlóòtú ètò yìí àìmọ́gbàgbé tẹ́ bá pè mí ní kété lẹ́yìn ètò yìí fún ohunkóhun yálà fún tabalábá mi tún ṣòro mi àbí nǹkan tí ẹ fẹ́ fi tó mi létí 07063 5262 07063 5262 ni nọmba tẹ lanfani ati pe mi si e ma gbagbe arakunrin ti agbe wa lalẹ yi na te ba mo nkan kan to a le ṣe e je ki mo e ṣe o daaro orun ayo lasun o
1: okile onile okile onile
2: splash 105.5 FM the integrity station
3: your station here is
4: 105.5.
5: From the very beginning, we just saw the world differently than everyone else. This was made obvious in all we do.
6: That didn't sit well with some people.
7: What's our plan?
8: Our plan is to keep going on and not just go up, but stay at the very top. We are your favorite radio station. Splash 105.5 FM.
3: Yes. 105.5, The Splash.

0: Splash FM 105.5.
1: We've got the city on lockdown.
2: Got my own city that I hold down.
1: We are Splash 105.5.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Tun ti dan.
5: Bí mi débẹ̀, Olúwa Sakios, the return of Benga Adeboye. Ó tún máa gbé wa débẹ̀ níkànnì Splash 105.5 FM pẹ̀lú àràmàǹdà ètò tó kó ọ̀rọ̀, ọgbọ́n ìmọ̀ràn àti ẹ̀fẹ̀ sínú. Gbogbo alẹ́ ọjọ́rùú Wednesday láago mẹ́sàn-án sí mẹ́wàá 9 to 10 PM ní gbọ̀ngàn ètò tá a pè ní Bí mi débẹ̀. Ẹ ó sì máa jẹ̀gbẹ́ládùn ọ̀rọ̀ ìkìlọ̀ ká lè dẹ́kun ìwà ìbàjẹ́ tó lè pa ọjọ́ ọ̀la ẹni lára. Ìpele kejì ni ó dùn mí jù. Kí ló ń tẹ́nìkan ti ṣe fún ọ rí tó dùn ọ gan tó ti fa ìfàsẹ́yìn tàbí ìpalára fún ọ. Bóyá o ti wá bọ́m̀bẹ̀ àbò ń bá yí lọ́wọ́. Ó yá ọ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ètò gbẹ̀mídébẹ̀ káráyé fi kọ́gbọ́n. Ìpele kẹta ní ìrìn àjò ọ̀run níbi tá ò ti láǹfààní àti máa pè bá bàbá yín tàbí ìyá yín tó ti wà lọ́rùn sọ̀rọ̀. Kómẹ́dì yìí le jù, ìwọ náà máa gbé tó yìí. Kò gbọ́ nípa bàbá tàbí ìyá rẹ ti ń bẹ lọ́rùn pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè Ọláoluwa Sakios níkànnì Splash 105.5 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ fún ìkéde tàbí ìpolówó ọjà 0906-043-9771. Gbẹ̀mídébẹ̀ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè, ètò yìí pọ̀.

0: ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ ọlọ́run ajínrere tí ń bóló àti fẹ́ òjò olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ revealing jesus ministries ayé rẹ kò ní rí bákan náà mọ́.
1: ẹ já gbàdúrà ọlọ́run ìyá dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí ẹ tún fún wa lónìí pé ká tún wonú ọ̀rọ̀ rẹ o àgbàdúrà pé kí ẹ̀mí rẹ kó ṣí wa níyẹ̀ kí ẹ̀mí rẹ kó tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ sí wa lọ́kàn lórúkọ jésù kristi olúwa wa àmì mo kí gbogbo ọmọ ọlọ́run káàbọ̀ lẹ́ẹ̀kan sí lónìí sí orí ètò yín ẹ̀kọ́ bíbélì ètò tí a gbé kalẹ̀ fún ìdàgbàsókè gbogbo ọmọ ọlọ́run nínú ẹ̀mí àti fún ìlanilọ́yẹ àti ìṣínilójú fún gbogbo ènìyàn pátápátá láti mọ ohun tó jẹ́ tinú ọlọ́run fún gbogbo ẹ̀dá ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tá ń wò náà ni ìrere kristi sì sọ fún wa pé ìrere yìí ìrere tó kún fún orí ọ̀fẹ́ ni kò ìrere tó máa ń sọ èèyàn dẹni ìgbàlà ni mo sì sọ nǹkan kan fún wa níwèé fèsì orí kejì ẹsẹ̀ kẹjọ ìkẹsàn án yẹn ó sọ fún wa ó ní nípa orí ọ̀fẹ́ la fi gbà yín là nípa ìgbàgbọ́ ó ní àti èyí ni ó ní ẹ̀bùn ọlọ́run ni ó ní kìí ṣe ti ẹ̀yin tìkara ẹ̀yin tìkara yín ó ní ṣùgbọ́n ẹ̀bùn ọlọ́run ni ẹsẹ̀ kẹsàn-án yẹn ó wá ní kìí ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni kó má ba ṣe kí ni kí ẹnikẹ́ni kó má ba ṣògo so ìrere jésù olúwa jẹ́ ìrere orí ọ̀fẹ́ ọlọ́run ẹ jẹ́ mọ̀ pé paulu apostle pèdè kan níwe galatia galatia orí kìíní yẹn àwọn ọmọ ọlọ́run ni ó kọ lẹ́tà yẹn sí o epistle yẹn àwọn ọmọ ọlọ́run ni o ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́run yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti dẹni ìgbàlà tán wọ́n bẹ̀rẹ̀ sí ń gbọ́ àwọn ẹ̀kọ́ kan tó ń sí wọn nípò kúrò nínú orí ọ̀fẹ́ ọlọ́run pé ẹ gbọ́dọ̀ ṣe lé kẹ́ ẹ tó dẹni ìgbàlà tẹ́ ẹ bá ṣe lé ẹ lè rí gbàlà tẹ́ ẹ bá ṣe lé bẹ́ ẹ bá kú lónìí ẹ lè bọ́ lọ́njọba so ó ní àwọn iṣẹ́ tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe kẹ́ ẹ tó lè kí ìgbàlà yín ká tó lè confirm ìgbàlà yín ni paul bá ní ẹ̀yin ará yìí ẹ̀mí mo wá wàásù ìrè fún yín tí mo kọ́ yín kọ́ lé léyìí jẹ́ ń fi hàn wá mọ̀mọ́ ó ṣe ṣe kó o mọ́ ti rí etí mo fẹ́ sọ ẹnu bíbélì rẹ rí ìwé gálátì orí kìíní ní ẹsẹ̀ kẹfà ó ní ẹnu yà mí mọ̀mọ́ sọ pé ẹnu yà mí paul ló sọ bẹ́ẹ̀ ó ní ẹnu yà mí torí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú orí ọ̀fẹ́ kristi sí ìhìn rere mìíràn so nǹkan kan wà tá à ń pè ní ìrere mìíràn o so ohun tó bá ti yàtọ̀ fún orí ọ̀fẹ́ jésù kí ni ìtumọ̀ orí ọ̀fẹ́ ntéèyàn gbà láìṣe làálàá láìṣe nǹkan kan ó ní èmi mo wà sí ìrere fún yín kí ló ń sin yín nípò kúrò nínú tí mo wà sùn rẹ̀ fún yín ìrere tí mo kọ́ yín kọ́ lé léyìí tí mo priest fún yín tí mo wà sùn rẹ̀ fún yín tẹ́fídẹ́ ní ìgbàlà kọ́ lé léyìí náà kí lẹ tún gbọ́ ta ní wàásù fún yín ẹsẹ̀ ìkéje yẹn ó ní èyí tí kì í ṣe òmíràn ìyẹn ni pé lóòótọ́ ni pé ìrere làwọn tó ń wàásù rẹ̀ ń pè fún yín ṣùgbọ́n kì í ṣe ìrere lóòótọ́ o torí ta bá sọ pé ìrere ìròyìn rere ni so kì í ṣe ìròyìn rere náà so paul ní bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìrere kristi padà ṣùgbọ́n bí ó ṣe àwa ni ibi tí mo lọ ní ẹsẹ̀ kẹjọ yẹn ó ní ṣùgbọ́n bí ó ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá lé ó bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ jẹ́ kí ó di ẹni ìfibú èsì o jẹ́ kó ṣe kí ni mọ̀mọ́ ó ní kó di ẹni ìfibú ó tún sọ lẹ́ẹ̀kan sí ní ẹsẹ̀ kẹsàn ó ní bí àwa ti wí ṣáájú bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí ẹ̀yin ti gbà lọ jẹ́ kí ó di ẹni ìfibú so paul apostle pèdè kan níbẹ̀ tó bá ti pẹ́ ẹnìkan kan ló wá tàbí áńgẹ́lì kan gan ló sọ̀kalẹ̀ látọ̀run pé òun fẹ́ fi ìran kan hàn ọ́ pé n tó yẹ kó o lọ mọ́ wàásù rẹ̀ lélẹ́yìí tó bá yàtọ̀ sí eléyìí táwa wàásù fún yín oníkẹ́ni náà àtáńgẹ́lì gan àtẹ̀yàn kí wọ́n dẹni ìfibú ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó lágbára ni paul ló pè níbẹ̀ yẹn so ìbéèrè tó yá wá béèrè ni pé irú ìwàásù wo gan ni paul wàásù rẹ̀ fáwọn ìjọ tó wà ní galatia yá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tó kù mo ti sọ fún anú ẹ̀kọ́ ìṣáájú ìwé kọ́rìntì kínní ni orí kẹẹ̀dógún ó ní síwájú ohun gbogbo ó ní mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́ so nǹkan tí paul ń sọ fún wọn ni pé ẹ mọ́ pàlànà dà ẹ mọ́ sì gba ẹnikẹ́ni láàyè láti ṣe kí ni o láti pa ìrere tí tá a wàásù fún yín yẹn láti pa á dà o ni siwaju ohun gbogbo Corinthians kini ori kedogun lati ese keta siwaju ohun gbogbo mo fi eyi ti emi pelu ti gba le yin lowo bi Christ ti ku fun ese wa gege bi iwe moti wi ati pe asiku re ati po ji o jinde ni ijo keta gege bi iwe moti wi yen ni pe nti re dadu lori niyan ise ti Jesu Oluwa se ninu iku isiku ati ajinde re enikeni to ba wa su nkan mi gege bi rere oni ko deni ifibu eja mo pe opopolopo loni na ni won claim pe angel kan lo fara ohun ohun ri nkan ni ohun ba ri Jesu ni tabo ohun ri Olorun ohun ri angel ni won mo ohun lo sorun won mo lo sorun apade won wa ni ko n pada wa saye pe n to ko n lo ma wa su eleyi eja mo pe opopolopo eyan lo ti se lo se pe ati tan won je be ni a tan won je tori iru awon kan be tori opopolopo wa lo gbagbo pe ateni kan ba so pe ohun riran eja mo eja gbagbo sugbon bele gan so fu ape to ba sa so tele gan ni won fun ogan o ye ko le se kini ko le wo fini fini eh ko le se kini ko le bele ni e wa di ohun gbogbo daju sugbon oko wa gege bi omo lan la kin wa di ohun gbogbo daju teni kan ba so pe ohun riran tabo ohun gbohun oluwa ati gbagbo pe o to ni ki se gbogbo mo ri ki se gbogbo eh pe mo gbo won oluwa mo riran mo ri christi mo ri emi mimo mo ri angel kan mo ri emi kan ki se gbogbo re lo se pe otito ni o se ri imi gan ti le wa to se pe looto leniyan riran yen otito ni pe eniyan riran yen otito ni pe eniyan o rin irin ajo yen nu emi sugbon ki se emi olorun lo wa ndi e ni paul ba ni enikeni to ba wa su nkan mi o to lodi fun ori ofe christi yi pe e tu gbodo se nkan mi ah ah oni ko deni ifibu oni to ba ja angeli kan gan lo so kale oni angeli yen ki sa angeli olorun o ka angeli yen na ko se kini o ko deni ifibu so ah need pe keni kankan se wa ma fi bready iran kan tabi ala kan tabi ohun kan ko wa fi ko wa lomi obe lo pe mo lala ni e se mo pe opopolopo lo se pe boya ah isele won bi awon wa se isele labi kan se asele si won boya won ijaba oko ni won wa lo wa dabi pe okay won sa lai si pe laarin ijo meji si ijo meta eniyan wa soji pada lo wa ni won mu lo sorun apade o tabi won mu lo sorun Jesu wa so bayi se eje n so kankan fun wa Jesu ki Jesu tabi angeli ka angeli to ba so kankan to lodi si oro olorun in ta ti sakosile re nu bibeli ki se Jesu ti bibeli o Jesu mi niyan angeli kangeli to ba so kankan to lodi si ohun ti olorun ti fi han fun wa ninu iwe mimo angeli bi ni o angeli okoko ni o kin sa angeli olorun o opopolopo eyan lo si ti ni iru awon iriri bi eleyi ti won wo nu ijo olorun lo pe okay olorun so bayi gbogbo eyan si be si ngba won gbo e won wa ma ka kiri gbogbo ijo pe olorun so bayi awon eyan si ngba won gbo e je mo pe o need iran je n so eleyi mama a need iran kankan lati orun wa lati mo to ye ka se gege bi onigbagbo a need pe kenikan kan sese lo sonu apade oro olorun ti fi han fun wa ni kedere ohun ti ire Jesu Oluwa je e je mo pe Jesu Oluwa pede o mo ni o ni itan kan ti e je mo pe Jesu Oluwa man lo we dada o lo we kan nipa eleyi pe okunrin kan okunrin oloro kan ati Lazaru oni awon mejeji won ku ni ngba ti on ba ku e mo pe emi eyan oni bi te mi eyan ba lo ngba to ba ti ku o wa so fun pe Lazaru o lo si odo Abrahamu sugbon okunrin oloro yi ibo lo lo o no wa lorun apade ti ari to ba di lola won salaye nkankan si Jesu Oluwa so ninu owe to pa nbe yen mo pe o di alabuku fun
2: omi ni rambe ninu Jesu wa
0: fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì Jésù níbi gbogbo.

0: Ẹ̀lọ́ ẹ kalẹ́. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá yìí.
1: Ọ̀nà wálé ìmọ̀lẹ̀ Leonardo Kúnlé ọ̀run láti Jèrè, Ìbáramọ́sẹ̀ fún ọdún kan bá
0: báyìí. Ok, ta lẹ ní lájùlé ọ̀run sà?
1: Prince Ogunlànà Ogundiya Steven.
0: Ok, mo ń bọ̀ o. Mo ti mú wí àwọn ọ̀run yẹn tí mo mú wá. Yes, ọ̀run mo ti gbé wèé wá. Yes. Ọmọ ìlú wo ni ẹni tẹ dakọ yẹn? Báwo náà ṣe jẹ́ sí yín?
1: Ọmọ ìdèrè ni ní Bàbá Central. Ọjọ́ ọkọ ẹ̀gbọ́n màmí ọ̀dọ̀ ni mo gbé dàgbà.
0: Ok, ọkọ ẹ̀gbọ́n màmí yín. Ok, mo ń bọ̀. Yóò ti tó yí ẹ̀wò tí wọ́n ti kú báyìí?
1: Wọ́n ti kú láti 2015.
0: Ok, 2015. Ẹ jẹ́ ń wọnú ìwé ìlú wọn náà. Mo ti rí ǹjẹ́ ìmọ̀ṣẹ́ tí ẹ ń ṣe lájùlé ọ̀run sà? Yes, òní lẹ mọ̀, òní lẹ máa mọ̀. Iṣẹ́ tí wọ́n ń ṣe lájùlé ọ̀run, iṣẹ́ tí ń yàn láàyò tó di pé wọ́n làwọn èèyàn mọ̀ wọ́n sí lájùlé ọ̀run, kí òṣìṣẹ́ anybody tó ń bá wọn dù ú, iṣẹ́ náà ló dẹ̀ fún wọn lówó tó fún wọn ní ọ̀rọ̀. Màálù ni wọ́n ń tà. Kí lẹ sọ?
1: Principal school ni wọn kan tó kú.
0: Teacher school ni wọn kan tó kú àbí?
1: Ifu Edmonton ni wọn kan tó kú.
0: Ìgbà tí wọ́n wá dí ọ̀run àbá ti change iṣẹ́ fún wọn, káò ni wọ́n ń tà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ màálù tó pọ̀ gan-an tó yẹ pé màálù ńláńlá wọ́n sì ní owó. Ṣé ẹ fẹ́ kí n bá yín pè wọ́n kán send owó sí yín àbí báwo sà? Hello? Èmi kọ́ mo kọ́ tiẹ̀, ó dà pé látọ̀dọ̀ wọn ni. Ẹ ṣeun ẹ̀yin tẹ́ ti wà lójú òpó títọ̀ kí Return of Gbenga Adégbòye Múrí yín bẹ́ẹ̀ dúore. Ẹ ṣeun gan ni. Ẹ jẹ́ ń tún fi nọ́mbà síta 070-6949-3000 tàbí kẹ́ ẹ gba páàbí wọlé 070-14-47-5770. Ìkànnì Splash 105.5 FM. Fẹ́lẹ̀lẹ̀ Ìbàdàn ibẹ̀ ni mo wà yìí. Ìwé tí bẹ́ẹ̀ ń wájú mi ọ̀run mo ti gbé wá. Kò sí anybody tí ó bá pè wọlé báyìí tí ò ní sí oko èèyàn tí ẹ fẹ́ ká bá yín pè, tí ò ní sí ní àjùlé ọ̀run, tí ò ní sí nínú ìwé yìí. Gbogbo náà sì ti lówó, wọ́n sẹ́ndì owó sí yín. Bí dádì ẹ bá ti kú, ìwọ pè wọlé mi ní kinní yìí ń bọ̀ pé bàbá rẹ ó gbóhùn wọn. Màmá rẹ ó gbóhùn rẹ. Anybody ó gbóhùn wọn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ pe MK Abiola, bẹ́ẹ̀ fẹ́ pe Àbáṣà, bẹ́ẹ̀ fẹ́ pe Fẹlá Aníkúlápó, bẹ́ẹ̀ fẹ́ pe Barista, bẹ́ẹ̀ fẹ́ pe Epo Àkàrà, yín bá yín pè wọ́n. Kò sẹ́ni tí ń lè bá yín pè o. Even olórin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí, eléré tíátà tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí, màá bá yín ṣe kí ni? Màá bá yín pè wọ́n.
2: Alẹ́ ni lọ́rùn, alẹ́ ni lọ́rùn.
0: Mo sọ nǹkan kan ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún, mo ní wọ́n jí ẹnìkan gbé ní ọ̀run páwọn bandits pín jí ẹni yẹn gbé, pé a wá nílò àwọn ọlọ́pàá àti àwọn sọ́jà tó lè bá wa gbà wọ́n sílẹ̀, pé ipá àtàwọn sọ́jà pẹ̀lú ọlọ́pàá ti ń bẹ lọ́run pé kò ká wọn o. Adúpẹ́ o, adúpẹ́ pẹ́ òkun. Bá a ṣe parí programu báyìí, àwọn ọlọ́pàá wọ́n sì pè wọ́n ní bó wa la ṣe fẹ́ ṣe báyìí, pé bẹ̀ẹ̀ ọ̀rọ̀ lórí owó náà ni. Ẹ tún gbowó lórí pé ẹ fẹ́ lọ rescue èèyàn ní ọ̀run. Wọ́n ní àwọn gbowó o, sáà ní gbowó ni. Àìláìkó owó náà mo ní òkè, kò sí problem. Tó ń tẹ́nu ẹ̀ mo ṣe roundup kọ́ tí wọ́n tán ní sọ́jà náà pè látinú barracks ní ti ọjọ́ ńbẹ́ o. Hello, Gbenga, mo ní yes. Ayúdi wọn mo lé mi ni sà. Wọ́n ní àfẹ́ fọ́lú ẹ lọ sí heaven, mo ní òkè, kò sí problem. Mo sì kó gbogbo àwọn ọlọ́pàá, gbogbo sọ́jà, inú mọ́tò, ọba di àjùlé ọ̀run. Ọlọ́run wa ṣeun. Ìjọba MK Abiola tó jẹ́ president wa lájùlé ọ̀run. In fact, bàbá yẹn wọ́n really try. Àdẹ̀gbà àwọn tí wọ́n ṣe kínní tí wọ́n jí gbé lọ́run, àṣegbà wọn lẹ̀. Ibi tá a ti wá ń lọ lójú ọ̀nà, àwọn ọlọ́pàá tí mo kó láti ilé ayé, wọ́n wá pàdé àwọn ọlọ́pàá ní ojú ọ̀nà. Wọ́n dá mọ́tò wa dúró, wọ́n ní tí wọ́n ń gba owó. Wọ́n wò pé sàn ń gba owó ń bí náà. Mo ní bẹ́ẹ̀ ṣe ń gbà láyé náà ni wọ́n ń gbà lọ́run. Àmọ́ àwọn ìfitipátipá ń mú yàn, bẹ́ẹ̀ ni sì máa ń fitipátipá máa ń mú yàn.

àwọn èèyàn mi wọ́n mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ àwọn ní alẹ́ òní bẹ́ẹ̀ ni àtorí pé àwọn náà ń gbọ́ báyìí so nígbà tí a wá dẹnu gbó yẹn ní àjùlé ọ̀run iṣẹ́ ńlá làwọn ọlọ́pàá yẹn ṣe o in fact pẹ̀lú àwọn sọ́jà yẹn wọ́n really try wọ́n try gan so nígbà tí wọ́n fi máa bọ̀ padà bí mk abiola ṣe fún ọlọ́pàá kọ̀ọ̀kan àti sọ́jà kọ̀ọ̀kan ó fún wọn ní wá 1 trillion àwọn ọlọ́pàá tó tẹ̀lé wa lọ àjùlé ọ̀run ó fún wọn ní wá 1 trillion ọlọ́pàá kọ̀ọ̀kan wá 1 trillion mo ní owó rèé ó ní agbára gan bí ìmíín bá tún ṣẹlẹ̀ mo lérò pé a tún pe àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn sọ́jà láti wá ṣe kínní láti wá lọ bá wa rescue wọn ní àjùlé ọ̀run ṣé rí ẹ mọ̀ jẹ́ tán yìí ẹ lè ṣe kínní kíjọba kankan ní ilé ayé tá a wà yìí gbogbo ẹnu mo fi sọ wọn lè fún yín 1 trillion bẹ́ẹ̀ ni kó àfù gan tó dọ́dọ̀ yín àwọn ti gba àìmọyemọye èmi mo sọ bẹ́ẹ̀ so lọ́rùn yẹn confirm ni

0: ọrùn.
1: Ẹ káàbọ̀ padà. Hello.
2: Ẹ kalẹ́ o.
1: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa bá wa sọ̀rọ̀ yìí.
2: Olúwa tó sìnà sọ̀rọ̀ láti Ọ̀yọ́.
1: Ta lẹ ní lájùlé ọ̀run?
2: Dádì mi, Pásítọ̀ Adédèjì.
1: Pásítọ̀ Adédèjì, ọmọ ìlú wo ń Pásítọ̀ Adédèjì yẹn?
2: Ọmọ Fìdítì.
1: Ọmọ Fìdítì, ń bọ̀. Adédèjì, ọmọ Fìdítì. Dádì yín lélẹ̀ tí ń wọ sùtù àwọn pásítọ̀ orí pẹpẹ yìí.
2: Bẹ́ẹ̀.
1: Ǹjẹ́ ẹ mọ iṣẹ́ tí dádì yín ṣe lọ́run sà?
2: Iṣẹ́ wọn ṣe.
1: Ọlọ́run Olódùmarè. Ẹ mọ àwọn tí wọ́n máa ń ta kòkó ọjà oko yẹn?
2: Iṣẹ́ bàbá wọn náà ṣe ni.
1: Exactly, iṣẹ́ tí wọ́n ṣe lájùlé ọ̀run nìyẹn. Ǹjẹ́ ẹ fẹ́ ká pè wọ́n?
2: Ó
1: yẹ ẹjẹ́ pè wọ́n kó wọlé. Ó ti ring. Ó ti ring o. Hello sir. Ẹ kalẹ́ sà, ẹ kú àtàárọ̀ lénìí. Bẹ́ẹ̀ni sà, mo wà lórí rédíò ọmọ yín wá pè wọlé. Ó ní pásítọ̀ lẹ́ ń ṣe nílé ayé tẹ́lẹ̀ mọ́ alẹ́ ẹ ti di àti ń ta kókó nǹkan kan sáà ní kẹ́ sẹ́ǹdì owó. Ẹ sà, ó ń gbọ́ yín báyìí sà. Ọya kí dádì ẹ̀.
2: Bàbá Ọya kí ló ṣẹlẹ̀?
1: Wọ́n ní ayọ̀ ni o. Wọ́n lọ́jọ́ kan pẹ̀lú. Wọ́n ní sálàáfíà lẹ wà.
2: Adúpẹ́ o.
1: Bí èlò wa lẹ fẹ́ kí wọ́n fún yín báyìí?
2: 100 million.
1: 100 what?
2: 100 million.
1: Okay. Ẹ sà, wọ́n ní sẹ́lẹ̀ rí 100 million fáwọn. Ẹ fún 100 million. Yàkàtà yáò. Bó ni ó ṣe rí gbà sà? Okay. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa rí 100 million gbà lélẹ́yìn. Ṣé ń gbọ́ mi sà?
2: Okay.
1: Wọ́n ní tó bá ti di Friday tí ń bọ̀. Wọ́n ní kẹ́ ẹ make sure pé kẹ́ ẹ contact mi pé kí n wá fi mọ́tò pàdé yín. So ká wá gbé yín wá ká wá gba 100 million lọ́wọ́ àwọn.
2: Ẹ bá mi gbà.
1: Ṣé ẹ̀yin ò sí lé ní?
2: Ẹ bá ti bá mi gbà. Má ká gbà lọ́wọ́ tẹ̀yìn bẹ́ẹ̀.
1: Ẹ sà, ó lòun lè wá rí yín ní nǹkan tó ń tàn láti sọ, àwọn náà ń gbọ́n tẹ̀ ń sọ báyìí. Dádì yín ni ẹ mọ̀ gbọ́. Dádì yín ni mo ti kọ nọ́mbà yín nìsín, mo ti kọ nọ́mbà yín fún dádì yín. Dádì yín làwọn máa pè yín láago 12 òru lónìí. Àwọn béèrè àkáǹtì yín.
2: Ẹ̀yin bá mi rìsíìfù kọ̀ yẹn.
1: Gèmi kí n tó bá yín rìsíìfù kọ̀ sí bàbá àti mi ní, mo ti gbọ́. Bàbá yín rìsíìfù kò ní ẹ bẹ́ẹ̀ nínú. Àbá yín gbà. Alright, ẹ ṣeun. Lápá bẹ́ẹ̀ ẹ ti gbóhùn dádì yín. Ẹ ló dì kọlà ìta ló wà ń bẹ̀. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ yín.
3: Mo ti ṣàdé Kúnlé Kristiana láti Olúyọ̀lẹ̀.
1: Mọ́mìwá, ẹ kalẹ́ mà.
3: Ẹ kalẹ́ kújọ́ mẹ́ta.
1: Ọjọ́ rọ pẹ̀lú máa o.
3: Àwọn èèyàn yín kọ́ lọ́run.
1: Àláfíà ń gbogbo wọn wà. In fact, wọ́n ní ká mọ kí yín. Wọ́n lè ṣe ká mọ béèrè yín, wọ́n sì ń ṣàdúrà fún yín.
3: Wọ́n jọ ń béèrè wa, wọ́n dẹ̀ jọ ń ṣàdúrà fún wa ni.
1: Bẹ́ẹ̀ni.
3: Àdúrà àwọn ó gbà lórí wa.
1: Àmì Ọlọ́run Olódùmarè. Ta lè fẹ́ ká bá yín pè? Ẹ kàn fẹ́ kí wa ni?
3: Mo kàn fẹ́ kí bàbá mi rin pé ṣé òtútù yìí ò mú wọn lọ́rùn.
1: Àyà ọmọ ìlú wọn dádì yín. Ọ̀sun State. Ok, ó kọ ohun náà mọ̀ wọ́n sí.
3: Michael Ojo.
1: Bàbá Michael Ojo. Ti pè wọ́n rí gan.
3: A ti pè wọ́n rí. Mo kàn fẹ́ confirm bóyá ibi tó ń wà kò ń ṣe ibi tó tutù ó ti máa mú wọn ni.
1: Ok, ẹ jẹ́ pè wọ́n náà, torí last week tá a ríra yẹn, ó dàbí pé wọ́n náà fẹ́ travel síbì kan.

tún ti dé lálẹ́ yìí. Sórí ètò yín ètò wa idán. Idán gangan leléyìí, eléyìí tó yàtọ̀ sí dọ́kídán. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Eléyìí tá a pe amọ̀ sí ìkànnì ọmọlúàbí Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú ọgbà ilé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Adùgbọ́gbà kan sí bàbá ń sọ nípa idán gangan. A lọ lánàá, a ti dé padà lénìí lálàáfíà. A dúpẹ́ pé a bẹ̀yìn tí a náà lálàáfíà. DJ Spider ló máa jẹ́ kẹ́ ẹ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa. Ìyẹn lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn. Ọ̀gá wa Túndé Ọláwọ́ olóòtú ètò Alex Ferguson Tìjáni olóko dáná ló kọ mi. Olóko eléyìí tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá ti àǹtí àdì sport actor. Actor eléyìí tó wà active. Ẹ wò wá. Ní Facebook ìkànnì ti Splash 105.5 Ìbàdàn tàbí TikTok. At Tìjáni olóko dáná sport actor on TikTok ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. Ṣé ẹ̀ tún gbàgbé pé a tún máa yí ko tó ti káàṣì ẹ̀ lálẹ́ yìí káàṣì ẹ̀ káàṣì ẹ̀. Ẹlẹ́ ti ń play káàṣì ẹ̀ látijọ́ ẹ̀ jẹ́ káàṣì ẹ̀. Ṣé ẹ̀ ti play káàṣì ẹ̀ lálẹ́? Ibi táwọn èèyàn tó ti ń fi nǹkan ẹnu nu o. Wọ́n ní já yín tán ni àwa ó já yín tán káàṣì ẹ̀ lálẹ́. Àwọn èèyàn gbẹ́nu sí káàṣì alẹ́ gan o. Ẹ̀hẹ́n ìní sọ jù báhùn lọ. Tactics ni gbogbo ẹ̀ tó bá ti já sí o ti já sí nu. *347*1004*1# ìtẹ́fì ń yẹ káàṣì ẹ̀ nu. *500 náà tíkẹ́ẹ̀tì kan kí lo owó ọ̀hún ká mọ́ nísìnyí. Ṣùgbọ́n wọ́n ba owó yẹn *500 yẹn ó di $500,250 fẹ́lòmíì. Ẹlòmíì fi ń jẹ $1,000,000 lórí $500,000 yẹn. Ó ti lọ fà. Ẹ jẹ́ abẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. N ò ní pẹ́ yí ko tó ti káàṣì ẹ̀ lálẹ́ yìí o. N ò ní pẹ́ yí ko tó ti káàṣì ẹ̀. Bàbá sọ nípa ìdíje ti Wavusombi Under-20. Èlé ti ń lọ lọ́wọ́ ìyẹn lórílẹ̀-èdè ti Côte d'Ivoire. Ẹ mọ́ gbàgbé pé mo já yín tán lánàá pé Nàìjíríà ikọ̀ ti Flying Eagles àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Under-20 tọkùnrin ti orílẹ̀-èdè ti Côte d'Ivoire. Wọ́n jọ láǹfààní àti jọ búra wọn so nípele semi-final. Ìfigagbága ń le bí eyín afọ́gun. Orílẹ̀-èdè tó gbàlejò la kojú semi-final. Aya ọkàn mi ò balẹ̀ pé orílẹ̀-èdè tó ń gbàlejò òun la pàdé semi-final. Àtìlẹ́yìn tí ó wà lẹ́yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lásán. Lóòótọ́ ọmọ Nàìjíríà náà ya pa Côte d'Ivoire o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò lè dàbí ó ń lé. Ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run. Ìfigagbága òun ó bẹ̀rẹ̀ bá a ṣe kọ̀wé ẹ̀. Orílẹ̀-èdè Côte d'Ivoire ló kọ́kọ́ gbọ́ṣẹ́ Nàìjíríà wò. Níṣẹ́jú 18 ibẹ̀ ni àyà everybody ti já pé Côte d'Ivoire eléyìí. Ṣéèṣe pé bóyá orí mẹ́wàá ní bá a lọ fún Nàìjíríà báyìí. Ẹ tó mi àwọn àkọ́kọ́ ní 18 minutes. Ṣé ò lè mi méjì kábala àkọ́kọ́ tó parí báyìí? Wọ́n jọ ń fà á lọ. Ìfigagbága náà ó wọ abala ẹlẹ́ẹ̀kejì. Orílẹ̀-èdè Côte d'Ivoire ó na Nàìjíríà lọ first half. Nígbà tó di second half, ẹni tó jẹ́ balógun ikọ̀ yìí Aliba Simon ló bá dá padà fún Nàìjíríà. Ó dọ̀mí ayò kọ̀ọ̀kan ní 68 minutes. Àwọmí ayò kọ̀ọ̀kan yẹn ni wọ́n ta lọ o, ìyẹn ní 90 minutes. Nígbà tó di àfikún ìṣẹ́jú, abala àkọ́kọ́ àfikún ìṣẹ́jú òun náà ni Abubakar Aliu. Òun ló ti mi ẹlẹ́ẹ̀kejì fún ikọ̀ ti Flying Eagles. Nàìjíríà fẹ́lẹ́ kejì sí ibẹ̀ ló ti ya àwọn lọ̀tẹ̀ lẹ́nu pé ẹ máa wo Nàìjíríà bí
e koju orilede tin gbalejo ni pele semi final e tun lu meji seyo kan e mo ni confidence yo ami ayo meji seyo kan yen la gbe lo ni abala akoko afikun oseju iyen extra time first half ngba to di abala elekeji second half extra time bi Côte d'Ivoire bo se jade tan si Nigeria nu avigba avigbo Côte d'Ivoire mi awon o lo fi di omi ayo meji meji omi ayo meji meji o na la gbe lo ta pada fi gba goliwo mi gba penalty gba penalty in to pada ku si na ni omi ayo merin si meta iko fly negus lanfani ati tesowo waju iko fly negus o fi yaja won ara bi ami ayo merin si meta penalty asekagba so si la asekagba nu iko ti super falcons ifigabaga ti won awon gba ifigabaga ti won lowo bayi o baba so nipa ifigabaga eleketa ele to kein ni isori ele ita wa super falcons atorile de ti egypt super falcons ifi ya je egypt lowo ami ayo meji seyo kan ami ayo meji seyo kan la lu won lowo baka na orile de ti zambia o na fi ya je malawi lowo ami ayo meji sodo ni agba so be lori eto ta lo ta losan pe malawi eleyi o sumo ko jiya o sumo ko je pe o lo ma jabo ti o tele orile de egypt jade ti won ma lo le won ninu isori eleyi ta wa yi bi isi yen bo se nwaye lowo bayi to ba pada tan sibe to ba je pe in ti onikaluku won ti won jo na lowo bayi na ni won pada gba lo orile de zambia ni o se po akoko jade o Tori o ni leke bayi 6 points plus 7 goals. Orile de Nigeria ipo elekeji la wa pelu 2-1 ta na lowo yen. 6 points plus 2 goals. Orile de Malawi tin jiya lowo lowo orile de Zambia tin je meji sodo lowo to ba tan be. Ipo eleketa lo se 6 points plus 1 goal. Bi nkan se ri lapa abe yen niyan. Ta ba so nipa to ni se pelu idije ti Wafcon. Ile to je pe ale ida ni ifigabaga to kein ni isori ele ti Nigeria wa star 347 star 1004 star 1 hash ko di cash yet is splash niyan star 347 star 1004 star 1 hash Intervi gbore wo benu. Awon eyan je cash e lala le o. Ele ti play cash e lati joy. Play e ti play tale. Kale ti play tale ni e ti gbenu si. Ebi ta awon eyan ti ra mo kan je werewere nu. Werewere la awon eyan mo kan je nbi. Eja lanfani ati sunwo waju. Baba so nipa Oluko ni orilede wa Nigeria. Oluko ni ti Dream Eagles. Iyen Olympic Eagles to orilede wa Nigeria to ko wa gba gold medal. Olympic Atlanta 96. Oluko ni Johannes Bonfrejo. Baba ti je odibi mo pe nje je mo pe ta ba so nipa Gold medal ti Nigeria gba ni odun 1996 yen Atlanta 96 pe mo ja gbo osi nbe gbogbo ileri tan se fa won lojo na lohun a fun yin leleyi a fun yin lele a e gbogbo Nigeria ga a fun yin leleyi oni njeje mo pe ohun o gbo nkan kan bo dasiko yi pe won fa won ni national honor won fa won le won fa won lowo ohun o gbo nkan kan dasiko yi won fa won ni kankan o oni sugbon todo tohun lohun so o oni jeje mo pe awon agba bolu ile ti awon jo gba idije ohun ni odun na oni kaluku won ti gba ti won ijoba Nigeria ti fun oni kaluku ni ti e pe sugbon ohun tohun je oluko ni gangan ohun o gbo kankan lati 1996 o baba nso nipa Johannes Bonfrejo o ti pe 80 years ninu osu kefa
oṣu kẹfà ọdún tó kọjá yìí àbí oṣu kẹfà ọdún tá wà yìí oṣu tó kẹfà tó kọjá yìí June 15 náà wọn bi o ti pé 2 years báyìí ó sì wà lókè ipẹ pé ngbà ó bá dìgbà tí ẹlẹ́ran bá wá túkù ìgbà náà lẹ́wà ní ẹfẹ́ mankara olùkọ́ni wa tó gba gold medal fún wa ní olympic 96 ẹfẹ́ múlẹ̀sì ẹ pa màlú ẹ pelére tó gbajúgbajà kò wúlò mọ́ kò wúlò mọ́ o gbogbo tí ń bẹ́ ńlẹ̀ gbogbo tí ń bẹ́ ńlẹ̀ ni ẹ bó ń kó ẹ̀yìn náà lẹ́kún promise òun kọ́ lòun fagídí mú yín ńgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ ní padà fóun ní gbogbo tẹ́ ẹ sọ́njò òní kí wá ló dé kí ló dé tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ ńgbà ẹ ti sọ bẹ́ẹ̀ òun ti fọkàn sí o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùkọ́ni kọ ti olympic eagles ikọ̀ tó gba gold medal ní olympic tó wáyé lọ́dún 1996 ní atlanta 96 nù bàbá bonfrey joe ní àwọn ògbọ́n nǹkan kan wọ́n sì ti fún àwọn pléyà tí wọ́n gba táwọn jọ gba fi ẹ̀yẹ wọ́n ti fún gbogbo wọn ní tiẹn bóyá tó gbé òun wá jọmọ nàìjíríà ó ní wọn ṣe fóun tóun ó ti ránṣẹ́ sí ìjọba àpapọ̀ ẹ̀ka tí mójútó eré ìdárayá ẹ̀ka tí mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè wa nàìjíríà pé ẹ bá mú ẹ̀tọ́ òun ni ìgbà tí ìṣẹ́pẹ́ wa mú báwọn inú ilé débi tábà ni nàìjíríà ló sàánú bàbá yìí o ẹ̀tọ́ òun ni àwọn ṣiṣẹ́ débẹ̀ ni báwọn bá lo olympic nísìnyí tí wọ́n fẹ́ lu àwọn lálùpa ní sọ pé fóun ní gbogbo tẹ́ ẹ fẹnu ya ẹran ọbẹ̀ ẹ ti fáwọn ọmọ ìlú yín ẹ ti tọ́jú àwọn ọmọ ìlú yín ẹ wá ń fìyà jẹ òun tòun gẹ́gẹ́ bí bonfrey joe gẹ́gẹ́ bí n tó sọnù gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àní pé yí kò tó ní àṣálẹ̀ yìí *347**1004*#*347**1004*#. Ìtẹ́ ìgbẹ́nu sí káàṣì ẹnu lálẹ́ yìí àti súnmọ́ bí a ti yí koto aṣọ́lé orílẹ̀-èdè ti cape verde ilé tí wọ́n fìtorí ẹ̀ yí òfin padà nínú ìdíje league àgbọ̀jẹ̀ torílẹ̀-èdè ti chile lẹ́yìn ìgbà tí ikọ̀ ti kolokolo tí wọ́n gbé wọnú kẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn òfin league wọn ni pé agbábọ́ọ̀lù àbáṣọ́lé o kò sí àǹfààní kankan fún anybody láti mọ̀ jẹ́ nickname o ò lè jẹ́ nickname ńbẹ̀ bí mo ṣe ń jẹ́ tìjà ní olókun dáná yìí nínú kí ni kán bá ń kọ tìjà ní sẹ́yìn aṣọ mi àbí kán bá ń kọ olókun dáná pé ẹ bá ń kọ sport actor wọn á gbà láyé ṣùgbọ́n nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún fòsíà nítọ̀ òun ò lọ́bi tóun ò ti ní jẹ́ fòsíà o bó tiẹ̀ sí pé ó kọ ẹ̀ gangan ní ozé evora dayaz ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn ikọ̀ tí rs bakene wọn gbórí wọlé láti gbé fòsíà níwọ̀nba àgbà tán ti ní kò nílé jẹ́ fòsíà lórílẹ̀‐èdè cape verde pé kò sáàyè nickname ó tún padà darapọ̀ mọ́ ikọ̀ ti kolokolo náà ní lórílẹ̀‐èdè chile nígbà tí kolokolo lọ báwọn alákòóso líìgì ọ̀hún kẹwò ẹjẹ́ á gbé fòsíà celebrity ni ẹ fún un láǹfààní àti kọ fòsíà bọ́ ṣe bẹ́ndì òfin fún un nu pé tọ̀ wọ́n pa ọ̀nà ẹnu ọ̀nà oko gan wọ́n padà à ń bèlè tà sí ọ̀nà ẹnu pé àwa la sọ bẹ́ẹ̀ pé kò sí àǹfààní nickname àbí ó dáa náà àǹfààní nickname ti wà báyìí o ẹ̀yin bí tẹ́ bá fẹ́ jẹ́ nickname fòsíà àti jẹ́n yí òfin padà wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé nígbà wọn tẹ aṣọ ògbábọ́ọ̀lù fòsíà nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù kolokolo wọ́n ní láti jọ tí wọ́n ti ń taṣọ aṣọ agbábọ́ọ̀lù ìyẹn ní orílẹ̀-èdè ti nínú ìdíje líìgì orílẹ̀-èdè ti chile àti líìgì abala àkọ́kọ́ ni àti líìgì abala ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kò sí aṣọ ìwọ̀ gbábọ́ọ̀lù agbábọ́ọ̀lù tó tà tó ti fò síà wọ́n ní wọ́n nara wọn ra jẹ sí ni wọ́n kódà gan wọ́n ní wọ́n tún sanwó lẹ̀ pé tẹ́lómi bá wá jẹ sí wálé nílé ìsìn nínú kan ti kolokolo tí wọ́n bá ti ra jẹ sí tán yóò wá san owó lẹ̀ pé wò òun ó jí wá gbà láàárọ̀ la ni ẹ bá ń tọ́jú jẹ́sí mi o wọn ò wá gba jẹ́sí láàárọ̀ la ni o ẹgbowó owó jẹ́sí leléyìí jẹ́sí fòsíà celebrity world cup nígbà tí ń lọ world cup gbogbo followers tó gbé lọ world cup kò wọ 500,000 ní ìsìn fòsíà ti ní 29.9 million instagram handle
in lonu awon ti a ni TikTok olale kankin in ben TikTok ni TikTok pelu mi John una ben TikTok Abdul Jalil Adetunji okan lomo ni Ibadan nu magaji Ibadan o joba bomi lo Ade Dolapo una ben ni TikTok awon ti anu won ya pa nbe gan o

nípa ti tábìlì un nípa ti tábìlì ti WAFCON nípa ti tábìlì àtúnṣe tó wà nípa ti tábìlì yẹn ni pé Nigeria náà plus one náà Nigeria wà o plus one ni Nigeria wà ìfigagbága yẹn ò gbúdọ̀ tán ní 2-1 fún Nigeria o kí Egypt tó score o ni Nigeria wà ní plus 2 nígbà tí Egypt ti score tán ti score penalty wọ́n ti yọnu goal Nigeria báhùn minus plus 1 ló bọ́ sí báyìí Malawi níbẹ̀ ní ipò ẹlẹ́ẹ̀kejì Super Falcons níbẹ̀ ní ipò ẹlẹ́ẹ̀kẹta Zambia ló wà ní ipò alákọ̀ọ́kọ́ tiẹ̀ lé tó túmọ̀ sí pé Super Falcons nílò goal tó yapa dáadáa lè sọ Malawi kó mọ́ tuntun lọ mi àwọn lọ́wọ́ Zambia bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹ nìyẹn skipo lókè lọ́la kún fàyà kún skipo ẹni tá a bá ń sọnu èèyàn bá ti ní àwọn olólùfẹ́ tó jẹ́ pé àwọn gan sandy gbogbo ẹ̀ yóò jọmọ yọ lọ ni Super Falcons ní bẹ ní ipò ẹlẹ́ẹ̀kẹta gbúdọ̀ gbá 2-1 lọ o pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ awó lọ lẹ́nu tá a bá dẹ̀ ní ká wo penalty ti orílẹ̀-èdè ti egypt ti wọ́n fi score agbábọ́ọ̀lù wa lọ́wọ́ ẹ̀yìn ìmọ̀ tó mú ọ tó fi fún ọmọ lọ́mọ lẹ́bù lẹ́nu ó ti gáìdì bọ́ọ̀ lọ wọ́n fọmọ yẹn pààsì ó ti bíìtì ó ti ṣíìdì bọ́ọ̀ mọ́mọ yẹn lọ́wọ́ bọ́n ṣe fún pààsì báyìí àti ẹ̀ ti rò pé egypt àǹfààní eléyìí láti mi àwọ̀n kó kàn dá bọ́ọ̀ yẹn lẹ̀ ni ọlọ́run ti fún ọ láǹfààní ó ti gbéra jù lọ ó ti gáìdì bọ́ọ̀ yẹn ti lọ goal kick wá lọ fún ọmọ lọ́mọ lẹ́bù intentional ni o láàlẹ́ fi tó gbájọ́ ọmọ nàìjíríà ká ní ọmọ wa ò mọ̀ọ́mọ̀ fún lẹ́bù lẹ́nu ọmọ tí kò ṣe pé ó ti géènì bọ́ ọmọ lọ́wọ́ wá fún lẹ́bù lẹ́nu bọ́n ti lọ wo VAR nu adarí ayò ó bínú nawọ́ ni pé ẹ̀yin nàìjíríà ẹ lọ gbẹ lẹ́ẹ̀kọkànlá ẹ lọ gbà á ẹ jẹ́ àtẹ̀sọwọ́ iwájú Adéhùn Mohammed Salah nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù Trabzonspor àwọn tí wọ́n bí aléèrè pé àwọn jiyàn sí ládùúgbò àwọn pé ẹgbọ́n wọn ní 30 million ni Mohammed Salah ó mọ gbà nù kọ ti Trabzonspor owó Mohammed Salah ò wọ 30 million o in tí a gbọ́ tí yóò bá padà yí padà ó lè ṣeéṣe tí wọ́n bá padà sí gbogbo owó ẹ̀gbẹ̀gbẹ́ mọ́ ṣùgbọ́n tá a gbọ́ ni pé owó tí Salah ó mọ gbà lọ́dọọdún nínú kọ ti Trabzonspor láàrin 17 million euro sí 23 million euro lówó yẹn wà lè tó túmọ̀ sí pé bóyá bó bá ṣe mi àwọn sí bó bá ṣe dá pé tó gbà figagbága sí ni ó sọ bí owó yẹn ó ṣe pọ̀ ṣùgbọ́n 17 million òun ló súnmọ́ tó jẹ́ pé owó tó kéré jù tí Mohammed Salah ó lè gbà nù kọ ti Trabzonspor lọ́dún àwọn àdéhùn tán fi sí lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tó gbà padà lọ sókè dáadáa bóyá iye ìfigagbága tó gbà góòsì tó skọ̀ ó ti bọ́ sí báwọn láti bẹ̀ yẹn ká sún ọwọ́ iwájú ikọ̀ ti chelsea ti sọ fún ikọ̀ ti as monaco èlé tí wọ́n fìfẹ́ hàn láti gbé agbábọ́ọ̀lù fún ikọ̀ ti chelsea láàrin gbùngbùn ìyẹn tá a bá ń sọ nípa romeo lavia wípé owó tẹ́ ẹ kó wà yẹn ẹ lọ wo history iye tá a gbé romeo lavia ni owó tá a gbé romeo lavia owó yẹn mọ̀ kì í mọ̀ sí owó kéèké bíi 50 million money bíi 50 million lowó tá a gbé ọmọ yẹn a sì àtà 25 million as monaco ni ṣé lavia tẹ̀yìn gbé lẹ́yìn fẹ́ lẹ́yìn ó wà ní lavia chelsea lavia southampton kan lavia eléyìí ti di adé elégbò bí ṣe ń lọ ní ṣe ń bọ̀ torí ẹ̀ làṣẹ ni a fún yín 25 million ṣùgbọ́n chelsea ní kò tiẹ̀ sí fún títà àwọn ò ta romeo lavia ó lè padà gbádùn káwọn gbádùn ẹ̀ ọlámilékan adélékè facebook imavioje peter joseph adewusi. Joseph Adewusi Facebook Ọlámilékan Bọ́lájí Mumin Ọlábísí Ògúnlẹ̀yẹ Káyọ̀dé Ọlásùnkànmí Upmanyu láti ayé tó rè lọ́hùn Abdulaziz Ona Mbembe King Omo Jagaban Aziz Sadiq Ufoma Emmanuel Etugbo Kọ́lájọ Elijah Ọláìtàn Love Chelsea láti sẹ́yìn Michael Bokunmi Olútádé
awon ti anu ni Facebook Adedokun Adesina Yobami pelu mi salami Akim Olaya awon ti won ya pa Facebook ki se keke o mu ti wa lawo Rokib Isola awon ti anu duro do lata iwo Aregbe feran mi Aregbe Sola Oke Up Liverpool Ogini una bembe tun ji Oyedokun eja so won waju ikwegbe agba ballu ti ikwegbe agba ballu ti Lille won ti se kilo kilo fun ikwegbe agba ballu ti Man City wi pe ogbon ati nuda ti ko ti Man City ti a fe mo lu lati fi mo tap current agba ballu awon ta ba nso nipa Ayoub Wade omo bibi orilede Morocco yen pe o ku die kaato omo yen kere jun ti Man City nse fun lo omo yen o ti ni ogbon ati nuda to po omo yen kere jun ti Man City nse lo ona ti Man City fe gbagbe agba ballu awon ikoda to Man City no le gbaru e boyan ti ri pe iko ti Lille kere sa won won wa fe yan awon je won ni ikwegbe agba ballu Man City won yan awon eyan lo ba omo yi nile lati lo da okan mo yi lati lo da okan kan po okan e po lati wo ma won alakoso kegbe agba ballu Lille lowo ko so di wahala loju pona lati wa sinu ko ti Man City gege bi ti awon alakoso kegbe agba ballu ti Lille gege bi ton sonu pe nti Man City se ye o da awon mo mi Super Falcons o ti di meta se yo kan Uche Nakano lo fi eleketa si e ma ji oduro nbe dakun o e je ki go yen ma po ba yen e je ki go yen ma lo be tabili tun ti yi pada Nigeria tun ti wa ni plus 2 a tun ti wa ni po elekeji Olorun lo mo ye igba ti tabili o fi yi pada kan to pari ifigabaga yi Zambia na Malawi lowo meji sodo ni Nigeria ti fe leketa si e ma du leleketa e je o ma lo be ni sa beleti lato yo na be TikTok a ni pe yi ko to ti ka se e mo adehun ti agba ballu fun iko ti Arsenal ta ba nso nipa o ti da agba ballu Arsenal na nunu kini a se ti ka se e DJ Spider a se ti ka se e Chelsea lohun e mo pe ya je Chelsea leni ya je Chelsea leni ikwegbe agba ballu ti Juventus na Chelsea ami ayo kan sodo ya je Arsenal na ori Abetis na Arsenal meta se yo kan ni Napoli fi ya je Osasuna meji se yo kan Man City ohun fi ya je K League All Star meta se yo kan ni AC Milan ohun ati nta omi ayo kan Mallorca na ti fi ya je PSG meta sodo ohun lo bade ẹ̀hùn mẹ́ta sódò ló bá dé ẹjẹ́ ayé kò tó ti káàṣì ẹ̀fẹ́ tí ó gbọ́ pẹ́ lálẹ́ yìí *347 *1004 *1#. Bruno Guimaraes 75 million ló bá dé o 75 million lówó tó bá dé ẹ mọ́ gbàgbé pé 77 ni Arsenal kọ́kọ́ ṣetán láti san ṣùgbọ́n 77 yẹn àlàyé yẹn yàtọ̀ sí 75. 77 ti Arsenal ko lo ti ikọ ti Newcastle ti won da pada yen owo to po ninu owo yen owo to je addons to wo yen yo po ohun lo fa ti ikọ egbe agba ballu Newcastle se da owo yen pada pe addons yi ti poju be ba fe gbe player ss le se ni £75 million ati £5 million lori addons e wa fe gbe player e ko 77 wa ninu 77 yi to ju ojo oju owo gan owo bi koju ko to £68 million gbogbo yoku e wa ko le addons ayewada ko saaye andawo yen pada Arsenal wa pada lo nigbeyin gbeyin gbogbo owo to pari adehun Bruno Guimaraes £75 million ni o off addons ton ba ni off addons lai si addons nbe o ni £75 million yen ko si addons nbe o e mo gbagbe pe iko ti Olympic Lyon to ta omo fun iko ti Newcastle ohun o gba 20% nti e ta ni number yi
tani number yi DJ Spider Chelsea ni won ti lu won le ni Chelsea wan je ya ka ki gbo continent won ti won tun ti lo je ya Asia eh tani number yi 081 lo bere number yen 081 lo bere number yen 1599 lo pari number yen 1599 on lo pari number yen awa ti ati sa sin bi yi o ti lo ogo to din 25000 lale inu ogo gbe le kan na ni o ogo edakun o ogo skipo god bless him ba mi alakoko tin dun yi aba ri le pe lele keji to ni ton wo ba ti gbe to ko se ogbon ta fe da si o alakoko ni dun lo yi alakoko nu o de le keji

0: Ah, to. Kò sí ta fẹ́ ṣe sí o. Hello. Ẹ ti jẹ 25,000 lákòókò mọ, ẹ má bínú, ẹ ti jẹ 25 kọ́sọ́mà kẹ ó pè yín. Ẹ jẹ́ àmọ́ lọ DJ Spider ló jẹ́ kẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túnde Ọláwo olólùtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ Splash FM, ó dàbọ̀.
1: Splash FM 105.5.

Ọlọ́run tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa. Mo dúpẹ́ tèmi. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kígbe pé mo dúpẹ́ tèmi. Ọlọ́run kì í kọ àdúrà ọ̀pẹ. Ó gbogbo àwa tá à ń dúpẹ́ ní òní ọjọ́ karùn-ún. Àwẹ̀ wá di nọmba 5 lónìí. A sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga. Gbogbo ìyẹn ní Jésù ò mà ṣe. Ògo ni fún ọ Jésù. Ẹ wá kúnlẹ̀ sókè. Mọ́mí àti dádì ẹ kúnlẹ̀ sókè. Ẹ jẹ́ ń gbàdúà kejì fún yèmí màá gbà. Àdúà kejì tí Ọlọ́run kì í kọ̀ ni àdúà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Àmì ìmọ̀ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ pọ̀ tó. Bàbá oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹnìkan tó lè dúró. Oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ káwa ó lè bá máa bẹ̀rù ẹ̀. Àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Nítorí tó lọ fẹ́ dẹ́wò lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday. Jọ dárí ẹ̀ṣẹ̀ wa jìwà. Ìwọlẹ̀ lẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀. Bá a ṣe kúnlẹ̀ níwájú àjọra wa lójú. Gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe Ọlọ́run dáríjì. In the name of Jesus Christ. Mọ́mí àti dádì, ẹ̀ṣẹ̀ rẹ lọ sí òkun ìgbàgbé. Ó ní bí àwọn èèyàn mi tí à ń pe orúkọ mi mọ́. Tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá a ṣe kúnlẹ̀. Ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n gbàdúà ń bí. Ó lóun ó gbọ́ láti ọ̀run. Ó lóun ó gbọ́ àdúà wa. Ó lóun ó sì dárí ẹ̀ṣẹ̀ wa jìwá. Ó lóun ó sì wo ilẹ̀ wa sàn. Ẹ̀ṣẹ̀ tó taari àìsàn. Tó taari wàhálà sínú ayé wa. Ọlọ́run dáríjì wa. Ìwọ ni dáríjì wà lọ́wọ́ rẹ̀ káwa ó lè bá máa bẹ̀rù ẹ. Ó ṣètòrí pé o ti gbọ́. In Jesus name. Ẹ dìde kí n gbàdúà kẹta fún yín. Ẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú òní ni 5. Àdúà kẹta tí Ọlọ́run kì í kọ̀ ni àdúà fún àánú. Mi ò mọ̀lú tó wà tó ti ń gbọ́ prógráàmù yìí. N tó bá mú ọ ka ẹsẹ̀ márùn-ún síwájú nínú àwọn tí ó ra àánú gbà láyé tí wọ́n fàánú sàánú fún àkà ọmọ wọn. In the name of Jesus Christ. Àánú tí ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí tí n bá ń bínú. Ó lóun sì rántí àánú. Lórí ìwà àtọmọ kí lè ò tó sú lónìí. Kí Ọlọ́run kọ́ rántí àánú. Kó sí ọ́ láàánú, kó sí ọ́ lóore. In the name of Jesus Christ. Ẹ̀kẹ́ ní ìgbà márùn-ún. Bàbá sàánú mi. Bàbá sàánú mi. Ó di méjì. Bàbá sàánú mi. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Bàbá sàánú mi. Bàbá mi sàánú mi. Ònla láàánú. Ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run àti àná mo ti ṣíde. Ìwé Psalm, ìwé tí mò ń kà, ó ní ìwé Psalm 77 verse 11. Psalm 77 verse 11, ó ní ẹsẹ̀ Bíbélì tí mò ń kà. Níbo lẹ ti ń gbò mí sà? Ó ní ẹran mi létí, èmi ò rántí iṣẹ́ Olúwa. Ní tòótọ́, èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́. Màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́. This is the voice of God. Àwọn iṣẹ́ kan bẹ tí Ọlọ́run ṣe ní ìgbà yẹn, mo ló tún lè ṣe nísìn. Our God is a God of miracle. He has done it so many things before. He can do it again and again. And I believe o lè ṣe fún wọn náà. Yóò wulẹ̀ tí ẹ ṣe fún ọ ni. Ẹ fi ọwọ́ kan sí àyà ẹni bàbá. Látòní lọ bí ayé mi wo. Ní àná mo wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu tí mo ń wá nípa ọ̀rọ̀ tá a pè ní creative miracle, nature miracle through the word. Ọ̀rọ̀ ìwé tá a ṣe ní Jesus City, ó ní kí n fún yín ní nǹkan mẹ́ta. Omi 771, anointing oil 2, àti kinní kan. Because tí mo wà nínú oṣù yìí, oúnjẹ ni. Overtaking by food. Gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri ayé. Mọ́ mi sì 77 tọ̀tẹ̀ yìí. Because yóò jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú kankan nínú ayé rẹ̀ ọjọ́ Friday sí ni. Bẹ́mi sì ṣe máa sọ láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó ọba ti dé Ìbàdàn tí ń lọ sí ìkirè. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kòyí tàbí kẹ́ ní Jesus City lẹ́ ti sọ. Ẹ ti débẹ̀ náà nìyẹn. Ẹnìkan ní pásítọ̀ ṣe bẹ́ẹ̀ ti fún wọn ní ìtẹ́ ẹ̀ mú bọ̀ ìyìn tí ì fún wọn ò di Friday. Gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Òun náà mo fi sọ pé nǹkan mẹ́ta ni. Now, níbo lo ti ń gùn mi? Wàá fetí, wàá fojú ẹ. Ìwọ gan ni mò ń bá wí, wàá gba ìyanu tó gbà rí. Ìyanu kan bẹ tí wọ́n ń pè ní healing
and deliverance miracle. Ise iyanu iwosan. Aranti o selen Friday niye. Ati itusile. It's going to be deliverance galore. Ni agbara eni to ni aye atun. Eni kan ni so ti se ri ni lai moye. Ninu we Second King chapter 5 verse 14. Ibi lati ri Namani. Adete. Bibeli ni Namani ti o tira re bo inu odo woli lo so fun. Oni lo we ninu odo Jordan ni igba meje. O si lo we igba ti o jade ni igba keje. Bibeli ni ara re si mo o dabi ara omo titun. Ete parele kana. Aje nso, nto ba sele, rile tun sele pada. Mon na wo mi jade, bo bwa isan, ti o je o sen to wu o se. A isan ti o jaye yi o sale. A isan ti o je o jen to wu o. A isan ti o je o dide, gege bi woli. Bimba yo to foke ni ba maru. Ta bito kan sen, kaka sa sen kaka ni e maru. Mon sole kana. Loruko Jesu ko jabo jabo jabo jabo jabo lara won in the name of Jesus in kankeji ti baba mi ologun ajobo lo won se nigba ta ba de Jesus city deliverance and healing miracle o ti seri oni aran leti ki se beyan nikan lo ti se o ninu we Second King chapter 4 verse 34 Second King chapter 4 verse 34 ari omo to ti ku. Bibeli so wipe ori fifo lo pa but woli mama debe woli si na le omo kunrin yen odo bale ni mole loju ese won lo sin wa ni igba meje ofa iku si fo jade egbe owo lori gbogbo eniyan ta ba re ni ti won ti so tele iku si tabo lala iku tabi won gan riran iku tabi emi kan ja olaya pe nkan le si o mo na wo soke la toni lo ma je mu iku oye lori e bi abare ni keni ti won ni ko kuku dandan ti won ti o mu dani iwo atomo mo yo yin danu ku nbe eyin o si nbe bibeli ni eyin ki yo ku ikuku kan bi o se yiye mo kede iye si o mo kede iye fun awon omo re e wa gbo physically niye eyin kan nbe to je pe nto ku oju ke yin o ku lo ise ti ku lo re igbe yawo ti ku idokowo re your financial life has already zero. He has died. O ti ku. Mo kede gege bi woli. Agbara ti so nkan ji laarin odun. O ni laarin odun ma so ise mi ji. Bayi l'Oluwa wi. Gbogbo to ku oya soji, soji, soji, soji. E soji pada. O ni lawe wa pe number 5. Bi ojo kan ba nbe to daju teyan le gbawe. Iru oni bayi. Iru ojo bayi. Enikan ni wo ni bayi yes bi ojo kan ba nbe to daju teyan le san ore majemu ta bore anu iwo ni bayi today is 5 eyin wo le ti san ore majemu yin o mo fe ro oni lo pe number 5 oni ku awon ayan fe mi joje won fi ebo ba mi da majemu leyin oni atojo 77 a ni so ore majemu o ku ojo meji bayi account number fun gbogbo awon ti an fe san ore majemu ta bo ni ore anu 1966 36 38 73 1966 36 38 73 Access Bank niye Comfort Life Mission International ni o gbe jade bi e ba lo yen e lo eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International niye no gbe jade but first bank in here now boba wa di ojo Friday ibe ni ati pe siba siba ni 77 ipadi e kan pe

0: bo ba be dibe lato ni lo bo be dibe lola eje menu ku mbi be yen eje nse bayi kin to pe mo fe pe awon eniyan wole egbon ti bibeli so ninu iwe mark chapter 5 verse 25 to 34 mark chapter 5 verse 25 to 34 ibi lati ri obirin onisun eje e mo gbagbe o ara awon kan to lo lo won denwo ni healing and deliverance miracle ti o sele loni lojo Friday enikan ni onisun eje be ni obirin onisun eje odun meji la lo fi se bo ni kete to pade Jesu onise iyanu o lo isun eje pare iyi pada lasi deba eyin ayan fe wo nkan e wo tin sele yin
1: oruko mi ni Mrs. Ojetola Bukola
0: nice
1: mo ti wa sibi tele ti mo wa jeri si agbara Olorun lori omo mi yi owa into drug as in owa drug addicted
0: awon ti ma mu nkan
1: e ma mu imukumu yes mo le so gba yawo gbangbansin tori pe Olorun ti se yanu
0: touch
1: nigba yen mi ri li le so toroju ti mi pe omo mi
0: ati gbo
1: tori o ya ko ti pari Adeleke University lo wa o ti e ko pari lati 2023 ki drug to wa mu yen o mu o na mo ruko awon ti mu o sa mu
0: awon ewo le ma mu e ba nda ko
2: kolos
0: mu kolos
2: ice
0: gogo
2: cigar everything je di
0: o kan mimu
2: fifa
0: aje npase yin na lomo yin te lomo ti mu nkan ki eje Jesu ko gba jade lale story time yes
1: so ni march ta se suya night
0: suya night
1: yes
0: amen ta lo mo jo ta mo se suya night every last day gbogbo ojo to ba ti kan osu nbo la ti mo se
3: online
0: ile ni ori facebook ko se ti mo wa church and 77 to 30 o yato and mo so nkan kan ni ojo Sunday inti mo mu bo lati Canada eni kan ni se mu nkan gbogbo yin mo fe fun amen e to wa je papa nba yi be inti ba je ko ba sa ti dele re nice ni ojo Friday inti eni kan ni se mu nkan bo ni lo fi pe nkan meta ti emi oluwa ni kin fun yin ni Jesus City anointing oil lo fairly omi 77 ati kini yen enikan ni ki an nto ba ri ko je iwo ni loko omo ngba tin ba fi ni olowo inu le re lo fi si o pada lo na o le je lojo yen o si le je lojo keji but kini kan sele ti to fi fi aye le o tun ni mo ibi mo ohun olorun yen nto so fun mi ni yen now ba se n gbo testimony yen mo to ni ki n so ni Friday ni yen e mura bo laaro yi oto ni oloto ni to won oto o so nje la wa yi
1: so ni ale ojo yen ba se nse prayer yen lo
0: okay
1: e wa so wi pe enikan kan wa nbi o ami pada wa lo wa lara e
0: nice
1: bi pe ko gbadura o se bere si ni ma gbadura te en le e bayi o kan na le ni
0: latori Facebook na
1: beni
0: so gbo anointing is not limited by distance
1: so bo se na le bayi in fact to ba je nu church ni tabi to pe pastor kan lo gbe owo le mama sin titi lai ni toroju mi ti ri gan mo ti nawo ko to di pe mo wa church
0: cha
1: ah mo ti nawo mo ti rin are gan but I thank God e jo e ma binu eni ma korin be jo
0: oye ko
1: e kan je kin so pe mo ti mo na ye yi na rara ko yi pada Jesu lana iye na mo la sile ogo
0: mama yan ni eniyan iba se ru e fun mi iba sodo Olorun kenkele won ni to ba se pe pastor kan ni oloje mo so won wa pastor wa mo ko si nti pastor le se and bodo nba lo mi o fi mi se sababi ni kan ba Olorun duro ni inu Jesu nikan ni isemi wa
3: ẹlẹ́sìn ni mi tẹ́lẹ̀ kí n tó pàdé Jésù. Bí ó gbé bá sí mi lọ́rùn báyìí, màmá sọ́dọ̀la, Jésù nìkan ni ọ̀nà yìí, gbà ní kíkú, gbà ní yíyè. Sáà gba Jésù yìí, ṣé débi ìrìbọ mi, kò sí tí ò ní atóní gbà ní. Ó ní a kàn ń gbàdúrà lọ ní àṣẹ kan kó tó di ọjọ́ Friday, fóònù tuntun rẹ̀ jáde. Ẹ kígbe mo fẹ́ máa wo wòlíì mi. Yes, ma.
1: So bó ṣe ṣubú lulẹ̀ báyìí, bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa confess. Confession yẹn wá ju pé àkàn wò pé ó ń mu drug lọ, ó jù lọ gan. Because mo ti kó gbogbo òmukúmu yẹn pọ̀ sí ojú kan bẹ́yìn. Ó wá sọ pé a ṣe bí mo ti ní kó lọ para rẹ, kí ló dé tó dúró dọjú èní. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan, ẹ̀mí yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde. Kí ló dé, ṣe bí mo ti ní kó yáwèrè, ìyá rẹ yìí náà ni, kíní kan yìí náà ni, ó yá jáde. Ẹ̀wọ̀ ó pọ̀ gan, ó pọ̀ gan. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: Mo ní sọ ẹ̀mọ́ tẹ́ ẹ̀ sọ ń gbà yẹn.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Àwọn èèyàn wà ń bí tajọ torí àjọ dúró bíi fámìlì ni. Àwọn èèyàn tó lè testify sí wọ́n wà ń bí kí n má fagùn. Látijọ́ yẹn ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe nọ́mà. Torí ta bá wá chọ́ọ̀chì tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni a ṣàjáde nínú chọ́ọ̀chì ni. Ta bá lọ sí Jesus City, Big Mommy wá wà ń bí báyìí. Wọ́n bá mu lọ sí church báyìí pé ẹsájì òdúró sẹ́gbẹ̀ẹ́ yín, bóyá kò fẹ́ rí èmi, a lọ wọn lójú, a sá wa lé ni. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run ṣe tán, tí èmi náà dúpẹ́ pé mo bọ́ lọ́run dúró, torí èmi náà ti ṣèrìbọ mi, òun náà ti ṣe.
3: Ẹ ti ṣèrìbọ mi.
1: Bẹ́ẹ̀ ni gbogbo wa ti ṣe.
3: Mo dúpẹ́.
1: Muslim ni wá tẹ́lẹ̀ o, ṣùgbọ́n a ti di Christian.
3: Ìgbésẹ̀ ṣe pé ẹ ti gba.
1: Jésù lolúwa.
2: Bẹ́ẹ̀ ni sà.
3: Anáwó ẹ méjèèjì kí n pàṣẹ. Kí Jésù kọ fọ́nà hàn ọ́. Màmá, ṣé ọmọ yín ti wà ń dúró nínú church?
1: Kódà ó ti lọ pé òun fẹ́ join media.
3: Báyìí.
1: Bẹ́ẹ̀ ni.
3: Bó wá lọ̀rọ̀ school?
1: Ọlọ́run ṣeun, ọmọ mi ṣe graduation last week.
3: Yeah.

0: Olúwa, Olúwa wa. Orúkọ rẹ ti ní ìtọ́ ní gbogbo ayé.
1: Àrin lọ́kọláyà yìí.
0: Kábíyèsí rẹ lẹ́dùmarè.
1: Ẹjẹ́ o, ẹjẹ́ ayọ̀ tòótọ́. Nítorí ọmọ.
0: Ọlọ́run àwọn Ọlọ́run, Olúwa àwọn Olúwa, àpáta ayérayé ibè ṣàdé wa.
1: Ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Mo yìn ọ́.
1: Mo
0: fi ọpẹ́ àti ìyìn fún orúkọ rẹ mímọ́. Títóbi ni ẹ́, ó pọ̀ ní ipá àti agbára. Kábíyèsí rẹ lẹ́dùmarè.

0: Ọlọ́run mo kí gbogbo wa wípé ẹ ká lẹ́ o. Gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí. Mo kí yín lọ́pọ̀lọpọ̀ wípé ẹ ká lẹ́ fún tìtì ní o. Ṣé dáadáa ni mo bá yín? Ọ̀dẹ̀ ò dàbí. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Ìbànújẹ́ ayé àti wàhálà ayé kò ní kàn wá. Àní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Àní bọ́nu pàkú tí ayé tọmọtọmọ.
1: Kò ní bàjẹ́ lè tó gorí afẹ́fẹ́ o.
0: Láṣẹ Ẹlẹ́dùmarè.

0: ọlọ́run bá mi òkè ìbẹ̀yìn èèyàn. Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá fà, ìbá ẹlẹ́sìn àbáláyé, ìbá ọmọkú ayé, ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́.
1: Ọ̀dẹ̀dẹ̀ wa o, ọgbọ́dọ̀ bàjẹ́, ètò ìgbéyàwó, ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Ìbá ọ̀gá mi pàtàkì ọmọọba Kọ́ládé Alábí, ọmọọba tó ní òde òṣogbo Àyàkókò Ọ̀nàkí Ajimotaba Ogun. Jẹ̀gbẹ̀nì bí àtẹ̀kùn, ìṣedélọ́jọ́ tí fi ń wù mí, ọmọọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba. Ajagun mọ́ fi tìbọn ṣe, Àyàkókò Ọ̀sun ẹ̀nìgbà ọ̀tẹ̀.

0: lóko kábíyèsí ọba adébáyọ àkàndé bàbá tánkò asòdí lápá bí ìta wà
1: yìí
0: túndé ọmọ ọláwúwo ọ̀gá wa pátápátá ní kọ̀nì ìta wà
1: yìí
0: olóòtú ètò yìí ṣeun ọmọ akínọlá
1: ìlú ọgbọdọ bàjẹ́
0: dj spider nbẹ lórí ìjòkó lọlẹ tẹni tẹ fi ń gbọ mi ń lẹ kẹtẹkẹtẹ.

0: ìwé tí orúkọ gbogbo wa wà ńbẹ̀, ìwé yẹn ṣe mi ò mọ̀ bó ṣe ibi tó bọ́ sí kò yé mi. Ìdí nìyẹn o. Ṣùgbọ́n àwọn orúkọ tí mo ti mọ̀ sórí ni mò ń dá kọ báyìí. Ìjọ nítorí Ọlọ́run, mo fi ìyọnu Ọlọ́run ọba mi, mo fi bẹ̀yìn o, ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ dákun, ẹjọ́ nítorí Ọlọ́run. Sànyà olú, mo rántí orúkọ yín. Ẹyin tí mo bá ti rántí, ń mọ̀ pé yín, ẹ má bínú nítorí Ọlọ́run. Ẹyin ètò tí tó bá jẹ́ pé yín ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ni. Kò ní bàjẹ́ la pé ò gbọ́dọ̀ bàjẹ́ ètò ìdílé. Ètò ìdílé tí ò gbọ́dọ̀ bàjẹ́ àárín ọkọ àti ìyàwó, tí ò gbọ́dọ̀ bàjẹ́ àárín ìyàwó àtọkọ, tí ò gbọ́dọ̀ bàjẹ́. Ètò ìdílé yìí ó fara pẹ́, àbí kí n sọ wípé láàrin ọkọ àti ìyàwó, pé ìgbéyàwó wọn ò gbọdọ̀ túká, kò sì gbọdọ̀ dàrú.
1: Ìlú ò gbọdọ̀ bàjẹ́.
0: Ṣùgbọ́n àwọn tí wọ́n ń sábà gbẹ́tò, àwọn mọ̀mọ́ wa, àwọn bàbá wa, àwọn ni wọ́n máa ń gbọ́ ètò yìí, tí n ta bá nà síta, tí wọ́n ó dà sí, tí wọ́n ó fún wa ní ẹ̀kọ́, tí wọ́n ó fún wa nímọ̀ràn, tí wọ́n ó tọ wa sọ́nà. Ìdí nìyí tí mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá bàbá wa àti mọ̀mọ́ wa, pé ẹ ṣe o, pé ẹ ṣe o.
1: Afẹ́fẹ́ kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́ kò ní.
0: Nǹkan méjì la mú wá sórí ètò lénìí, ṣùgbọ́n kó tó di pé a mọ̀ tẹ̀síwájú lórí ètò náà.

àwọn nǹkankan tí a fẹ́ fi máa kún àwọn ètò yìí ni pé àwọn kan wà tí wọ́n ti ní ìrírí tí ìrírí wọ́n sì ti tayọ, àwọn kan wà tí wọ́n ti bá àwọn nǹkan kọ̀ọ̀kan pàdé tí àwọn nǹkan tí wọ́n bá pàdé tó ju ọjọ́ orí wọn lọ. Àwọn Yorùbá ní ìrírí làgbà, àwọn nǹkan kan wà tí ẹ ti bá pàdé nínú ètò ìrìn àjò ìgbéyàwó yín ṣùgbọ́n tó ju ọgbọ́n àti òye yín lọ. Táwọn míì ọmọ Yorùbá tó máa sọ nísìn, wọn gbọdọ̀ sọ jáde, tó máa sọ kinní kan ṣẹlẹ̀ kinní kankan ò ní ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ sọ, ẹ sọ, ẹ má dá akọ yín, ẹ má dá orúkọ yín, ẹ má dá akọ yín, ẹ̀yin ẹ kàn pé ẹni tọ́lọ́run ọba mi mọ̀ ni. Ẹ wá sọ ìrírí yín yẹn, kẹ sọ fún ọmọ Nàìjíríà, káwọn Nàìjíríà sì fún yín lámọ̀ràn. Ṣe rí àwọn bàbá àtàwọn mọ̀mọ́ tó wà lórí ètò yìí, Ọlọ́run kàn dìídì yàn wọ́n fún mi ni, Ọlọ́run dìídì yàn wọ́n fún mi àti fún ètò yìí ni, láti máa to ilé, to ilé àwọn èèyàn tí ó ti mẹ́hẹ, tàbí ilé tó ti dagun, tàbí ilé tó ti dàrú. Àwọn ilé mi wá tó ti dàrú o, àwọn ilé tó ti dàrú ti pọ̀ o, àwọn ilé tó dàrú ti pọ̀ jáǹtì rẹ̀, pàápàá àwọn ilé tó sì ń dàrú yìí, àwọn pé àwọn wo ni, àwọn ọmọ 30, àwọn ọmọ 20 tó ti ṣègbéyàwó ní 26 tí wọn ò tí ì pé 30 years, ọjọ́ orí wọn ò tí ì pé 30 years, ìgbéyàwó wọn ò tí ì pọ̀ ọdún 5, tí sì ń dàrú, tí ìgbéyàwó wọn sì ń dàrú, ọlọ́mọ kan wá pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́, ọlọ́mọ méje pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́, ọlọ́mọ mẹ́ta pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́. Oríṣiríṣiríṣiríṣi ni tí sì ń fà á ńgbà mí, ìwọ ò jù mí, èmi ò jù ọ́, ó wà ńbẹ̀. Àìlè tẹríba fún ọkọ, ó wà ńbẹ̀. Àìlè bọ̀wọ̀ fún ọkọ, ó wà ńbẹ̀. Ọkọ míì sì ga ni sáá, ọkọ míì ọtí ni sáá, ọkọ míì sì rí kìkìdá àgbèrè ni. Oríṣiríṣi nǹkan ni máa ń fa ìgbéyàwó, oríṣiríṣi nǹkan ni ìkánkàn tiẹ̀ wà tó yẹ pé tọkọ bá lọ rìn àjò, tó bá dé ìyàwó kọ̀ọ̀kan retí pé kọ́kọ́ ohun kọ́kọ́ kíhun, tọkọ bá lọ bí iṣẹ́, tọkọ bá dé ìyàwó kọ̀ọ̀kan retí pé ìyàwó wà ń lé ni o, pé kọ́kọ́ kọ́kọ́ kí n pé ẹ kú ilé o. Ọ̀kan náà máa sọ, ṣé ìwọ ọmọ pé ibi iṣẹ́ ni mo lọ? Wọ́n gan lọ́kọ̀ọ̀kọ́ sọyẹ àgbà, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ṣe dáadáa ni, ṣe ibi iṣẹ́ dùn, kí ni ọkọ̀ọ̀kọ́ máa wá wo ọkọ rẹ pé kọ́kọ́kọ́ kí ọ. Ẹ gbé nǹkan yẹn lè da ìgbéyàwó rú, ó lè da ìgbéyàwó rú tọkọ bá jẹ́ ẹnìkan tó le ni. Àwọn nǹkan wọ̀nyí ò ń da ìgbéyàwó rú, àwọn nǹkan wọ̀nyí ń da ìgbéyàwó, ṣùgbọ́n tá a bá ti ń sọ, àwọn bàbá wa àtàwọn mọ̀mọ́ wa, wọ́n máa ń bá wa dà sí, tán sì bá wa wójútùú sí. Ẹlòmíì lè jí, ẹlòmíì lè ti sùn báyìí, nígbà tó bá débi program tó kàn déédé jí tọ̀, bí àkópa rédíò tàbí kankan tàbí kàn déédé sí rédíò, ni wọ́n máa gbọ́ àwọn ọ̀rọ̀, ẹlòmíì ò ní sùn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú ilé tí wọn ò dá sétò yìí, tí wọ́n ń gbọ́, wọ́n pọ̀ lọ jáǹtì rẹ̀. Nítorí ìdí èyí, mo kí wa wípé ẹ kú ilé lẹ́ẹ̀kan sí, yóò rọrùn fún wa o. Àwa tá à ń tolé lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ọba mi òkè yóò bá wa náà tó tiwa o. Ilé wa ò ní dàrú, ọ̀nà wa ò ní bàjẹ́, a ní rí ń gbé sọnù bí ò ṣe ìbí ọmọ láṣẹ Elédùmarè. Mo kì yín wípé ẹ kú ilé o, ẹ kú ilé o.

ẹja bẹ̀rẹ̀ talẹ́ ní. Mo kí gbogbo ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ mi àti bàbá bàbá mi tí ẹ sùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ibi tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ ọkọ àtìyàwó wọ́n sì fẹ́ra wọn. Wọ́n fẹ́ra wọn dáadáa. Wọ́n fẹ́ra wọn. Ọkọ ò mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀. Wọ́n sá fẹ́ra wọn, ọkọ sì ń tọ́jú ìyàwó.

0: ọkọ ń tọ́jú ìyàwó tó bá ti lọ ó dalẹ́ kó tó dé tọkọ bá ti jáde nílé ó di alẹ́ kó tó dé ó lè jẹ́ bí ọwọ́ ago méje ó lè jẹ́ ago mẹ́fà àbọ̀ ó sì lè jẹ́ ago méje àbọ̀ kó tó wọlé ó sì fẹ́ràn ìyàwó ẹ̀ dénúdénú dọ́kàndọ́kàn àwọn èèyàn tí wọ́n jọ ń gbé ní àdúgbò kan náà ní street kan náà àwọn ń pe ọkọ sí àkíyèsí pé ìyàwó rẹ ó ń jáde pé bó ṣe ń pẹ́ dé yẹn kò yẹ kó máa pẹ́ dé mọ́ o àti pápá pé mójútó ilé rẹ o àwọn àgbààgbà ló ń pè pé mójútó ilé rẹ dáadáa àwọn àgbààgbà ń sọ fún pé kó mójútó ilé rẹ wọn ò sọ fún pé ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ pé ń bá ìyàwó rẹ láṣepọ̀ wọ́n kàn ń pàrọwà fún pé kó mójútó ilé rẹ.
1: ètò ìgbéyàwó yìí
0: ẹni tí sì ń sáfìsì ìyàwó yìí sì jẹ́ best friend ẹ̀ láti gbà tó ti wà ní primary school anjolo the same secondary school ni tó ti múra wọn lọ́rẹ̀ẹ́.
1: ẹbí ọgbọ́dọ̀ bàjẹ́ ọmọ ọgbọ́dọ̀ bàjẹ́ o ìlú ọgbọ́dọ̀.
0: oníyìn ìyàwó ẹ̀ lálẹ́ tí ń fọ́ sí gan gidi
1: ìlú ọgbọ́dọ̀
0: ọkọ òsì mọ́ yóò ti lọ látàárọ̀ yóò dé láago mẹ́fà kò dé láago mẹ́fà àbọ̀ tàbí láago méje tàbá ó pẹ́ ju àago mẹ́jọ àbọ̀ yóò wọlé. ó lè tó bíi 9 o'clock tó kù nílé o tí wọ́n jọ ṣeré tán jọ sẹ́fìtìn tán jọ sí gbogbo ẹ̀ tán jẹun tán sì wọ tí ó bọ̀ ọ̀nà mọ́tò tí ó sì lọ ọlọ́bí iṣẹ́ nù ṣùgbọ́n kó tó dé lálẹ́ ìgbà mí àago mẹ́fà àbọ̀ ìgbà mí 7 o'clock bí ṣe máa dé nù tí ó sì tún bá ìyàwó ra nǹkan bọ̀ sí gbogbo ẹ̀ sẹ́fìtìn ti pa sẹ́yìn. ṣùgbọ́n àwọn àgbà kọ̀ọ̀kan tí wọ́n jù lọ wọ́n sọ fún pé mójútó ìdè rẹ̀ ìwọ ọkùnrin tán bá ń sọ fún pé lágbájá mójútó ilé rẹ o mọ̀ pé ilé rẹ ti ń jò nìyẹn kì í ṣe pé páànù ẹ̀ ń jò o wọ́n ti yin ìyàwó rẹ̀ lálẹ́ ni tó máa sọ pé mójútó ilé rẹ̀. ńgbà tó pẹ́ àwọn tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ míì náà sọ fún pé lágbájá bá a ní kẹ́ mójútó ilé yín o ló wá kọ́ kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn ń pè náà pé kó o mójútó ilé o àwọn èèyàn náà wá sọ pé ọ̀rẹ́ rẹ̀ ń bá ìyàwó rẹ̀ sùn best friend ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ ọmọ ìyàwó rẹ̀ láṣepọ̀.

ẹni tó sì níyàwó kò ṣe mini kò ṣe méjì ó wá pe ọ̀rẹ́ rẹ̀ tí ń gorí ìyàwó ẹ̀ pé àwọn èèyàn ń pe òun wípé ìyàwó òun ń yànlẹ̀ àwọn èèyàn ń pe òun pé ìyàwó òun pé kóun mójútó léun kóun mójútó léun òun sì rò pé ìyàwó òun ni wọ́n ń bá wíhùn ṣùgbọ́n n tí ó ṣẹlẹ̀ ni pé bá mi pe ìyàwó mi bá ń bá sọ̀rọ̀ kódà bí bá ṣe òtẹ́ẹ̀lẹ́ lọ tó ti lọ́mọ bá sọ̀rọ̀ òun sanwó òtẹ́ yẹn òun sanwó gbogbo ẹ̀ gbogbo kan tí ó máa ná kó jọ nítorí ọlọ́run kó jọ nítorí ọlọ́run kó sàánú pé nǹkan báyìí kan ẹni yànlẹ̀ pé nítorí ìdí èyí gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ kó jọ kó má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ máa bóun bá sọ̀rọ̀ ọba ran ọ̀rẹ́ rẹ̀ tí ń bá ìyàwó sùn ó ran sí ìyàwó.

Adéyinka ló bá fún ọ̀rẹ́ rẹ̀ lówó pé kó bóun pe ìyàwó òun kó bóun bá sọ̀rọ̀ pé gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ kó mọ̀ jẹ́ kí búburú ṣẹlẹ̀ òun fẹ́ràn rẹ̀ òun ṣe gbogbo ẹ̀. Hotel kan wà tí wọ́n máa ń gbé lọ ẹnìkan tó mọ ọkọ ìyàwó tíyàwó ò sì mọ̀ pé ẹnìyàn mọ̀ òun òun náà ti sọ fún ọkọ ìyàwó pé à ń gbé ìyàwó yín wá sí hòtẹ́ẹ̀lì lọ́dọ̀ wa o wọ́n ń gbé wá o wọ́n ń ṣe kinní kan o ìyẹn bá ní ọ̀dà ńjọ́ tán bá ti wá bóun rìkọ́ọ̀dù wọn n tó bá lè ṣe tí o fi lè rìkọ́ọ̀dù wọn bóun ṣe níjọ́ tí àwa lọ bẹ̀ ìyẹn kàn sí kámẹ́rà lẹ̀ fún wọn ni kò sí kámẹ́rà sílẹ̀ fún wọn dáadáa wọ́n ṣe débẹ̀ gbogbo ọ̀rọ̀ pátá tán sọ àti bí wọ́n ṣe bí ìyàwó gan ṣe tó ṣe mú arákùnrin tó dìmọ́ tó ju dọ́gì sí tí jagunrabi náà ń sá gbogbo ẹ̀ ni wọ́n lọ rìkọ́ọ̀dù ẹ̀ tán wá ti bí sì ó gba gbogbo rìkọ́ọ̀dù gbogbo ẹ̀kíní tó rìkọ́ọ̀dù ẹ̀ ó sẹ̀ǹdẹ̀ sọ kọ ìyàwó pé àbọ̀dé iṣẹ́ tẹ́ ẹ rán mi òun rèé.

kámẹ́rà yìí wá ni ọkọ ìyàwó ń wò sá tinú ń bí inú ń bí inú ń bí inú ń bí ọkọ ìyàwó ìyàwó ń so oúnjẹ kò jẹ́ inú ń bí ọ̀rẹ́ rẹ̀ tí máa ń pè é tó bá pè é lágbájá lágbájá báwo ni já lọ mu nǹkan báyìí já lọ ṣe kinní kan kò dáhùn mọ́ wá bá mi pé ọtúnba bóun ló ń ṣe lè rìnrìn àjò yìí tí yóò nítumọ̀ tóun ò ní jẹ̀bi bóun ló ń ṣe lè rìnrìn àjò yìí tí wọn ò ní sọ pé dandan kóun ò fẹ́yàwó yìí bóun ló ń ṣe lè rìnrìn àjò yìí tán sọ pé bóun ló ń ti rekọ́d bóun ló ń ṣe fẹ́ rìnrìn àjò yìí tí ò ní pa ẹnikẹ́ni lára kò ní pa òun lára kò ní pa ìyàwó lára ọ̀rẹ́ táwọn jọ jẹ́ ọ̀rẹ́ gan ìmọ̀lẹ̀ tóun ó fi wọn lẹ̀ pátápátá tóun ó fi òun àti ìyàwó tóun ó fi wọn lẹ̀ tóun ó sì yọ òun ò fẹ́ pariwo ni òun ò fẹ́ sọ dariwo àbí kókó dariwo tí ó bá kìnnìkanlá sẹ́fọ̀n tí ó bá sòje kó sòje tí ó bá sì ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ oní ṣùgbọ́n òun ò fẹ́ ohun tí ó pa òun lára tí ó sì pa tàbí tí ó dariwo tó di pé àwọn wàá gbin oró ara wọn táwọn ó gbin sínú láti lẹ̀ táwọn ó gbin oró ara wọn táwọn máa gbin sínú bí òun ò fẹ́ ṣùgbọ́n ìyàwó yìí òun ò ní lọ́kàn láti fẹ́ mọ́.

0: Adeyinka, okay, baba mi ti wa ni kale to. E kale sa. Sa? Okay. Yes, sir, that is me. Jometari, Okay.
1: Hello,
0: sir.
1: O ti clear.
0: Okay. Okay, sir. Jometari, sir. Gbogbo ere o daddy ko lo won sa nu fun e o ami o jesu ami yes sir
1: yes sir
0: Beni.
1: Keri gege be se so eni bawo ni ma ni se fe si to fun ni je bi olorun
0: ben
1: to fun ni je
0: ben
1: den o ti to fe se to fun ni dajuwo ko won ka ora ye ta
0: ben
1: now let us go back to the Bible ibeli ni loto Jesus ni agboro ko yawo wale but o so ni bi kan o ni aya fi to ba si
0: agbere
1: to ba je pe o ka mo si agbere o free lati ko sile so ko ti free nbe yen o I'm talking to the man concerned
0: okay
1: ko ti free la ni yen o je bi ba ni yen ko ti ka mo bi to ti si agbere now step number 2 ni pe ki lo fun on la ni idani loju pe omo to bi ma ba ti ba ti bi won pe eyin le ni kan ba ma awon bi se te ma gbe o tori ele ore yen e ti ma la yin bo ti pe ti pe
0: ben
1: ti mari gbe ole ti be
0: over 17 years ago
1: en la ti lo si bi eni awon omo yen na that's step number 2 o se se ko ma je pe yin le ni ni yen now the last step ni wi pe ko le se ko ma dariwo beyin ba le se ni pele obirin le yari o le yari now nkan te ma se ni si ni pe ewa boya ti bi se yin ba je be e gba kan sa ke ku la dugo yi ke pa ka pa ti ko ma mo bi se wa ati yawo atoko re ati gbe ti jo fi ke gba jare to ro fi wa ti mo fi wa pin te fi so kini e fun gba won yin o se ba ki mo le gidi ti se ba se ma lo yo dari mo e si le pari mo ko ba possible ko gba transfer ke gba transfer ko la niyan tabi ke bi ya niyan le fun won e ti nile e ke ni e lo bere ni bu bi bere ni bi si kan ni ke ma lo gbe ti jo fi ke gba jare to ni bo ba su jo ki gba jare lo ba won eyan yin bẹ́ẹ̀ lẹ́yìn náà wà mú evidence jáde pé kí n tó mú lè sá fún nìyí o torí wọn lóbìnrin tó bá ń yà lè bí ọba kọkọrọ
0: tí ọba kọkọrọ
1: torí ó ti dùn mọ́ wọn bẹ́ẹ̀ kọmpanisọ àwọn bí a ti ń tẹ kíni yẹn bẹ́ẹ̀ wọ́n ń bù yín bẹ́ẹ̀ ń ṣe pè léyìn nítorí rẹ̀ pé wọ́n ọ̀fẹ́ náà rẹ tó bá ti gan wọ́n lè pa yín torí náà ẹ tún lò dáadáa o lẹ́ẹ̀já fáwọn míì láró
0: Okay. Yes, sir. 070-69-49-3000. Hello? Hello?
1: Ekale,
0: sir. Ben, sir.
1: mo wa tan ore un yen wo pe ko se nkan bayi to wa lo sute o te ti won wa lo yen le nikan to jore won ti set camera sere tori mo di ti pe yen ni se ni pe se to to ni abro ni and they get the truth pe pe yes won we don say che kan kan ni yen iyen ba wo to de loju e tori ta in kan re o yes evidence yo ko ko fin yese leri yo lo sodo awon parents ti e na yen okunrin after to ba lo sodo awon parents ti e na to fi yen won do wa ni ki won ti ma ti pe tabi ki won ma pariwo yo wa sese wa pe ohun gangan na to ba je pe mi ni ma ba fi ke ni ti won record yen ma fi yan ohun gangan fun re then gba tin ba so pe tori ta lele yo bo re ni wọ́n ti sọ fún òun ti pẹ́ o òun lòun ò gbàgbọ́ lòun akókó fi ní fi ṣẹ́ ran ọ̀rẹ́ òun yẹn tọrọ fìrí ta ìṣóri rot ìtẹ́mi fẹ́ mọ nìyẹn èmi ti sọ fún ìyá àti bàbá rẹ o ìyá àti bàbá tèmi náà wọ́n sì fi gbọ́ sí torí náà mi mọ nǹkan tí mo lè ṣe mí ìṣiṣẹ́ kó o pa mí bóyá máa ṣe gàyà fún ẹ mi ò rí okùn bí o èmi ò ṣe gàyà fún ẹ díẹ̀ dákun mọ́ bínú olólùfẹ́ mi ìyá ṣòro yẹn yóò wà fi hàn wípé yẹ tòun ti bá wọn pátápátá so ní àmọ́ná ti rí
0: nìyẹn àmọ́ná ti ó dà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ṣẹrẹsán ló náà gbé rédíò sọ́dọ̀ bẹ́ẹ̀ ló gbé rédíò sọ́dọ̀ ní ń gbọ́yìn lálẹ́ yìí ṣẹrẹsán gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọkọ ìyàwó náà ń gbọ́yìn lọ́wọ́lọ́wọ́ Shigosa 070-69-49-3000 Tabi 070-40-47-57-70 Hello?
2: Hello?
0: Hello, sir?
2: Eka lesa
0: o?
2: Eka, oruga de nini arutuwa is
0: Lata kikpe mbado? Ok, sir.
2: Lórí ọ̀rọ̀ tẹ́ni ká bú ẹkẹ́ lè.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀yìn àkọ́kọ́ náà bàbá mi tó sọ̀rọ̀ ṣẹ́kù ní ìsìnkú ní sọ́tàn.
0: Àmì àṣẹ o.
2: Ìwé àkọ́kọ́ náà ọkọ̀ ìyàwó ẹ̀mí ẹ̀ wà nínú ewu. Ẹlẹ́ẹ̀kejì tó wá rè ijọ́ tí ó bá fi fọ́tò han ìyàwó ẹ̀ kó ti kọ́kọ́ lọ jẹ́ kí àwọn fámílì ìyàwó àti fámílì ìjẹ́ kan wà ìrọ́ kan mọ̀. Bó ṣe ìyá ìyàwó àti bàbá ìyàwó àwọn méjèèjì àti ìyá ọkọ àtẹni tó jẹgbọn ọkọ àti bàbá ọkọ káàtì mọ ìjọ sunday mo fẹ́ kẹ wá kí wá ń lé dàgò báyìí tí ò dẹ̀ ní kò ní sọ fún ìyá àti ẹ̀ bóun ti lọ́dọ̀ ìyá ìyàwó òun kò sì ní sọ fún ìyá ìyàwó gan pé àwọn ìyá tèmi náà ń bọ̀ lókàn fi aago sígbà kan náà pé bá bí aago méjì o àti ìlẹ́bà tí kékeré tá a fẹ́ celebrate nínú ilé ọ̀dọ̀ wa kíkẹ́ wá yóò ti fún wọn lọ́kọ̀ọ́kọ́ ló wà á máa gbọ́dọ̀ wá obìnrin kan yóò ti mọ yóò ti tó sí wọn kí lè bá wà níjọ náà kó tó wá di ijọ́ náà gangan yóò fi fóònù ẹ̀ bí àpéyàwó ẹ̀ gbàtàbàjọ wà tá a dùn mọ́ ara wọn yóò àfihàn pé ìyá alágbájá wà wò fọ́tò yìí kàlílé sọ̀rọ̀ ẹ̀ mi ìṣíyàwó bá wá sọ inú ọ̀rọ̀ tán bá sọ ní àwọn fámìlì ìdì bá wọn torí wọn à ní sọ láago mẹ́rin ká parí ẹ̀ láago mẹ́fà orí ẹ̀ ni wọ́n wà tóra ọ̀túnjọ́ náà ibẹ̀ làwọn fámìlì wà dé bá wọn àwọn fámìlì ṣẹ́ ní orí onú orí

0: ẹyìn náà máa wúra wọn lọ́ọ̀kan ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ìpínlẹ̀ ọmọ tán bí fúnra wọn kò fi gbogbo ara sú ọ̀pọ̀ lónìí tán bá bímọ mẹ́ta èmi ò ní sọ pé lónìí mẹ́tẹ̀ẹ̀ta ojú bá ń lọ bá ẹ jẹ́ afẹ́ lómi láyé.
1: A ní nǹkan sọ wípé kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó torí afẹ́fẹ́.
2: Hello.
3: Hello, ẹ kalẹ́ o.
2: Ẹ kalẹ́ sà.
3: Ẹ kú ètò.
2: Ètò nìyẹn sà.
3: Gbogbo ọgbọ́n ti fi ń gbé àwọn ètò ìkàlẹ́ ọlọ́run bá mi pa máyé náà.
2: Àmì o Jésù, àmì, àmì.
3: Màá yẹ kó lè máa kọ́ ogun ọmọ Nàìjíríà lẹ́kọ̀ọ́ dá máa gbọ́.
2: Àmì o.
3: Bẹ́ẹ̀ni eléyìí kẹ́ ń sọ
2: yìí, ọ̀n
3: lágbára ni.
2: Ó sì kí ni.
3: Ẹni tí ò bá gbẹ́, ó ní
2: ẹ̀
3: ẹni tí ò bá ṣẹlẹ̀ sí ó lè máa rò pé ó jọ bí eré kìí ṣeré. Orúkọ mi ni Prince Adéwálé àti Jẹ̀rọ̀gbọ̀. Ó ṣẹlẹ̀ sí mi nǹkan tẹ́ ń sọ yìí gangan.
2: Ó ṣẹlẹ̀ sí yín.
3: Bí mi bẹ́ẹ̀ ni. Ṣé rí bàbá tó kọ́ pè ní ìgbà tí ó di pé ẹ ṣí ojú òpó lẹ̀. Ọgbọ́n ìmọ̀ àti tọ́lọ̀ fún wọn kò ní kó mọ wọn nú.
2: Àmì àmì àmì.
3: Torí pé ẹ̀rọ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọ̀rọ̀ gidi gbáà ni. Torí pé àkọ́kọ́ lórí ọmọ tí wọ́n bí ó sọ fún pé ó ṣẹlẹ̀ sí mi.
2: Bẹ́ẹ̀ni.
3: Ìyàwó mi bímọ mẹ́ta fún mi. Nígbà tí wàhálà ìṣẹlẹ̀ méjì ló jẹ́ ti tèmi nú ẹ̀. Àbí sọ́ọ̀rì ẹyọ kan ló jẹ́ ti tèmi nú ẹ̀ méjì ò ṣe ti tèmi.
2: Ẹyọ kan ló jẹ́ ti yín nú ọmọ.
3: Bẹ́ẹ̀ni ẹyọ kan ló jẹ́ ti tèmi.
2: Bó lẹ ṣe mọ̀.
3: Àmọ́ èmi jẹ́ èèyàn kan tó yẹ pé mo máa ń fi ọ̀rọ̀ sínú mi tètè ń. Mo máa ń bínú ìbọn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ máa ń gbé sínú tí máa fi lù àwọn èèyàn pé nǹkan báyìí bá ṣẹlẹ̀ séèyàn nǹkan báyìí ṣẹlẹ̀ séèyàn olúkálùkù aṣọ oríṣiríṣi. Ẹ ò tí ì wá gbọ́ nǹkan kan.
2: Ẹni
3: tí ó ṣe nǹkan kan ní gbọ̀ngàn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni.
2: Ọ̀rẹ́ yín tímọ́tímọ́.
3: Bẹ́ẹ̀ni tó máa kọ́ra mọ́tò gbé sí ayé ẹ̀ èmi ń ṣe bísíǹsì mo lọ́ọ́ ra mọ́tò òkúta nu gbogbo ìgbà náà lọ. Èmi ni mo kó bara mọ́tò èmi ni mo bá mọ́tò tó kọ́ pa. Lọ́pẹ́ tí n bá padì yẹnu ilé mi àjọ jẹ́ tí n bá padì yẹnu ilé tí wọ́n àjọ ń jẹ ni. So àárín yẹn ni mo ti rí pé mo ti ń ọkàn máa rí wọn pé máa ń rí ọ̀rẹ́ mi ẹ ní ṣọ́ọ̀bù ìyàwó mi lọ bí ò kakún ọjọ́ ń tí kí nǹkan yẹn tó wá ṣẹlẹ̀ mo lè ra lọ kóòtù gẹ́gẹ́ mo lọ jáwé fún kólókálókò máa lọ mi ti ẹ̀ sọ pé nǹkan báyìí ló fàjà.
2: Ẹ sọ pé nǹkan báyìí ló fàjà.
3: Bẹ́ẹ̀ni.
2: Àwọn gan-an mọ̀ pé nǹkan tó fàjà rèé.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ kàn ní sọ pé ẹ ṣe mọ́ ni.
3: Bẹ́ẹ̀ni torí pé kí ẹ bá àjọ síta. Ẹ má jẹ́ ń tọ̀ yín. Nǹkan tó léwu tó lè la ẹ̀mí lọ ni. Torí ọ̀rẹ́ tó lè máa bá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ sùn. Ó lè pa ọkọ. Ó lè pa ọ̀rẹ́ ẹ̀. Obìnrin tó dẹ̀ tún mọ̀ pé ọ̀rẹ́ kan tó ná gbà pé kò máa fẹ́ tó pé ọ̀rẹ́ tá à ń sọ yìí kó lówó lọ́wọ́ jù mí lọ. Ẹbí ní ìyàwó àti ẹbí tó ọkọ̀ ọmọ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. So irú ìyàwó bẹ̀ tó wá tó ti rí owó tó fẹ́ bá lọ tí ọkọ̀ bá wá pariwo tí ò yẹ kó pa ó lè dọ̀rọ̀ sí lọ́rùn. Torí pé ẹni yẹn ó tún ní ìdí ìwádìí tó ṣe kókó tó yẹ pé ọ̀rọ̀ tí bàbá yẹn sọ fún mi ṣe ní ọ̀rọ̀ gidi pé kó má tiẹ̀ tí ì bá anybody sọ kókó kúrò ní fínítì yìí obìnrin yẹn kó má dọ̀rí ra bóyá obìnrin yẹn ló máa parọ pé ọkọ̀ òun òun ò rí kí ló ń ṣẹlẹ̀ kó bá òun pé òun ò rí látijọ́ yìí torí kò sí bó ṣe máa rí ẹmọ ìgbà tí ò tí ì láṣìírí kankan pé màmá wá ọkọ ẹ. Bí bá ti wá rí àṣírí bóyá ọkùnrin yẹn lọ sí ọ̀dọ̀ bàbá lọ sí ọ̀dọ̀ àná ẹ̀ àbó lọ sọ́dọ̀ bàbá tiẹ̀ kò sí bó ṣe ìbàwọn bàbá tiẹ̀ ṣe máa gbọ́tọ̀ ní bí ẹbí ìyàwó kò sí bí ìyàwó ṣe máa gbọ́ tí ò ní gbẹ̀bí ọkọ̀ láti gbẹ ọmọ wọn ti gbọ́ o. Bí nǹkan tó pe ọkọ kí wọ́n tó pe ọkọ ẹ̀ wọ́n ti máa ṣàlàyé fún wọn tó ibi tó tún wá burú jù mí ẹ̀ ni pé ìyá ìyàwó bọ́ lè mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹjọ́ tí ìyá ìyàwó bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí kò ní ṣàlàyé fún ọmọ ẹ̀ tó máa lò.
2: Yóò ṣàlàyé fún pé àwé báyìí ló ti ṣe bó ṣe ṣe bó ṣe.
3: Ọgbọ́n tèmi rí ló jẹ́ kí mi sọ bẹ́ẹ̀ ìgbà tẹ́mi lọ jáde fún ìyàwó mi ìyá ìyàwó tèmi ló kọ́ ń nawọ́ sókè lẹ́yìn ẹ̀mọ́ àwa máa kọ́ni sí adájọ́ wájú mi. Ní wàá bèrè pé kí ló dé kí lọ fẹ́ sọ màdàmú wá wẹ̀ wájú ìyá ìyàwó mi. Ìyá ìyàwó mi dúpẹ́ báwo ìyàwó mi jẹ́ olúkálùkù máa lọ́ọ́ lọ.
2: Bẹ́ẹ̀
3: ni mo sọ fún yín. postpone won postpone rara o ito yen ojo yawa olukaluku nlo nlo e to ti eni yen o ba fi ogbo se bi baba yen se so kuro lara ni se ni obirin yen ko madamu to pe nsin ko ti mo nkan to nsele ko ma wa ko bi ako won din e ba kan ba kan bi la na ti yale abi nkokon ko de si bo oko se ma yale to ki oko ni obirin ma yale mewa to ko nsin yen yeko ti oko e ma ma ni lara ko ti eni riki ko ni riki yen ko nkan to nse o da o ti oko yen lo ma ma mu yen ga ko ti yen ku ni ko se bebe abi kan lo lo nba to koko ki ma ya ti be bi bebe ko wa ma wa to ba ti wa wa ko ro se wa ti ga ni ko ti ba ko ro ni dari o
2: bo
3: ita yen o ko re lo de ko re si ta pe ah bo ki ba dai ti le le because owo ni igbagbo pe nkan kan sele ti oko won pa ko gba la mo pe oko ri juju
2: obirin lo ben
3: o bi ni oko to ba ni oko lo ko ni di ko ni di wahala na ta so ko ni di ju ju ko ni ya o ti ri evidence to get clear. Evidence man be evidence mo yan lowo nba mi o because toro ba pada lu sita be se je gbe ni to wa je ru je bi ni o ba to je hun lo to iwa nbe o si bi to ti o ti do la ni nu le to mo ko mo ti ti oko wa o mo wa o ti oko ni eni o ti se bi o la ni 17 years ti wa so e gbe so fun mi kini o sa mo pa oko e
2: si
3: so lo ko na lo le se pa oko ni yen lo ko na lo se to da la bu ara
2: Hello sir, daddy mi sir.
4: Hello.
2: E ka le sir o.
4: E ku se ku aka ro.
2: Yes sir.
4: E ka ti jojo.
2: E si jojo bi se ni
4: sir. Ko ti da ni wa la da bi so ni la to ni a duro nso.
2: Yes sir, daddy.
4: Mo ti da ni yo wa.
2: Yes sir.
4: To ka le o.
2: Yes sir.
4: To po gi mo ti o.
2: Yes sir.
4: Ko ni mo wa la ra.
2: Mi o Jesus, amen. Mi, amen. Mi.
4: Oro nla oro kenke ni.
2: Hmm.
4: Ito tu mo wa la le. I advise you continue to come out from Arakun. You pay, if you say you can't go in, you pay, you leave, you can't call on one.
2: Call on one lay.
4: You can't call on one lay. You be current here. Call on my permission. So, what about you? You need to my bed. If I am going to get a call on bed. Ko wa lo sodo awon obi ti e ko fi nkan to sele han awon iya ati baba enikan ko fi han won pe o fe ko wa pade awon tabi ko ma ti fi han won gan ko so pe o fe ko pade awon pe nile ana ohun nijo bayi ipade kekere kan wa to fe se pelu won ibe ni ko ti fi n to sele han won ko wa fi photo nti yawo e se san won ki baba iyawo ati ya yawo jo ri to ba wa le pe omo won gba yen tori in most cases ko tin kan ti yawo se nle ti yawo ki mo oria o ti ye ni to ya wo birin to ba ti ri be yen yawo ma mo ise won o le pe omo e pe to asiri ti tu bayi bayi se le o so atijo na ko ti mo pe aso ohun to ba ti mu ninu ile yen ko fi bele ko ma wule yo ju sibe mo o je ko ma ba yi to ba ti fihan won be yen ko ni di pe kan pe yawo to ba wu won kan pe kan so evident ti wa lowo e o ti fihan won ko de mu phone e ko toju e to ba to ri phone bi to le transfer e ti gan ti o mu pamo bi phone keji ko transfer e ti mu phone bi ko toju e ti le tori ẹnu kàkúté ikú ló wà lọ́wọ́ obìnrin yẹn àti àwọn àti ọkùnrin tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ yẹn ọ̀rẹ́ ẹ̀ yẹn gan ẹni tó gbọ́dọ̀ jìnà sí pátápátá tí ò ní jẹ́ kó mọ ibi tó ń gbé ni tó bá jẹ́ pé iṣẹ́ ìjọba ló ń ṣe ẹgbẹ́ bí bàbá fìdí ti ṣe sọ kó work transfer kó lọ bòmíì tí wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ new life kó rọra pátì jẹ́ kó dẹ̀ rọra lọ kó lọ jáwèé fún jẹ́jẹ́ kò sọ̀rọ̀ tó bá ti jáwé fún kò sọ̀rọ̀ ìgbà tó ti mọ̀ pé òun ò lè gbá mọ́ torí èmi náà ò lè àdáìsẹ̀ pé kó gba owó èèyàn bẹ́ẹ̀ ikú yín lọ́rùn nìyẹn tàkútẹ́ ikú ni ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn ìgbésẹ̀ tí kò kọ́kọ́ gbé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ni kó ti lọ bẹ́ẹ̀dì ọ̀rọ̀ fún wọn.
2: kọ́ lọ sọ fún bàbá àti ìyá tiẹ̀.
4: ọjọ́ lọ sí ọ̀dọ̀ àwọn òbí ìyàwó ẹbí wọn lọ bẹ̀rẹ̀ tọrọ ẹni kí bàbá àtìyá ẹ tẹ̀lé kọjọ lọ sí ọ̀dọ̀ òbí ìyàwó bàbá àtìyá ẹ kọ́ lọ sọ fún wọn tọmọ wọn ṣe ó ní tọ́ bá ti lè gbá tó bá ṣọmọ wọn ọkùnrin lóbìnrin bá ṣe bẹ́ẹ̀ fún tọ́ bá ti lè gbá kọ́ wo fọ́tò tí wọ́n kámẹ́rà ní òtẹ́ẹ̀lì yẹn tọ́ bá ti wò tán kó dẹ̀ rọra pa fóònù ẹ̀ kó mú fóònù ẹ̀ kó jù á pò kò kúrò lẹ pé kò sọrọ ẹ pé ọmọ yín kó jáde kúrò lé mi ó bá dẹ̀ mọ̀ pé òun máa lọ sí lọ jáwé fún kó ti lọ jáwé ọ̀rẹ́dì kó dẹ̀ tó bá ń padà délé báyìí kó fi ìwé lé mi lọ́wọ́ lọ́wọ́ àwọn oníṣẹ́ ọba ni ó sì wàá fún níwèé ni wọ́n fún níwèé yóò jáde kúrò bẹ́ẹ̀ yóò mọ bí ó ti kẹrù ẹ̀ ṣùgbọ́n ilé tó ń bá rẹ́ǹtì ni kó lọ mọ láti bí tó bá ti sọ kó mọ gbàgbélé pọ̀ mọ́ kó kúrò bẹ́ẹ̀ torí kó má jẹun kó má mumi ní ilé yẹn mọ torí ìtẹ́lẹ̀ díẹ̀ ni kiri ní tí o
2: kiri ní tí
4: o kó má ṣọ́ra níwò kó má lọ òde alẹ́ kó má jẹ́ kí ọkọ̀ gan ó jẹ́ sáàpù fún ìyẹn ọ̀rẹ́ ẹ̀.
2: oye mi kó má lọ patí alẹ́ kó má jẹun kó má
4: lọ òde alẹ́ o gbogbo patí tó bá gbọ́ sásìkò ìdí kó sọ̀spẹ́ndì ẹ̀ ni o. Ó dẹ̀ sọ jẹjẹ ẹni wúyá ẹni wúyá. So mo ṣe rí nìyẹn.
2: Mọ́mi ọyẹ́ ẹ sọ̀rọ̀ mọ́mi mo fẹ́ gbọ́dọ̀
4: yìí. Mọ́mi sọ̀rọ̀ ó ní kókó tẹ ọwọ́ ni ọkùnrin yẹn. Ó tètè èmi tí ó bá mọ̀ pé kò sì kúrò lọ ṣọ́ọ̀bù ẹ̀.
5: Kò wá ilé jìnnà tí wọ́n lè rí.
2: Kó
5: wá ní ṣọ́ọ̀bù dákẹ́ ṣọ́ọ̀bù yẹn ṣe gbé kúrò bẹ́ẹ̀ kó wá ṣọ́ọ̀bù ẹ̀ síbò mí. Wọ́n má ti ẹ̀ rí rárá ó jìnnà sí wọn. Ìgbà tó bá ń regbé kó regbè á ṣá lè kó ọmọ fún un kó lọ sí fẹ́ẹ̀sà ọmọ ẹ̀. Ìtò bá jẹ́ kó má kàn máa ti rí olórí. Ìtò bá jẹ́ tiẹ̀ ńbẹ̀ kó mọ̀ ìtò bá ń ṣe tiẹ̀ kó yọ̀ǹda fẹ́ ń tó lọ mọ́. Tí ò bá dẹ̀ ní kọ́kọ́ kọ́ ètò mọ̀ bí òun tètè kú tún ìbò òun pọ̀ ọmọ ilé kó ní. Ó tún gbẹ lọ́wọ́ ó ṣe tọ́mọ kankan mẹ́jọ tiẹ̀. Best friend for primary school. Ó lé gan o. ọlọ́ àwọn wa pẹ̀lú ẹ̀
2: o. mi o ṣíwá.
1: Nítorí tiwa ọmọ gbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
2: Hello sir. O. Yes sir. Ah, Madam Tuja Adams. Yes sir. Ẹ̀pẹ̀lẹ́ sá o. Àmì àṣẹ o. Àmì. Àsìkò èrè sá. Àmì o. Àmì. Bẹ́ẹ̀ni.
6: Ọ̀rẹ́ yín bàbá bí àkọ́kọ́ kọ́kọ́ sọ. Àti àbájúbọ̀ wà ní sọ bẹ́ẹ̀ ní ìsín.
2: Bẹ́ẹ̀ni.
6: Kò sàgbàdà ló ń bẹ́ẹ̀.
2: Wọ́n
6: bá ṣe mí ní o. Bí wọ́n ṣe wí ìgẹ́lẹ́ ní ti ṣe. Màá kọ́ ra sọ pé tọ̀ bàbá àti mọ́mọ́ mi gbà mí. Olójú ọ̀sán ni lójú ẹ̀lẹ́ kò gbé ọfọ́.
2: Bẹ́ẹ̀ni.
6: Ìṣẹ̀lẹ̀ ẹgbà ẹwù ti bẹ̀ nù kínní. Ṣé ẹ bá ti àwò tán? Mo wà sọ fún ẹ pé tọ̀. Ògùnkùn ní gbogbo ẹ gbọ́mọdé kò lè kò rí egodogo tó oko ní ọgbà kúkú ké.
2: Bẹ́ẹ̀ni.
6: Mo bá yín láyé mi, ìgbésẹ̀ wo láti. Ṣé bá ti á ní báyìí láti rìn? Ìjọ tá a bá lọ sílé àwọn àna mi mu. Mo ti sí wọ́n mọ̀jẹ̀ tàbí kí ètò wọn mọ̀ ṣiṣẹ́. Ní ìṣìgbè yẹtọ̀ sí inú mọ́tò. Kọ́mọ́lẹ́ bẹ́ẹ̀ ni olè jẹ́ ariwo ìjọ náà. Ní ìṣìgbè sẹ́yìn mọ́tò àbáṣe ìjọ ọ̀sán ìbáyà. Àwọn ọmọdé bóyá ní àwọn ọmọdé kìíní kan ẹ̀ mọ́ wọ̀rí kéré tọ́rì. Ìdáláàgbé láti páàsì wáyà wọlé ìgbé ní ilégbé kan ti máa ń lọ mọ́. Ẹ máa ti gbé wọn lé wọn lè gbẹ́ ìgbìmọ̀ tẹ́ mi. Lo ìwájú ìtàn náà láàgbé sí àbá ti wo dáàbò tán. Kódà kí n tó lọ ní ti múwe kóòtù lọ́wọ́ àbí kí n sọ fún ọ̀bẹ ìlú ìpè tọ̀ ọjọ́ báyẹn ló bá ṣe sáfù lápẹ́ káyé wè. Àti fi táìmù yẹn ṣe agirigéè tí ò ní sí pé pé kóòtù kan lọ́wọ́. Ìgbésẹ̀ tó lè gbé nìyẹn. Ìwé yẹn ṣẹṣẹ ọkọ sọ pé kó gbé lákọ̀ọ́kọ́ pé kó lọ wá ilé kó gbọ́dọ̀ nínú ilé mọ́ o. Yẹ kí lè jẹ́ oníjù tí wọ́n bá bẹ́ lórí ìgbọ́dọ̀ jìnà sí ni. Bí ọba kíyèsí tó ṣe wọn bẹ̀ lórí ó ti kọ́ sọ́ lúwa rẹ o. Bí wọ́n ṣe wà yẹ torótoró ní ẹjẹ́ bá ti lè gbọ́ báyìí kò sí tí wọn kò sí pẹ̀sì wọn ò lè gbé. Gbogbo owó ìṣẹ̀jẹ́ pẹ́ẹ́rẹ́ kí n wo pé wọ́n ti pátá iwájú ni wọ́n bọ̀ náà mu. Ṣẹ́bá láwọn ò ní ayé ara ẹ̀kọ́ arákùnrin yẹn lára. Ilẹ̀ ọ̀gbà ló yọ gbà wọ́n lálejò.
2: Àmì àṣẹ. Àmì o.
6: Àtàlẹ́ ìwà àti ìyàwó ní ilẹ̀ ọ̀gbà ló yọ gbà wọ́n lálejò.
2: Àmì o. Àmì.
6: Ọkọ lágbára ọlọ́wọ́ ayé ò ní bẹ̀.
2: Àmì àṣẹ o. Àmì o.
6: Tó ní ti nìyẹn lágbára ọlọ́wọ́ ẹja máa ń bí tó kojú
2: òní ti wà. Àmì àṣẹ o. Àmì o.

0: Olódùmarè. Ẹyin obìnrin àti ìrìyìn o, àti ìrẹ́yìn obìnrin o. Mọ̀mí àyòyàwó lọ́yọ̀ọ́. Ìyá àbejì Germany London. Ìyá àbejì Ẹlẹ́gùsí. Ìyá tíchà. Ìyá àbejì Lódù Ọba. Táyé Kẹ́hìndé. Àti ìrìyìn lálẹ́ tèmi o. Ẹyin mọ̀mọ́ mi mìíràn tí mi ò lè mú kọ yín ẹ bá ní dá sí i.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ nítorí tiwa, ọmọ gbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
0: Hello, daddy wa.
2: Mo tún fẹ́ tún sọ pọ́ǹtì kan ní.
0: Ok, sir.
2: Ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ dáadáa ni?
0: Ok.
2: Àmọ́ ẹ bá ní sọ fọ ọgbẹ́ni kó fi sùúrù ṣe o. Torí bí ò ṣe jẹ́ nínú ilé mọ́ aláàtú máa fún bí ẹ̀díẹ̀. Aláàtú máa fún pé ẹbí wọn ti sọ kọ̀kọ̀kọ̀ wà ìlé náà. Then wọ́n sọ wípé ẹni tó sọ̀rọ̀ ṣe kejì ó ní pé kó lọ fẹjọ́ sùn. Kó sọ wípé òun rí kinní yẹn ẹnìkan ló ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní òtẹ́ẹ̀lì láti bó rìkọ́dù ẹ̀. Tó bá yẹn sọ báyẹn wọ́n ó ti mọ ibi tó ti wá o. Wọ́n má dárúkọ ẹnìkan kẹ́lẹ́ fẹ́yìn náà sọ lọ́rọ̀ wípé ó lóun fẹ́ kẹ́nìkan kọ́ pa ẹnìkan kan lára. Kó má ṣe sọ wípé ẹnìkan ló bó rìkọ́dù ẹ̀ lọ́tẹ̀ẹ̀lì ó wà níta láàrin yẹn. Bẹ́ẹ̀ kí wọ́n ní kó pe ikọ̀ kíní kó pe ikọ̀ kejì kó fọ̀rọ̀ lọ wọ́n. Onílù òní fẹ́ kó tù níbi kí wọ́n parí ẹ̀ náà ni wọ́n bẹnu jó sí ni wọ́n bẹnu ọ̀rọ̀ jóná sí. Torí bí wọ́n bá pe ikọ̀ kíní tó pe ikọ̀ kejì àwọn àgbàlagbà ló wà níbẹ̀ bí wọ́n ó ṣe parí ẹ̀ ni wọ́n máa wá. Tí ò sì ní tẹ́ ọ̀gbẹ́ni yẹn lọ́rùn. Kò ní tẹ́ lọ́rùn bí wọ́n ṣe lè parí rẹ̀ ó nínú ewu lọ́wọ́ kò ṣeé parí ó ti ka mọ ná. Ìbẹ́ sì ni pé kó sì má fi gìrì mu. Tó bá fi gìrì mu ó pe ikọ̀ kíní ó fi fọ́tò hàn mọ́ ó fọ́tò hàn ní kejì. Ìyá ọmọ wọn lọ múra torí ti a bá ti di bọ́rọ̀ mú bọ̀. Bí ó ṣe ń bí ó ṣe jẹ́ nílé máa ti sọ fún yẹ. Ìyá rẹ̀ ó ti máa gbogbo wọ́n ti máa fura pé àbíbi ọ̀rọ̀ owó sì ni ẹgbẹ́ owó sì ni. Kó na sùúrù sí kó wà sáyẹ́lẹ́ǹtì náà kọ́ rí tètè jìnnà gẹ́gẹ́ bí àfáà bàbá kan ti sọ lẹ́ẹ̀kan bàbá Adékiní ti sọ lẹ́ẹ̀kan pé tó bá ní jìnnà. Nígbà ọba yá ìyàwó ni ọmọ wá ọkọ kó wọn ọmọlọ́kọ òun wọn ọmọlọ́kọ òun. Nígbà ọba wá rú tán ni wọ́n ṣe àgbé fọ́tò yẹn jáde àmọ́ kó gbé fọ́tò jáde ní ìsìn ọ̀nà bí wọ́n ṣe parí ẹ̀ ni ọmọ wá o. Ìyàwó sì máa múra wọ́n sì máa sáré rẹ̀. Ìyá kó fi sùúrù ṣe kọ́ na sùúrù ṣe o. Sóyàn píkṣọ̀ kọ́ ló jí kàn ní ìṣe o kó na sùúrù sí torí téèyàn bá ní jẹ kì í fi rú mú ọlọ́run ba ọlọ́wà pẹ̀lú rẹ o. Yẹ that is my only two contributions.
0: Ṣe. Hello. Ẹ̀ka alẹ́ sá o. Ẹ̀ka alẹ́ o bàbá mi.
3: Olúwa Ṣẹ́gun Afọlábí látọ̀mí àjò alágbẹ̀dẹ.
0: Kábíyèsí sá o.
3: Ẹ̀ka mo ti gbogbo àwọn bàbá mi o.
0: Yes sir.
3: Mo ti kí àmì àyòyàwó.
0: Yes sir.
3: Ilé àtọ̀nà yín ọlọ́run ní jẹ́ ọ́dà.
0: Àmì o àmì àmì.
3: Mo rí àwọn àgbàlagbà. Wọ́n mọ̀ ní pẹ́lẹ̀ kútu la mọ̀ fi ń pàmò kúrò pẹ̀lẹ́. Irú tó bá mọ̀ ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí àfi kó bá kẹ́ tó rọ̀ ṣẹlẹ̀ sí àfi kọ́ náà sùúrù sí dáadáa o. Tọrọkùnrin tí ò tí ì kú ìyàwó rẹ̀ ní ìpá o. Ṣé ẹ bá rọ pé tọ́ bá rìn dáadáa àwọn bàbá wọn lọ kárí ibi ọgọ́kọ̀ rẹ̀ dídá. Ṣé ẹ bá sì rọ pé tí bá ń wò jí sà wọ́n lọ kárí ibi tọ́ bá dé náà dá. Ìmí tẹ bàbá tọrọ ṣẹlẹ̀ sí kí wọ́n fi sùúrù yanjú ẹ o. Torí tómi gbóná àtomi tútù bá dàpọ̀ sùúrù lèèyàn fi yanjú ẹ o. Wọ́n sì mọ̀ fi tọ́jú lábẹ́ gbóná wọ́n mọ̀ fi wàdùwàdù sí ìsílẹ̀ lẹ́ẹ̀ẹ́dẹ́gbọ́n.
0: Yọ bàbá tọwọ sọnà
3: o ilé àtọ̀nà
0: tí ló
3: lè dàrú
0: ẹ pé ètò ẹkọ gbogbo ọgbà o. Kábíyèsí o bàbá mi ẹ pẹ̀lẹ́ sà. Kínní ó pètè mọ́ jẹ́ kẹ́rù máa bà yẹn kẹ́rù. Hello.
4: Àlàáfíà
0: fọlọ́run. Ẹ bá ń pa rédíò yín ẹ pa rédíò yẹn tàbí kẹ kúrò nídìí rédíò yẹn. Ok ya mo gbọ́ yín báyìí.
4: Ẹ kú iṣẹ́ sá.
0: Iṣẹ́ nìyẹn sá.
4: Ní mo fẹ́ lo ojú kan wo ọ̀rọ̀ tó wà lẹ́nu.
0: Ok.
4: Bẹ̀rẹ̀ Jésù ní sùúrù rẹ̀, Jésù ní
0: sùúrù. Sá.
4: Kọ̀kọ́ sí. Jésù ní sùúrù rẹ̀.
0: Jésù ní sùúrù.
4: Jésù bẹ́ẹ̀ni kò sì bẹ̀rẹ̀. Ní ìṣẹ̀lẹ̀, ìyàwó ọ̀rẹ́ mi bí wọ́n fi ó ń bá a sùn. Léèrè ni oníwò ní ìsinmi ni o. Àṣẹ ọ̀nà àgbàyá. Àlè ìṣẹ́mi ṣe lè yá ń dúlẹ̀. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ mi. Ó ń bá yàgò. Mo wá fẹ́ wò pé máa bá fọ nínú ilé mi bí owó mi kọ. Wà á kò ní wọ̀.
0: Bàbá ọ̀rọ̀ pàtàkì dẹ̀ wà ní ọ̀rọ̀ yín o ṣùgbọ́n ó ti já o àtọ̀dọ̀ yín ó ti já o. Hello.
5: Hello sir.
0: Hello sir o.
5: Ẹ̀ka alẹ́
0: o.
5: Ẹ̀kú ètò yìí sà o.
0: Yes sir daddy.
5: Ẹ rí ètò tẹ́ǹtì lálẹ́
0: yìí. Bẹ́ẹ̀ni.
5: Ó ṣẹlẹ̀ rí o. Mo gbé tẹ́lẹ̀ ní àkùtì.
0: Okay.
5: Ó ṣẹlẹ̀ wípé ẹni yẹn ọmọ ọ̀gbẹ́ni ó ra ọ̀kadà fún àwọn èèyàn bí èèyàn bíi mẹ́rin àbí márùn-ún.
0: Okay.
5: Ní àkùtì gba ẹ lọ.
0: Okay.
5: Mo gbọ́ ọ̀kadà tí wọ́n á nílé bá fún yín ìyàwó ilé.
0: Okay.
5: Ìyàwó lọ́mọ bá ń lé gbogbo ara àti tó máa lé.
0: Okay.
5: Ẹnìkan wọ́n wà nínú wọn tó wọn àti ìyàwó ẹ̀jọ́ ńlá ìjọṣepọ̀ tí òkun nílé bá. Tọ́ba ti bẹ̀rẹ̀ wúwa nígbà àdúgbò ẹni yẹn ló ló pé pé nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ilé yẹn ó ní nífẹ̀ẹ́ òní yẹn gbogbo àṣẹ́ẹ̀tì kámẹ́rà sínú ilé yẹn tó dẹ̀ sẹ́ẹ̀lì pé iṣẹ́ mọ́ ó kọ́ máa tẹ̀sẹ̀ síbi bẹ́ẹ̀dì báyìí ni ojú wọn ò ní tètè rí hàn dáadáa bọ̀ tí wọ́n bá kọjú sí kámẹ́rà béèyàn bá ti wọlé ẹ̀yìn yẹn yóò máa kọjú sí inú kámẹ́rà ìtorí ìwọlé yẹn ni kámẹ́rà yẹn wà ó sáà rékọ́ọ̀dù ọmọkùnrin yẹn pẹ̀lú ọlọ́kà yẹn pẹ̀lú ìyàwó ẹ̀ nínú ilé gbogbo báyìí lọ ṣe rí ìyẹn ṣe ṣe gbogbo ìjọ yìí ṣe gbogbo ẹ lọ. Àjẹ́jọ́ dídé báyẹn padà rí kámẹ́rà ó padà wú púpọ̀ bá ọmọ ríra lóra gbọ́dọ̀ ẹ̀jẹ̀jẹ́. Tọ́ láàárín ìgbà yẹn ló ṣe wá pé àwọn ẹbí ìyàwó àtẹ̀bí tiẹ̀ tó wá kún ọjọ́ papọ̀ sínú ilé sáà wọn bẹ́ẹ̀ ṣe get together party nínú ilé fún ìjọ sí nǹkan kan lè dára wá lára yá nínú ilé. Ìyẹn ó ti ṣóúnjẹ sílẹ̀ ìyàwó ti ṣóúnjẹ dínà dìbò. Ó wá tí wá ṣóúnjẹ kalẹ̀ sílẹ̀ nínú ilé báyìí fọ́mọ ọyàn iná ìgbéjáde ni. Ẹsẹ̀ gbẹgbẹ tí wọ́n wò báyìí wọ́n lè jẹun o. Ojú ọ̀sẹ̀ kọsẹ́yìn ìgbà yẹn ní obìnrin yẹn para ẹ̀.
0: Obìnrin yẹn para rẹ̀.
5: Ó para ẹ̀ torí òun náà ń wò para ẹ̀ kì í ṣe pé gbọ́n wá ní bẹ́ẹ̀ yí alágbájá. Nínú ohun láàrin lẹ́yìn ìgbà yẹn wọ́n láti gbé kínní yẹn sórí kínní ní ìkọ̀dẹ̀ nígbò mọ́ lórí íńtánẹ́ẹ̀tì mọ́ ni. Wọ́n kọ sórí kínní yẹn pé ìyàwó àti ìyàwó ilé àgbélé wọ́n fi rìkọ́ọ̀dù bí ẹ fídíò kínní yẹn gbà yẹn lọ́hùn fún ọ̀yàn fi gbé sórí afẹ́fẹ́.
0: Àkútè lẹ́kọ̀ọ́ àbí.
5: Bẹ́ẹ̀ni sà. Ẹ rí ọ̀rọ̀ sáàmì tí ẹ̀rọ mú ọ yìí ìlú ìjẹ̀bú nípẹ̀rù ni mo ti bá yín sọ̀rọ̀ yìí o.
0: Ìpẹ̀rù lẹ ti máa bí sọ̀rọ̀ yìí.
5: Bẹ́ẹ̀ni mo ní sọ fún yín.
0: Hmm.
5: Tó lọ́nkọ́ṣọ́ wa o.
0: Hello, ma.
6: Ẹmọ̀ kó àtàárọ̀ o.
0: Àtàárọ̀ rí máa o.
6: Adéyín ká.
0: Mọ́mí mi.
6: Àwọn obìnrin dé.
0: Ẹ ti dé o.
6: Àwọn obìnrin táwọn ògbójú obìnrin jẹ́.
0: Inú mi dùn.
6: Orí yóò ní já o.
0: Àmì àṣẹ o. Àmì.
6: Wọ́n lọ́kùn ike Èkó.
0: Ìyàwó ẹ̀ ni.
6: Obìnrin rẹ̀ ní ìfá. Obìnrin tó wá fọkọ ẹ̀já yé yọ̀ọ̀rá rè kan ẹ̀. Bẹ́ẹ̀ ni. Èmi ọmọ tọkùnrin ń dúró múnú ilé mọ́ o. Kò lẹ́tọ̀ àti dúró nú ilé mọ́. Ń bọ̀ bá lọ síyàwó òní. Ìyàwó ní ọmọ kẹ́sàgbàsúlà tí ẹgbà mi wọ̀n rọ́kọ mi. Ìgbà lọ kó tó yọjú. Ń bọ̀ bá yọjú. Yóò pé wọ́n gbà ó pe ẹbí ọ̀tún. Ká ó pe ẹbí òsì. Òun fẹ́ ṣàlàyé tó lé òun lé. Ìgbà ní òdo fi fọ́tò hàn. Ọbásìsì ti fi fọ́tò hàn tán kó tó bóde. Ń bọ̀ bá gbúrò kóbe ń kó bóde ni ó tó padà wọlé. Wọ́n bá wá kọ̀ tí ọ̀padà wọlé kọ́ lọ dáwé fún un. Ọlọ́run ó bò láti rí
0: o.
6: Kọ́ lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ òun. Kọ́mọ̀ sí pọ́n ọmọ ọlọ́mọ ti ń jẹ ń pálọ̀ rẹ̀. Abilékọ Akórèdé Dásọ́lá ni. Látàgò orí yín ò lè dá ìyá ẹ̀mọ ọmọ ṣe
0: o. Àmì o àmì àmì mà ẹ ṣe mà o. Ọmọ ní kó má jẹ pé ọmọ ọlọ́mọ ti ń jẹ nínú pálọ̀ rẹ̀.
1: Ìlú ọgbọ́dọ̀.
0: Wà láì ń gbà tí máa yín sọ̀rọ̀ yìí fún mi. Ọlọ́run ṣàánú. Hello. Ẹ kalẹ̀ o.
7: Ẹ kalẹ̀ sà.
0: Yes, ma.
7: Ẹ kú ètò sà.
0: Nẹ́nẹ́ àbí?
7: Àràrá sà ò nẹ́nẹ́ kọ.
0: Ok.
7: Má yìí sọ orúkọ mi sà.
0: Ok, ma.
7: Kẹ́rì ń tẹ̀sán wẹ́rẹ́
0: yìí. Bẹ́ẹ̀ni.
7: Ó lè wù sá o. Kó lọ jáwé. Kó lọ kó kán pe fámìlì. Ìwù náà ni. Ìwù ni sà. Ṣé ẹ rí n tí ó lè ṣe. Ó fi sílẹ̀. Kódà kó tún máa fún lówó oúnjẹ. Kódà kó tún máa fún lówó oúnjẹ. Ṣùgbọ́n kó má súnmọ́ kó máa fún lówó oúnjẹ. Ó fi sílẹ̀. Ṣé rí òun náà ni ó padà. Òun náà ni ọlọ́run ni ó padà ṣe léṣe o. Obìnrin. Inú obìnrin jí o. Inú obìnrin jí. A ní bí kìíní kan bá ṣe ń ṣàwádà nù. A fọ bí adìyẹ bí kìíní kan bá ṣe ń fọ́lẹ̀ ẹ̀yà a fi ṣàwádà
0: nù.
7: Obìnrin burú ju gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ o. Ó fi sílẹ̀ kó ó ti ka náà ọ̀rẹ́dì. Bọ́n ṣe sọ yẹn mo gbà kó lọ ṣe
0: daily test.
7: Pẹ̀lú ọmọ tó ẹ̀ tó kó mọ̀ pé àwọn ọmọ ò lọmọ o. Èyí tí ò bá jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ kó lọ da. Ó tọ́lọ́rọ̀ bá fi ṣe ń kọ́ tí ò bá mọ nǹkan tí bó ti mọ̀. Òun náà ó lè ti pàṣẹ yẹn kó kọ́ lọ́run ní ìmọ̀ rẹ̀ kó ṣàánú ẹ̀ náà. Tó pé kó lọ jáwé kó lọ ewu náà ni kán pe fámìlì kan ewu náà ni sà. Ewu ni obìnrin ewu ni. Àṣẹ ìtọ́lọ́run bá fún tó bá tó rọ̀ lójú. Ṣé bóyá ń gbádùn bẹ́ẹ̀ bóyá kò sí nǹkan tó jẹ́ yà ní kò sí nǹkan ó kàn ṣe àjáṣe àkẹrẹ. Ṣé ibi tó ń lọ ó mọbi tó ń lọ ó mọbi tó ń lọ mọ́ kò mọ nǹkan tó kò lè fẹ́ pé nǹkan báyìí lóòkàn ṣe ayé ẹ̀ ti sun bó ṣe wà yẹn. Kán ṣàfisílẹ̀ kán fi sílẹ̀ kó má bàjà kó má bàjà kó má le kó fi sílẹ̀ ṣùgbọ́n kó lọ wá ilé tó bá ṣe ń ké kóòkì. Kódà kó tún máa pẹ́pẹ́ owó oúnjẹ rè é. Ní tó lè ṣe nìyẹn ta o tó bá ní ewu ni tí ò bá ní ewu ni ṣùgbọ́n kó fi sílẹ̀. Ó jẹ́ kọ́lọ́run ó ṣèdájọ́ a mọ̀ pé kò sẹ́ni tó lè gbarú ẹ̀. Èmi náà mi lè sọ pé kẹ́gbọ́n mi kó gbarú ẹ̀. Ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ kó bá lè rí ayé gbé. Èèyàn máa ń ra ní ayé ni ta o. Èèyàn máa ń ra ní ayé gbé ni wọ́n lára gbé láyé. Kó rora fi sílẹ̀. Èmi ni màmá bó ṣe rí.
0: Láti ṣe o.
1: Ìgbéyàwó yìí.
0: Ẹ̀ẹ̀ẹ̀. Wọ́n máa ń àwọn nǹkan kan wà tí ó máa ń ṣòro fún ẹ̀dá láti ṣe.
1: Nítorí ọmọ.
0: Ṣùgbọ́n tí eyan ba ma advise enikan nte yan so na ni pe we o hello mbo
8: ekale
0: sa Mr. Sanyaolu
8: baba ekale
0: sa o
8: eko jometa
0: jometari sa
8: won lara gbe ni ile aye
0: be ni
8: ibona ti ra o
0: ah
8: nipa ton olorun ti fa si oyan de tun ko ma pampa awon baba po ti soro saju won ni life we wan biwo eni ko tun ma fi lowo nje to ton ni bibili ni o so ninu we siwe Matthew ni oni elu alabuko fun ni lokan tusu
0: beni
8: o na lo so ko ta ma je se kini kan ko wa laye se ro lo pe tere ti ba gbon bi o ku no le obirin yo si pupa
0: bi o ku no le obirin yo si pupa
8: sori eni to fun ise pe ko bon record atento dede to ba je po to ko ni nko eni seri igbe ile aye tan wo yi olorun ti fi out ton e asiran e ki ale atok ati ayawo ton ba plan ati po konko to de jo ngbele ti o ko ni sun ni ko ma lo different room ko ni jo lomi o ma kenu gan sibe ni baba kan lo pe baba okan daddy to pe lekan yen won ni iyawo awon eni tawon ba wa mo tawon ba nta bara moto
0: ben
8: o si ba iyawo awon sun baba kan na pe won ni ki obirin to le wu wa iya e mo pa e ase ri ko ke no ni ki lo ta wa ma ndo buro mama to mama so pe ko so pirin to daju oko e to fi yajo oko e to se rere bibeli si so pe eni dobu e se re mole ki o se rere baba ki yo le baba to de mi laye to pi emi lomo o pada wa le ni o si ba le ati iyawo re nu le o si bota o si bota tan ìyàwó náà gbọ́n ti kókó lé kí bàbá mi tó padà dé ṣùgbọ́n tí ẹ máa rọ́bìnrin míì tí ò ní kókó nù lé a máa sọ fún yín pé wọ́n ní kókó ń bẹ̀ torí kò fẹ́ káṣírí òjò ṣùgbọ́n ẹ̀mí ọkọ̀ wà nù ewu ṣé ò ní bọ́ bàtà lẹ̀ ni nítorí àlejò pààyàn pọ̀ ó má pọ̀ gan tọkùnrin yẹn bá ní ilé ayé ẹ lò ìtàn bàbá wa tán sì sọ ṣáájú yẹn ni pé kó sáàsà láfẹ̀mí ẹ kó rọra yọ̀ǹda ẹ àwọn bàbá wa máa ń pòwe kan àgbọ̀nrin tán lórílẹ̀ o wọ́n ní bí ọkùnrin tí tó sì rìn ìyàwó ò tí ì pa ni
0: bẹ́ẹ̀ni
8: wọ́n ní bí ò sì pọkọ ápàlẹ̀ àbí
0: bí o bá para rẹ yọpọ bí o bá para rẹ yọpọ kọ
8: kọkọ má ba kú sá òye ó sì orí kẹni ẹsẹ kẹfà ó ní àwọn èèyàn ń ṣègbè torí kò sí ìmọ bàbá kí ni ìmọ náà ìmọ ni kíyàn ṣe kí ni bíbélì sọ jẹ òsopò ní ẹṣọ ara ṣíṣọ ara ni kíyàn sáàsá láàfẹ mígbàtí nígbà tọrọ ti fi ṣàtàní hàn yàn kó lè ṣọra ẹkọ gbogbo àwọn bàbá tó sọ̀rọ̀ ṣáájú pápá bàbá wa tó sọ̀rọ̀ pé àlè ẹnta àwọn trust àwọn òde bá fa wàhálà àwọn dẹ̀ ra jáwèé fún ṣé sọba gbénu lé wọn
0: ẹra o
8: wọn jáwèé fún ìtọ́ ṣe nígbà tí n bá jáwèé pé kí n bá ní kí ló ṣẹlẹ̀ kòkòrò mi ká gbé mọ́ ni kí ló dé kòkòrò mi ìfẹ́ rẹ̀ kàn sí lọ́kàn mi mọ́ ni adájọ́ ni rárá ni fẹ tọkùnrin tó bá fẹ pẹ láyé báyìí àdúgbò kan wà nìbàdàn bí ẹ lọ wo àdúgbò náà gbogbo àwọn bàbá bàbá wa bẹ náà ti lọ tó ti pẹ ẹ má jà ẹ má jà bàbá ó má jìn gan fíìmù kan wà tó ń jà rìnrìn arìnrìn ẹ má jẹ ń dárúkọ ẹ ó kọ àwọn èèyàn lẹkọọ gan kò sí bí obìnrin ìyáwó ẹyin ìyáwó ẹ má bínú o mo tẹrí báyìí tí mo wà yìí o 95% máa ń fẹ́ jẹ́ pé kí àwọn jèrè ọmọ ọjọ́ kọlọ ni gbogbo ọ̀nà dẹ́nà máa ń wá balẹ̀ fáwọn bí orí ìwà látọ̀dọ̀ àlè ká lè ṣe bàbá ọmọ fáwọn bàbá ọmọdé wà nílé 5% ni ìfẹ́ òtítọ́ wà láàrin ọkọ̀ àtayá
9: 5%
8: ọkùnrin ló nífẹ̀ẹ́ obìnrin o obìnrin ò nífẹ̀ẹ́ ọkùnrin o tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin Bàdáyínká mi ni tó sì ìyàwó yín kó gbọ́ mi ni fún ìyàwó yín lówó kó gbà tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin tòótọ́ ṣùgbọ́n máa ṣàkíyèsí báwo lọ rí ọkọ ṣe sọ pé à mo bẹ ra kinní ìbọ tó sọ pé ṣe ti gbé fún bàbá alágbájá náà kí ẹni tó ṣẹlẹ nínú ọgbẹ ilé ẹni ni tàná kọkọ fọrọ lọ
9: kì í fàdí
8: kò sí sọ pé sátánì kì í sọ fọkọ mi
9: yóò gbọkọ mi ó dé
8: ṣó nífẹ̀ẹ́ ni bàbá mẹ́jà máa tanra wa jẹ bí o bá nífẹ̀ẹ́ èèyàn ọ̀rẹ́ ọkọ ẹ kó má jọ ọrọ ẹkọ gan kó jára àta tó o sì bímọ fún o sì gàdílẹ o lakán fún o sì ń bọ ọsùn o sì lo nífẹ̀ẹ́ ọkọ o nífẹ̀ẹ́ ọkọ tó bá nífẹ̀ẹ́ ọkọ ni òrìṣọpálẹ̀ ni kó máa bẹ́ẹ̀ gbé kò bùkátà ọmọ kọkọ ẹ má ní gan ẹ jọ pàmọ̀pọ̀ ni o ní bàbá tó sọ̀rọ̀ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí ìyá ìyàwó kì í mọ̀ ń pẹ́ ẹ má tètò bọ̀bọ̀
9: ẹ ṣeun

0: Baba mi afa saka boye ti sun Adeyinka eru Olorun ba mi o eru eyan na si ba mi papa awon obirin kan wa ti won meru ba yan awon obirin tan meru ba yan yan Olorun oba mi oke Olorun mo je ki awon omo ti wa awon omo wa ata omo ti won o ti segbe yawo Olorun mo je kan ba won pade iru eyi ti ta nsoro re iru omo to na ba binsin se omo na o ni yale se omo yen o ni yale abi ngba ti omo na ba yale ta ba kejo wa se yawo so pe won o se be ri abi mo wo awon hello
1: hello Adeyinka
0: hello mami
1: iya Adebowo are la so mi
0: okay
1: gbogbo wa n soro
0: okay
1: ko sa chiri mo se ran si pe oko si so fun ore to won ni won ba yawo
0: ben
1: ko to ba n ba soro
0: ben
1: se ore yen to jale sharo pe ko si so fun yawo pe oko e ma so bayi
0: yo ti so fun
1: ore ti ja se oko ju jade ni awon gbọ si mura ile ijo to ma so ki oko tete ko gbo ko wale e so so pa la ya ile aye gbe yen ki se aye aye nira gbo se lado obirin o ki se lado obirin to n sagbere o te ka le ra aye gbe e ku ko ejiji ni lado obirin te de ti ka sáà fẹ́ kò sẹ́ni tí ò sí màá ṣì rí sáà fẹ́ gbogbo ọ̀rọ̀ ti fi ọkọ tó ti sọ fún àwọn àgbàlagbà sọ fún àwọn ọ̀rẹ́ ọkọ ní nǹkan kọ́kọ́
0: sáà
1: fẹ́ kò sáṣì rí mọ́ bẹ̀ kò sọ sí nǹkan síta ni gbogbo wọn ti mọ̀ wọ́n ń retí tó ṣẹlẹ̀ ni ẹja tó tẹ̀lẹ̀ fúnra wa tó wá ọ̀nà kó kúrò nílé yẹn ṣé tó bá pọ̀ ló kọ́ lé yẹn kó kúrò nílé yẹn kó lọ rẹ́ǹtì lé tó bá jẹ́ pé ẹbí gidi lẹ́jọ́ ọkọ yẹn àwọn náà máa lé obìnrin yẹn kúrò nílé yẹn fún ó ṣẹlẹ̀ sí mi tí wọ́n sọ̀rọ̀ yìí ẹ̀ńtọ́ bílé ni ó ṣàgbére ó ṣùgbọ́n ìwà ilé ti ọkọ yìí bàbá ọkọ yẹn kọ́kọ́ fla ìgbà tí ó sì tí ò ṣe dáadáa fọkọ tó ṣàn tí ọkọ bá lè ilé ilé bàbá ọkọ wọn gbé wọn gbé wọn fla ọkọ kó àwọn ọmọ kó láyẹ ó fi sáìsáì kó àwọn ọmọ mẹtẹẹta kó láyẹ yìí ó jẹ lọ sáwù kò mọbi tọkọ ẹ wà ọkọ wa sọ pé kó kú àwọn ẹbí wa wá pé kó wá kó kúrò nílé ọmọ àwọn kò dáhùn ìgbà tó tó bí oṣù méjì àwọn ẹbí ẹ tìm wá ni fúnra wọn náà kó ẹrù ẹdá síta ó ṣe kúrò nílé yẹn nìyẹn o tí àyíká bá sọ pé ọrọ ayé gbé ọ̀nà tó gbé bó ṣe ń ra ayé gbé kọ́ nìyẹn o ọ̀nà áfíì mo mọ̀ pé wọ́n ráyé gbé mi ayé yé o wa náà kọ́lọ́ má jẹ́ káyé bínú sí wa ìgbà kí ìṣe bẹ́ẹ̀ yìí.
2: Adeyinka àwọn àgbélayé tí wọ́n àwọn bàbá wa máa ń wí ẹni táyé ẹ̀ forúkú oṣù tí ò lójútó ni wọ́n sọ fún pé kó gbégbé sẹ́
0: kó
2: jáde sọ́wọ́ rẹ̀ pé gbogbo àwọn tí orí yìí tí wọ́n ń ṣe dáadáa yìí wọ́n rà á gbé mi kálukú mọ ọ̀nà tó gbà tó fi lọ ń tọ́jú ara ẹ̀ àti ibi tó ti ń tọ́jú ara ẹ̀ táyé ẹ̀ fi padà gún ìyẹn dàrà gbé láyé ṣùṣe pé ká sọ pé kéèyàn kíkú wà lójú lórí èèyàn báyìí ká wá sọ pé kó dúró dé kó máa rà á kó máa ra ikú máa ra kò mọ síbù náà kó máa kúkú ló jẹ kó máa
3: kúlówó
2: kò pọ́ síbù o kò pọ́ síbù o nkémi rí nbẹ ni pé kó lọ kó tètè ní kílẹ̀ ọ̀la bá ti mọ́ tí ò bá ti rẹ́ǹtì lé kó kọ́kọ́ lọ wálé kó má jẹun nulẹ̀ kó má gbẹnu lé yẹn mọ́. ẹni tí abẹ́bẹ́ ìdì lásán ṣé wọ́n lè fi nǹkan síbẹ̀ kó gan kílẹ̀ tó mọ́ yẹn. bàtà ẹ̀ ńkọ́ aṣọ tó ń wọ̀ ńkọ́ kó gbó nǹkan ẹ̀ kò sí nǹkan kò sọ́nà tí obìnrin ò lè ṣàmúyàn kó kúrò bẹ̀ fún ni kíákíá kó kọ́kọ́ kúrò lólé yẹn lọ kíákíá torí ìyàwó ti mọ ọ̀rẹ́dì torí ọ̀rọ̀ àlè ẹ ti sọ fún pé ọkọ ẹ sọ báyìí bàtà lè dẹ̀ ti sọ fún yẹn ó ti mọ nǹkan tó ń lọ ore ti koko o soro ni o nso ni ti so to de nso yen na o ti le ma sa won se buruku kan la benu koko tete keru e koko tete be te soro ti o ba fe olohun ni pa bayi o olohun ni de ni
0: emi
2: o so pe ni kan ko koko ja de ko le yen na lo la bayi ko ma pada won le yen mo ko mu won ba so
0: Hello?
3: Hello, Aleyinka.
0: Yes, sir. Eto ni yes, sir.
3: So, mama, atu.
0: Ami, yes, sir.
3: Katu, yin, yolo, ni, tate, yon.
0: Ami, ashe, o.
3: Ile, bi, yu, timu.
0: Okay, sir.
3: Ori, oke, ori, oko, malati.
0: Beni.
3: Tupu, bito, kongan, ufi.
0: Loma. Change number. Ti wo ah e se olohun ni palaka yin o olohun ni palaka yin o olohun ni palaka yin o se number te kete so yen o se pataki tori pe ta ma track number ta ma ti track number yen igbi te yen wa won wa get e
3: get
0: e o se e se o dupe o e se o Hey, koni baje le to to gori afefe. Koni baje le to to gori afefe. Koni baje, koni baje. Koma ni baje. Hello.
4: Hello.
0: Ekale o.
4: Kale o.
0: Yes, ma.
4: Alafi alewa.
0: Ala ah, mami ayo yawo.
4: Ekale.
0: Ekale ma.
4: Ewa dada.
0: Alafi ani ma. Yes, ma, mami. Ami o, Jesu, ami o, yes, ma. So, okay, okay.
4: Eri, benya babo nwe on.
0: Ben.
4: Sari yama bale sa.
0: Are yin bale o.
4: Nwe on lo kwenye bo si. Ben. Emi orin to fe ma go si. Won gba ta siri ti tu si lowo ko ye ko duro kankan ajaya fe no fe abumi
0: fe no fe no fe na
4: pa tele won fa na bi nkan won ni ke duro pari ija fe ni ke ni eh e je mi re go o wa stake pelu to sele yi to ba si pe oni se ijoba ni ko tete mo lo wa bi ti o ba bi mo se le ore ni o ma lo gbe ni o bo se ile bo se bu ayi hotel ni o ba lo rent ni o suju o mo si mo ti o kan danu ti o firi bi yan ju transfer si bo mi to jena bene o kan ni yen to ba ri se pe onise owo ni papa to ba je pe ni ti ma lo gba se nbi kan bi nkan kan ah olodun ti ke ko ra so fun yawo n pe to wa pe sise kan ni sin yo se n to le fa le mo ori ara bi e bo ka lo fe gbe se fa won ebi o ko si gbodo ku aro la se ne la won lo mi se o yo se dan to su kan amu won ma wale ko tete ro bene eh kan ko pe iya re ko so fun baba re eh ko pe awon mo le bi iyawo ko ma so fun iya re abi baba re gan ta won ba je alariwo nko se gbogbo aye ki ogbo gbogbo ntin lo kene ka se ton ni pe obinrin tin tiru tin gberu gbese baun o si wo yo kere mo yo ti ko to se mo ko ya o
0: hello hello mo gbo ima
4: yo ti koko to se mo ko ila o le duro lasan papa obinrin ti o ba tu tin fiti e ba ta bebi pe o le ma seru ise buruku yen ki ya re o si mo bene ohun ati ya re o ti nirin ajo ti won ojo rin pe koko ni won ma ba fura ko ma ba mo nkan kan pe abi pe to ba mo ko ma le soro to se mo laada yi kan e wa ri baba ti won so le kan pe eyin iya e ma binu o kini kan kan kan ah ko la binu lo ebi won si 95% ni 5% na to a won fi ya je ya kanu o ya kanu yi n to wa binu e ya wa ro pe ni nbe lu ni ma won fi ya pa te ma so pe o se mo pe almost all at all se mo pe ya to se ra won
0: beni
4: eh mi te ma ti so all ibi ti ma bi mi nunu won ba so pe 99% ni o bene ti o da 1% na to e mo ya wa ta nbe Nigeria nikan ni beni so won ni lo lati se ma bere fun apology rara ngba won o ti pe gbogbo obin te pe gbogbo won ori bi si nbe tori atokunrin atobinrin gbogbo wa lajo ni lo ta jo di eru beni sugbon bi si aba si bi kaluku bi a se to kaluku na ni o mo fa ran nu wa ti o ba ma wo Eya ma ti gbe egun elegun. To. O ko so wo eleda re. Tore ta en soro re yi egun elegun pambele ni. Tore mi o maru oju si yawo fe si mo wo ore oko re ko won jo ma ga yara won. O yi mi. Ore oko re. O ko ni yen o ni di ejo kankan. Na yo ja we ni. Yo se kini kan ni. A ni kokon jade nu irun ina. Koko jade ku ninu erin na lai rojo beni na won ba ri pe ti won mu se kankan ko ku ko gba phone kan ko ma fi pe awon obi re pe to emi ibi mo wa ko si network nbe o se ape yawo re ni kini kankan kan emi na o ni pe wale ko mo so kankan fe ni kankan tori to ba so won obi re ibo na ra won le fi ba nkan je emi ti eni ase fi n takati bẹẹni tọwa yìí ṣe páwọn òbí ìyàwó ni pàápàá tí ìyá ìyàwó bá mọ ntọ́mọ àwọn ń ṣe ẹbí wọn ọmọ ẹbí yọmọ ṣe kí ọmọ àwọn ọmọbìnrin di mbẹ náà irú rẹ kan ṣẹlẹ tí mo gbọ tó ṣe pé nígbà tọrọ rí bẹẹ yẹn tí ìyẹn àbúrò ọkọ ń lọ padà dẹkùn mú ìyẹn ọrẹ ẹgbọn rẹ àti ìyàwó yìí wọn fọ ọmọkùnrin yẹn lójú náà àbúrò ọkọ nígbà wọn wá pé tí káṣíìrì wá tú délẹ wọn ti dá mú tí gbogbo nǹkan ti tán tí wọn mọ pé bí tọrọ ti wọ wá nù wọn wá pé nígbà káṣíìrì wá tú wọn wá pé ìyá ìyàwó pé a màmá wa ẹgbọ́n bò ní ọ̀rọ̀ yìí ti jẹ́ kínní kan ó ní ṣe bí ẹ ti fọmọ àwọn nọ́ọ̀sì ẹ̀sìn fọ́tò rẹ̀ tí wọ́n yà lọ́tẹ́ẹ̀lì tí wọ́n fi han gbogbo mọ̀lẹ́bí ó ní ẹgbẹ́ ti fọmọ tó nọ́ọ̀sì ẹ̀sìn ó ní tiẹ̀ náà dé ní oníkọ́ máa rún mára bẹ́ẹ̀ ni inú ayé tá a wà yìí náà ni o. Ṣé mà ń bẹ inú ayé ayé mà kẹnu ayé mà gbẹgẹ. Ibi tẹ́yà bá mọ̀mọ́ rí dé mà lópin ìran. Sọ ma ọkùnrin yẹn ni kó kọ́kọ́ jáde náà kó kọ́kọ́ ní jẹ̀nà tẹ́fẹ́tẹ́fẹ́. Ọmọjọ rẹ rí pé ìyàwó rẹ gan máa ń pè yẹn ọrẹ yín náà sì wá mọ bí tẹ ẹ lọ wo kò sí wàhálà kankan gbogbo ọ̀sán lè jọra wọn náà. náà ni gbogbo ọ sàm níyanjú bóyá ń bọ̀ báyá gan bóyá ń wà mú ọtá máa lọ rẹ̀ kò sí kinní kankan ń bẹ̀ ó ti yé yín ó ní kó kíyèsí kí wọ́n má kàfẹ́ ní rẹ̀ ṣòfò lásán lóróbìnrin kò rówó ẹ̀mí rẹ̀ o àwọn ọmọ chelsea jọ ń bẹ láàrin wọn jẹ mọ kò pọ́sibù kò mọ̀ sí tọkùnrin yẹn kankan ń bẹ̀ ọkọkùnrin yẹn ó kọ́kọ́ gbé ẹ̀mí rẹ̀ sàná. Nígbà tí ìyàwó bá wá bẹ́ẹ̀ ta tí bá wà lójọ́ kí pé ẹyin kò wálé ẹyin kò sí kinní ẹyin kò sí kinní ẹyin kinní kankan kan kọ́ máa fohùn ránṣẹ́ ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó ṣeé ṣe kó ṣe pé ńgbọ̀ bá yá ìyàwó náà ni ó padà kò jáde fúnra ara rẹ̀ ó kó ti níbi tí ń lọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ó ti ní tó fẹ́ ṣe tẹ́lẹ̀ sọlídẹ́pọ̀ náà ni ó padà pàápàá tí ìbá ṣàwọn wọn kọ́ lé bóyá ń gba owó odo landlord bá ń ṣe kinní ẹni ẹ̀bọ́ wa wá ni wọ́n ti á sanwó lé ní kinní kankankan tó níbi tá a wà ní àṣàdùpẹ́ pa mọ́ gàárì. tí tọ́lọ̀ ń fi ṣàánú fún ó sì wà á máa gbàdúrà dáadáa torí lábẹ́ àkóso bó ti wulẹ̀ kò rí wọ́n ti ṣe nǹkan kan sáyé rẹ o. bóyá kọ́ mọ́ bá a mọ̀ àbí tọ́ bá mọ̀ kọ́ mọ́ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ni òṣòbéèni tó lè máa dá gbogbo rúra dára dá òfò bá wò tí ò ní ti máa tó ṣe mọ́kọ̀ ìlà. tó ẹ̀yin ọkùnrin ọlọ́run ṣàánú yín
0: o. àmì o àmì o.
4: àwọn ọmọbìnrin sáà ṣe kú ṣe ná àwọn ọ̀nà ọlọ́run ni.
0: Ẹ ṣé o mọ́ mi àyòyàwó ẹ ṣé o ọ̀rọ̀ màrí ẹgbẹ́ yẹ o hello. Hello, sir.
5: Eka Alessa.
0: O.
5: Sẹ́rí, ẹ máa bínú ṣàìdí kún lé ọ̀ṣẹ́ni ìlú Gbólú sọ.
0: Láti.
5: Sẹ́rí láti Ìjẹ̀bú-òde.
0: Ìjẹ̀bú-òde, ok. Bẹ́ẹ̀
5: ni
0: sọ. Ok, sir.
5: Sẹ́rí, ọkọ tó ṣẹlẹ̀ yẹn, ó ti ṣẹlẹ̀ sí mi rí.
0: Ó ṣẹlẹ̀ sí, ẹ wá bá ní gbóhùn sókè dáadáa, ká láǹfààní láti gbọ́.
5: Ó ti ṣẹlẹ̀ sí mi fún ara mi.
0: Ok. Òde ajé ń bàdàn lẹ̀ ń gbé tẹ́lẹ̀. Bàbá, èyí tó ṣẹlẹ̀ sí lóde ajé bò ló ṣe ṣẹlẹ̀.
5: Kọ́kọ́ gbogbo ẹ̀kọ́ gbogbo lẹ́sẹ̀ lójú ọ̀làjú ẹ̀jẹ̀ rí.

0: Ese wa so fun pe yawo yin ya le bi o yawo yin se bayo se bayo
1: wallahi wallahi amo butu pe mechanic la so la so to se mechanic lo pe bi to mo ko ni le bi da go so bi pe o le ko ni ba do pe to ri pe o ko se mechanic lowo le bi ti ra moto mo ti gbe moto wa so do awon ka awon amo na o ni si pe ki ti dubai lo to ba je to ni ti ni je bu Àmọ́ ìyàwó mi ní ìsìnkú ọmọ ẹ̀ wọ́n ti dàgbà. Mo ṣáà gbójú ògbé kúrò lẹ́nu. Nígbà gbé kúrò lẹ́nu ni nígbà yẹn máa ti kú nìsín. Máa ti kú. Ọmọkùnrin yẹn kó yẹra. Kó yẹra. Mi ò ní kẹ́dìtì púpọ̀ bá lọ fà lórí ọ̀rọ̀ yẹn bọ̀. Mo bá yín máa bọ̀ láti gbàtẹ́ sí ti fẹ́ni dá ọ̀rọ̀ yẹn lẹ̀. Kò yẹ kó gbé aṣọ rédíò rárá. Ọmọbìnrin bá lọ́jọ́ ọ̀dájú obìnrin ni. Kílẹ̀ tó mọ́ kó sọ̀rọ̀ tí ò lè ṣe gbọ́ ẹ̀. Orí ó ti mọ̀ pé ó ti ọgbọ́n gbogbo ayé ti gbọ́ nǹkan tó ń ṣe náà ni. Gbogbo ẹ gbogbo ayé ti gbọ́. Kò sí wọ́n ti ń pè látọ̀ mí, wọ́n ti ń pè látàkútè, wọ́n ti ń pè láti gbẹ̀rù. So ṣé gbogbo ayé ò ti gbọ́ bẹ́yẹn? Ó ti gbọ́. So ọmọkùnrin ẹni kó ibà kó wá bó ṣe máa rìnrìn àjò rẹ̀. Ó lè lọ ṣe àyẹ̀wò fáwọn ọmọ tó bí. Ó lọ ṣe àyẹ̀wò kó pọ́n ọmọ ti tẹ̀
0: ṣe.

0: Hello?
1: Alafia, sir.
0: Alafia, sir.
1: Yes, sir. And you know, I'm trying to do so long. I'm going to be a Remy.
0: Ben.
1: Which means Tava Wokoya, Ogola, Yotima, Yetia, Nito Ripu, Yetiwala, Yotima, Tyson, Timala. If that you can hear Shelly, we are going to be big, say. Now, do I have women? Be said, my dear. My she surprised me to me. Surprised me to my quick.
0: Okay.
1: What is the evidence with you, Lord?
0: Ben.
1: My angel, we, be your name, or the family, your own. Oh, one day, daddy, mommy, ah, I go, Jerry, my invite, my Walisha, or no, my coming up with my love. Or the demeanor, or see me at the mom's in my angel, Brookie, I want to walk around. Then, Jerry, or him, Timothy, Mozzy, Mozzy. O body book and new group, we are one car course. You only tell my body man somewhere out of
0: your
1: group. Taba wine, my wife will quick Lara. One, my twin invited meeting him. That very day, everybody body were around. My day play for now. Don't say she won't go to you or any idea. Oh, me, really, she buy him my free one that that you want for us in Coco. What a possible come out of program around me. But Tima committing it, Tom Batten will be doing it, Tom Bugwantima, Oposara, one more Doma, she most especially on two victims. To repay a new man, we want to leave Boros, you know, Nima, Jackie, or everybody. Tim Batu, she Tima, this show video in it, my wife is okay, I want it delineated, you want sorrow, but then to sorrow, my Ima sorrow, Nima, Pariorumi, or on Tima, there's only you pay one. Ya woman go identify to your mommy ni no awon mete ta se di meta na lo visa fun mi
0: mo ngbo yin sa elo mo ngbo yin sa
1: se di meta lo ti di fun mi abi
0: ben
1: abi meta lo di fun won
0: meji lo bi fun meji lo si bi
1: meji abi
0: ben
1: ma ni go identify easily like by raw e won ni temi no meji ta e go meji ni ta e pe yokan ni o to ba ye ko paro ta asio rara o pa possible ke arrest your enemy. Nitori pe o gboro se DNA yen fun re pelu we ti o ba wa se ni rorun ni o fe se ni pele pele ma so arrest e ma je ko mo won ti mo pe ko da ore mi ti mo ti mo to se fun mi ko da emi o le gbe roro ba e si ninu so to ba se DNA yen ma wa gbo ya la ko demi o elekeje o mejeje o ko si kokon nu demi nbe ma fi ogun po Olorun ba e ma wa e sure wi pe instantly yàwó yẹn máa kúrò nù lé mi èmi ò ní jáde kúrò nù lé yẹn o ìdí mo fi sọ pé jésù ní sùúrù ni kò dìde rin o ilé mi tẹ̀mí fi owó mi kọ́ òun ló máa kúrò nù lé mi because ó ti ṣe bí kò dá èmi ò ní lọ gba ilé nítorí ẹ̀ mi ò ní jáde nítorí ẹ̀ kò dẹ̀ sí ọmọ mi kankan tó bá jẹ́ pé kan wà náà ọmọ mi ò méjèèjì ni tó máa mú tẹ̀lé ẹ̀sìn yẹn kan àjọ ọmọ bóyá wọn á pàdé létà ni wọn á fẹ́ra wọn ni òkè ní ṣùgbọ́n àwọn tó ti wà tó ti jẹ́ witness yẹn ní àtọ̀rẹ́ ni àti ọ̀dọ́ family tiẹ̀ àti family tèmi wọn á ti mọ̀ pé in tó ṣẹlẹ̀ ni then I will start a new life mo fi yẹn mo fi wọn fọlọ ṣùgbọ́n bọ̀ mí o láti kó kúrò lé yẹn èmi o mi ilé ẹ́fà kò kúrò lé kí n lọ gba lé nítorí ẹ̀ wọn ló máa jáde kúrò nù lé yẹn fún èmi.
0: Ṣé ẹ mọ̀ pé ń gbà mí wá?
1: Nítorí pé ọ̀rọ̀ tí mo fi refer sí ti Jésù nìyẹn pé ok everybody wa most wa lẹ́sìnkì ní ẹlẹ́ẹ̀kẹ́sì kejì Jésù la fi ń ṣàwòkọ́ṣe àbí sà.
0: Bẹ́ẹ̀ni.
1: Nígbà tí Peter gé kinní létí ń gbà Jésù padà lélétí padà o. The same person ló wọnú tẹ́ḿpìlì lọ́jọ́ yẹn tó mú pàṣán tẹ́rẹ́ tó fi nà wọ́n jáde nínú tẹ́ḿpìlì o. So Ọlọ́run Jésù mi ò dìde rìn ó ní sùúrù ni. So bí màá ṣe tí ìdí fọ́kọ̀ ọ̀pọ̀ wọn nìyẹn kó kókó òun lé mi àǹká dẹ̀ má ẹ̀ bá ríra mọ́ kò sí nǹkan kan tó máa dáwà pọ̀ ní mo fẹ́ sọ
0: tèmi. Mo fẹ́ sọ̀rọ̀ kan ní sà ẹ̀mọ́bìnrin sà ṣe mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ míì máa ń ṣẹlẹ̀ tán ni kéèyàn yẹra.
1: Mọ́mí wa mọ́mí ayò ìyàwó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé inú ìrun ni mo wà bí.
0: ta
1: abi e ma mi ayu yawo so pe inu erun loko yen wa
0: ben
1: then mi we mi chale mi so on my own side ni o bi ma ye se niyan bi ma de li yoro mi ko nu oro ni irun e to gbe ma di fi ara mi pelu meeting ti mo ra pe yin mo di jagaga to wa ara mi to je pe mi be by anybody so to rin to bi ti pe bi ma je so be niyan. So tin ton ba so pe kin wa yera o tin for now to e pe to e se le ni bo lo ko yera kon le mo ti o se le tori mi ni pe pe poke ni ma so react no le bobo ni ni wa so pe a tin ma wo ran tin ma dopo fun lo nje ki ma fo gbowo wo e ba o le se pe ti mi ma feel ki ma ro so kon ka ni ma ki ma ni problem ni agbara mi ka ja se ko mu agbara mi lo abi so emi o le yera fun ohun lo ma yera fun mi. Yo kuro no le mi ni o aya fi ta pe rent ile o boya ta ba rent ile ko si ti no gba le mi le ko mi ka ma lo jugo re mi e ah ko si mo ko to ma je fun mi o ko le pa mi na o ma de fi emi fun ami ma se ko ya ti yawo mi ato hun lorun loju gbogbo won in fact meeting da ma je ma record e reference ni then ma record e o je je ni esa
0: suala olohun ko amosi se o
2: baje o arin ore o gboro baje ko mo gboro baje o
0: ha so afi 30 minutes se abalakeji bayi eje nsoro die nipa iti okay enikan be nu ta so na le o ta so ku njo mejo e ka le. Eka ro yes sir. E tori.
1: Sir.
0: Ejo e pa radio yin sir. Kini kan tun lo koko ka ko koko ka. Se ngbe bayi. Tabi eyo kini e ko ni speaker.
1: Hello.
0: Oh yeah, mo gbo yin.
1: Eri titi mi o.
0: Okay.
1: To share with.
0: Okay.
1: Wa re ti to tan ba se omo. Ba to share de. Ene ki ba na.
0: Nkan sele sey na, nkan sele sey na abi.
1: To ire obi mo kan fun
0: mi. Obi mo kan fun yin.
1: Ya ma se. E ma lo di se, o da le to di. Gbogbo mo n ṣiṣẹ so ìgbà tí mo wá ń rí àwọn àpẹẹrẹ kan lẹ́kan ló wá ń bì ọ̀gàgà ọjọ́ tí ẹni ẹ wá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀kọ́ pé kí n ṣe nígbà tí mi ò sọ ṣiṣẹ́ ní àwọn ọjọ́ ọ̀dọ̀ wọn á sọ fẹ́ni tó bá ti káwọn tó bá ti kó pè mo wá lọ ṣiṣẹ́ ńjọ́ náà.
0: Ẹ wá farapamọ́ síbì kan.
1: Mo ti
0: gbé ti mọkùnrin yẹn.
1: Mo gbé ti wọn mo ṣe wọlé ní pàtàkì ni pé mo bá sọ lóòótọ́ mo ra padà mo jáde fún mi. So ó wá sá kúrò mo ti gbé ní gbọ́n ti gbé tún ó wá sá kúrò nínú ti fún rẹ̀ ló sá kúrò nínú ti. Oúnjẹ tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ oúnjẹ tó gbélé fún mi àti ti pọ́ìsì ẹ̀. Lọ́jọ́ ìgbàlẹ́rì dé nǹkan mọ̀ pé gbogbo àgbẹ̀ màtá jẹun tí máa ti láti jẹ ó ti pọ́ ìsìn jẹ.
0: Ó ti pọ́ ìsìn jẹ.
1: Fíìmù tó máa ń sọ̀rọ̀ kan tí máa ń dá sọ̀rọ̀ yìí. Mo ní ọ̀rọ̀ tó kẹnu ńlá ni ọ̀rọ̀ obìnrin àti ọkùnrin jẹ ní ayé. Ó ti pọ́ ìsìn jẹ. Ó wá kú òun lé. Èmi wàá mọ̀ kọ́ ọjọ́ bàbá ẹ̀ ló sá lọ. Bàbá àti màmá ìbàríbá ni wọ́n wà.
0: Níbo ni wà?
1: Ìbàríbá.
0: Ìbàríbá, ok.
1: Ìjẹni mo ti fẹ́ ìjẹni mo ti fẹ́ ìjẹni lọ wà. Mo ti fẹ́ wá sí Ìbàdàn. Èmi ló lọ pẹ̀lú sáàbì inú jẹun bí wàhálà ti bí nìyẹn. Ẹ
0: listen si baje baje baje baje
1: oro te gbo lare ni se ni
0: okay